0: Kwanden sọ pé all previous document valid. Ló bá dé kóòtù orúkọ bàbá rẹ̀ bá jogun gbé ru àgbogun bánjọ. Ó máa wà lórí àwọn sátífíkẹ́ẹ̀tì ẹ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
0: Táàfi prófù pé ọmọ ẹlẹ́yìn ẹgbẹ́ àbádúró ló ń jẹ́sẹ́ ní tí ó ń jí lẹ́tà yẹn. Dẹ́bínẹ́lẹ̀ ó lè gbẹ̀tọ̀ ẹ̀ nípa òfin. Wọ́n bá sọ nínú ìdílé tí ó bá jọ. Previous certificate ẹ máa wà tẹ́ndàrì ní kóòtù. Àwọn lọ́ọ̀yà ẹ̀ dẹ̀ máa rojọ́ lórí ẹ̀. Ó bá ń di interest láti gbẹ̀tọ́ di o. So I think it can work that way for them. Bí ẹni tó ń talẹ̀ tàbí táwọn ọmọ ẹ̀ ń talẹ̀ ò bá gbọ́ easy approach. Gbàgbọ́ náà òfin lọ́sọ̀ ó lo certificate àtẹ̀yìnwá. A gbé orúkọ bàbá yẹn jáde pé òun ló ń jẹ bẹ́ẹ̀. I think ìyá tó rí sọ fún ẹ̀jẹ̀.
1: Ẹ kú ṣe sá. Ẹ ṣe o. Adúpẹ́ o. Nígbàdàn gan-an ná.
2: Nígbàdàn gan-an.
1: Ọlọ́run ó ṣàánú ni. Bẹ́ẹ̀ bá jọ wọn lẹ̀ báyìí. Bẹ́ẹ̀ bá jọ pajúdà. Ṣé wà ní bẹ̀ ń jọ kejì? Ọlọ́run ó ṣàánú. Kọ́lọ́ ọba mi kò sànú.
2: Ó
1: ní náà ni ẹ ti gbọ́ yẹn. Bàbá àtàwọn ọmọ yín.
2: Nítorí ọmọ ẹbí ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Ó lẹ ti gbọ́ yìí
2: o. Ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Kí Ọlọ́run kò sànú, kò sànú.
2: Ọmọ ọgbọ́dọ̀ bàjẹ́ o.
1: Zero seven zero 14 47 57 70. 070 14 47 57 70. Kí n tó mú kòkó wá, ẹjẹ́ ń ṣàlàyé fún yín pé ẹni tó bá ní ọmọbìnrin tó ní fibroid tí wọ́n pè ní oyún ìju. Kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò. Bàbá kan bẹ ní igbó ọ̀rá tó ń bá wọn ṣe é. Igbó ọ̀rá ló wà. Orí ètò yìí náà náà pèsè níjọ́ kan báyìí. Orí ètò yìí ni bàbá yẹn pèsè tá a ti mọ̀ra. Àwọn náà èyí tó ní ọmọbìnrin tó ní ohun ọ̀gbádùn ọkọ òun pé tóun bá ti táwọn bá ń láṣepọ̀ báyìí. Ohun kẹtẹ ẹnjọ ẹ ṣe ni mọ dàbí igi bí igi ni kini ọkọ ọmọ rí pé òun yín ẹnjọ ẹ òun kàn bí mò ń kàn ṣe gbogbo ẹ ní. Bàbá yìí náà ló bá wa dọ́gbọ́n rẹ̀. tó lè fi ṣe tó fi tọ́mọ yẹn fi pèsè orí rédíò nígbà pé mr yínká ẹ ṣe o adúpẹ́ o òun ti ẹnjọ yìí òun ti ṣe kíní kan òun ti kó tó di pé fibroid náà tó ń ṣẹlẹ̀ tẹ́ni ẹ tá a bá sọ lórí rédíò báyìí náà ni tọ́lẹ̀ tún pépé báyìí báyìí báyìí báyìí ìwọ tí o bá wá ní fibroid àbọ̀ ọmọ yẹn ní fibroid ẹ gbé wá ẹ pè mí lẹ́yìn ètò ẹ pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà mi. 08064474794 08064474794. Ẹyin tí ojú náà dẹ̀ náà ó ń wá mi tàbí ń ṣe pin tàbí ń ṣe kankan tàbí ọkùnrin tí ò lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó ẹ̀. Tàbí ìwọ tó fẹ́ níyàwó tó fẹ́ lọ́kọ̀ ẹ pè mí lẹ́yìn ètò lọ́la. Ẹ já lọ sípele tọkàn tá a fi máa dágbére pé à ń lọlé. Aago kan ti kọjá ìṣẹ́jú mẹ́rin báyìí. Ọmọkùnrin kan wà ìlú ọba ló wà.
2: Àrin lọ́kọ̀ọ́láyà yìí kò mọ gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ jẹ́
1: ìlú ọba ló wà wá wálé ńgbọ wálé
2: ẹjẹ àjọ tuntun
1: lọbọ rẹ bó ni ṣàlàfíà ni àlàáfíà àbọ kíníkan kíníkan já lọ jayé náà já lọ ṣe kíníkan náà.
2: Ọbàjẹ́ o ìlú ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Ibi tí ń lọ wọ́n rí bèbí kan báwo ni ẹjẹ́ àjọ bọ̀dákẹ́ ẹjẹ́ àjọ lọ́nà ẹjẹ́ àjọ ṣe fàájì wọ́n jọ lọ ṣe fàájì.
2: Ọ̀rẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́.
1: Bọ̀bọ̀ tó wá láti ìlú ọba yìí wá fẹ́ràn ọmọbìnrin
2: yìí.
1: Ó fẹ́ràn rẹ̀ gan gidi. Ó láìkẹ́ ẹ̀. Ó láìkí stáàtù ẹ̀. Ó láìkí bí ṣe ń sọ̀rọ̀ bí ṣe ń rẹ̀rìn. Ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé. Bó lọmọ yìí ṣe jẹ́ sí ẹ kí nìkan kan ni àwọ̀ sí nǹkan kan láàrin àwọn òun. Kò sẹ́ni tẹ̀ láàrin àwọn tó bá fẹ́ lọ fún lọ fún. Bàbá Ìṣá tó sọ ọmọbìnrin. Bó tó sọ ọmọbìnrin. Ọmọbìnrin náà dẹ́gbà. Lítà bàbá yìí tún kó ọmọbìnrin gbé ìwọ àti ọ̀rẹ́ mi ṣé ìṣepẹ́ ìfẹ́ra yín ṣá ṣé ìṣepẹ́ ìfẹ́ra yín láwọn ò fẹ́ra wọn. Mi ò ṣeré omi ìṣàwádà tẹ́ bá ń fẹ́ra yín jẹ́ kí n mọ ó láwọn ò fẹ́ra wọn ó ní ò sí nǹkan kan láàrin òun àti ẹ̀ kò sẹ́nìtẹ̀ kò sí nǹkan kan láàrin òun àti ẹ̀.
2: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́ o.
3: Kò ní bàjẹ́ lẹ́tọ̀ tó gorí afẹ́fẹ́.
1: Wọ́n dájọ́ ìgbéyàwó. Wọ́n dẹ̀ ṣègbéyàwó.

0: ilé yìí ó
1: dájọ́ gbéyàwó wọ́n sì gbéyàwó kì í ṣe ẹ̀kan tó wáyẹ̀ náà náà ṣe gbéyàwó ó ti kọ́kọ́ lọ ó tún ti padà sílùú ọba ó tún padà dé ó ti ṣe kínní kan kó tó di pé ó wá fún oṣù mẹ́rin àbí oṣù mẹ́ta kẹta ẹni tó fẹ́ lò ní nàìjíríà pẹ̀lú ìyàwó rẹ̀ kó tó di pé yóò padà máa lọ. wọ́n dẹ̀ wọ́n sì gbéyàwó tán wọ́n sì gbogbo ẹ̀ tán wọ́n sì jọ wà nílé wọ́n jọ sọ́nìmọ̀ wọ́n sì gbogbo ẹ̀ kó tó di pé wọ́n padà sínú ilé tí wọ́n rent ilé tó dáa dẹ̀ ni tó dáa ni. ọkọ wa sọ pé òun fẹ́ jáde o òun fẹ́ jáde òun lọ sí ibì kan òun ò ní pẹ́ kóun tó dé o òun ní ṣe o. báyìí ló ń ṣe fẹ́ rìn ọkọ ṣàlàyé bí ó ṣe rìnrìn àjò rẹ̀ pátákì ó ṣàlàyé fún ìyàwó ẹ̀ ọdẹ bọ́ta ọdẹ lọ.

ọkọ wa de ojú ọ̀nà wa gbàgbé nkankan sínú ilé wa ó dé gbàgbé kí ni a ṣe kí ni dẹ yóò kó padà kó lọ mọ nígbà tí ó délé ó ti bá ọ̀rẹ́ rẹ̀ o tẹ́jú lọ ṣe fàájì ìjọ kìíní àná ọ̀rẹ́ tó béèrè lọ́wọ́ ẹ̀ kí ló ń ṣó àtọmọ iṣẹ́ òun kí lẹ́jọ́ ń ṣe papọ̀ tó láwọn ọjọ́ ṣe nǹkan papọ̀.

0: ti ba wọn. Sitting room náà ló ti bá wọn. Tán gbẹ́sẹ̀ lérí ara wọn. Tán ṣeré ìfẹ́. Wọn ò tí ì bára wọn láṣepọ̀ o. Ṣùgbọ́n wọ́n ń ṣeré ìfẹ́. Wọ́n kiss, wọ́n romance. Lọ́kọ́ ká wọn.
1: Bàjẹ́ onímàjẹ́, onímàjẹ́ onímàjẹ́.
0: Ọkọ̀ wọlé, ọgbọ̀ wọlé tó bá wọn. Kò ṣe mí ní kò ṣe méjì. Ntọ́wá mọ́ nínú ilé náà ló sì mú. Ló wá fẹ́ bọ́ta. Ìyàwó wa ni à. Ọkọ̀ mi mọ́ bínú. Sorry, I'm sorry. Ọkọ̀ ní kí ló ń ṣe sorry fún? Kí ni sorry tó ń ṣe? Ìyàwó ni à. Òun ti ṣẹ́. Ọkọ̀ ni ò ṣẹ́ òun. Ó ò ṣẹ́ rárá. Òun ti sọ fún ọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé bó o lè ṣe jọjẹ́ o ní ò sí nǹkan kan láàrin yín. O sì bí ọ̀rẹ́ náà pé kí ni o náà ní ò sí nǹkan kan láàrin. Nígbà tí nǹkan sì ti wà láàrin yín sì báyìí kí lòun wáá fẹ́ bínú sí. Òun ò lè bínú. Orúkọ àgbéyàwó tán fún un lòun ó fún ọ̀rẹ́ òun. Kẹ́yìn méjì ìjọ dọkọ àtìyàwó.

0: Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Hello,
0: sir.
1: Ami. I'm on bad in your major major.
0: Okay.
1: Mokokoba, Okonara, do you wear mobile to go along?
0: Okay.
1: So you have the pony to confirm on to focus.
0: Okay.
1: Tell you, I'm mobbing at you, my
0: Benny.
1: 4-1 anymore.
0: Hmm.
1: What you said, you want to go on of a mobile for boy any. Ntori ba to bile gbe ore mi kiro pa to mo bile gbo ta ko singan to pa won pelu epo o tun bile obirin na pe kiro pa ati ah ni ko singan to pa won po nkan kan ben yen se mo o ye ki obirin ni so pe ah to sta mi ni o ti to si mi ri o so mi igba fun to wa ka jo n soro na ni o ko singan to pa po pe 41 ni won 41 ni ati awon mejeji yen so mo ko bo mo kunrin yen yo pe yes pe olodun tete ti asiri yen o fi han olodun de temi e ko kile won lo ntori at the end of the night won pada pa na ni I'm not going to be able to get the property. Ọlọrun tó ní kó gbàgbé nkan yẹn pé kó padà wá ló fi gẹ́tì wọn ọlọrun mọ̀ fẹ́ fi àṣírí yẹn ó fẹ́ tulé lọ́wọ́ ni ṣe wọn bẹ́ẹ̀ tó bọ̀ ẹni yóò gùn lágbọ́n lọ́wọ́ ẹni sísọ a máa ń gbádùn ìjọ mẹ́jọ máa ń pè lẹ́yìn ètò wọn bẹ́ẹ̀ gan lọ́wọ́
0: yín
1: sà.
0: Ọkọ bá yọ ríǹgì lọ́wọ́ lọ bá fún bọ̀bọ̀ gbà bọ̀bọ̀ bá gbà lọ́wọ́ ẹ̀ láńlọ́ọ̀dù bá jáde aráàlú ìbò bá jáde ọlọ́bì tí ó lọ nígbà tí ó wà délé ríǹgì ẹ̀ wà ní lórí tèbù ìyẹn wá sọ pé tó bá fi ríǹgì lẹ̀ tó fi ríǹgì sílẹ̀ níbi tó wà ọ jáde tí bọ̀bọ̀ yẹn bá ti mú ríǹgì yẹn ó dúró náà lé ṣùgbọ́n yẹn pé ríǹgì orí tébù yìí ni ó wà ó kù ọ̀nà lé yìí o tí bọ̀bọ̀ yẹn bá ti gba ríǹgì wàá dó sí náà lé bá mi rè láti orílẹ̀ òwú ẹ bàbá mi.
2: ọmọ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àtàkì ẹ̀gbáríìgì àìsàn àgbáríìgì kọ́ gbaríìgì ẹ̀ méjèèjì kọ́ kọrí bí ó ti wá ọlọ́run fún ìyàwó alábàríkà mo bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run méjì lọ́rọ̀ ẹ̀ tí wọ́n bá ń bímọ ọmọ àlè wọ́n mọ bí lẹ́yìn ọmọ àlè wọ́n gbẹ̀mí rẹ̀ ni nígbà ọlọ́run wọn ò tí ì rìn jìnnà tẹ́lùbọ́ ti dànù omi kọ́ gba bí ó ti wá lọ kọ́ gbòǹkà ẹ̀ méjèèjì ọkọ̀ rí ọ̀nà kó fi lélẹ̀ fún wa gan bá rówó ilé san ọmọ ẹgbẹ́ rẹ̀ gun oṣù rówó ilé san àwọn náà mọ̀ wọ́n bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá aya rẹ̀ wà lẹ́yìn rẹ̀ ọlọ́run níjà ṣàṣìdànù wọ́n bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
3: ọmọ gbọ́dọ̀ bàjẹ́ nítorí tiwa ọmọ gbọ́dọ̀ dàrú nítorí ọmọ.
0: kí ló máa ń ṣe obìnrin kí ni máa ń ṣe ọkùnrin n bọ̀ bá lọkọ̀ nlé tí èèyàn ní ọkọ̀ sílé tó tún wá jẹ́ wípé nǹkan mìíràn ni ó túmọ̀ kí ló tó fẹ́ yìí tó jọ tẹ́jọ́ yìnrìn ayé lálẹ́ kí ló tó fẹ́ láàárọ̀ ọjọ́ kí ló tó kúkú fẹ́ ju pé kó tún wá máa fọ bẹ́ẹ̀ yìí jẹ́ nìkan sùn lọ.
3: ètò ìgbéyàwó yìí
0: mú ríǹgì yìí lọ fọkọ rẹ tó o bá ti fún un kó máa bọ̀ ìwọ máa bọ̀ nílé tí ríǹgì yìí ò bá ti sí tí ríǹgì yìí bá wà nínú ilé ọ jáde
3: o
0: ẹbẹ ní bí ọkọ pé pàǹsílé mọ pàǹsíta irú ò tún ṣẹlẹ̀ mọ́ láyé tó bá jẹ́ yín kí lẹ ṣe o tó bá jẹ́ yín ni kí ni tẹ́ ṣe tó bá jẹ́ yín. kile se kile mo daru kile mo baje
3: oni yin baje leto ogori
0: ni gbogbo nkan ti a nse lowo lowo yi o
3: leto ogori afefe
0: 07069493000 eyin baba wo ti sun 07069493000 070-1447-5770 070-1447-5770 Abana re, mama dibowale. Ekale sa.
1: Adinka.
0: Sa.
1: Ah, so.
0: Okay.
1: Akoko nbo e a npe iko lo ni.
0: Okay.
1: Network yen lo nse balabala.
0: Okay, sir.
1: Tori eleyi to tun so yi bayi.
0: Ben.
1: Tori omokunrin yen ati omobirin yen, iyen ti Nigeria n bi o.
0: Okay.
1: Gege bi boyin, boyin baba kan to ko ko soro lekan.
0: Okay.
1: O le lawon mejeji gbaju e ni won. Gbogbo ebe to nbe ko omokunrin yen ma gba o. Ko ma gba o. Ara loyinbo ko ma gba o. Ki se yawo e ko rora file bo se file bo ti se mu won jeje oro owo loku ti mu won ni osese ni a nsese to n difasi abi a n gbadura si. Ki se yawo e ko rora pati beyen ko gbona loyinbo e lo nkan to ba ra si le to fi furnish ile to ba ri pe owo le file fun won ko ko fawon eyan ti e oni ko wa ko kora ma pada sibi to lo jeje ko fe yawo mi. O bo si gboro aye ni Nigeria ba jo mo Nigeria lo wu lati pada fe lati mu lo. A si aro mo to da. Ta ja lalubari ke ayawo. Ta fe nkan ta ra mu lo loyinbo e jeje. Iye ise yawo e o ko ma bebe kankan lati bi kankan tori pe o ni o pada pa. Owo ati omokunrin yen. Olorun mo mo tu asiri won fun ni. Ti omokunrin yen lo kokoko konu si pe ah omobirin de da o se bawo ni oga oni ko toast ti e. Be ko si kankan pe awon kan jo je ore laso ni pe ko si kankan.
0: Beni. Beni.
1: O de wa konu si iyen de gba. O wa jo nfe ra o de tun bi won pe se emi kankan po o lo ewo ni kankan o tun bi yo obirin yen na ni o si kankan laarin won.
0: Beni.
1: Awon kan jo je ore laso ni. So ko ya tete ko pati patapata ma je ko ma je ko ba ye unje o at least ati gba to ti be friend eyen to lo loyinbo to nbo to lo loyinbo to nbo boya o ti to bi odun kan si meji gbogbo owo to n send to n fa mo birin yen so mo ko jo npin ni o jo npin ni won gba ni setting ni to ba se pe o se tan be yen ti o ka won nijo e ko pada wa ni wa mu nkan to gbagbe to ba pada lo loyinbo ni o ma lo nbide e mo pe le je pe eyin gbato wa to bi mo kan abi nkan kan ni o to wa mu lo pe ake ewe yen lo si n to lowo pe kan ta ba wa se tan ti we yen ba bo si ka won jo ma lo lo ni sele fi sele yen so o ti ti bi isana o ti kiesi ogun. O ti ri afefe ti fe o ti ri furo adiye Olorun feran e gan o even awon ori awon obi e wa leyin o gan furo e o je omo to ga eni to Olorun nife si ni omokunrin yen ko tete ya pa omobirin yen ti ko soro ko si oro kankan ko si ebe kankan teni kankan le wa be to fi le gba ko ma wule bawon obi iyawo e so kankan ko lo awon obi tare enikan ni ko lo so sele to sele fun owo o se mo owo de le fe simple as abc ko ma je ka enikan kan ko bowo lowo tori awon obi e lawon eyan yawo lo ma be toro yen ba be ta to so pe ko pa sile ko ma pa o sita so won o ti pa oko e ku sinu ile o ti pa oko na iwa pa yan niyan
0: ẹ jẹ́ kí fẹ́ lò mí láyè bá tún ní ọ̀rọ̀ mi àá máa fi kọ́. Ọ̀dà ẹ ṣe ma. Hello.
1: sir.
0: Hello, sir.
1: Ami
0: ase o. Ami. Ami o Jesu, ami o.
1: Ami ile so tele. Kamo le gbara wa lakoko, mo se ni awon agbalagba ti so yin.
0: Okay.
1: Sugbon ti ele keta te mu wa yi. Ah, Olorun mo ni je koro yin o mo daru.
0: Ami Jesu, ami o.
1: Eri gbogbo awon obirin ti nbe ta nisin. Eri pe baba wunzo mo ku we kan. O ni prepared love ni ti nbe ta nisin.
0: Beni.
1: Bo ba ti tan lori e ina ti tan ben o ba ti tan lori aye pe an fun be lowo bo ba ti tan ife ti tan ṣugbọn won okunrin ato obirin so do nje won ri bi gẹbi national cake won ti won ma jo dije ṣugbọn lohun si leyin alabosi ashi alabosi o lebo o je ko je pe ko gbagbe nkan le ko pada wa mu nkan le won so movement ye gan
0: mo
1: so movement ye won se mo ko ti bode won mo bi ni lo pe ni o bi ajo plan pasi ko bayi ni o lo ni o to na n bo lati ni ole to wa ka mo nule ṣugbọn ni se ta be bo ti wu ko ri ko je lo ko je o ma lo o ko ka agboro jina se jo ta ba be lori ni o bi o ba fe ku fo jiji agi jo ta be lori ni ko je o ma ba ti e lo Olorun so na ti e ri re yo re mi bi ti e jo je ni Olorun ti o ni je pe to afi owo wa mi afi owo mi leleyo ko mo je won ba laye je o ko mo je won plan lati pa o tori ti mo se ti ka won to be gbebe re ona mo se pa ni won ma san o ojo ni ti wa
0: mi o
1: ma lo tu ja dam si lati gbe
0: do tun ba se hello hello sir
2: Ekalesa o.
0: Yes sir.
2: So Allah lo je to benin lati. Allah ba ni lati akon ni gbadun kan le ko ba fem.

0: Hello? Hello? Hello, ma. Ekaro, ma. Yes, ma. Okay. Ti se ye gini omo ge mo ni
1: Ọlọ́run sọ àtúntà
0: àwọn ọmọ rẹ̀. Mi ò.
1: Má bí tó bọ̀.
0: Ṣé ma.

ìrì mẹ́sàn-án sẹ́ẹ̀lì orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì sísàwọ̀ lóyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdí nílá, ìrì ìgbéga, ìrì láti gbàwé ìgbélú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní tẹ́símọ́nì tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì orúrú yàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé onípòjúpò ká

0: Splash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician. 2 years ago, the biggest radio raffle hit we airwaves.

0: ni Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: FCCPC máa yẹ dẹrùn fún oníbàárà.
2: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ló jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún. O lè pè fún ìrìnà kí o sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní chata tàbí kó o bú òkú rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè Òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Eréje àti àjẹmọ́nú kọ́tàkọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọkùnlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró gba nǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kí o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.

0: ṣe Nigerite ló ṣe wọ́n jáde o.
1: Nigerite Castisil tó táwọn yóò jù.
0: Castisil sílẹ̀ tí lè ṣe Nigerite fi mẹ́rọ ayé òde òní gbé jáde. Ó rẹwà, ó le kòkó, ó lálòpẹ́. Bàbá ń bá rí ẹ̀ ní pé kì í mòoru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀. Ó tún ṣe gẹ́sí pèlè ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Nigerite jákèjádò Nigeria. Nigerite Castisil, ojú sílẹ̀ lásán lọ.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: kini o ṣẹlẹ gangan
1: nítorí bó lùkà lùkù ọ̀tọ̀ ìyá ronú ọmọ ọ̀rọ̀ká
0: ó ní bá bá gbà
1: wọn ìyá ronú ọmọ ọ̀rọ̀ká ó ní ọ̀rọ̀ akálùkù
0: a fi sùúrù
1: ẹlòmíì
0: báyìí ajẹ́ amú
1: ẹlòmíì kẹ́lẹ̀ ó ń ṣẹlẹ̀ omi lọ́wọ́ báyìí ìyá ronú gbogbo wa ni o nǹkan tó ń wà lọ́kàn gbogbo wa lọ́wọ́ báyìí bẹ́ bá ṣe jí kí la fẹ́ jẹ ni kò tiẹ̀ sí wípé jẹ́ ń tiẹ̀ ṣèfù owó tàbí kí n tiẹ̀ ṣe kidi kan èlé ìgan ló wá jẹ́ kí òwe yorùbá tó sọ wípé tí ebi tó bá tán nínú iṣẹ́
0: ìṣẹ́gbùṣe
1: torí èyàn ò ráyè jókòó èyàn ò rò rí pé kí ló kù tí mo fẹ́ ṣe ìgbésẹ̀ wo mo lè gbé ṣùgbọ́n gbà tọ́rọ̀ oúnjẹ ọ̀hún gan tí ò bá tiẹ̀ wá oúnjẹ ni o
0: oúnjẹ ni
1: kẹlẹ mi sọ fáwọn èèyàn lóko lọwọlọwọ báyìí oúnjẹ ló ṣe kókó ẹjẹ ká sì rí pé n tá à ń jẹ n tí ń ṣara lóore ni ìyá ròyìn tó mọ pé n tí ń ṣara lóore gan kì í ṣe n tó wú ẹ pọ jù
0: bẹẹni
1: ṣùgbọn ọpọlọpọ wa mo fẹ jẹ gbá mo fẹ jàwọ mo fẹ jẹ ṣàwọmọ mo fẹ jẹ
0: irin mo fẹ ọdà
1: o tún yẹ pé oríṣiríṣi
0: ẹ
1: gan ló ń fa kìíní sí wàhálà ẹkọ kan náà àrà mọ ń bèrè ẹ o tá a bá ní ẹjẹ àṣẹ bí o bá sí
0: èké wá ń jẹ́pọ̀ láàfin àṣà yìí.

0: Oya ati gbera tan ere lelele eje pade ni ati ayelujara ojo po Facebook e lo se awari e ni tona / FM 105.5 Ibadan e like e love e share comment yin
1: eje ki o ma gbera
0: e wa ma pin ni mewa mewa eni kokan ni emi atojilowo omo ogbomoso a se fun yin laaro yi a gbe yin debe jake jado orilede Nigeria a gbe yin debe jake jado ipinle Oyo ipinle kokan to je 1460 a o gbe yin debe gbogbo akosile iwe iroyin ojojumo lewa tin foju bade Nigeria a tutan a gbe setigbo yin a gbe yin debe oya eje ka jo ma sere be tolani aladelaja loruko ti mi yero ini awokose re omo ton so ton so ton gburaye apero ire omo luabi one ori yin o wa mbe
1: time na nkiwa omo ni akojumo akojumo atuko ojumomo asiko orin ni yi e ba si lo wori Facebook awo ti e je ko affect ti wa
0: okay
1: je loju ya royin dan bi pe ah tabi le ya yan
0: ajo
1: eh ori wola eh olorun see me too now beautiful ladies.
0: Oh my God.
1: Ben, you can splash FM. The lady Mary, if you want jinky. Inu ti wa na si dupe ikani yi. The lady Mary.
0: The lady Mary. The lady Mary. The lady Mary. The lady Mary.
1: The lady
0: Mary. The lady Mary. The lady Mary. The lady Mary. The lady Mary.
1: The lady Mary. The lady Mary. Ti o ba ti si wahala ya royin ti o ti si wahala teyan na si wa wahala mora
0: ti wa wa ku wa ki aye
1: eyan mi ni ma nfa wahala mo aye o lojo ko bi ejo ke nfa mora ti o ba ti si wahala se ni to ku yo ku
0: mo ma tun so pe teyan ma fa to go
1: wa ni be ni
0: wa ni togo nu
1: be ni
0: o sta ti ri leyin ya ti
1: temi la de lo ko le mi je e ka bo si akoti royin ti fun tedo ni kan ni omo luabi / 105.5 FM awala gba awala koko awa na ni baba
0: o se kini e fun mi o
1: yes
0: o se kini e fun mi o
1: gbodo mo so
0: o gbe mi debe lara yi olo eyo kan to fi mo bo se ma mu mi niyan eyo kan so yen
1: be ni
0: to ba ti so bayi erin mu sele nu ya royin
1: igba te yan ba gbe trumpet fun yan te yan o le fon
0: ki wa le yo fon ki lo fe fon
1: papa pa ni
0: o
1: gbodo go
0: a papa popo oda eyan ara le na e gbe gbongbon senu
1: be ni
0: e lo sile otun osi ayika yi da e je kariwo ri orin le
1: be ni
0: pe ti fu chedo royin kon
1: o ti de
0: a ti de sinyin lorun gege Oda e je ka lo taratara lori oro kan won ni Sultan Flight Shokoto baba soro jade won ni be ni mo duro gba leyin eyin osise leto abo ni o aya e lo ko di woro si woro e lo toke ti le ese kukutodo to jin ni gbogbo apa arewa ti la oro le Nigeria o awon agbe sumo mi e doju won bo le yanyan a fe gburo won mo bo ti won ko kere omo ni orilede Nigeria abala ikeji oro na ni salaye pe dakun en to je alaga awon igbimo ti won yan pe oya e ma se itopinpin awon ilana lati mu obota awon eleka njeka e to je pe genje aye ni won e ti won bata bombo a fe mo won kale fon tu ku o ina abai to suna ti odun egbe wodun oko le mefa ewe iroyin lo gbe the nation ni oruko re agbon yebe seti gboyin laaro oni o
1: ta iwe iroyin the punch eleyi to wa lowo tite mi iroyin to lewaju nbe ohun na lo nsoro nipa ayederu ile ise ni ise ranti eleyi ti oro re si njaran nile kaakiri ti o ti wole o ti o si ti wole tori ko ti lojutu ama lana ati ni ojutu won ni bayi o eni ti se olori osise ni orilede yi na lo ti gba wipe looto ni awon asise kan waye lati akata ohun o gege bi ile igbimo asoju sofin agba ile yi bo se nsiso loju awon ibuwalu kan ile ti o ye ko waye awon ibuwalu ayederu awon ibuwalu ti o ti eye ko jora won rararara won ni besi ni ile igbimo asoju sofin agba ile yi na lo tun tin gbegbese lati gba ase lati ile ejo ki won fi le mu adeyemi ọkùnrin tó pera rẹ̀ ní ọ̀gá àgbà àjọ náà kí wọ́n lè mú wá ṣe ìwájú ilé o bákan náà sì ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí òun náà ti sọ ìdí o tí wọ́n ti fi mú adéyẹmí wá sí iwájú ìgbìmọ̀ eléyìí tó ń ṣe ìwádìí ọ̀rọ̀ náà ni ilé ìgbìmọ̀ aṣojú sòfin àgbà ilẹ̀ yìí ojú ìwé keje ìwé ìròyìn the punch lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn náà wà.
0: ọ̀dà ẹ̀jẹ̀ kẹ́mi ó tún gbé yín lọ tààràtàrà ká wálé nípínlẹ̀ ọ̀yọ́ tiwa o ẹ̀gbọ́ bẹ́mi balẹ̀ ìdáwí olúborí ohun àkọ́kọ́ tí ọkọ̀ jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tẹ̀mí ó gbéyẹ̀wò òun náà ni wípé wọ́n ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ lẹ́yìn tí wọ́n wá ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ọ̀hún tán iṣẹ́ tẹ̀mí ó fọn rere ẹ̀ sórí tábìlì wọn náà ni wípé o ọyẹ́ ẹ lọ wádìí ẹ̀ gbogbo àwọn òpópónà olóbìírípo èyí tó jẹ́ wípé ìjọba tó wà lóde yìí dágbálé ẹ̀ wádìí ẹ̀ wò láàrin wákàtí mélòó sí wákàtí mélòó náà sarafadeen ali bàbá gbọ́rọ̀ kalẹ̀ gbòà láàárọ̀ òní nígbà bó wá dé àárín gbogbo ròyìn nǹkan kí ẹsẹ̀ ràgó ẹgbọ̀ láàárọ̀ òní.
1: ẹni tí ṣe ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọn ni ó ti yan àwọn lọ́gàá-lọ́gàá tí ọmọ jẹ́ adarí fún àwọn ọ̀wọ́ tuntun tuntun eléyìí tí a ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ọ ní orílẹ̀-èdè nàìjíríà o wọ́n sì ní wípé bí iṣẹ́ bá ti yá ó ti yá náà nu èèyàn kò lè dá dúró mọ́ o gẹ́gẹ́ bí iṣẹ́ ṣe ń gbìnàyá ní àwọn ọ̀wọ́ ọ̀hún eléyìí eyín ni ọ̀wọ́ ọmọ ogun eléyìí tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ o ní orílẹ̀-èdè nàìjíríà wọn ni bákan náà ni wọ́n sì dárúkọ àwọn tí yóò mọ jẹ́ lọ́gàá-lọ́gàá fún àwọn ọ̀wọ́ ọmọ ogun náà lórílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn the punch náà ló gbé ìròyìn ọ̀hún.
0: ó dá ẹ jẹ́ ká lọ ìpínlẹ̀ ọ̀ṣun ó dé tán o ìpínlẹ̀ ọ̀ṣun
1: ọdún
0: ẹgbẹ̀rún ọdún okòó ó lé mẹ́fà wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ẹni sọ̀ ń jẹ́ akọ̀wé ìjọba fúnpẹ́lẹ̀ ti ọ̀ṣun àti àwọn márùn-ún míì kí ni tọkàn wọ́n ébo ọ̀rọ̀ dé dúró àgọ́ tẹ̀sán àgọ́ ọlọ́pàá kẹ̀ kí ni tó fa sábà bí ọ̀rọ̀ eyín ó dúró sí òkè ni ṣùgbọ́n àkọlé tóóró tó tọra bọ́ sábẹ́ wọn ní àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní orílẹ̀-èdè nàìjíríà àti àmọ̀ sí àjọ inec òun náà ló ti ń bèrè báyìí lọ́wọ́ ti kéré tí kéré àwọn lájọ-lájọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ní ṣe pẹ̀lú ètò ààbò wa ní orílẹ̀-èdè nàìjíríà láti rí dájú pé wọ́n kápá àwọn ọkọ̀ yìí ni gan kú àwọn ọmọ ìjákumọ̀ àwọn kí tó ni ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ní nítorí wípé kọ̀sáyé o ẹnikẹ́ni ò lè rí káàdì ìdìbò gbé ẹ̀ sí lè rápò tí ìdìbò gbé ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ní yóò ṣẹlẹ̀ sí àmọ́ pìtàn gbọ́lọ̀ ń bọ́ ta ojú ìwé àkọ́kọ́ ló fẹjú tòótọ́ sí ó padà tèmíládé ara sójú ìwé ìkẹrin ìwé ìròyìn the nation.
1: ìwé ìròyìn the post àbí daily post náà ló gbé ìròyìn eléyìí ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí ìyá ìròyìn ṣe ka inec mú ní kémi náà mélé yìí tòró jọra wọn wọn ní àjọ inec eyín ni àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè yìí náà ló ti sọ wípé ṣe rí báyìí àwọn obìnrin ni orúkọ wọn pọ̀ jù nínú àwọn tó forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò gẹ́gẹ́ bí àjọ inec ṣe ṣe àkọọ́lẹ̀ àwọn olùdìbò tuntun tuntun tí wọ́n lé ní mílíọ̀nù mẹ́ta 3.87 million òun náà ni wọ́n ní àjọ inec tó fi orúkọ àwọn èèyàn sí wọ́n wá ní àwọn obìnrin náà ni wọ́n pọ̀ jù eléyìí sì ń kọ́ mi lóminú bó ṣe jẹ́ pàwọ̀ là ń pọ̀ tá à ń dìbò tá síbẹ̀ náà ipò wa ṣe kéré ní ìṣèjọba
0: ipò wa kéré ní
1: òṣèlú ipò wa kéré ní
0: òṣèlú ipò wa dá sí ìkọni wọn sọ fún pé ó ti ní sọ fún abáyé gbé alọjọ kò àwọn dìbò olùwò fọwọ́ tọ̀yẹ lọ́kàn
1: torí pàǹfà ìyípadà ni
0: ọlọ́ọ̀fọ̀ tọ̀yẹ
1: lọ́kàn à ń fẹ́ rere orílẹ̀-èdè yìí
0: ní ìrẹ̀wẹ̀sì
1: bẹ́ẹ̀ ni
0: àwọn ọmọọṣẹ́ tó wà gẹ́gẹ́ bí obìnrin tó dáńtọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tọkàntọkàn ó dá náà jẹ́ ká tún wò wá àwọn ìyárò ìní tiẹ̀ ń gbé àwọn òbí léèrè bábó ń babọ̀ ní ọlọ́niyan ọṣẹ́dẹ́lẹ́gbọ̀n ó ní ẹjọ̀ wọ́ járe o èmi ọmọ nǹkan tẹ́ ń sọ o kí wọ́n gba góòdì wọn ò gba góòdì ta ni góòdì ẹgbọ́ níbo ni wọ́n ti gba góòdì wúrà ta ni ó sọ̀rọ̀ bọ́ta bọ̀ǹbọ̀ ọ̀dà náà ilé ẹjọ́ ló kù báyìí tí ọmọ bá níyànjú ọ̀rọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ alájùmọ̀ṣepọ̀ ọmọlẹ́yìn kristi ti àmọ̀ sí can àwọn náà ti ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń rọ ti kéré ti kiri àwọn gómìnà ìyẹn lápá ìwọ̀ oòrùn gúúsù ti orílẹ̀-èdè yìí láti rí dájú pé wọ́n jí gìrì mẹ́tọ́ ààbò wọn ní nítorí wípé ètò ààbò nílẹ̀ yorùbá ẹ dákun ó ń fi àmójútó eléyìí tó gara pin ìwé ìròyìn the punch ló jẹ́ ká rí gbọ́ àwọn ọgbọ̀n yẹ́bẹ́ ṣe ti gbọ̀nyìn láàárọ̀ òní o.
1: ìròyìn eléyìí náà ló ń sọ wípé ààrẹ tinubu náà ló ti sọ fún àwọn ikọ̀ elétò ìròyìn wípé ẹ jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ nipa awon ayipada awon idagbasoke eleyi to ti de ba eto oro aje wa ati eto abo eleyi ta ro lagbara baba se nro won lagbara baba se nse awon nkan eleyi to mu ayipada de ba orilede wa e je ki awon eyan kan mo gbo e mo so si won leti e je kan mo gbo e mo fo rere nta nse eleyi to je wipe yo se anfani fun awon ara ilu ki se to ba ku die ka to nikan na ni e mo palantia e iwe iroyin the nation lo gbe iroyin na
0: oda ni won ba belenja eni to je igbakeji are nle nigeria kashim setima won lo na ti salaye pe awon atunse ona kan lo lowo be awon ni gbedeke to gbodo kese jari o idasile le se olopa alawujo wa ni nigeria won ni eje mo ye pe fifese bale re bage nko eberubojo en to je gagba yen fun le se olopa nigeria o lo so be egbo awo loro un kan nebo ni ti nwa bo nebo ni ko de baye nebo loro un de duro se fote doro yin niye egbo laaro ni o
1: ni bayi won ni eka tele muye na lo ti mu awon marun kan ti owo ba lori oro ijinigbe to waye ni ipinle Oyo ni ijoba ibile orire leyi ti won ni wipe won je omo iko ansaro won ni awon marun ni o na si ni ajo dss o ti mu oju won ba ile ejo kini ile ejo gbe kale kini o ti se idajo abibo ni ejo de duro iroyin ti fun tedo egbo gege bi a sele se kupa ni eleyi to waye ni ipinle benue alia ati egbe oselu pdp na ni won si tin so oko oro sira won lori ipenija eto abo ni ipinle benue
0: wa yoda awo rara gbe duro asi rara da duro agbodo repeti eje agbera to ka wonu atupale tori pe egbo gbadun yin ona nikan le omo lu abi lo se be to yan layo eyin se wa ni ata elujara pelu wa dupe lowo yin johnson dino bogun se itan isola correct ajebola imafoje peter adupe ni owo yin matthew cash akin ade aron ni yaya abraham adetunji adupe lowo yin o beatrice emba adupe pupo pupo ju olanrewaju olajumoke adupe ni owo teyin na mama fomi layo akinwe komi adupe ni owo kaloko e ma bo wa se ni mewa mewa enikokan ni wayode je ka lo sakata ten to je sultan fun agbarujopo ile sokoto sahad abubakar keta na lo ti salaye wi pe pelu ifowoso wopo awon loba loba o eyin oni ile ti sokoto ati apa adewa orilede nigeria awon se to lati fi owo so wopo pelu ijoba apapo orilede yin

0: pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ àwọn ò rí dájú wípé òpin dé bá wọn, ó dé bọ́wọ́ ọṣẹ́ wọn, ó dé bọ́wọ́ já wọn, ó dé bá ìgbòkègbodò wọn lápá àríwá ti orílẹ̀-èdè yìí. Nígbà tí Sultan ti ń sọ̀rọ̀ lórúkọ àwọn àgbààgbà pátá, eléyìí tí a kórajọpọ̀ láti àwọn agbègbè tó lé ní 100 ọ̀tọ̀, ó ní bẹ́ẹ̀ ni, ẹ̀yin iléeṣẹ́ elétò ààbò àtẹ́wọ́gbà yín, ẹ kú iṣẹ́ ò, ẹ rí báyìí bí a fi ọwọ́ sowọ́pọ̀ bí a ṣe àtìlẹyìn fún yín, ẹ gbòdì woro sí woro nù, wọ́n wà ní gbangba, wọ́n wà ní kọ̀rọ̀, bí ẹ wọnú olè, ẹ lé wọn débẹ̀, ẹ bá sáré kàbàkàbàkàbà, ẹ fi ọmọ hàn bí òkété ni, bẹ́ẹ̀ bá fi ọmọ bẹ̀ tán, èyí ọwọ́ bá mú láàyè, ẹ rù ń lẹ̀ lọ́ọ̀yẹ̀, èyí ọ bá sì dágbé fáyé, a jẹ́ pé ntọ́mọ̀ jẹ, òun náà ló fún tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmábọ̀. Nígbà tí ó tẹ̀síwájú inú atótónu rẹ̀, ó ní iṣẹ́ ìgbàgbé wípé ìkórajọpọ̀ kan wáyé, ìyẹn ní ọdún 1996, ọdún 2006, ó ní iṣẹ́ rí ìkórajọpọ̀ tó gbòòrò náà, ìpàdé wáyé lóòótọ́, àwọn aṣojú Mayati Hala, ó ní ọ̀nbẹ̀ ń bẹ̀ ò nílùú ti Abuja, ó ní bẹ̀ ní gbósùbà kárí fàrẹ̀ bọ́lá, ẹ̀yin tẹ inú bú báyìí, tẹ àdúpẹ́ púpọ̀ púpọ̀ jù lọ́wọ́ yín, ó ní òṣùbà kárí ti ẹ̀ngbẹ́ngbà náà, ọdún lọ tààràtàrà bí a bá wà wọnú ẹ̀dẹ́ ẹgbẹ̀wọ́ ọdún 2024 ọdún 2026 tàwà báyìí, ó ní ẹ̀yẹ́ wò síra wọn o, ó nígbà tí wọ́n wò ó, wọ́n wá wo ipò tí wọ́n wà dìbà yìí, ó ní ẹgbẹ́ òṣùbà kárí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà wípé bí ọba sí bá a ṣe kí n bá a láfẹ́ lá, ó ní ààrẹ adúpẹ́ lọ́wọ́ yín o, torí pé ẹ̀yin lè ṣe àgbékalẹ̀ àwọn àjọ kan èyí tí ó máa rí sí ìdàgbàsókè ohun ọ̀sìn tó jẹ́ abẹ̀mí láwùjọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ìkórajọpọ̀ ọ̀hún wọn ní àkòrí kan o, àkòrí ọ̀hún òun náà ni a ṣe lálàyé wípé mímú gbòòrò àlàáfíà láwùjọ wa, ẹ̀yin náà ni ìdàgbàsókè ìlànà ohun ọ̀sìn léyìí tí ó fìdí ìsọdọ̀tun fún ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu àti ìdàgbàsókè ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó mú káwọn èèyàn kí wọ́n kúrò nínú ìṣẹ́ tí wọ́n wọ ìpele àmúyangere lọ. Nígbà tí ó parí atótónu rẹ̀, ó ní ẹ̀wú ààrẹ àfidáyín lójú, ẹ fọkàn balẹ̀ dágbágbára dúró sẹ́yìn yín o, gẹ́gẹ́ bí ike tó takú sẹ́yìn màálùú tọ́rọ̀ gbọ̀kú, ó ní ẹ̀wò kò sí gìrì, a sowọ́pọ̀ pẹ̀lú yín, a ó rẹ̀ yín àwọn ikọ̀ agbésùmọ̀mí ní tìbútòrò ikọ̀ ìlà-oòrùn ilẹ̀ Nàìjíríà. Ìwé ìròyìn The Nation ló jẹ́ ká rí gbọ́, ẹ̀yin náà náwó gan kí ẹ kà á sọ iwájú o.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Guy, we don't dey talk since o. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. Haba, you know the tire.
3: Na the new level be that o. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me na. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 naira. Low down, talk they go.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúdì èdùkọ̀ àti iyọ̀.
6: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
7: Ẹ kú ilé o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
8: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
7: Ìwà náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
8: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
9: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
7: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
8: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
9: Golden Penny Noodles. O ti wa ni awon ile itaja nitosi re bayi.
10: This BB Naija Season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale because nothing is given. But everything is for the taking. When the world watches, will you be outshined? Or will you step up and take the spotlight? Big Brother Naija Season 11 starts...

0: 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 50 wọ́n lé ní báyìí látara ìwádìí yìí o àwọn ohun tuntun míì náà ni ó tún ti ń fi ojú hàn dé o gẹ́gẹ́ bí wọ́n ti gẹ́gẹ́ bí ẹni tí ṣe olórí òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí arábìnrin Dìde Wilson Jack gẹ́gẹ́ bó ṣe gbà wípé lóòótọ́ ní iléeṣẹ́ òun ó kùnà láti ṣe àwọn ohun tó yẹ kó ṣe àwọn ojúṣe rẹ̀ kó tó di wípé ó fi àwọn àṣẹ kọ̀ọ̀kan ṣe iléeṣẹ́ òun bákan náà ni iléeṣẹ́ ẹni tí ṣe olùṣirò owó àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà òun náà di ẹ̀bi ru ìkan lára àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ náà wípé kàkà kó mú ìwé kan eyín ò ní lẹ́tà lọ sí ibì kan tó yẹ kó mú lọ wọ́n ní ṣe ló mú tó gbé gba ibòmíì lọ eyín ò ní wípé ó mú lẹ́tà ó gbé fún ẹnìkan kó tó lọ jù sórí tábìlì ẹnìkan wọ́n ní ìwádìí tí wọ́n wá ń ṣe yìí náà ló sì dálé àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ọmọọba Adéyẹmí Adéníyè ẹni tí ó pera rẹ̀ gẹ́gẹ́ bí olùdarí àgbà fún àjọ ayédèrú ọ̀hún àti bó ṣe gba àwọn ìwé àṣẹ kan eléyìí tí àjọ náà ń lò láti máa fi gba àwọn ìwé eléyìí tó fún láṣẹ láti máa fi ṣiṣẹ́ wọ́n ní kódà onírúurú àwọn ìwé eléyìí tó wà lákàtà rẹ̀ òun náà ló sì jẹ́ àwọn ayédèrú ìwé tó jẹ́ wípé òun gangan ló ń lò láti máa fi gba àṣẹ ní àwọn ibìkan bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àjọ náà ń kọ́ náà ni kò ní àṣẹ tàbí òfin eléyìí tó gbèrò ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí tó jẹ́ ìgbìmọ̀ olùwádìí òun náà ni ó ti wá ń ṣe ìwádìí o bí àwọn tí wọ́n jẹ́ lájọlájọ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe ṣe àwọn ètò láti jẹ́ kí Adéyẹmí kí ó rí àwọn ìwé yìí gbà eléyìí tó sì fi dé ibi tí ó ti gba àṣẹ mọ̀ ṣiṣẹ́ nìṣó wọ́n ní ìgbìmọ̀ tẹ̀kótó yìí náà ni ó tún ń ṣe ìwádìí lórí ìdásílẹ̀ àjọ náà gẹ́gẹ́ bó ṣe wà ní abẹ́ àkóso iléeṣẹ́ eléyìí tó ń rí sí ìgbìmọ̀ eléyìí tó ń rí sí ètò ọrọ̀ ajé lábẹ́ àkàtà iléeṣẹ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà láìsí àwọn òfin eléyìí tó gbèrò ilé wọn ni pé onírúurú àwọn nǹkan òun náà ni wọ́n sì ti ń ṣe ni wọ́n ló sì ti ń yọjú síta o eléyìí ti ilégbèmọ̀ aṣòfin àgbà ọ̀hún tí ó sì ṣe àpèjúwe bí ìgbà tí ó bá jẹ́ àsìkò òjò ayédèrú ìwé àti àwọn ìwé míì eléyìí tí kò fi ẹsẹ̀ múlẹ̀ tí ó sì ń jẹyọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ìwádìí ọ̀hún o wọ́n ní ti àkàtà olùṣirò owó àgbà fún orílẹ̀-èdè yìí o wọ́n ní ìkan lára àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ náà Bello Abdullahi òun náà ni wọ́n pe orúkọ rẹ̀ o wọ́n ní òun gangan ló mú lẹ́tà yìí ló mú lọ sí ibi tí ò yẹ kó mú lọ wọ́n ní lẹ́tà tó jẹ́ wípé ó yẹ kí wọ́n fún ẹni tí ṣe akọ̀wé àgbà fún iléeṣẹ́ rẹ̀ nígbà tí Wilson Jack òun náà sì gbà wípé lóòótọ́ ní iléeṣẹ́ òun ló ti kára lé àwọn ìwé eléyìí tí Adéyẹmí kó lọ́wọ́ tó wá jẹ wípé ní ìsìn làwọn ṣe ń rí wípé gbogbo àwọn ìwé eléyìí tí àwọn fi àṣẹ sí tí àwọn bu máàkì lù náà ni wọn jẹ ayédèrú ìwé o wọn ní gbogbo àwọn ohun tó ń yọjú síta yìí òun náà sì ló ń jáde o látara ìwádìí eléyìí tí àwọn aṣòfin ọ̀hún níbi tí ẹni tí ṣe aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò Kanke Kanam Panshin ní ilé láti ìpínlẹ̀ Plateau eyín ni Yusuf Gàdé tó léwájú rẹ̀ náà ló sì sọ wípé àwọn ò ní sùn o bẹ́ẹ̀ ni àwọn ò ní wo àwọn ò rí wípé ìwádìí yìí àwọn bá dé ibi tí ó ní ìtumọ̀ kó tó di wípé àwọn sì lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tó bá rújú pátápátá nípa bí iléeṣẹ́ yìí bó ṣe di òun tí ẹni tó ń jẹ Adéyẹmí yìí tó fi ń pera rẹ̀ ní ọ̀gá àgbà rẹ̀ gbogbo àwọn tán lọ́wọ́ ń bẹ̀ pátá làwọn ò yọjú wọn bọmbọbọmbọ síta ìròyìn ọ̀hún pọ̀ ọ̀gùn gidigidi gan ṣùgbọ́n ẹnìkan yìí jẹ kílẹ̀ ó fẹ̀ ìwé ìròyìn the punch ojú ìwé keje ní ẹ̀kúnrẹ́rẹ́ wà o ẹ̀yìn náà lè kà á sọ̀wọ́ wájú sí i.
1: ọ̀dà ẹ̀jẹ̀ ká gbéra tán ká wá lọ sẹ̀ngẹ̀rẹ̀ sàkátà ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó ń díje sípò gómìnà ẹnu ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀yọ́ fún ti ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòó lé méje ẹ̀yàn sẹ́nítọ̀ Sàràfàdéyìn Abiodun Ali náà ló ti pẹ̀kẹ́ lo gbólóǹkàn to si n salaye ipo ati wo sakun ti e lori awon ise akanse kan eh awon ona lobiripo to wole jade lati ipinle ti oyo wa negba ti o tesiwaju nu atotonu re won ni se ri awon ise akanse

0: wa a ni le lori mo apada si aburu keledua jowo jare ko ma je koko go sodo enikan kan wa renu gbolohun senator ali en to teswaju nu atotonu re pe egbo o beti kere ti kere awon eyan ipile oyo be ba le fi bo hun si atileyin ted boy fonuto ni pe oya agbele olowo oya sengre sipo etuko isakoso isejoba gege bi gomina ni ipile ti oyo o won ni olohun se ri bi o ba le kede re bayi de sarafa di ni o o sere be o ni ewo ko to to ba kati meji de ni adota ah ohun abere si ni se awon lana agbeyawo eh ise akanse opopona ye o ni agbeyawo hun lagbon iwo gan loro ohun ti kan ilana agbeyawo nigbati senator Sarafadin Abiodun Ali en to te waju nu oro re bi pe lakoko na akanse ilana agbeyawo awon ti an ba jare o to si je pe ni toto o na ni se akanse ohun o da duki awon dubule o ni ewo a fegun otololo a paro wa fun won leyin arowo ohun ko a se atileyin to ba to to si ye pelu ilana ibamu ti ofin ni be senator Sarafadin Abiodun Ali ona lo lanu koto to se paye agbonu oro won lasiko ipade e to gbe kale odidi ojo kan gba ko awon oniroyin egbe oniroyin na nbe nbe oni se re ni bi oro de duro bayi o awon igbimo nbe ta gbe kale egbimo ta nso bayi won so loruko ijoba won si topinpin awon oniruki awon lo sonu lasiko ise akanse na awon wo lo je pe bi duki awon ba ti e sonu ti an ba leto si awon ohun eroja egba e ma binu egba e ma le rowo ijoba tabi pipese bomi bi bomirin won rire won lekun o ni gbogbo awon ilana npata o ona ni ohun setan lati le iromo nigbati senator Sarafadin Abiodun Ali tesiwaju lasiko to nforo jomi to roro pelu agbarijopo egbe awon niroyin ni ipile ti oyo oni se re emi ni fe sodo roselu o eje ka wo taratara ka wa soro un pogba bo ba fe somi eje ase kan un pon bi o ba wa se to ti o si seje eje ko seje oni se re ilana agbeyawo ta tun so nipa re yi pelu o se ri oro to ka awon eyan ni awon eyan ti ku oni sugbon sa eje n bere bere kan lowo yin o eje ti o ti ku yi bi joba ba ti e wa gbe ohun amayederun dagbegbe won se won ni anfani bi lati le je nbe ija won ni anfani bi lati le re o ni ilana ise akanse na o da pupo pupo ju koda o ti tokise ko waye lori e tori wi pe o ti pe gan to ye ki ise akanse ohun ko ti di sise o oni sugbon sa ise akanse ta nso nipa re yi un ko lato si pe ko mo orilede Nigeria kankan wa ku awon eyan yere ipile Oyo ko ye ka mi won bo si a ma ni ogbon ta fi ise akanse na lai ni gba emi enikeni oni latari be bawon eyan yere ipile Oyo o bi an ba le fi ibo won soro ni ti odun egbe wo odun oko le meje inu ese idibo sipo ti gomina ibo gbogbo nu ti omo waye oni be be le yan won sipo gẹgẹ bi gomina ti ipile Oyo o aje wi pe ohun o se ise na koda aseyanju eti alakanse po eleti omi ni nigba ti o pare atotonu ta tin to bo latokereun oni be wa ni e bere pe kini awon anfani eleyi to tun sodo sinu ilana pe e fowo yin baye e fi yan sipo lati ma dare ipinle Oyo o oni akoko awon ilana idagba soke ilu ni ti o si ni bere emi enikeni to je eyan rere omo rere olugbe ara tabi awon eniyan rere ti ipinle Oyo oni ewo lori ofe ala pelu anu Olorun oba oni se re a ni kuko go to de oni tori na gbogbo awon eyan toro nkan a se agbeyawo re o bi e ba le sere be te se atileyin for senator Sarafadin Abiodun Ali Anton Dijeron sipo gomina labegbe oselo ti APC ni ipinle Oyo egbo o di iroyin pata porongodo e ti ma gbo
1: ta je ki atesiwaju
0: okay now
1: won ni eni ti se olori awon osise omo ogun orilede ye lieutenant general Waide Shaibu na ni o ti yan awon ogagun merin ototo fun awon owo tutun eleyi ti won sese se idasile re ni le ise omo ogun orilede yi o won ni iyansipo yi na lo si waye leyin ti are Bola Ahmed Tinubu to fi ase si awon owo tutun na lati fi tubo ro ile ise omo ogun ile ye ni agbara si ati lati le je ki ile ise omo ogun ile yi ko tubo jafafa si o nipa ise won Tinubu náà ni wọ́n ni níwọ̀n bí ọ̀sẹ̀ kan sẹ́yìn òun náà ló sì tún buwọ́ lu àmúgbòrò iléeṣẹ́ ọmọ ogun yìí o láti ọ̀wọ́ mẹ́jọ tó sì sọ di ọ̀wọ́ méjìlá bákan náà ni ó tún buwọ́ lu gbígba àwọn òṣìṣẹ́ ọmọ ogun tuntun míì tó tó 2,000 níyì o pẹ̀lú àwọn ìdàgbàsókè tuntun yìí o wọ́n ní ọ̀wọ́ kínní náà ni yóò sì wà ní ìpínlẹ̀ kaduna eléyìí tí àkóso rẹ̀ tí àwọn ìpínlẹ̀ yìí tí ó sì wà ní abẹ́ àkóso rẹ̀ ìpínlẹ̀ kaduna kano katsina àti ìpínlẹ̀ jigawa o nígbàtí ọ̀wọ́ kejì yóò fi ìdí kalẹ̀ sí ìlú ìbàdàn eléyìí tí ó sì mọ ṣe àkóso ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀sun èkìtì àti ìpínlẹ̀ ondo wọn ní ìyànsípò yìí náà sì ni àti àwọn àyípadà yìí náà ló sì wà nínú àtẹ̀jáde eléyìí tí ẹni tí ṣe olùdarí fún ẹ̀ka tó ń bára ló sọ̀rọ̀ ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀gágun apollonia anele tí ó fi léde o wọ́n ní pé ìyànsípò ọ̀hún òun náà ni ẹni tí ṣe ọ̀gá àgbà fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀gágun wahide shaibo náà ló sì tún buwọ́ lù eléyìí tó sì tún jẹ́ ara mímú ìmúgbòòrò débà iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí o àti láti túbọ̀ jẹ́ kí iṣẹ́ wọn kí ó já fáfá sí jákèjádò orílẹ̀-èdè nàìjíríà wọn ní àwọn tí ó wà mọ́ léwájú àwọn ọ̀wọ́ tuntun tuntun yìí òun náà ni ọ̀gágun yakubu yaya eléyìí tí ó mọ́ léwájú ọ̀wọ́ kẹsàn-án eléyìí tí ó fìdí kalẹ̀ sí ìlú ìlọrin bákan náà ni yóò tún jẹ́ olùdarí ikọ̀ ọmọ ogun kan eléyìí tá a mọ̀ sí operation savannah shield bákan náà ni ọ̀gágun chinedu raf nnebefe náà ni wọ́n yan òun o gẹ́gẹ́ bí ọ̀gá tí ó mọ̀ léwájú ọ̀wọ́ kẹwàá eléyìí tí ó wà ní jalingo nígbàtí ọ̀gágun moses gara yóò mọ̀ léwájú ọ̀wọ́ karùn-ún o eléyìí tí ó fìdí kalẹ̀ sí makurdi bákan náà ni yóò tún máa jẹ́ olùdarí ikọ̀ ọmọ ogun eléyìí tá a mọ̀ sí operation wild stroke bákan náà ni ọ̀gágun awalo mahmuda òun náà kọ́ ọ wọ́n gbé òun lọ láti lọ rèé wá láti wá léwájú ọ̀wọ́ kejì eléyìí tí ó fi ìdí kalẹ̀ sí ìlú ìbàdàn gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó wá ń jẹyọ yìí látọ̀dọ̀ ẹni tí ṣe adelé olùdarí ẹ̀ka ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ níléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè yìí ọ̀gágun apollonia anele gẹ́gẹ́ bó ṣe wí o wọ́n ní àwọn ọ̀wọ́ tuntun tuntun tí wọ́n ṣe ìdásílẹ̀ yìí náà ni yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn tí wọ́n bá ti dé àwọn ìpele eléyìí tó tó láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa gbogbo àwọn ohun tó bá yẹ kó ní tó bá ti ní àkàtà rẹ̀ tó fi jẹ́ wípé iṣẹ́ rẹ̀ yóò fi jáfáfá kò ní sí ìkọlù ọ̀tá ò ní kọlù wọn wọn ní dẹ́kun pé kúlẹ̀ fún wọn yóò sì mọ jẹ́ kí àmúgbòrò kó débá ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn the punch àti the nation ló kó ìròyìn náà papọ̀.
0: Ọ̀dà yìí ti wà ní àtẹ̀lujára ní àgbáyé ojú òpó Facebook ẹ lọ rọ̀ mọ́ ìtọ̀nà /FM105.5 Ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín
1: ẹ jẹ́ kí o máa gbéra.
0: Bùsáyọ̀ Òjó Adúpẹ́ Òṣèwọ̀n Àlóńgẹ́ Ọ̀mọ́t Àfọlábí Adúpẹ́ Ṣáfì Adékúnlé Àfáà Aróra Kéwúyà Àyá ẹ̀kọ́ ọjọ́ méjì jọ mẹ́ta Ayọ̀ Adékọ́zìm Adúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà Ìṣọ̀lá Kúrẹ́t Àjẹbọlá Aṣọ́ẹ̀tàn Àbíọ́dún Kúlélà Wàl Àkànní Adúpẹ́ púpọ̀ púpọ̀ jù lọ́wọ́ yín Ọgbọ́vẹ̀ Ambrose Ẹ̀yábarè ẹkùjọ́ méjì jọ mẹ́ta má jẹ́ kó bàjẹ́ Adékúnlé kò gbọ́dọ̀ bàjẹ́ ó bọ̀jẹ́ tì Terifat Funke Aziz Matthew Ajibade àìmọ̀ kùjọ́ méjì o Agbádọ́là Agnes Bùsáyọ̀ Òjó Adúpẹ́ ní ọwọ́ kálukú yín Kórèdé Adébáyọ̀ Ìṣọ̀lá Kúrẹ́t Àjíbọ́lá Àdúpẹ́ ò fún mi láyọ̀ àkínwẹ́kọ̀mí ẹ máa kú ojúmọ́ àmọ́lóore àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ ní àtẹ̀ ayélujára Matthew Cash Akinade Abraham Adétúnjì Adúpẹ́ ní ọwọ́ yín o ẹ máa bọ́ wa ṣe ní mẹ́wàá mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan. Wàyí ó dá ẹ jẹ́ ká wá wò wá ò torí pé àwọn ọ̀rọ̀ kan tún sọdọ sójú ìwé ìkẹrin ìkarùn-ún ìkẹfà ìkeje ìwé ìròyìn the nation ẹ jẹ́ ọkọlọ náà sí apá àti àríwá orílẹ̀-èdè nàìjíríà torí pé ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn sẹ́nẹ́tọ̀ tó jẹ́ amòfin àgbà etí ẹ kórajọpọ̀ tí ó sì ń bẹnu àtẹ́ lú àwọn ìkọlù kan eléyìí tó mọ̀ ń wáyé ní ìpínlẹ̀ tó bẹnu àti ìpínlẹ̀ kaduna nígbà tí wọ́n ṣe àkàwé àwọn ìṣẹ̀lẹ̀ àbáàdì náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ oníkúpani ni o bẹ́ẹ̀ ó dunni ọbanilọ́kànjẹ́ púpọ̀ púpọ̀ jù nínú àtẹ̀jáde etí ẹni tó jẹ́ alága fún àgbáríjọpọ̀ àwọn senator tó jẹ aṣojú ṣòfin àgbà nílùú ti Abuja o tí wọn sojú ẹkùn kọọkan lápá ti àríwá ìlà oòrùn ilẹ yìí Abdulaziz Yarodua nígbà tí ó tẹ wájú inú ọrọ rẹ ó ní bẹẹ ni tẹ rí ìṣẹlẹ eléyìí tó ń wáyé ní Kaduna Benue ó ní eléyìí burú púpọ̀ ju ó ní àwọn agbègbè tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ń kàn wọ́n òtùpó ìjọba ìbílẹ̀ kan nù ó ní ẹjẹ́ mọ̀ pé àwọn ikọ̀ oníkúpa nínú náà wọ́n mọ̀ lọ́bẹ̀ wọ́n pa èèyàn mẹ́tàlá bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mìíràn o wọ́n tó fi ara pa níbẹ̀ rán ní bákan náà bá a bá ní ká tún wá wò wá o ìkọlù mìíràn náà tó tún wáyé ẹ̀yìn òní àbà kan abúlé ni wọ́n ń pè ní Narindamu ó ní bí a bá lọ sí ẹkùn ti Kàmú ìjọba ìbílẹ̀ kan ni òní Kamari o ó ní ẹ̀yìn òun náà ọmọ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kaduna ó ní ẹjẹ́ mọ̀ pé ọjọ́ Àìkú èyí tó tún kọjá òun ní àtẹ̀jáde mìíràn bá túbọ̀ tà bí ẹ wò ó àwọn èèyàn tó tó ọgbọ̀n níye wọ́n tún ti já wọn ń fààbò wọ́n ti fún wọn tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmábọ̀ ó ní bẹ́ẹ̀ o bá a bá ka àwọn èèyàn ọgbọ̀n náà ó ní àwọn ìyá lọmọ ńbẹ̀ ńbẹ̀ àti àwọn ògo wẹrẹ tó yẹ kó jẹ́ òkú ọjọ́ ọ̀la ó ní ẹ̀gbọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí ó ń kọ̀ ní lómìnú nígbà tí àwọn aṣòfin ọ̀hún wá ń kẹ́gbàjarè síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti ta kánkán mọ́ra o gbogbo ìgbésẹ̀ yòówù tí wọ́n bá gbé láti rí dájú pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ọ̀fọ̀ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni ọgbọ́yẹ ẹ̀sìn pátá porongodo ó ní ẹ wò ó ẹ mú sà ẹ mú rìn ẹ mú ṣe kóde àwọn iṣẹ́ ẹ gbọ́dọ̀ má ṣe báyìí nítorí pé ètò ààbò ẹ̀gbọ́ ọpẹmẹ o láwọn agbègbè kan ìkọlù tó wáyé ní Benue àti ìpínlẹ̀ Kaduna ẹ̀gbọ́ eléyìí ò sunwọ̀n ohun tí ò dára kò lóko méjì kò dáa ló ń jẹ́
2: The kitchen cooking rice
3: with mama dog.
2: Chicken in the pan looking nice
3: with mama dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere is smelling so so nice
3: with mama dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.

0: o de an tesiwaju pelu ti fun tedo asiko se pataki
1: woni
0: are bola net inubu na no ti ro awon ti won je omo iko ileto iroyin ati ibara ilu soro wipe kan tubo ro ibara ilu soro ni agbara si nipa riri wipe awon ara ilu won gbo iroyin lori awon ilana ijoba ati gbogbo awon ise eleyi ti ijoba yi se lati fi ri wipe ayipada ti de bayi to oro aje ati eto abo ile wa o eni ti salakoso fun eto iroyin ati ibara ilu soro nile ye alhaji muhammed idris ohun na lo si lewaju iko na o ni ile ijoba ni ilu abuja oni wipe ipade ohun ko na ni yo ro awon ti won je omo igbimo na ni agbara lati fi ri daju wipe won so fun are ni igbadegba iha ti awon ara ilu ti won ko si awon eto ijoba ati awon ilana eleyi ti ijoba to n gbe kale o bakan na ni yo si tun mo le gbo awon awon eni yi won tun le mo so fun awon ara ilu nipa eto ilana eleyi ti ijoba na to n gbe kale o alakoso ohun a soro siwaju wipe are nko na ni o ti je ko di mimo wipe eto ara je orilede nigeria na ni ayipada otun o mo ti deba onitori wipe o se pataki ka si ri daju pe an se atileyin fun awon idagbasoke yi ko le ba fi ese mule daada ko si le ba je anfani alagbara fun gbogbo awon omo orilede yi o atawon olugbe ani orilede nigeria idris na lo tun soro pe are tinubu na lo si ni igbagbo wipe ilosiwaju eleyi to n deba eto abo lorilede yi ati awon aseyori eleyi ti won ti se akole re ohun naa ni yoo tubo ma tesiwaju si o bee si ni won ni dawoko won ni wararo lori eto abo lorilede yi o gege bi won ti se ro ifimufile ati otelemuye ni agbara si labe akoso re iwe iroyin the nation lo gbe iroyin naa.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ àgbàwo náà la ṣe bẹ́ẹ̀ ta sẹ̀ngẹ̀rẹ̀ sí kíní òun lọ bẹ́ẹ̀rẹ̀jẹ bẹ́ẹ̀rẹ̀jẹ ó dà á jò mọ́ pápá láàrin ìṣẹ́jú péréte ọ̀ ẹ jẹ́ lọ sákàtà ẹni tó ti fi gbà kan rí lórílẹ̀‐èdè nàìjíríà jẹ́ igbákejì ààrẹ nílẹ̀ yìí Atiku Abubakar ẹni tó ń rọwọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bola Ahmed Tinubu ti orílẹ̀‐èdè nàìjíríà pé dákun ààrẹ o àwọn ìpèníjà orílẹ̀‐èdè nàìjíríà ni ẹ gbájúmọ́ ẹ mọ́ wàá gbé tàwọn ẹgbẹ́ òṣèlú alátakò léwọ́ bí iṣẹ́ àkànṣe nítorí wípé ètò ìdìbò gbogbogbò fún ti ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòóléméje bó ṣe ń kalẹ̀ kù gbọ̀ngbọ̀n yìí ẹ kọjú mọ́ dàgbàsókè nàìjíríà ẹ kọjú mọ́ àwọn ìpèníjà tí ń bá nàìjíríà fínra ẹ yọ̀ǹda àwọn ẹgbẹ́ òṣèlú alátakò káwọn náà ṣe bẹ́ẹ̀ kí wọ́n rìn bí wọ́n ṣe fẹ́ ọ̀ nínú àtẹ̀jáde ọ̀hún ẹnìkan eléyìí tó mú gbálẹ́gbẹ̀ẹ́ fẹ́tọ́ ìròyìn rẹ̀ ìyẹn Frank Ayibu nígbà tí ó ṣàlàyé pé igbákejì ààrẹ ń gbà kan rí ọ̀hún òun náà ní ṣàlàyé pé ẹ dákun torí ọlọ́run ojoojúmọ́ àwọn ọ̀rọ̀ ní ikoba lágbo ti ẹgbẹ́ òṣèlú ti ADC ó ní ẹ jọ̀wọ́ jàre o ẹ gbájúmọ́ dàgbàsókè ìlú ẹ yọ̀ǹda àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ alátakò bákan náà tó wá jẹ alága òfin ẹgbẹ́ alájùmọ̀ṣepọ̀ ọmọlẹ́yìn kristi ti àmọ̀ sí kánò nípínlẹ̀ ogun nígbà tí ó ṣe àlàyé lẹ́yìn tó jẹ bíṣọ́ọ̀bù àgbà ẹ̀yìn òfin ẹkùn ìjọ àgùdà tó wà ní ilẹ̀ ti ẹ̀gbá o ẹni ọ̀wọ̀ Emmanuel Adékúnlé wọn ni ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí náà ni ọ̀rọ̀ ti kéré ti kèrè àwọn gómìnà lápá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ ẹ wo ẹ jígìrì o ẹ tètè mú kẹ́tọ́ ààbò kó ṣe bẹ́ẹ̀ kó gbóná janjanjan ní jákèjádò ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ nǹkan gbà tí wọ́n tẹ̀wájú wọn ló kọ gómìnà ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ èkìtì wọn ni gbogbo wọn pátá o ẹ kóra jọ pọ̀ ẹ ṣera yín lọ́ṣùṣù ọwọ́ kẹ́ ẹ lè bá a ṣe bẹ́ẹ̀ kẹ́ rẹ́yìn àwọn ìkọlù tí ń wáyé torí pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ wọn ni eléyìí ó jẹ́ nǹkan tó burú jáì àti gẹ́gẹ́ bí ara èrèdí pé kò sí àwọn elétò ààbò tó gíríkì ní àyíká ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ ìwé ìròyìn the punch ló jẹ́ ká rí yín gbọ́ tí fún tẹ̀dọ̀ ròyìn rèé fún ti àárọ̀ òní ilé yàtọ̀
1: tẹlẹ àbí kí n sáré mú
0: jọmọ agbawo la ó la nǹkan tá kọ lóńgòdò
1: agbawo rẹ gbẹ mi sí máìkì
0: ó sì bá mú tí bá ọlọ́run o ajé àgbàwo dúró bẹ́ẹ̀ adúpẹ́ púpọ̀ gidi gan lọ́wọ́ àgbàwo tó nípa àjọṣe tí gbọgbọ́ tó fi kan sí náà ni ẹlẹ́dùn ọ̀nà fi wá wọn ra wa aago méjì gẹ̀rẹ́gẹ̀ gbàǹkangbe ni àwa yóò gbé wá ẹ má ṣe gbàgbé pé fúyà tí àwa bá ti ṣe bẹ́ẹ̀ ta àdàgbà òkè laago mẹ́wàá àbọ̀ gẹ́rẹ́gẹ́ ó náà lẹ́tùn ṣe bẹ́ẹ̀ àdìntúlẹ̀tọ̀ pẹ̀lú olúwa ṣeun àríbìkọ́là ó ti ṣiṣẹ́ o ẹ gbádùn ẹ̀ púpọ̀ ju aago méje láṣálẹ̀ òní gbàgede òṣèlú ni pẹ̀lú kúnlẹ̀ ànífowóṣe olóòye òye òmẹ́ẹ̀ ìjẹ́ títí ìgbà náà tọ́lá ni aládélájà lórúkọ tèmi yẹ́rọ yín ní àwòkọ́ṣe rí ọmọ tó ń sọ tọ́ǹsọ tó ń gbòráyè àpẹrẹ eré ọmọlúàbí wàn orí yín ó wà ńbẹ̀.
1: tèmi ládé àlòkò òun náà lórúkọ títèmi ò tún dìgbà kan náà ìrèwọ̀.

0: Charlatan, quality anti-malaria, contains artemether and lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yee, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Flash FM 105.5.
7: Flash 105.5 FM. The best.

àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Gbèǹgbèǹ nìkan ọ̀rọ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnibà tọrọ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gba gbada lọ́wọ́ alágbádá sàpàtà málágbádá lọ́rùn málágbádá ṣùgbọ́yà kàtá ń di ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tá a gbìn tọ́ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà. Gbogbo àwọn alágbára ti fagbára gba gbada lọ́wọ́ ẹni bọ́lọ̀n tí ń bẹ tẹ́mi rẹ̀ sì wà. Gbogbo èrò tí wọ́n bá rò pátápátá yóò yí dà lé wọn lórí lórí èmi àti lórí yín gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí. Ẹ tẹ́wọ́ méjèèjì síwájú ká ẹ ṣe àmì àdó àhún kó sì lágbàá pọ̀ lórí àwọn ọmọ yín náà bẹ́ẹ̀ náà ni ó ṣe rí o. Àṣẹ mú un fún ti òórọ̀ tòní a kí yín káàbọ̀ sórí ètò àdìtú níkànnì ti splash 105.5 ìbàdàn ilé tá a kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ tá a sì wà nílùú ìbàdàn lápá bí ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn ò yíká àgbà ńlá ayé tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wa túnde ọ̀làwọ̀ lọ́lọ́ọ̀tọ́ ètò yé desmond adégbòyega ìlàmójú ẹ̀rọ ti ń bẹ fún sáà tàwa yé ṣèwà ríbikọ́lá the special one nánjọ́ ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun lóòkọ́ mi èmi lò torí ijó kóná agbádá ńlá mi lẹ̀ ń gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípolówó ọpẹ́ tàntàntàn ẹ̀lẹ́ ń bẹ̀ ń lẹ́ẹ̀kan sí ní gbogbo ilẹ̀ gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní àti gbọ́ wa fún tòórọ̀ tòní ń bọ̀ ètò tòní ó tún yàtọ̀ ọlágbà á pọ̀ kọjá kà sí nǹkan ṣùgbọ́n ṣáájú ohun gbogbo náà ẹ jẹ́ ń ké sámọ̀nà àmọ̀nà kó síwájú ń bọ̀ bá ti síwájú báyìí tèmi sì tẹ̀lé lẹ́yìn kò ní sí wàhálà kankan mọ́ àmọ̀nà ó ọyá síwájú wà láàárọ̀ yìí ẹ̀ka àrọ̀.

tú ẹ̀mí rẹ̀ dà sí mi lórí, tú agbára rẹ̀ dà sí mi lórí, tú àìdíà ọ̀tún tú dà sí mi lórí, torí pé ẹ̀yìn gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ creativity báyìí ní industry ta wà yìí àìdíà ni ẹ̀bọ́ bá ti drop sí ọ lórí báyìí tó sì ṣàmúlò rẹ̀ ṣúgà á já àánú. Lẹ́ẹ̀kan sí akínyìn káàárọ̀ káàsán kalẹ́ kù yálẹ̀ takú rọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ̀wà fún tòórọ̀ tòní. Ẹ̀yìn ọmọ Báyọ̀dé ní ń bẹ lẹ́ka àti ṣoṣo mìdí àlọ́hún tí sì ń láǹfààní àti gbé sókè gbé sílẹ̀. Ẹja kọ́kọ́ ṣe kinní ọ̀hún ló ní pápápá a ti wà lórí ìkànnì Facebook Splash FM 105.5 Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn lórí ìkànnì ti Facebook ńláwà bó o ní lísì tó o ti ṣetán báyìí ṣe ẹ̀yìn kásítà tí ọkọ̀ kó di tà ṣùnṣùnṣùnṣùnṣùnṣùnṣùn ká wá bẹ̀rẹ̀ sí ní fò káàkiri gbogbo àgbà ńlá yìí ẹyẹ gbéra tá o ńgbà tá a sì kọ́kọ́ balẹ̀ ìpínlẹ̀ ogun la balẹ̀ sí lóní gìjan bí ẹrù a sì délùú kan tí wọ́n ń pè ní ìjọba ìbílẹ̀ oríire tẹ́ ẹ gbàgbé níta ń jẹ tá àti èkó ta lẹ́nu ẹ̀yìn ó sì kù díẹ̀ lẹ́nu o nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire ṣùgbọ́n a sì ń bọ̀ wá síbẹ̀ dán ẹ̀yìn èyí tá ń gbọ́ mi láàárọ̀ yìí mo màrí mọ̀ lágége ajáwẹ̀ wòró sọ fa báàgì lápá kan gbamúgbamù jigijigi ẹni kí ni mo rí àbí mo máa rí mú ètè máa sọnu mo ti máa ń gbọ pé ilé lè rí ó lè rí lóòyẹ ilé alájà bíi mẹrin márùnún tí ó sì wọlẹ̀ ṣinra ẹrúfẹ́ kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lágbègbè bódìjà lọ́jọ́ tó ti pẹ́ bọ̀dá mi ká lọ ṣàlàyé bẹ́ẹ̀ fún mi ṣùgbọ́n èmi ò lérò bẹ́yìn bá tiẹ̀ ti rí rí eléyìí tí mo tún gbọ́ rí pé ó tún ṣẹlẹ̀ nílé tí wọn ò tí ì kọ́ tán èmi ọmọ ní nàìjíríà a máa ń gbọ́ nílẹ̀ òkèèrè tí wọ́n ní ṣẹlẹ̀ ilẹ̀ rírì ọṣẹlẹ̀ nǹkankan ṣùgbọ́n nàìjíríà lápá bí kì í sábà wọ́pọ̀ ẹ̀yìn alára wa tẹ̀ ń gbọ́ wa ní alájà méjì àbí ká pè ní alájà mẹ́ta two story building ó máa wọlé lóòyẹ̀ ẹni hà bẹ́ẹ̀ ni àwọn èèyàn sì ń bẹ́nu ẹ̀ ẹni tí ó sùn lórí bẹ́ẹ̀dì tí ó máa gbé ẹ̀mí sí kí sẹ́nu pé màìdí á màìdà lé ó sùn lọ́kẹ̀rí pé ìgbà wo ni ilé tóun ń gbé ìgbà wo ló di lift ló di ẹlivétọ̀ tí ń lo òkè tí ń lọlẹ̀ ńgbà tí ẹ lajú báyìí ó ti bára rẹ̀ nú ìsàlẹ̀ pátápátá ẹ tún ń béèrè àwọn èèyàn ṣaláìsí ń bẹ̀ ó gbomi jó lójú ẹni ibẹ̀ láti kọ́kọ́ mú un fún ti àárọ̀ tòní ó ṣe wá ní ààhin nígbà tí léyìí sì ń lọlẹ̀ yìí àwọn tó kọ́kọ́ kẹ́fì ẹni tí ó gbojú wíńdò bọ́ta ẹni tí ó fọ́ gíláàsì tí ó sáré bọ́ta pé ẹgbàmí ará àdúgbò ẹ kú mọ̀ pé 911 nàìjíríà ẹgbàmí ará àdúgbò ní bá ọba tètè pariwo tó ọba ń lọ rèé fọ́ọ̀mù pé kinní kan àfàìmọ̀ kó mi máa tẹ̀yìn wọ̀gbẹ́ lẹ́nu o dẹ́sí já balẹ̀ sípínlẹ̀ ogun ibi tí ilé alájà mẹ́ta tó ti wọlẹ̀ lóòyẹ̀ lọ́sàn-án gangan ẹ̀rù ọlọ́run ń bà mí ẹ̀rù èèyàn bà mí ṣùgbọ́n agbọ́rọ̀ ọlọ́run ó ju tèèyàn lọ ẹ̀ ń ṣó nípínlẹ̀ ogun.

0: Adetun mewa n sele ni duniya.
1: Two view these stories. No wole, no yeye. I want your dear one. No, no, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no.
0: Adetun mewa n sele ni duniya.
2: Eyin agbagba te wa nbe mu te si ngbo wa o ye ma bo lori kan ni Facebook bayi. Hey bi n ba ni na njo lori omi ebi mi eni kin lo re bu eru e wa kin fi han yin bayi pe se eru ni abo mi oba to le so omi di eru eru re to ba. Hey awa ke sawon engineer ki lo de ti ile wole loye won salaye ti won na o sugbon e ma bo e wa wo bo se ri gan lisi oya ja balẹ si pinle ogun e wole alaja meta to si wole loye awon eyan si nbenu e o olorun alagbara hey o wa se mi laanu pe to awon eyan ojo lohun pe nbe eja mu latapa bi akoko re o e ri pe three story building ni ohun le wo live and direct yi. Ìyàwó àtàwọn ọmọ ẹlòmí ń bẹnu ẹ̀. Bóyá láyé nǹkan tá à ń sọ òye yín, alájà mẹ́ta nílé yìí, méjèèjì àkọ́kọ́ ó sì wọlé lọ ọ wá ku àjà kẹta nìkan tó dúró lórí ilẹ̀. Kini ọ̀hún lágbàá pọ̀ bá ń gbé fọ́nrán kejì sí àwọn ṣọ́ọ̀bù tí ń bẹlẹ́gbẹ́ ò sì lọọlẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ mí ni kí ló ṣẹlẹ̀ ẹ wo àwọn ṣọ́ọ̀bù tí ń bẹlẹ́gbẹ́ o ẹ wo ilé rí dẹ́kìn pé dẹ́kìn lọ́wọ́ fi ẹ̀yìn orílẹ̀lẹ̀ méjì àkọ́kọ́ ti wọnú lẹ̀ lọ kábíyèsí ọlọ́run o. Bá ń gbé fọ́nrán kẹta sí pápápá eléyìí ló kílíà dáadáa ẹ rí bó ṣe wọlé ń bí. Ó kílíà báyìí. Èmi náà gbọ́ rí o, wọn gbọ́ rí o. Ìfẹ́ gbọ́ rú ẹ̀ rí o. Jẹ́nsí ni yín ni. Ọlágbàápọ̀. Bí nǹkan bá wá ṣẹlẹ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọlọ́run níbi tí kò yan yọ bàbá kan rèé tó ti fẹ́ẹ́ súnmọ́ bàbá yóò ti lé ń 60 dáadáa inú làásìgbò tó ṣẹlẹ̀ ń ǹjẹ́ jẹ́ mọ̀ pé abẹ́ ilé ni wọn ti lọ yọ bàbá yìí wá nǹkan kan ò sì ṣe wọn bẹẹ bá tiẹ ti rí wọn gan ẹ rò pé wọn ku èlùbọ sórí ni kì í ṣe èlùbọ o ẹyìn debrix ẹ o ti gbé fọnà bàbá òun rẹ o ẹ rí pé nǹkan kan bàbá tún bàbá tún dúró kan pé ẹ jẹ n fi fídíò wọn síbẹ bàbá rẹ o. ẹ rí gbogbo ara wọn pátá. Nígbà tá a wá bi àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ ẹnjìníà wọ́n ni wọ́n tẹ́ẹ̀sì ilẹ̀ ń kó tó di pé wọ́n kọ́ lè ṣe ni bó ṣe é ṣe kọ́ jẹ́ pé agbára ilẹ̀ ẹ dákun ìmọ̀ ìjìnlẹ̀ mà lọ síwájú wọ́n ló ṣe kọ́ jẹ́ pé agbára ilẹ̀ ní ọ̀láǹfààní àti lẹ́rú ẹrù ilé tí wọ́n gbé sórí ẹ̀ àwọn èèyàn ń bẹ́ ńbẹ̀ tí wọ́n gbẹ̀mí mi o bẹ́ẹ̀ náà làwọn èèyàn sì ń bẹ tí ọlọ́run dóòlà ẹ̀mí wọn bó o láṣẹ ṣe kinní yìí ẹ dá sí o ṣùgbọ́n ẹ jẹ́ nǹkan kọ́ polówó ọjà náà tí ń bá tẹka ìpolówó ọjà dé ẹ̀yìn á wàá dá sí ètò gan nísàn-án ẹ kú kalẹ̀.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ wọ́n ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Two years ago, the biggest radio raffle hit we always

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹyẹ àgbà àgbà tẹ́ ń gbọ́ wa ńlẹ̀ yá kéyín káàbọ̀ látẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún. Àdìtúlẹ̀ ń gbọ́ o pẹ̀lú ṣèwọ̀n àmàríbikọ́lá náà ń jò gírí ọ̀sá. Iná gòrè lẹ́fẹ̀jú tọ̀tọ̀ the special one. Abẹ́ ẹ̀rá làyé tá a ṣe kalẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ ilé tó dàwó ìmórí kọ́mẹ́ǹtì ẹ̀yìn yàn lórí ìkànnì Facebook. Ẹ dákun ẹ bá ń ṣí àìtò yìí ẹnì kọ̀ọ̀kan ẹ ṣí àrẹ 50-50 ẹjọ́ lọ káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ bá ti rílé tí bá ti ń sọ̀kò náà tàbí tẹ́ rí tí ọ̀dẹ̀gbẹ́ ẹ dákun torí ìtọ́lọ́hùn bí ẹ bá ṣẹ̀yìn lẹ́ bá ní ẹ tètè ké sí láńlọ́ọ̀dù torí láńlọ́ọ̀dù míì rè ẹyìn wọ́n bá wù ọdọọdún ní ọmọ agbowó lówó ilé àsì titun ní ọ̀hún ṣe yóò tún dọ̀ràn fún un ẹ tètè ké sí láńlọ́ọ̀dù bí ọba sì wọ̀ ọlọ́run ó pèsè o ọlọ́run ó pèsè. Àní ṣe àforí gbá abú láṣẹ lọ́wọ́ ọlọ́run olódùmarè ọlọ́run kọlọ́run olódùmarè kọ́ ṣàánú wa. Ẹ bá ń ṣí àrẹ̀ lórí ìkànnì Facebook ẹnì kọ̀ọ̀kan ẹ bá ń ṣí àrẹ̀ 50-50 ni nbi agbé tàtà agbégbà yọ sí yín lónìí nù. Lórí ìkànnì Facebook àwọn èèyàn kọ́mẹ́ǹtì lọ bí rẹ́rẹ́ ẹ jẹ́ ń sáré ṣe àṣàyàn tàbí àṣàkà àwọn kọ́mẹ́ǹtì ọ̀hún. Adéríbigbé Anthony Fúnmi Adigo tóbi olúwa bámijí gbàdàmọ́ sí oyè olúmúyìnwá ọlàgbà Joseph olúwa kẹmi adéoyè David Adeleke Yinkus Filani Asis Abdullahi Abọ́dẹrin Olúkẹmi wọn ní ṣeun special ẹ̀mí náà ń kíyìn o àyàwá Abọ́dẹrin Olúkẹmi bámi dúró Emmanuel báwọn kọ́mẹ́ǹtì ọ̀hún ṣe ń wọlé láṣẹ ńlá ànfààní àti máa tètè kà á sí jẹ́ múpè méjì lápá abẹ ọ̀hún bá abára ẹnjiníà tó lè gbà wọn tó nílé nímọ̀ràn ọ̀yá pàápàá. Hello.
2: Hello.
1: O kọ yín ẹ̀sùn kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín sà.
2: Mo
1: kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
2: Ọlámilékan gbàgbọ́jà láti kó lórí àmàdàn.
1: Ọ̀yà.
2: Ẹ mọ̀ kú ètò. Àdìtú dẹ́ǹso alé tí yẹn dẹ́ǹbọ̀ ó ń kọ ọlọ́gbọ́n tó ṣe aláàkọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ilé tó rilẹ̀ yẹn. Ilé kì í sàdédé rilẹ̀ o ṣé ìbá jẹ́ kó ní bá. Ó jẹ́ máa torí àmọ́yẹmọ́yẹ irú ẹ̀sọ́ pé tá a bá lọ iṣẹ́ sáìsì máa ń jà lórí sáìtì báyẹn. Sọ pé tẹ́talẹ̀ kan fún èèyàn méjì àbí èèyàn mẹ́ta tán bá kọ́ padà kọ́lé sórí sáìtì yẹn. Ilé yẹn padà máa ń wó àdúgbò rí. Ó ti ẹyin máa yẹn kéde sí máàjá ìsàn lò ní òwà òkè. Ó ti ẹyin máa yẹn bóyá ń jà lórí sáìtì yẹn. Òun ló lé kí ilẹ̀ ẹ rilẹ̀.
1: Ìwòye ti yín nù àbí.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ̀dà ẹṣeun tẹ́ pé tẹ́ ẹ dá sí. Ẹ jẹ́ nfẹ́ nìkan láǹfààní sí. A lè kó tiwọn náà dànù. Àbálà kó dànù ẹnìkan yìí kálábà dànù ẹjẹ́ mú pè kan sí 0706949-3000 0706949-3000. Hello.
3: Hello.
1: Ẹ káàárọ̀ o kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Àyà bàbá wa rèé o.
3: Agbára Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ fi lọ sẹ́yìn bọ̀ àlọ́ àbọ̀ ọmọ dáa ọmọ rẹ ní sọ̀rọ̀. Ẹ kú ewu ọmọ bàbá o láti kẹyìn sí.
1: Ẹ ṣeun.
3: Nígbà mo wò ó ti kẹjẹgbẹ. Bàbá kan ló funfun sẹ́kọ̀ ohun.
1: Wọ́n yọ lábẹ́ ilé ni.
3: Ní ìrí jàǹbá tọmọtọmọ ẹni bá jàǹbá lé ẹni bá lọ́nà o.
1: Àmì àtẹ̀yìn náà o. Àmì àtẹ̀yìn náà.
3: Ẹ kú ewu ni bàbá o láti kẹyìn sí o.
1: Ẹ ṣeun. Orókè lápá Tòní Pèédé. Ẹ já tẹ̀síwájú lórí ètò fún Tòní. Níbo ni tún gbà yọ sí yín náà? Ìṣẹ̀lẹ̀ àti ipò ọkọ rẹ̀. Ìjínigbé tó wáyé níjọba ìbílẹ̀ oríire. Káti ẹ̀ tó lọ síbẹ̀ náà ẹja fẹsẹ̀ kan ya ìlú Òṣogbo. Ẹ rí pa mú wá fún yín láyà àjẹjọ pé rògbòdìyàn kan ti bẹ̀rẹ̀ sí ní wáyé nílùú Òṣogbo. Ètò ìdìbò sípò gómìnà ńbẹ̀ ó kù sáátá báyìí bí 20 nǹkan ló kù báyìí tí wọ́n fi ṣètò ìdìbò. Ó tún wọ́ ẹ láàrin ọ̀sẹ̀ yìí o. Wọ́n ń pẹ nìkan ní àṣírí ẹníbà gẹ́gẹ́ bí àlàyé táwọn èèyàn ti ń gbébẹ̀ tí wọ́n ṣe. Mo sọ ǹjẹ́jọ pé ẹ máa ń gbàgbègbè olómi akẹ́dẹmì ọlọ́ǹkẹ́mi nígbà tí olú ilé ìyá ẹgbẹ́ ti àwọn àjọ tó ń bójútó adarí ọkọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ NURTW nígbà náà ń bẹ̀ ọlọ́ǹkẹ́mi lọ́wọ́ àǹgbà náà. kọmíṣánná ti ń bẹ lórí oyè ngbà náà níléeṣẹ ọlọpàá jalamiya lọwọ wa níjọ tá à ń sọ yìí nírọlẹ mo fọkọlẹ sí sàárà kinní kan jóná ẹ ń béèrè kinní kan nígbà tí fíìmù ọhún bẹrẹ gbogbo àwọn tí ń gbé ní agbègbè ọlọ́nkẹ́mi ló lómi lákẹ́dẹ̀mì wọn mà gbọ́ mi báyìí mo kí gbogbo yín dáadáa o mo kí yín dáadáa fíìmù tá à ń sọ ngbà náà nígbà tí wọ́n fi ń gba gáráàjì àkókò tí ètò ìdìbò bá ń bọ̀ náà ní sábà máa ń ṣẹlẹ̀ sí àwọn tó jẹ́ top top actor ngbà náà ẹnìkan ń bẹ tọ́kọ́ lé tẹ̀bánà sọ́nà gíríkì ńfẹ́ dákọ rẹ̀ bàbá ó tún ní mọ́ṣáláṣí lọ́nà ọbẹ̀ náà ẹ ti mọ̀ àbí àtàwọn míì ìpínlẹ̀ ọ̀ṣun ó tún lágbàá pọ̀ lọ́sẹ̀ tá a wà yìí o látàrí pé mo rò pé sínẹ́jì kan ń bẹ láàrin olóṣèlú àtàwọn awakọ̀ àwa òkúkúmọ̀ ẹ̀yìn ń tẹ ẹja rà náà lẹ́mọ̀ gbogbo ẹ̀ ẹja gbẹ́là yìí tó ṣẹlẹ̀ kẹ́ ẹ tún wá wo fídíò tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí nípínlẹ̀ ọ̀ṣun lọ́hùn-ún nílùú ọ̀ṣọ́gbó ẹ̀ kú kalẹ̀.
4: Jáde onínú wọn lọ rescue nínú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tó wà nínú ilé ṣọ́ọ̀bù tó wà ń salẹ̀ òun ló ti rescue àwọn jáde o nínú ara ilé yìí ara ẹ̀ náà lélẹ́yìí.
5: Ọ̀run súnjẹ̀ látẹ̀yìn mo rò pé ló dúró. Ọ̀run súnjẹ̀ látẹ̀yìn mo rò pé ló dúró.
6: Ẹ bá rìkọ́ọ̀dù wọn.
0: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
7: Òun kí ràn lọ́wọ́ tó mọ̀ ṣe wá kí ni wọ́n wá pè mí wípé a ní ráàlì flagi ara à ń bọ̀ flagi ara ní ìfẹ́ wá ní bó ṣe wá dìde mo wá ní kí n gbé omi tí màá ṣe dání ìgbìn kaná tó mọ̀ ṣe gbé ẹ̀sẹ̀ kan sínú ṣọ́ọ̀bù mo kàn ń gbọ́ gbúra ní ẹ̀yìn mi níbi dí mi tó máa fọwọ́ kan bá yẹn jẹ́ ti wà ní ọjọ́ tí mo ìbọn yẹn bọ̀ àwọn òkútẹ́rù náà sì ṣe ní ti itk lẹ́gbẹ̀ẹ́ kan àwọn àṣẹ ti à ń bọ̀ nínú ilé ọ̀dọ́ wa api ìlẹ̀ náà láti ń ṣe ọ̀gá wa arẹ́pọ̀ òní alága apc wa ọ̀dọ́ wa náà láti ń ṣe mo ṣe wáá fi ọwọ́ kan gba ara mi báyìí rí i pé ẹ̀jẹ̀ wà ní sàràjìn káìdé hasanat.
1: Ẹyin àgbààgbà tí ń bẹ ń lẹ̀ yìí. Láì sí lójú ogun láì jẹ́ pé ogun wọ̀lú ẹbẹ́ gbọ́ bí rògbọ́n ṣe ń dún takò láàrin ìlú ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook. A rò pé ngbà tá a tiẹ̀ ti gbé ń jẹjọ ìjọba ó ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kò sì ní sí làásìgbò kankan mọ́ àfi bá a ṣe bọ́nú ọ̀sẹ̀ tuntun. Àwọn tí wá ìrìn àjò ń kọ́ tí wọ́n mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn kọ́pà tí wọ́n pa ń wo ròdù ń jọ ṣiṣẹ́ ìgbàgbé ọkùnrin tí wọ́n ní ń ta fóònù àbí nǹkan tí wọ́n pa ń wo ròdù ṣẹ́ ìgbàgbé òun náà látàrí ìjà àjàkú akátá yìí náà nì. Ọya ọmọbáyọ̀dé já balẹ̀ báyìí sí ìlú ọ̀ṣọ́gbó nípínlẹ̀ ọ̀ṣun lọ́hùn-ún eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí òun rèé o ọmọ nàìjíríà òun lẹ̀ ń wò yìí o live and direct. Ẹ wo èéfín bó ṣe bo gbogbo òlú. Ẹ wo èéfín bó ṣe bo gbogbo òlú. Látàrí pọ́n gba gáráàjì. Ẹ rí i pé wọ́n ń gbé mọ́tò Ìbàdàn Èkó ńbẹ̀ àwọn tí ń travel ńkọ́. Ẹ wọ́n ṣe ń yìnbọn lura wọn live and direct. Ó kálukú wá ń sá gìlàgìlà. Eléyìí tọ́nù padà. Ẹni orí yóò dilé. wọ́n ti fọ́gi mọ́lẹ̀ lórí o. Ipa ọlọ́pàá ò wá ká wọn mọ́. Bá ń gbé fọ́nrán mi sí pápápá o, èmi ò tún rèé o. Ẹ wo èéfín bó ṣe bodidi ìpínlẹ̀. Tó ní ìgbà tí kinní ọ̀hún. Ẹ wo kálukú bó ti ń sá gìlàgìlà, ogun ò sì wọ̀lú o. Ọmọ ọlọ́mọ ti ń travel. Ẹ tún ṣàkóbá fóun, àwọn ọmọ ilé ẹ̀kọ́ ń bẹ́ ńbẹ̀. Fọ́nrán ọ̀hún pọ̀ tún gbé mi sí mí ìtún rèé.
8: Thank you, sir. Thank you.

0: nígbàtí ètò ìdìbò ń bọ̀ ẹ̀yìn tẹ́ ẹ bá ń gbé agbègbè ẹlẹ́ta ojú skul. Nígbàtí ètò ìdìbò ń bọ̀ lọ́dún 2022 ńgbà náà ẹ rí pé irúfẹ́ nǹkan báyìí náà ṣẹlẹ̀ ẹ̀mí sì súnbẹ̀. Ẹ dákun gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ebí ìpínlẹ̀ ọmọlúàbí la pè ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí ṣe tó jẹ́ pé àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀wá rí ẹ̀dọ̀ fi lórí òǹrorò látàrí pé ẹ fẹ́ dípò. Ẹgbẹ́ òṣèlú APC, ẹgbẹ́ òṣèlú PDP àti gbogbo ẹgbẹ́ òṣèlú tó kù pátá Akọ́ọ̀dù ni o, SDP ni o, APM ni o. Ẹ pera yín jọ papọ̀, ẹ jẹ́ kí àlàáfíà kọ́ wà nílùú. Ìyún bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ tí wọ́n ń lò yìí náà ẹ̀yin ẹ ṣe bí wọ́n páwọn ọmọ tí wọ́n dà. Ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrótòrò. Ẹ bí wọn ẹni wọn fáwọn ọmọ tí wọn síwájú nígbà tọmọ tí wọn bá síwájú ẹyin náà tẹ̀lé wọn a ti ń sọ kinní yìí náà ti pẹ́. Ṣébi náà ni wá ń pa wá tó bẹ́ẹ̀ tí wọ́n fi wá fún wa ní ṣéǹjì díẹ̀ wọ́n bá tara pẹlẹbẹ fẹ́ lómi báyìí tó ti dà gẹ̀. Ebi wọn tiẹ̀ ni wọ́n ti bá àánú kinní inú ọ̀rá yìí ni sófin Nàìjíríà ní òtún ṣiṣẹ́ dáadáa mọ́ ni wọ́n mà sí ń ta kinní inú ọ̀rá. Ẹ̀yin aráàlú ẹ bá ń bá ìjọba sọ̀rọ̀ ẹ sì bá ń ké sí àwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa ọ̀fẹ́rú eléyìí nípínlẹ̀ Ọ̀yọ́ o àfẹ́rú eléyìí o nígbà ìṣèjọba kábíyèsí olùbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà tẹ́ ẹ gbàgbé nǹkan tó wáyé lákòókò ìgbà náà ńgbà wọn fẹ́ rọ̀ wọ́n ní tó fẹ́ ìmpíìtì wọn. Tẹ́ ẹ rántí ẹ̀yàn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ń sójú òpó lẹ̀ jáwọn èèyàn dá sí ẹ ké síjọba ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n wá nǹkan kan ṣe sí eléyìí ìjọba àpapọ̀ náà ẹ dá sí. Àánú àwọn ọmọ títí ẹ ń rìn àjò ní Solúwa ẹ jù ọmọ tí ò mọ nǹkan kan bóyá ń ti skul bọ̀ tó lóun wọkọ̀ lóṣogbo òun ó sì wá sílé bàbá òun ọba kojú àwọn ebẹ́ àwọn kọ́pà tí ń bọ̀ láti rìn àjò ni wọ́n pa ní wòròdó ń jọ sí. Ṣé mọ̀lẹ́bí tí wọ́n ó gbàgbé? Ẹja ṣe jẹ́jẹ́ o 0706949 3000 tàbí 0701447570 lójú òpó méjèèjì tọ́já sapá bí.
1: Hello, ẹ pé ètò.
0: Ẹ ṣeun, ó kọ́yìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
1: Bàkójá tó pè lẹ́ẹ̀kan náà ni ọlábìlẹ̀ kan bàkójá látàbílẹ̀ ní Ìbàdàn.
0: Ọmọ àṣọwọ́ yín ọ̀yà.
1: Kí ló dé tó jẹ́ pé láì jẹ́ pé ń jagun? Tán wá lọ ní lẹ́sùn pé ń gba gáràjì, tán wá ń yìnbọn, tán ń para wọn báyẹn. Ẹ̀yin ẹ̀ wo nǹkan, ṣé kò sáwọn ọlọ́pàá ń bẹ̀ ni?
0: À nípa àwọn ọlọ́pàá àka, sáwọn ọlọ́pàá ọ̀nà family lé ni. Ipe ọlọ́kan ọ̀kọ̀ọ̀ká ni.
1: Ọlọ́run Ọlámilé kan gbàgbọ́jà látàbílẹ̀ Ìbàdàn.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ dákun ẹyin tẹ bá ń gbé lágbègbè Ọlọ́nkẹ́mi Academy tàbí tẹ bá ń gbé lágbègbè ẹlẹ́ta mo fẹ́ kẹ́ ẹ pè wọlé tẹ́ ẹ rántí tẹ́ ẹ gbàgbé fíìmù tó ṣẹlẹ̀ ńgbà náà pàápàá jùlọ ẹ̀yin ará Ọlọ́nkẹ́mi ibi tí ẹ̀kọ́ta NURTW wà tẹ́tẹ́lẹ̀ ẹ bá ń gbé kọ́ọ̀lù náà yá dáhùn èèyàn lóhùn. Hello. Ẹ ṣeun.
2: Látọ̀yọ̀ aláàfin.
0: Ọ̀yọ́ aláàfin ẹ káàbọ̀ sórí ètò.
2: A kò ní bàjẹ́ o.
0: Àmì.
2: Kò sí orí ọ̀rọ̀ ọ̀tún ṣe sí. Tí bòmọ bá ti ń tó bá fẹ́ bẹ́ẹ̀ là máa ń gbọ́ wàhálà. Tán ṣọ́ra ṣe ká dákun ìbò lọ á dìbò ìbò padà lọ ni gbogbo ẹ̀mí tó tó ń sùn yìí àtàwọn ọmọ kéékèèké tí máa mọ́wọ́ ká ṣọ́ra ṣe o.
0: Ẹ ṣeun tí ẹ pè tí ẹ dá sí jí nfẹ́ nìkan láǹfààní sí kọjá mẹ́ta ẹ̀yìn tá a bá rárá Ọlọ́nkẹ́mi tàbárá ẹlẹ́ta nìbàdàn tí wọ́n lè ṣẹ̀rí ọ̀rọ̀ dẹ́sí ojú aago ọ̀hún ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Hello. Hello.
3: Káàárọ̀ ẹ̀kú ètò.
0: Ó kọ́yìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀.
3: Hello, ẹ̀mọ̀ káàárọ̀ ẹ̀kú ètò.
0: Ẹ ti wọlé.
3: Àfọ́ nígbà tí gómìnà ti ṣe sáà kan ọ yẹ kí wọn tẹ jẹjẹ ẹ tí wọn bá rí pé wàhálà fẹẹ máa ṣẹlẹ bẹẹ kí wọn come down pẹlú àwọn yòókù ọ yẹ pé kẹlòmíì ni o ṣe nígbà tí èyí fámìlì wọn nìkan lọ wà ń bẹ kí wọn mọ para wọn sá ìfọ àti mo ṣe ń gbọ ìròbọn àti ìgbà déyàn wo fíìmù ni o.
0: Ọkọjà
3: bẹẹ. Káwọn ọlọpàá náà wá sí mọ ara kí wọn máa lọ àwọn wọ́n gbọ́dọ̀ ráwọn yẹn sà
0: nípa
3: ọ̀kan èjì ẹ̀gbọ́n bá bàlùjẹ́ máa lórí ẹgbẹ́ òṣùpọ̀ ní bàjẹ́.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí orókè lórí ẹyìn lórí onípèédé lábala tibẹ̀ ọ̀hún lórí ìkànnì facebook àti nǹka kọ́mẹ́ǹtì díẹ̀ náà kúnlé lawal akànnì wọn ní because of election in osun state this is very terrible. Bolaji HM Otus wọn instead of the talks to help us face bandits ara wọn ni wọn wá ń pa àwọn aláìní ètò ẹ̀kọ́ àgbọ̀lọ́kà yìí tán. Bọ́lá Akínfẹ́ńwá wọn ní kí ọlọ́run kó tó ọlágbàápọ̀ yóò bá tẹ́ ẹ̀kọ́ ọlágbà. Adéfilá Longman Ọpẹyẹmí Prince Gbadebo Sanni oríkànnì facebook mo wà yìí o. Salawu Sule Adéríbigbé Anthony wọn ní mo rọ ìjọba láti tu àwọn union ká kí ìjọba má ṣe ìṣàkóso wọn. Adéyẹmọ Babatunde wọn ní kí ọlọ́run dá sí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà. Adéwálé Afọlábí Agbádáọlá àbí Agbádáọlá Ignis wọn ní God protect us o àmì kọ́lọ́run kó jọ kó dáàbò rẹ̀ bò wá. Àlàyé tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan ẹ dákun ẹ̀yin olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ ń díje dupò gómìnà ilé-ìgbìmọ̀ aṣòfin ti aṣojú-ṣòfin ti ìpínlẹ̀ àti aṣòfin àgbà lọ́hùn-ún àti ẹ̀yin èwo lọ́ ti ẹ̀kú sí dẹ̀dẹ̀ yìí ná alága àjọba àbílẹ̀ kan náà fẹ́ ṣe láìpẹ́ ẹ dákun ẹ tẹ̀ ẹ́ jẹ́jẹ́ o ẹ tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ẹ má jẹ́ ká sọ ẹ̀mí àwọn èèyàn tá à ń ṣèjọba lé lórí ẹ má jẹ́ á sẹ̀mí wọn nù. Ìyún bẹ́ẹ̀ mo fi gígùn ẹ já balẹ̀ síjọba ìbílẹ̀ oríire ntá ń jẹ tá àti ìjẹtán náà ni ṣé afẹ́ polówó ọjà tí n bá tẹka ìpolówó ọjà dé àwọn nǹkan kan ṣẹlẹ̀ nínú gbó ibi tí wọ́n gbé àwọn ọmọ yìí lọ ó ní agbára pọ̀ débi wípé sẹ́yìn tí ẹ mọ̀ pé njọ́ tó gbé àwọn ọmọ yìí kan tó wá kó wọn gangan àwọn ẹnìkan rí wọn tí wọ́n sì lé wọn wọ́n lé wọn wọnú igbó wọ́n padà torílẹ̀ tí gbogbo ẹ̀ ti ń dàbí kan ní lásìkò ìgbà náà wọ́n tún wá lọ rèé túnra mú wọ́n tún wá tún wọn lé padà jẹ́ mọ̀ pé at a time wọ́n jọ kojú ara wọn ẹ̀ tí gbọ́yún àbí ẹ̀ rí gbogbo fọ́nrán rẹ̀ lónìí lórí ètò ẹ má gbé kúrò ńbẹ wò lórí ìkànnì facebook ẹ bá ti fẹ́ polówó ọjà yìí ẹ má bá ẹkẹtẹ ṣíà rẹ bí ọ̀nà bí 100 ẹnìkọ̀ọ̀kan ẹjọ́ go viral dáadáa ẹ jẹ́ ń polówó ọjà tí ń bá tẹka ìpolówó ọjà dé ètò ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
5: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
6: Prepared for global opportunities.
7: Study at Trinity University, Yaba, Lagos.
6: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
7: We equipped you with skills the world demands.
6: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
7: cybersecurity, computer science, accounting, economics, marketing,
6: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
7: Trinity University, building on the rock.
8: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣúgà ẹ̀dùkọ àti iyọ̀.
9: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
10: Mommy in the kitchen cooking rice
11: with Mama Dog.
10: Chicken in the pan looking nice
11: with Mama Dog.
12: Keep your voices down.
10: Smells yummy. Everywhere smelling so so nice
11: with Mama Dog.
13: Our neighbors will soon come and start knocking.
14: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.

0: before, eh? Consumers no sabi waiting day because of boju wey full everywhere. Price no clear. Return no day. Refund unko na story. Them dey do anyhow. But now, sense don't land. Awareness don't spread. Jabrata, we sabi waiting with the buy. And we get correct value for our money because
1: SCCBC dey work.
0: As at the shop, I dey see correct product information. Price dey show face. Koro. Label clear. No coney movement again. Now my power be that.
2: FCCPC is working.
3: FCCPC. Promoting choice. Ensuring fairness.
4: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
5: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
6: Yay!
5: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
5: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, Mommy!
3: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
8: This BB Naija Season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale because nothing is given. But everything is for the taking. When the world watches, will you be outshined? Or will you step up and take the spotlight? Big Brother Naija Season 11 starts Sunday, July 26th. Showing 24/7 on DSTV Channel 198 and GoTV Channel 49. Headline sponsor, Bet Power.
9: Aditu, mewan shele ni dunia. Lateka ipolo waja lon wa kenye kabo pada. Sorry to add it, Tony Connetti Splash 105.5. Ele ita kale sile fufuma la ufele le nilu ibada. Ente ti bawa share lori kane Facebook. Onatanyi na aligba lati filo gotin tanyi lowo. Ni keke te shia kukuni jawo kaka lori akantinyi edakon. Ete shia lori kane Facebook. Eni koka e share 50-50 times. Eje shia unko loda da. Beba mo pe ngbadun eto yi te se fe kelomi na tun gbadun edakun e ba nse are mo kin yin daada baba wa Anthony Bodunrin lati United Kingdom lohun be ni mo ki Mr. Bisola lati Belgium Alajo Olayinka ya Yusuf gbogbo pata Abiodun lati Maya atawon eyan tin gbo wa yi ka gba nla aye atawon ta lanfani ati dakun na gbogbo yin patapata la mo rire yin o e seun Oya, eja lo si joba ibile orire. Awon sele kan wa to waye ninu gbo nibat won ji awon omo ye gbe lo. Be la won sele kan na si wa to waye nibat won ji won gbe lo lowo awon kan face won ton jo koju ara won. To ja won ara ilu to si ja won ode tin be lagbegbe be. Oya e ma bo lori se mo arabin ti ngba ti awon frontal nlo tin jade ninu gbo lohun ti ma so pe oruko my name is down si e ti mo arabirin ohun to gbo mo keke dani bayi won ti e lo mo ohun alagba apo olohun lodu bayi lo so mo ohun de afun iya e boda ni credit video yi ko to di pa bere si ni te sori kini oya lisi ba gbe fọran won sori kan Facebook ki lo sele ninu gbo gan nigba ti won ko awon omo yi denu gbo bí wọ́n ṣe ń kó oúnjẹ sínú ṣuẹ́tà tí wọ́n sọ méjì aṣọ kìí máa ṣe nǹkan kékeré ọmọ alágbára kọjá nǹkan tá à ń sọ yìí ẹ farabalẹ̀ wo fọ́nrán yìí o ẹ kú kalẹ̀.
7: Ayé wọn gbogbo ogo jẹ ti Ọlọ́run mi ò ní bèrè ìbéèrè púpọ̀ ṣùgbọ́n máa bèrè bíi méjì àbí mẹ́ta lọ́wọ́ wọn ṣé ẹ lè sọ fún wa ní kékeré ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe kó
9: ṣe ẹ rántí ojú úmà yìí.
7: Ọ̀gá ó jẹ́ ìròyìn pé àlè sọ tán ni ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n wá kó wa fún náà la wà láàárọ̀. It was after the assembly. So, bí a ṣe parí assembly tí a wọnú class ní on the 15th May ní ọdún tí a wà yìí 2026. À ń ṣiṣẹ́ bí àwọn ọmọ ṣáà ṣe wọlé kò pẹ́ sígbà yẹn tí wọ́n jẹ breakfast wọn tán tàdé ni pé ká bẹ̀rẹ̀ iṣẹ́. A fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni àkàngbọ́ pa àwọn sójà gan la ti rò bóyá wọ́n dé ẹ̀kan náà àkàngbọ́ lie down bá a ṣe lie down o bá a ṣe ń gbọ́ nìyẹn gbígbọ́n tí mọ̀ kan gbọ́ ìkánú ọkàn hàn mí lápámú láti inú pàṣẹ ọ̀dọ̀ mi ó di children class. Bí mo ṣe dé children class ló bá sọ fún mi pé kí n máa pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn má sunkún mọ́. Bí mo ṣáà ṣe débẹ̀ báyìí àwọn ọmọ yẹn wọ́n sọ ráàdì mí wọ́n ṣáà sunkún gbogbo wọ́n dì mí mú wọ́n fà mí lásọ. So mo ṣáà pẹ́ẹ̀tì wọn ní kí n sọ fún wọn pé kán má sunkún mọ́. Mo ṣáà ní láti pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn wọn ṣáà kì í mọ́ bọ gbogbo wọn ti fa sọ mi wọ́n ṣáà dì mí mú. Àfi bó ṣe yá bí wọ́n ṣe wá kó gbogbo wa nu àtàwọn ọmọ àtẹ̀mí bí wọ́n ṣe kó wa bọ́ síta nìyẹn bí wọ́n ṣe ní ká máa gun ọ̀kadà nu. Mo ṣàtẹ kọ̀kọ́ ń yarí díẹ̀díẹ̀ pé èèyàn náà ń ṣe pé kíní bí wọ́n tún ṣe já ẹgbà nu bí wọ́n tún ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù. Pẹ̀lọ́mọlẹ́yìn ìgbà tí kọ́ ọ̀ka mọ́ èmi náà ṣáà fi gun ọ̀kadà ìgbà tá a ṣáà gùn lásà fẹ́ ti wá pé no fear no problem we no harm you we no kill you we no do eré la pé o eré la pé eré la pé o ìyá sáàsì kó wa wọnú ogbó lọ́nu.
10: Ìbéèrè kan ń jà gbogbogbò ní ọ̀kan gbogbo wa wọ́n ní wọ́n bá àwọn wọ́n bá yín fọṣọ àwọn kan ní wọ́n bá yín fọṣọ ṣé lóòótọ́ ni.
7: Sílẹ̀ aṣọ ti tèmi àti títọ́ mọ́
10: ṣé wọ́n bá àwọn ọmọ kan fọṣọ àbí wọn ọ̀gẹ́ nìkan kan fọṣọ.
7: Wọ́n bá àwọn ọmọ kan fọ aṣọ nígbà tó kú dẹ̀dẹ̀ ó kú bí ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ rìlíìsì wa ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ aṣọ àwọn ọmọ yẹn bí ọmọ mẹ́wàá mẹ́wàá ní ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n ṣàṣẹ bẹ̀rẹ̀ sí ní fọ nìyẹn títí. So ọjọ́ tó máa rìlíìsì tiwa ni wọ́n sọ fún wa láàárọ̀ wọ́n sọ fún wa tán pé òní o ẹ̀ ń lọlé o ó yẹ dìde kẹ wá lọ wẹ̀ a bá sọ pé àwọ ọ̀wẹ́ ó fọlọ́run ti ṣeun à ń lọlé wọn bá ní àásọ yín dọ̀tí ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ nínú a ní kò sí problem bá ṣe máa lọ náà nu ẹ ṣeun àfọṣọ kò jẹ ní ojú ìjẹ ṣe.
9: Ẹyin kì í parí síbẹ̀ o ẹ dákun mo fẹ́ sáré polówó nǹkan kan náà lóní bílẹ̀ ń já ẹ má kó ń bẹ̀ o ń bọ̀ pápápá.
11: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
9: ẹja padà síbi fọ́nrán báyìí ṣé rántí ìyá yìí I am down sí kinní kan tí máa ń sọ̀rọ̀ nù fọ́nrán láti inú gbólóhùn gbàdán ẹgbọ́n nǹkan tó ṣàlàyé tó ló kù díẹ̀ kí àwọn aráabí kí wọ́n ṣe fọ́mọ òun ẹja tẹ̀síwájú.
10: Ìbéèrè kan tún wà wọ́n ń sọ̀rọ̀ nípa fóònù
9: bẹ́ẹ̀ nìkan
10: ní fóònù lọ́wọ́. Lóòótọ́ ni gbogbo wa ni wọ́n gba fóònù wa ní ọjọ́ yẹn bọ̀ ní ọjọ́ tí à ń bọ̀ wá wọ́n dá fóònù ẹnìkan padà wọ́n ní pé ká fi mọ́ pé àwọn òbí wa ní ilé láti lè wá pàdé wa kán lè kó wa jáde ní inú igbó torí a lè má mọ ọ̀nà ìdí nìyẹn tí wọ́n fi rìlíìsì fóònù ẹni yẹn.
12: Ó ga ọ́ wọ́n ti ní ròyìn ta fojúbà agbára ọlọ́run àwọn ìrírí rú ẹ̀ mọ́ ò àbọ̀ ọlọ́run yóò máa dájú lórí wa. Mo rí i pé látàárọ̀ bọ́mọ ẹ ṣe ń fàyín lọ́wọ́
9: bí ọ̀rọ̀ mọ́ ń gàn án lọ́ba ẹ̀ nísìnyí.
12: Báwo lẹ ṣe ṣe nínú
9: ọmọ náà ọ stubborn díẹ̀.
10: Wọ́n máa ń ná o àánú ni mo rí gbà bí mo ṣe máa ń dì máyà káàkiri náà nu kì í jẹ́ kí n nísinmi ìjẹ̀gbà lọ́tù ìjẹ̀gbà ló sì wọn ì sì fẹ́ kọ́ ọmọ sunkún wọn ni ò gbọ́dọ̀ sunkún ìgbà tó yá ni wọ́n ní ń fáwọn ní problem this your baby is giving us problem hey, if you did not take care if you did not take care of this your baby and if you don't want to go home with this baby the way she's disturbing us we will kill her o we will kill her o ibi tí mo ti wá rí pé eléyìí kìí ṣeré o. So bí mo ṣe máa ń dì máyà nù ní gbogbo ìgbà so èmi gan mi nísinmi kò sí oorun fún mi kò sí oorun fún mi kò sí pé bóyá mo fẹ́ sinmi bí mo ṣe máa ń dinú màá gbé màá pọn màá tù màá ṣe gbogbo ẹ̀.
9: Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ.
12: Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ lágbára ọlọ́run àtẹ̀yìn àti bàbá ẹgbẹ́ rẹ̀ wò ní kú mọ́ yín lọ́wọ́ yóò dàgbà yóò tàgbà dá yóò sì bí ayé ṣe rere lórúkọ Jésù.
10: Nǹkan míì tí mo tún fẹ́ bèrè ni wípé Abidat ọmọọdún méje tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀ ó jẹ́ kó yé mi wípé ẹ máa ń ta oúnjẹ mọ́ etí aṣọ bẹ́ẹ̀ ni máa ń ta mọ́bi sweater
12: bẹ́ẹ̀ ni máa
10: òótọ́ ni máa ń ta oúnjẹ
12: lóòótọ́ ni
10: ẹ mà kí n fọ aṣọ yẹn kòkàn yẹn kan wo pé kó ṣáà ti jẹ
12: ìtìrí ìjẹ ìtìrí.
9: Ẹ̀yin tẹ̀ ń sọ páṣọ wọn mọ́ ńgbà tí wọ́n dé ẹ farabalẹ̀ gbọ́ o.
10: Nígbà tí a ṣẹ̀ṣẹ̀ lọ mo ṣe gba ọmú lẹ́nu rẹ̀ ni so yóò jẹun lóru so oúnjẹ ìṣẹ́jú ìṣẹ́jú ni oúnjẹ so ìgbà tí ò sí mízì míì tí mo lè má bá fífi oúnjẹ pamọ́ so sweater tó wọ̀ òní mo bọ́ lọ́rùn rẹ̀ inú rẹ̀ ni má bá bu oúnjẹ yẹn sí so anytime tó bá ti di pé bóyá ó ń pé ó ń ṣe màá wà bá a mú jáde bí ká a ṣàfún ní
12: oúnjẹ
10: wọ́n máa ń rí wa o
12: wọ́n lè ní sọ̀rọ̀
10: wọ́n kì í sọ̀rọ̀ so ìgbà tó yá wọ́n ní oúnjẹ tí ń jẹ ó ti pọ̀ jù pé kí lóde tí mò ń fún oúnjẹ ní ìṣẹ́jú ìṣẹ́jú mo ní mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ mú lẹ́nu rẹ̀ ni wọ́n wá ní àwọn ò ní fara mọ́ mọ́ kí mọ́ dí oúnjẹ sínú sweater so wọ́n ṣàtún gba sweater yẹn ní ọwọ́ mi àwọn ni wọ́n ṣàtún bá wọ́n ní àwọn bá bu oúnjẹ yẹn pamọ́
9: so
10: àwọn ni wọ́n ṣàtún padà bù fún un bọ̀ wọ́n máa wo time ni láti fún un so kò bá ké kò bá sun ẹ̀jẹ̀ ó di time tí wọ́n wò fún yẹn ó dìgbà tó bá tó pé kí wọ́n tó fún yín oúnjẹ so màá nílò láti máa pẹ́ tiẹ̀ kó má ba
12: my people we have seen that.
9: Kì í tán síbẹ̀ o kì í tán síbẹ̀ àwọn tó kọ́kọ́ lọ rèé kojú wọn ń jọ tí wọ́n wá jí àwọn ọmọ yìí gbé gangan tẹ́yìn ò tí ò wọnú ìròyìn dáadáa tàbí tẹ́ ẹ̀ tí gbọ́ ń pa ẹ̀ ó ní agbára pọ̀ kọjá kà sí nǹkan o nígbà wọn jọ kojú ara wọn àtàwọn awọ́gbó ìkànnà àwọn awọ́gbó ohun ti bọ́ǹbù wọn ní bọ́ǹbù ni wọ́n jùlù nínú gbólóhùn àfi kò sà olódùmarè jọ kọ́kọ́ ṣàánú wa o ẹja wo fọ́nrán yìí náà ọyá lisi já tún á wà ní ìjọba ìbílẹ̀ oríire báyìí níbi tá a ti mú àbọ̀ tó sì ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé àwọn apá àgbè kan tó farasin tí ọwọ́ núrò yẹn òun rèé o ọmọ nàìjíríà.
10: Létàrọ̀ ni wọ́n ń sọ fún mi pé àwọn báńdíìtì ti pa ọkọ mi o.
13: Ó dákun àwọn ọmọ tó kó lẹ̀ fún wa àwọn ọmọ ìpọ̀ àwọn ọmọ bíi mẹ́sìn mẹ́wàá ni.
14: àwọn agbébọn tó jí olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé ní yàwọ́ta àti ahoro ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́.
9: ìlú ọ̀hún ló ilẹ̀ ń wò yìí o.
14: lọ kó tó ṣe kún gẹ kú òjijì.
9: ìbẹ̀rù bójú wà ń bẹ̀ kọ́ lọ́n ṣàánú.
14: ọmọ olóògbé náà fi sílẹ̀ sáyé lọ BBC Yorùbá bá ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ àbọ̀wá rẹ̀.
15: orúkọ mi ni Aminat Adigun. mo jẹ́ kan ní ara ìyàwó Saibu.
9: ọkùnrin àwọn ilẹ̀ ń wò lórí lójú ìran yìí o.
15: ti ọkùnrin Salaku bá pàdé.
9: ìyàwó ní sọ̀rọ̀ yìí fọ́tò ọkùnrin ilẹ̀ ń wò.
15: ti ọkọ àwọn ọmọ ní ìlú Yawọta Ẹ̀sìn Ẹ̀lẹ̀ Ọ̀yọ́. wọ́n ní ọ̀fù láti fi ṣẹ́ ni. wọ́n sì pè mí ní jọ́là mi sì yẹn pé àwọn ní ọ̀fù ṣùgbọ́n àwọn fẹ́ lọ wo àwọn fámílì àwọn ní oko ọ̀dọ̀ àwọn ní Yawọta. wípé àwọn lò jọ méjì mo sì ní kò sí yọnu. nígbà tó di àárọ̀ ọjọ́ Friday ó pè mí ní déédéé bíi aago mẹ́sàn-án ó ní àwọn báńdíìtì yẹn wọ Yawọta o ń pé ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ ọlọ́run ló yọ ọmọ mi kan tó wà lọ́dọ̀ àbúrò àwọn tí wọn ò gbé lọ. nígbà tó sì di alẹ́ Friday ní déédéé agogo mẹ́wàá tí wọ́n lé wọn lọ tí wọn ò bá wọn wọ́n pè mí ní 10:59. wọ́n ní àwọn ti padà láti ẹ̀sìn ẹ̀lẹ́ ipá wọn ń lọ Yawọta ń pé táwọn bá ti dé Yawọta tó bá ti di ní àárọ̀ àwọn ò dájú pè mí kó tó di ń pé àwọn ò wá bí wọ́n ṣe gbé àwọn ọmọ lọ.
16: iṣẹ́ awọ́gbó ló ń ṣe ní ọ̀yọ́.
9: ilé ẹ̀kọ́ òun náà ni wọ́n tún tún sọ fún wa yìí o.
16: ó dẹ̀ lé ọ̀fun nígbà yẹn ló fi wá.
9: bí wọ́n ti já àwọn ọmọ gbé ẹ̀wò gbogbo ẹ̀ ti àbí èsì olódùmarè.
16: wọ́n á sọ pé òun ò ní ìlú òun ni àfikún òun ń jà fún ìlú òun orí ọmọ tòun náà wà nínú ìlú yẹn ọlọ́run ló yọ àwọn ọmọ tiẹ̀ gangan wọn ò bá rí ọmọ tiẹ̀ náà gbé wọn ọlọ́run ló yọ tí ò jẹun orí ọmọ rẹ̀ gbé wá ní àlú tọ́sẹ̀lẹ̀ nínú ìlú yìí òun náà òun ṣe déédéé rẹ̀ òun ní láti jà fún ìlú yẹn kó náà tẹ̀lé àwọn pípù yẹn wọ igbó ní àárọ̀ sátọ̀dẹ̀ tí wọ́n ń lọ.
15: nígbà ó sì ti dijọ́ sátọ̀dẹ̀ yẹn mo expect kọ́ wọn láti àárọ̀ títí di sísì ìrọ̀lẹ́ ní ìrí kí wọ́n pè mí. mo jókòó ìgbà tó mo try nọ́mbà wọn títí di 12 lóru kọ́ wọn ò wọlé. ìgbà tó di láàárọ̀ mo pe àbúrò wọn kan tí ń bẹ ń bàdàn táyé wọn wípé n ò rí nọ́mbà ọkọ mi pè sí wà ní mo lọ Yawọta báyìí. ó ní ó dà kí mo múra ń pé òun pé àwọn bọ̀dọ̀ òun pé tí àwọn bá ti rí wọn pè bí n bá mo bọ̀ wá Yawọta àwọn ò sọ fún mi mo sì ní kò sí yọnu. later on bíi 10:30 ni wọ́n pè mí padà ń pé ọkọ mi lásìdẹ́ǹtì o ń pé ń sì ń pariwo ń pé òun fẹ́ rí mi àtọmọ tí ń bẹ ní ẹ̀yìn o. àbúrò wọn yẹn sẹ́ndì owó ọkọ̀ sí mi àti bírọ́dà mi kan ń pé kí n wá mọ̀ lù mo sì gbéra mo fi lọ bá wọn ní ojú ọba.
16: wọ́n lé àwọn pípù yẹn lọ tí wọ́n rí wọn bá tó padà wálé ní ijọ́ yẹn kí wọ́n tó wá múra ní àárọ̀ ọjọ́ kejì sátọ̀dẹ̀ kí wọ́n tó lọ kó tó di pé ó ṣe alágbàkọ ikú bọ́ǹbù tí wọ́n jù fún un.
15: wọ́n kọ́kọ́ ní teaching hospital wọn wà tẹ́lẹ̀ mo dé teaching hospital ń rí ẹni tó jọ bẹ́ẹ̀ ni mo fi lọ bá wọn ní odò ọba. ìgbà tí mo dódú ọba wọn bomi fún mi mo mu ni wọn ní kí n jókòó. later on ni wọ́n sọ fún mi pé àwọn báńdíìtì ti pa
9: kábíyèsí olódùmarè
15: ni wọ́n fi bọ́ǹbù pa. ṣùgbọ́n láti ìgbà yẹn mi ò rí ìgbésẹ̀ kankan tí àwọn ìjọba gbé lérí ọ̀rọ̀ rẹ̀ àti lérí ọ̀rọ̀ àwọn ọmọ mi. ìdí nìyẹn tí mo fi sunkún síta ń pé kí ọmọ nàìjíríà kó ràn mí lọ́wọ́. ìgbà tí wọ́n ka orúkọ àwọn tí wọ́n ṣe kòńgẹ́ ẹkú yẹn orúkọ ọkọ mi wà ń bẹ a sì tí gbọ́ ẹni tí àwọn ìjọba ṣe fún èmi àtàwọn.
9: fọ́tò ọmọkùnrin náà lẹ́wọ̀n lórí ìkànnì facebook wà yìí splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn fọ́tò ẹ̀lẹ́ ń wò live and direct yìí. ẹ̀yin ọmọ nàìjíríà ẹja ṣe kinní kan ẹ̀yin tẹ́ ẹ bá ní nọ́mbà àwọn èèyàn yìí lọ́wọ́ tẹ́ ẹ bá ń gbọ́ mi báyìí láti ìlú ògbómọ̀ṣọ́ tó fi déjọba ìbílẹ̀ oríire lọ́hùn-ún tẹ́ ẹ wá ní nọ́mbà àwọn èèyàn tí pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n sọ̀yàn tí ẹ̀mí àwọn bóyá ọkọ tàbí ìyàwó tó bọ́ síbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ dákun ẹ fi ṣọwọ́ sí mi ẹ dákun wá sórí ètò káwọn ọmọ nàìjíríà wá ṣe dáadáa fún wọn abẹ́ ẹ ti ní mo wí ná bàbá yìí ní ìsìn kì í ṣe pé wọ́n jóun gbé o wọn jí gbé ara ta ni pé àwọn èèyàn òun ni wọ́n ń jí gbé lọ yìí ó sì ta mọ́ra ó tẹ̀lé wọn gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin nígbà wọn dẹnu gbọ́ tíjà bẹ̀rẹ̀ tó di kìtìkìtìkìtì wọn lẹ bọ́ǹbù mọ́ bọ́ǹbù ọ̀hún lọ́gbẹ̀mí ẹ̀ o kọlọ́hún olódùmarè kọjọ ọkọ ṣàánú wa ẹgbẹ́hún tíyàwó rẹ̀ sọ wọn láwọn ń retí kíjọba wá ṣe nǹkan fáwọn ṣùgbọ́n àwọn ò tí ì gbúrò ìjọba a tún wá ń fi àkókò yìí náà rọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ dákun ẹ má gbàgbé àwọn èèyàn wọ̀nyí o kódà irú èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fódìdì ìlú pé ń tẹ̀lé yín ń sì gba àwọn èèyàn mi padà ó gbìyànjú ni ó ṣakínì ọyẹ wọn bí àṣà ṣàyídì òṣùpá pé bẹ́ẹ̀ bá dàgbà tẹ́rẹ bí àgbáre ọyẹ wọn gbé igi yín lére ọyẹ wọn gbé yín lére sínú mùsíọ̀mù ni ọyẹ abọ́lá fún wọn kọ̀ wá yẹ kí mọ̀lẹ́bí ẹ̀ ó tún máa ra rè ẹ̀ ń bá nọ́mbà wọn lọ́wọ́ ẹ̀ kọ̀nẹ́ẹ̀tì wa papọ̀ ẹ̀ jẹ́ ń kó wọn wá sórí ètò ọmọ nàìjíríà ó sì yóò ṣe dáadáa fún wọn mo jẹ́rìí àwọn tí ń gbọ́ ètò yìí mo sì jẹ́rìí àwọn olólùfẹ́ ìkànnìyà àti olólùfẹ́ ṣẹ̀wọ̀n àríbíkọ́lá bẹ́ẹ̀ bá ń gbọ́ mi látògbómọ̀ṣọ́ tó fi déjọba ìbílẹ̀ oríire yá wọ́ ta nǹkan tẹ́ ẹ bá ń gbọ́ wa live and direct báyìí nọ́mbà tó já sí ọ̀dọ̀ ti tèmi gangan ohun rèé bẹ́ẹ̀ bá pè ní ìsìn láǹfààní àti gbé o ọ dáa tẹ́ ẹ bá lè fi whatsapp ránṣẹ́ 07036268688 07036268688 ẹ sẹ́ǹdì ẹ̀ sórí whatsapp mi bó ṣe ṣe ká dá arábìnrin àwọn ọmọ nàìjíríà lè dá lókoòwò tí ebi òfin ní pa tí ò sì ní pa àwọn ọmọ tí ọkùnrin tí ó lọ rèé kojú àwọn báńdíìtì tó fẹ́ gba àwọn èèyàn rẹ̀ sílẹ̀ kó tó pàdé ikú òjijì ẹ fi nọ́mbà wọn ṣọwọ́ sí mi ẹ jẹ́ ń pè wọ́n ká wo bí gbogbo ẹ̀ bí ó ṣe tọ́ àwọn tí ń gbọ́ wa ń lẹ̀ òkèrè náà àwọn náà ó dá sí ẹ kọ̀nẹ́ẹ̀tì wa papọ̀ 07036268688 òun náà ni whatsapp nọ́mbà mi mo fẹ́ polówó ọjà bí mo ṣe fẹ́ polówó yìí inú mi ó dùn tí ń bá rẹ tó mọ̀ wọ́n tó lè fi nọ́mbà wọn ṣọwọ́ sí mi lórí ìkànnì whatsapp lọ́wọ́lọ́wọ́ báyìí kódà mo lè pè wọ́n live and direct báyìí ká sì gbóhùn wọn ẹ jẹ́ ń polówó ọjà ń bọ̀ ná.

0: the kitchen cooking rice.
1: With Mama Dog.
0: Chicken in the pan looking nice.
1: With Mama Dog.
2: Keep your voices down.
0: Smells yummy. Everywhere smelling so, so nice.
1: It's Mama Dog.
3: Our neighbors will soon come and start knocking.
4: Good food starts with good oil. Mama Dog oil brings out the delicious flavor your family loves. Mama Dog oil is available in stores near you. Use Mama Dog oil today.
5: Adetu, mewan shele ni dunia.
6: To, eya agbagba tembe nle ye te sin lanfani ati gbo wa. Awon ti mo ni won fi WhatsApp sowo si mi. Tabi ki won pe mi leyin eto lawon to ba ni contact awon eyan ti kini sele si ni mo wi o. Edakun tori tolohun. Olorun je won oju agbe gege bi asa ti baba ti ma npe wole ohun ti ma nse ladua. Won ni juwa agbe o. Won si ni ji eyin na gbe tomo tomo. A ni rarin ra pe la si ni rarin sonu meyan ba ti ro njeje laaro yi ti si lalaafia komore lolorun se fun o bo be mu gari bo to bo lara mu o mo nkan tolorun se fun o meyan ba poju lasigbo ijinigbe oni agba po o e dupe lowo olorun to ti eda emi yin si laaro yi eyun gbagbo e so po oluwa seun eyin muslimi eni alhamdulillah bo nkan so ni ka won se se so ti won na to e ti mo be so ti na ba un eja di jodu pe lowo olorun te n fa won eyan lanfani lati pe wole ki won da si eto lati gba ta ti bere laarin bi iseju meje se meta ka wa to gbe kini to kun number keji to wo apa bi e ku ojumo o
7: e taro
6: o ko yin ati bi te ti n pe
7: e taro
6: o ko yin ati bi te ti n pe
7: Jami Babaola ni lati ilu Aduawaye.
6: Aduawaye? E ba n kika bi ese alado ti ilu Aduawaye.
7: Wa gbo.
6: Oya n gbo yin sir.
7: Ejo lori oroyin nkan te be lo obirin yen. Oroyin oyi se awon bibi yan lori release awon people awon to jigbe ni aba awon ijoba lo lo gba won te gbo nkan ti iya yen so.
6: Ti
7: iya yen ni laaro to fe release awon. Won tun fa awon phone awon gan pe kawon ma lo le ni awon ojo ba de nparo fun wa pa won la won lo gba won
6: se ti bere tan bayi
7: abi bawo
6: se ti bere bayi se bere yin nu
7: be ni
6: oya mo ti gbo yin e je nda yin lohun ba mu yin kuro ti nda won lohun igan ti ya nso tinu interview te gbo be na lo se ri mo ti da yin lohun ba won ba mu ipe keje hello
7: hello ma ka ro eku eto
6: o ko yin ati bi te ti npe
7: fọ́ lọ ń gbẹ́bẹ̀ ló kọ́ mi mọ̀ pé látàrí máa díwá ẹlá máa díà.
6: Ọ̀yà.
7: Ṣé ẹ rí èmi náà fẹ́ béèrè béèrè kan lérí bí a ṣe kí àwọn ọmọ yẹn gbé.
6: Ọ̀yà ìbéèrè.
7: Obìnrin yẹn sọ pé wọ́n ní pé káwọn fọ aṣọ bí wọ́n bá wọn fọ aṣọ àwọn báwọn ń lọ lé lónìí. Ní tó wáyà mí lẹ́nu pé báwo ni wọ́n ṣe àwọn ìjọba ṣe á sọ pé àwọn làwọn lọ gbà ṣé wá sí àwọn òkú àwọn tí wọ́n pa ń lẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tí àwọn bá dìbò wọn pa yìí. Èmi sọ pé ojúbọ̀ ọ̀kọ́ làwọn fi gbà wọ́n ni àwọn ọmọ yẹn sọ pé ojúbọ̀ ọ̀rọ̀ làwọn fi wálé.
6: Ṣé
7: sọ pé wọ́n fún àwọn ní fóun.
6: Okay. Hello.
7: Hello, ẹ káàárọ̀ sá.
6: O kọ yín àti ibi tí ẹ ti ń pè.
7: Usman látọ̀yọ́ láàfin.
6: Ọ̀yà.
7: Ẹ pé sọ́nà mi jẹ́ ọ̀bàjẹ́.
6: Àmì o.
7: Gbogbo òbéèrè táwọn èèyàn ń béèrè ìbéèrè tí ò ní ìsìnkẹ́ kan mọ́ ni. Àtibáde àtàwọn onígbàdùn àti ìgbà. Àdúrà gbà. Bàbá àgbọ̀n kankan lórí rédíò náà láàárọ̀ yìí. Ẹ dákun torí Ọlọ́run àti àwọn títà tí wọ́n wà ní iléèwé Yunifásitì pẹ̀lú owó tí a ní wọ́n ti ránṣẹ́ wọ́n wá dàkún torí ọlọ́run bẹ́ẹ̀ fi àwọn èèyàn yìí àwọn ti fọ́ tí ó sì ní ṣe jíjẹ́ bẹ́ẹ̀ tábàfẹ́ lẹ́yìn kọ́ ọjẹ́ kọtí mẹ́ kápẹ́ lómi ẹ̀fọn ìdọ́ká kó ẹjẹ́ fífì wọ́n dàkún torí ọlọ́run wọ́n bá wa ṣé àwọ yẹn wọ́n jẹ́ wá ọ̀rà
6: 20,000
7: ẹnìkọ̀ọ̀kan.
6: A rò pé ìlẹ́fẹ́ fowó ránṣẹ́ sí wọn ni nígbà tí èèyàn fowó ránṣẹ́ tẹ̀yìn bá wọn pin àbí ọmọ alágbà báyọ̀ alágbà báyọ̀ alágbà a rò pé ilẹ̀ fẹ́ ní pétò ẹ fẹ́ fi ránṣẹ́ sí wọn látọ̀dọ̀ ti yín ni o àwọn tó fi ránṣẹ́ sí wọn mọ bó ṣe pín nǹkan fún wọn jẹ́ ń dá ìpè òun lóhùn. Hello.
7: Hello.
6: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
7: Hello.
6: Ẹ ti wọlé ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ ti wọlé.
7: Ẹ pẹ́tò.
6: Ẹ ṣeun.
7: Yẹ̀dà Ọlámilékan bàkó jẹ́ tó pé lẹ́ẹ̀kan náà.
6: Ọya ọya ọya.
7: Ẹjọ́ obìnrin tán pa táwọn bá dìde pa ọkọ ẹ̀yẹ lè fẹ́ dá sí o.
6: Ọya.
7: Ẹjọ́ ń tọ́lọ ojú mẹ́rin ọlọ́run níjọ́ kojú kó kojú méjì o. Ẹjọ́ ojú mẹ́rin gan gbé gan kò rí gbé kátó àtọ́ kó kojú méjì. Káwọn ìjọba wa kájọ kan bá a sí kábà síjú àwọn ohun obìnrin yẹn. Ìwọ̀nba nǹkan tó bá rí lọ́wọ́ kábà fi ran obìnrin yẹn lọ́wọ́ o. Ẹjọ́ tí ọlọ́run ọlọ́run bẹ̀rẹ̀ dà kò ní ojú mẹ́rin ní kojú méjì o.
6: Àmẹ́.
7: Ọlámilékan gbà kó jẹ́ látàgbére ló làbá jẹun.
6: Ẹ ṣe orókè jẹ́ mú tapá kìjú ká tẹ̀ fi dá a lóhùn látọ̀tà rọ̀. Ọlágbà pọ̀ ẹ ló. Kò máa wọlé sí bí dẹ́sí ó ti wọlé báyìí. Ẹ ló ẹ pa rédíò yìí.
7: Ó pa rédíò.
6: Ọya ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
7: Ọlájí ni mò ní láti olókè àdàgbà.
6: Ọya.
7: Lọ fẹsùn ọjọ lukọpùsì ṣé onìkan ló dá lọ ni.
6: Kìí ṣe òun nìkan.
7: Ṣé onìkan ló.
6: Òun nìkan kọ.
7: Onìkan ló wá kú.
6: Bẹ́ẹ̀ni.
7: Ọba ẹ bá rí àwọn gbàgbà bẹ́ẹ̀ yẹn tó wá gbu ọ̀rẹ́ tó wá kàn. Wọ́n wá sí pé mo nìkan ti wọn ṣé kó àwọn fìdí àní. Ẹ̀jí ká gbọ́ ká kọ́ ọ̀dà ìrànlọ́wọ́.
6: Ọ̀dà
7: ẹ
6: ṣe ẹ ṣe tẹ ẹ pẹ̀tẹ Kamal Karim wọn ní bọ̀dá ṣeun you have a political answer to first question àbí bó wa ni a ti wá sí nígbà tẹ wá ń bèmí èèyàn ṣàlàyé nǹkan tójú ẹ rí ẹ bá sì fẹ́ gbọ́ in details bóyá àbí èèyàn bá dọ́hùn bóyá kí èèyàn náà lọ rèé wo bí nǹkan ó ṣe rí lọ. Tó láti pè mí lẹ́yìn ètò yìí bóyá ẹ fẹ́ fi nǹkan kan tó mi létí àbẹ́ mọ àwọn tí ẹ ní nọ́mbà àwọn èèyàn yìí lọ́wọ́ tàbí ẹ fẹ́ darapọ̀ mẹ́tò yìí 0770-36-26-8688 tumi wọlé ọfẹ darapọ̀ mẹ́tò yìí àbí kí lọ fẹ́ ok 0703626-8688 àwọn àbí ọbẹ̀ ní ibẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ àti ìbẹ̀nà wò à ń lọ lónìí àtúpadà wa ń jọ mẹ́jọ ẹ bá ní a máa dé báyìí láàánú dé bá ń lé ṣéwọn àríbíkọlá iná ń jó ògiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀ẹ́ jù tuntun tumi wá ṣe áìpù.

right. Ǹjẹ́ ká máa kíra wa kú dédé ìwé gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì Splash 105.5 FM eléyìí tó wà nílé Fúbálọ́fẹ́lẹ̀ lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá tálọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ Fọ́ísà tó. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lólédè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹ́gbẹ́ máa gán sórí pàá ti po gbogbo rẹ̀ pápá àti gàzalẹ̀. Ó yá join together. Àbá sọ nípa ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní o láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò. Eléyìí tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la máa fọn síra wà láà. Ìyẹn lọ́sàn-án tèní ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond to the J. Ọmọ mi náà ni, ọmọ mi náà ni. Kíni ó ṣe? Zí nǹkan kan tí ó ṣe. Ọmọ mi náà Desmond Adégbòyega. Desmond Adégbòyega. Ọmọ mi ni. Tí bá sọ pé ọmọ mi ni ó yé mi. Kò sí tí ó ṣe. Wàhálà. Dẹ̀sí ọ̀sà ọmọ mi alálùbáríkà kù múra àrìn àjò tuntun ó lọ sílùú Èkó. Ọmọ mi àtẹ̀kọ̀ létíre ìlú Èkó. Dẹ̀sí ọ̀sà ọmọjọ́ tí wọ́n ti ń lé Lagos láti lọ tí ọlọ́run ọ̀jọ́ bọ́ sí. Ọlọ́run ti dé sínú ayé Dẹ̀sí. Dẹ̀sí ọ̀sà ó rè ìlú Èkó lópin ọ̀sẹ̀. Mo ṣe jẹ́nu o, má débẹ̀ o, wèé débẹ̀ o. Ọmọ mi alálùbáríkà ọlọ́run dé sínú ayé rẹ̀ tán yóò tẹ ìlú Èkó tó bá ti dòpin ọ̀sẹ̀ yìí. Ọmọdún tí wọ́n ti ń wa ọfẹ́ la abẹ́kúta sórí lọ. Òun ó rè kó báyìí gbogbo ètò ló ti tò láti wọ̀lú Èkó tìlù ti fọ́n. Wàhálà ìmọ̀ rọ́ọ̀pù èkì ni. Dẹ̀sí ọ̀sà ó gẹ́ni mímí dára lọ́sàn-án tèní tí àwọn jẹ́kẹ́ láǹfààní láti máa gbọ́ wa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Tó dí ọmọ ọláwọ olóòtú ètò ìyàlẹ̀ ṣágọ́sì ni o. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi di top striker. Eléyìí tó gallant kan ọ máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kán sí ìyẹn lọ́sàn-án tèní. Ó yá o ẹjá bẹ̀rẹ̀ pàápàá. Ká máa wọnú àwọn ìròyìn ọ̀hún lọ́lọ́kan ọ̀jọ̀kan lọ́sàn-án tèní. Olùkọ́ni Madugu Moses Madugu ó ní ṣé ẹ rí bẹ́yàn bá wo ariwo ọjà níbi tọ́rọ̀ dé dúró yìí. Ó ṣeéṣe kó nítọ̀ ọ̀hún kó padà kàn nínú yọ o. Ìyẹn lọ́fà tó nǹkan fi ń kọ yí pé ariwo ọjà kò lè pa bàbá ọlọ́jà láéláé. Ariwo lásán ni wọ́n ń pa lábẹ́ apazo tún gbá. Ó lóun ò ní wo ariwo ọjà torí pé ó dé bólúgbọ́n. Olúgbọ́n accept rẹ̀ ni o. Ó dé bá àrẹ̀sà accept rẹ̀ ni o. Ó dé bá ọwọ́ rọ̀gbọ́n àga òun náà accept rẹ̀ ni o. Wípé ẹ wò ó, ó dé bá ikọ̀ Super Falcons náà nìyẹn. Ìkálukú ọmọ mọ́ra bíi goli ni. Ó ní lọ́wọ́ tó ń wà yìí òun ò ní wo ariwo ọjà torí pé bóun bá ní kò ń wo ariwo ọjà nípa tí oníwájú ń wí ẹlẹ́yìn ń wí tí wọ́n ń wí lọ́tún tí wọ́n ń wí lọ́sì bóun bá rè é tẹ́tí lẹ̀ òun ó lùsì focus o. Distraction ni wọ́n ń pe olóyìnbó a ní distraction ni ẹ má jẹ́ wọn ó distract ẹ kúrò níbi àfojúsùn rẹ torí pé báyé bá fẹ́ múyàn bí wọn ò bá rí ìyàn mú wọ́n wàá dẹ distraction sí.

ó ní nǹkan ó bàjẹ́. Ó ní Nàìjíríà ní kinní kan bí wọ́n bá fẹ́ tẹ̀lé ọ. Nàìjíríà ó tẹ̀lé ọ tanyanyan tí wọn ò ní sẹ́kù wúlé rárá. Wọ́n tẹ̀lé ọ tanyanyan látòkè délẹ̀. Ṣùgbọ́n o, ìwọ ni kọ́ ọmọ wù ẹ̀sìn ọ lọ, ó tí Nàìjíríà ó bá padà lẹ́yìn rẹ̀ báyìí. Wọ́n padà débi pé ìwọ gan mọ̀ wò pé ẹdákun. Ẹyin sí àwọn tí wọ́n tẹ̀lé mi tí ń sọ pé Jàkínní yóò dùn pé máa jó lọ́kọ̀ yìí ni. Ó ní bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ wọn rí o. Ó ní fúdìí èyí òun ò rí àwọn olólùfẹ́ tí wọ́n ń bú àwọn òun ò rí wọn bá wí. Ó ní ní tilẹ̀ ń tọ́lọ́ àwọn gba ẹ̀bí àwọn lẹ́bi o àtòun o àtàwọn agbábọ́ọ̀lù àwọn o àwọn gba ẹ̀bí àwọn lẹ́bi pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ Tuesday lálẹ́ Tuesday kojú orílẹ̀-èdè ti Màláwì àwọn gba ẹ̀bí àwọn lẹ́bi. Ọ wá ní pẹ́sẹ́ wá rí kókó ibẹ̀ ni pé kò sí láburú nù kẹsìn ọ́ dààyàn ṣùgbọ́n kẹsìn ọ́ dààyàn ládàpá ni ọ̀dà o. Gbégbé bẹ́sẹ̀ bá dààyàn béèyàn bá rápá ládìde kò sí láburú èyàn ó mú ẹsìn èyàn ó tún go ni ṣùgbọ́n àdàpá ni ọ̀dà. Láti á mọ̀ jẹ́ kí ẹsìn ọ́ dá àwọn ládàpá àwọn ti gbójú kò nú eléébọ̀ ìfigagbága tó ti lọ ìyẹn ti lọ. That 90 minutes bó ṣe parí báyìí ló ti lọ. Eléyìí tọ́kàn táwọn ò tí ì gbá ó ní kókó báyìí o. Òun gangan wá ní fókọ̀sì àwọn o. Bẹ́ẹ̀ bá rí pé àwọn dégbélé mọ̀ wo bẹ̀ àwọn défìlà mọ̀ wo bẹ̀ àwọn wégélé mọ̀ wo bẹ̀ kìí ṣe torí nǹkan kan o. Bí kò jẹ́ wípé torí pé káwọn mọ̀ bá lose focus lórí àwọn ìfigagbága tó kù ni o. Torí pé táwọn pàdánù kò ṣe é tún gbá mọ́ kìí ṣe táwọn láǹfààní àti gbọ́dá o. Abala àkọ́kọ́ lẹ́gbà yìí o ẹgbà abala kejì ẹjọ́ lè wà lórí ẹbọ́n tó ti tán ti tán. Ní báyìí báwo làwọn ṣe fẹ́ ṣe láti jẹ́ wípé zambia ó máa padà forí kò. Olùkọ́ ni Moses Adukun ní in tó wà níwájú òun àti àwọn agbábọ́ọ̀lù òun ní tó bá di láago méje lásàlẹ̀ yìí wọ́n ń lọ fún ìgbaradì ìgbaradì wà láago méje lásàlẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn tó ń tẹ̀mí lọ́wọ́ láti ìlú Rabat lórílẹ̀‐èdè Morocco. Moses Adukun ti wá ń sọ jẹ́ kó di mọ̀ pé kí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lọ fọkànbalẹ̀ against Zambia tó bá dọjọ́ Sátidé ẹ̀rí best of super falcons ìmọ̀ ń wá bẹ́ẹ̀ ojú ọ̀run tẹ́ ń wò yẹn náà gbogbo rẹ̀ kọ́ ló funfun tán dúdú díẹ̀ náà ń bẹ́ẹ̀ lára àwọn dúdú yẹn ni tọ́sẹ̀lẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ní ìjẹta gbogbo ìgbà kọ́ lọ́dún ojoojúmọ́ kọ́ lọ́dún àwọn nǹkan kọ̀ọ̀kan mọ̀ ṣẹlẹ̀ tí yóò fi mọ̀ mọ̀ yìí pé àṣẹ ọlọ́run ọba àṣẹ ọ̀kọlà bó ṣe jẹ́ nìyẹn o bíi ìṣẹ̀mí adétúnjì ọ̀rẹ́ mi dáadáa ọ̀kọlà ọ̀rẹ́ mi òkè ògùn àgbèwá o ṣẹ̀mí ù ntí ìrówó àjọ mi o wàhálà tèmi náà pé ẹni ìṣẹ́bí mo fẹ́jọ́ rẹ̀ sùn jò ní pé nígbà parí àjọ tí jò ní kí mo tún wá dọ́dọ̀ rẹ̀ kò yé mi náà ok ọ̀yá gbàgbàgbà láti fẹ́ yá sídégó káṣẹ́ we go again o ẹ mọ̀ pé mo sọ fún yín láàárọ̀ wípé tọ́bádé lọ́sàn-án yìí àátún gbà síra wa lá ẹ ti rí àwọn èèyàn tó gbájé lọ láàárọ̀ àwọn èèyàn gbájé lọ àwọn èèyàn ó tún gbájé lọ lọ́sẹ̀ náà torí pé owó tó ti wà ńlẹ̀ fún pípín lọ́sẹ̀ ṣùgbọ́n kóòdù yẹn ló yàtọ̀ *347*1004* *347*1004* *347*1004* ló máa gbé yín débẹ̀ mọ́ dagun lé amọ́ rẹpẹ̀tì mọ́ wòrà rẹ̀ ràn sọ mọ̀ pé lọ́la gẹ́gẹ́ ni jackpot 1 million lápá ọ̀tún 1 million lápá àlàáfíà bí ó sì wáyé lọ́lànà ṣùgbọ́n ó lè mọ́ rèé ká owó mọ́ yàn lọ́lọ́la lẹ́ni tó káwó mọ́ ọ lọ ṣe síbẹ̀ ọmọ bá ń bẹ̀ ló kọ̀ rẹ̀ ọmọ jẹ́ ọ bá ń bẹ̀ lọ́la gbogbo tíkẹ́ẹ̀tì rẹ ni ọ wà eligible ṣe síbẹ̀ ọlọ́run sì lè sọ wípé lọ́sẹ̀ torí ọ̀sán tún máa ọ̀sán yẹn máa ń jáwó díẹ̀ o tó bá máa tó ń ṣe o ẹ̀wọ̀n kí mo ti máa sọ̀rọ̀ yẹn ti pẹ́ ìwọ tó jẹ́ rí mọ́ gọ́ra rẹ̀ yẹ ọ̀sán yẹn wò ìyẹn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí *347*1004* *1#. Bó ṣe jẹ́ nìyẹn lápá bẹ̀rẹ̀ tá a bá sọ nípa ti káṣẹ̀ ó yá pápá láti bẹ̀yẹn àṣìdègó àwọn akópa nínú ìdíje Commonwealth tó ń sojú orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn tí jó di mímọ̀ yìí pé bẹ́yìn ọba bona ọlọ́mọra ló kù o ṣe rí iléeṣẹ́ tó ń ṣe òkárí tó ní gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà NSA
ìyẹn national sports commission national sports commission wọ́n ṣe dáadáa pọ̀ ó wá jẹ́ ìwúrí fún àwọn yòókù náà tó jẹ́ pé wọn ò tí ì kópa torí bí iléeṣẹ́ ìṣeéṣe ni pé ojú ẹsẹ̀ tó o bá ti lè gba gold medal báyìí ojú ẹsẹ̀ tó o gba gold medal bí tó o bá ti gba any medal gbogbo medal ló ní prize o gbogbo medal ló ní prize ṣùgbọ́n ẹjẹ́ ń fi gold medal ẹjẹ́ ń fi ṣàpèjúwe ojú ẹsẹ̀ báyìí tó o bá ti lè tó o ti lè win báyìí tí wọ́n ti confirm ẹ̀ pé o ti win báyìí ojú ẹsẹ̀ $5,000 cash $5,000 cash yóò kọ́ bá ọ lọ́wọ́ wọ́n wàá san $5,000 sínú àkáǹtì rẹ̀ $5,000 yóò kọ́kọ́ tẹ̀ ọ lọ́wọ́ cash nìyẹn raw cash wọ́n wàá san $5,000 wọ́n á san sínú àkáǹtì rẹ̀ wọ́n ní tó bá jẹ́ silver ni ó ti níye tí wọ́n ń san fún yẹn náà the same thing bronze medal ti silver yẹn wọ́n á san wọ́n máa àgbẹ̀ wọ́n san wọ́n á kọ́kọ́ san bíi $2,500 fún wọn wọ́n san cash fún wọn ok $5,000 gẹ́gẹ́ wọ́n san fún wọn wọ́n á kọ́kọ́ fún wọn ní cash náà $2,000 wọ́n wá bá wọn san yòókù ìyẹn nínú àkáǹtì wọn so wọn ò jẹ́ òtútù rárá gbẹ̀ngbà bá dé nàìjíríà lọ mọ ìyanjú rẹ̀ rárá wọ́n ní àwọn akópa níṣẹ́ rí kinní yìí lásán ó jẹ́ big motivation ìyẹn ló jẹ́ ìwúrí ńlá ló jẹ́ fún àwọn tí wọ́n ń kópa o pàápàá jùlọ wọ́n ní irú ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ rí gbogbo àwọn tí wọ́n máa ń rè sojú orílẹ̀-èdè nàìjíríà torí gbọ́n bá promise wọn lówó gbọ́n bá dé náà wọ́n ẹ̀sẹ̀ wàá máa rìn gbèrègbère kí lẹ́yìn bí oṣù bíi mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà NSC ò tí ì sanwó kinní kan owó òun ò tí ì approve owó kan owó kan ásíbì kan ejò gbówó lọ igbádogójì lèrò ọ̀báwọjà wọ́n ní ṣùgbọ́n kò síyan léléyìí o wọ́n ní apart from camp allowance táwọn ń gbà lóòrèkóòrè lójoojúmọ́ daily allowance àwọn jíjẹ mímu tó jẹ́ ìrọ̀rùn bọ́ bá ti á gba mẹ́dà báyìí ojú ẹsẹ̀ ọkọ̀ọ̀kọ̀ gba káàṣì náà lẹ́yìn ìgbà tó bá gba káàsì wọ́n wá san balance yòókù sínú àkáǹtì ẹ̀ wọ́n níbi àṣẹ ìsìn wọ́n lélẹ̀ yìí gangan ó ń jẹ́ ìwúrí fáwọn o ló sì ń jẹ́ kí gbogbo àwọn akópa máa wò pé nǹkan ti yàtọ̀ ẹ jẹ́ ọyá àkú bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé bírú ìwúrí bẹ́ẹ̀ yẹn bá ti wà ni máa ń fa àkú bẹ́ẹ̀ ni torí o ti mọ̀ yìí pé àwọn tó ń ṣe é fún yẹn wọ́n mọ̀ fún ọ ìnirú àwa tá a wà nílùú iléeṣẹ́ tá a wà yìí tẹ́ ẹ bá rí wa tá à ń forí ṣe fọrùn ṣe torí a mọ̀ pé àwọn iléeṣẹ́ àwọn tó jẹ́ alákòóso iléeṣẹ́ yìí wọ́n mọ̀ fún wa tí wọ́n bá ti mọ̀ fún ọ bẹ́ẹ̀ yẹn iléeṣẹ́ kan pé wọ́n mọ̀ pé ọ wà lára àwọn tí ń forí rúgbó tí ẹ̀ sì ń ṣe dáadáa pẹ̀lú ẹ yóò mọ jíjà tiẹ̀ náà pé a kú bẹ́ẹ̀ ni o gbogbo tó bá gbà láàfun iṣẹ́ yìí ò gbọdọ̀ bàjẹ́ bó ṣe jẹ́ gangan nìyẹn ló fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni bọ́ bá jọ gà léṣẹ́ má fi ṣe lórí yìí pé ṣe bí mò ń san sálárì fún àwọn nǹkan míì náà ń bẹ tó tún lè máa ṣe gẹ́gẹ́ bí ìwúrí apart from salary tẹ́jọ́ agreement ṣe ìwúrí ló máa ń jẹ́ ó sì máa ń jẹ́ kí iṣẹ́ ó tún lọ síwájú sí ni ọ̀yá pápákọ̀ ẹja sáré rojú ọjà ká lọ pa àkàdé bàbá tí a tojú ọjà dé ká tẹkọ̀ létí ká máa ròkè òkun oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló tún ti ṣẹlẹ̀ lẹ́nu àárọ̀ yìí gbọ́ mi dáadáa àgálì gbogbo amẹ́ríkà láàárọ̀ kùtùkùtù nílẹ̀ amẹ́ríkà ó tún ti ń jí wò mí àgbárì àgálì gbogbo amẹ́ríkà ẹ jẹ́ àlọ́jọ́ ọjà àkàdé bá a bá dé ká tẹ ọwọ́ iwájú ẹ kú kalẹ̀.

0: wọn ti jẹ́ kó di mímọ̀ yìí pé lẹ́yìn ọdún márùn-ún tó ti wà pẹ̀lú ikọ̀ yìí àwọn alákòóso ti ní tọ́ ibi ọ̀rọ̀ dé dúró yìí. ó ní ọ̀rọ̀ kan ń bẹ tí ẹdínwó náà tó sọ gẹ́gẹ́ bí olùkọ́ni ẹ mọ̀ pé wọ́n ní ẹ̀sẹ̀ yìí dédé ṣe lásán bí ọba níbìí bí ọba nídìí obìnrin jẹ́ kúmólu gbọ́n mọ̀ páwọn ó le lọ èyí ṣe tí òun ò ti lè lọ láti pẹ́ ti pẹ́ ibi ọ̀rọ̀ wà rí ẹjẹ́ nǹkan sọ díẹ̀ nínú nǹkan tí ọ dàbí ẹni pé ọ ṣẹlẹ̀ ṣe rí according to story tí ọ wà ń tà ní pé wọ́n ní ẹdí òun sọ wípé ẹyin àwọn alákòóso ikọ̀ Newcastle àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ń gbé ó kù díẹ̀ káàtó ẹ fẹ́ kí òun ó lu àlùyọ gẹ́gẹ́ bí olùkọ́ni òun dẹ̀ jẹ́ kó di mọ̀ fún yín pé iṣẹ́ olùkọ́ni ó ní ṣe pẹ̀lú irinṣẹ́ ó dàbí sọ́jà tí ń lọ sógun ni tẹ́ ẹ fún ní àdá àti kùmọ̀ tẹni kó mu dání ṣùgbọ́n àwọn tí ó bá jà lọ́hùn àwọn gbé ìbọn tó ti machine gun kódà àwọn míì nù wọ́n tún gbé ammo tank wá àti ìbọn àti machine gun kódà àtúnrí nínú àwọn tó fẹ́ bájà tán tún ní surveillance wọ́n tún ń lo drone tí wọ́n tún ní surveillance aircraft tí wọ́n tún ń lo drone nù wọn ṣùgbọ́n òun ẹ fún ní kùmọ̀ àti àdá wípé ẹni ọba náà ń kùmọ̀ tí ọba wọ́ọ̀kì kọ́ sá ládàá kọ́ sá lọ́gbẹ́ ó ní sẹ́mọ̀ yìí pé bí ìgbàdé èèyàn bá fẹ́ fẹ̀mí èèyàn wéwu ni ebe ni ọba súnmọ́ lóòlù ń kùmọ̀ tó ní bí kùmọ̀ ọba ràn án ó lè sá lọ́gbẹ́ sẹ́ni tó jẹ́ pé látọ̀ọ́kẹ́ ni ó ti tágẹ́ẹ̀tì rẹ tí ó ti fi nǹkan sí ọ ó ní bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ àwọn alákòóso ikọ̀ ní kazu o wọ́n sọ fún òun wípé kóun ó figagbága òun ó yẹ kóun ó lè compete òun dẹ̀ sọ fún wọn pé kò sí láburú nù ká compete yẹn irinṣẹ́ ni ẹ kó lẹ̀ ó ní ọ̀dà o àwa fi style àfi kórin iṣẹ́ jọ ọwọ́ dìgbà tẹ́ ẹ fẹ́ tún kórin iṣẹ́ tà ẹ tí ẹ wàá bu òun olùkọ́ni gbọ́ pé ọ̀dà o àwọn irinṣẹ́ tó o lò kọjá yìí o tó fi jẹ ìjà débi tó o jáde yìí o ó yẹ kí a ṣe àtúnṣe sí o a ta àwọn kan á fi gbá àwọn kan wọlé ebi àjọsọ máa ń wà òun lòun jólùkọ́ni òun mọ bíi tí nǹkan ti ṣẹlẹ̀ ìjà tó ń jà ní sáà tó kọjá òun mọ bíi tí weak point àwọn òun mọ ibi strong point àwọn òun mọ ẹ wá ń kó gbogbo strong point ẹ ń kó wọn tà ẹ wá ń ṣẹ́kù àwọn ìkùmọ̀ àtàdá nìkan lẹ̀ ń ṣẹ́kù ẹ kó gbogbo ọmọ ẹ kó tà gbogbo machine gun ẹ kó tà ẹ wá fi kùmọ̀ àtàdá lẹ̀ ẹ ní ogun tún ti yá ní sáà yìí o kó òun tún gbojú ogun lọ bàbá ṣe òwe yorùbá tó sọ pé ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru ó ṣẹ̀ṣẹ̀ wáá yé ń báyìí ni o pé ó lè jọ́mọ tiyín náà kẹ́ni kórè fi kùmọ̀ àti àdá kórè fi báwọn machine gun jà òun o gẹ́gẹ́ bí olùkọ́ni kó tó rí i pé ẹ bá òun ló kọjẹ́ tí ó fi adi pé yáà di bíi after a month after 4 weeks after work 4 weeks tí league bá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀bá ní ẹgbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ torí kò sí dáadáa irọ́ ẹ mọ̀ jáse ẹjọ́ òun ọ̀ra mọ́ bá tòun lọ báyìí ọ dàbí ẹni pé ẹ lọ́rọ̀ gbọ́ nípa pé ẹ kó gbogbo irinṣẹ́ Sandro Tonali ó ti lọ Malo Anthony Gordon ó ti lọ níbi ọ̀rọ̀ dé dúró yìí Bruno Guimaraes ti ń wọ 90% láti lọ water maid ẹ̀ ń sọ̀rọ̀ bóyá yóò lọ àbí ọ̀lọ́ àti bẹ́ẹ̀ lọ ọ̀dà ẹ̀ ti ra nkankan ẹ̀ wá ń fẹnu yàrá ọbẹ̀ ẹ̀yìn kìíní kan Bruno olóko dáná kan wà ní germany tẹ́ fẹ́ gbé ẹ̀yìn fernandez àgbàníwakọ epo kan wà lórílẹ̀‐èdè spain tẹ́ ń wò tẹ́ ẹ bá ti gbowó Bruno Guimaraes ẹ ra sandra ọmọpẹkùn kan tó wá láti italy sẹ́yìn ẹlò wọn wàá jókòó tì torí ọlọ́run ẹ sì ń fẹnu yàrá ọbẹ̀ àwọn ò rí nǹkan kan ó ní fún díẹ̀ ló ń fi àwò gbé ọ́dà o bó bá ti rí bá ń bá pa ọ̀bá ṣe é sán èèyàn máa ka lérí ni o ìdínú nínú àwíjàre tọ̀dọ̀ tiẹ̀ ni o inú àwíjàre tọ̀dọ̀ tiẹ̀ ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ apá abilà gbà wọlé ìyẹn lọ́sàn-án yìí tìjà ni ọmọ olóko dáná ti wà ń bí láti jẹ̀bú òde níjẹ̀bú òde akúndédé wòye ọ̀gbẹ́ni tìjà ni olóko dáná.
1: Akúndédé wòye atọ́kùn akúndédé wòye
0: ìyára rẹ. Ẹkú jọ méjì jọ mẹ́ta. Ẹ̀yin lẹni bọ́ bá ní kinní kan sàrá ni wọ́n lọ́dọ̀ ẹ̀yin ló ti wá.
1: Ọ̀dọ̀ wa kọ́.
0: Ibo ibo wa lo ti wa.
2: Odo wa ko lo ti wa. Nkan teyan kan so o yato sin ta so.
0: Okay, sugbe nto so ara odo yin
2: ni. Bẹ ni.
0: Okay, o ti tan ta fe mo na ni. Awon eyan won ni ka bi yin le. So definitely eyin le ke creator yen ijebode.
2: Ta ba ni ka wo representative wa to so be. O le gbona lara awon eyan.
0: Okay.
2: Sugbo oto ro lo wi. Oto ro lo so.
0: Bi ti oba ti sajo so.
2: Bẹ ni.
0: Pe
2: yo ko gugu awon ti won ma ni okan pe to ba ti ni oyun fun celebrity
0: celeb
2: automatically o ti di kan lara awon ebi
0: ko lo be o
2: lo be ko lo be ibi e ba jo fi si
0: te ba jo fa deun si
2: mo jo mo
0: jamba deun
2: mo jo ko ja be mo jo mo jo dun mo ti
0: breach of contract so o tun se ki eni yen tun le su okay eni yen tun le do ati su
2: ibi e ba jo fi si mo je o koja mo je odun mo ti to debi to wa gbe gugu emi
0: so breach of contract tun ni yen
2: be ni
0: eh
2: e ba jo fi si e jo jo wa be
0: okay o ti dabi igba to tun dale be yen
2: so
0: o ti do dale
2: to ba lo fe koja bi te jo fi si yo jo mo o
0: isi da ka jo so oro tun jo wa ke tun jo joko ni ran table
2: pe alawon ti o so pe in ta ba se yi to ba poda di bi bayi omo ohun le gba
0: awon kan be be yen
2: awon kan wa to je pe jajo mo gbadun mi kemi na mo gbadun wo na mo je o koja be un
0: awon kan be to je pe oda in mo mi fi ole in mo gbo bukata re ati wa atomo re nbe yin so gbogbo re lo ni
2: nkan kan sugba won ti o mo ko full details contract yen iye ti o mo gba lose iye odun to sign
0: to sign iye agreement
2: awon ti o mo
0: boya loan lo wa boya full contract
2: ti awon loan kan gan wa to je pe dandan ta idan to ba pari loan e sanwo
0: okay yen
2: awon loan kan wa ti o ba tun perform e tun da
0: pada awon loan kan be to je pe to ba gbaye
2: match buy pe to ba le play 60%
0: no match wa ni sai
2: da be play 60 a gbe tan gbogbo e lo ni so awon
0: se wa nbe yen na mi
2: awon ti won wo pe awa o mo di to je wa laarin awon mejeji awon yen duro neutral awon ti nkan mo kala wonu egun bawo na se se
0: beyen
2: eyan la ni won eyan la ni o tun mo si wi pe
0: ogbodo gba ko je
2: gbogbo awon tan so be na ni ga won na fi ra won se pe ipo omo yemi
0: kawon
2: na fi ra won se po be awon na o le gba be o awon na o le gba be o
0: oda suwala aja yi pe a tun reko kan konu
2: nu
0: ibi e ba jo foro si
2: maji
0: oko ja be oda ko bu e se te tan mo le si alero pe baba tun pe yin lojo mi lori eto e je wa
2: be tun pe mi lale
0: ẹja kúrò lórí yẹn ẹja lọ sórí inú ikọ̀ ti Newcastle báyìí inú ikọ̀ ti Newcastle United ẹdínwó gbogbo wa la mọ ó ní ẹsẹ̀ wa ní kóun ọlọ́ máa fi kú mọ̀ àti àdábàwọn tí wọ́n gbé Mancin gan wa ó ní gbogbo àwọn agbábọ́ọ̀lù wọ́n sọ fún àjọsọ àwọn ni pé àwọn fẹ́ compete ó ní tẹ bá dẹ̀ rí ipò ti Newcastle parí sí ní sáàtọ̀ kọjá nípa pé kó tó di ilé pé ẹ rí i pé wọ́n kópa champions league pé ara àwọn plan àwọn ni pé project ni pé gradual process dẹni díẹ̀díẹ̀ at least àwọn ti kópa champions league ó níbi táwọn dé ó ní team tó já wọn so báwọn sì fẹ́ máa ṣe lọ nìyẹn tó yẹ pé àwọn ò fi máa ró ikọ̀ yìí ní agbára ó ní ṣùgbọ́n náà o wọ́n wá ń kó àwọn irin sẹ́ta wọ́n sì replace wọn.
2: tabanika wo ntí olùkọ́ni yìí bó ṣe ń bá a bọ̀ láti inú ọkọ̀ ti Bournemouth tó dé sínú kẹ̀kẹ́ agbábọ́ọ̀lù bíi ọdún bíi márùn-ún sẹ́yìn báyìí nísìnyí òun náà ti rí ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé òun èyí ṣe olùkọ́ni top 7
0: òun èyí ṣe average mọ́
2: olùkọ́ni tí ó mọ́ pé tó bá ti ṣe top 10 ó ti dream ẹ̀ ti yàtọ̀
0: àfojúsùn ẹ̀ ti yàtọ̀ sí Zimbabwe látàrí àjọsọ
2: tábà ní ká wo pé ṣẹ́rí ogbó tíìmù tí wọ́n bá ń fẹ́ Complain Champions League kì í ṣe gbogbo wọn ni wọ́n fẹ́ pé tán bá já ní round of 16 lọ́tẹ̀ yìí wọ́n fẹ́ sún kọjá round of 16
0: ní sáà tí ń bọ̀
2: àwọn kan wà wọ́n wá Champions League láti wá fi competition yẹn polówó ọjà tán ní
0: àti láti fi gbowó lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wọn.
2: Kìíní kìí ṣe pé wọ́n fẹ́ pé káṣá wá.
0: Wọ́n fẹ́ ṣe kí n ṣe pé adé ṣe dáadáa mẹ́ ọ̀kan wọn.
2: Káṣá wá tábà ní ká wò nísìn wọ́n ta Alexander Isaac lówó tó ń lọ bí 100,000 pounds. Nígbà wọ́n fẹ́ replace ẹ̀ wọ́n gbé ju àwọn visa wọlé. Ní ìyẹn sìn Anthony Gordon lọ Bruno Guimaraes náà òun náà ó ń súnmọ́ pé
0: Sandro
2: Tonali ti lọ. Lewizor ọmọ tó ń gbé inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea yẹn òun náà lọ. Ok ẹ wá ń gbé ẹ̀ ń ta àwọn pléyà báyẹn àìjá àwọn tí wọ́n ń sàn ṣé wọ́n súnmọ́ àwọn tẹ́ẹ̀ta wọn ò súnmọ́ àwọn tí wọ́n tà àwọn tẹ́ẹ̀dẹ̀ ń ta ọmọ fún ìyá àwọn náà ni ó tún padà kojú.
0: Níbẹ̀ nínú
2: líìgì yóò kojú wọn líìgì àwọn tẹ́ẹ̀ta sókè ta ẹ tún padà kojú wọn ní ìdíje UEFA Champions League. Ẹ wá kó ohun tó súnmọ́ tẹ́ẹ̀ta even gan àwọn pléyà yẹn nígbà tí wọ́n gbé wọn wá sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle àwọn tí wọ́n fi ń replace wọn gan wọn súnmọ́ ìgbàtàn dé àbẹ̀lẹ̀ tàṣẹ ìgbàtàn ti develop.
0: Tanti
2: jẹyàn ìgbà táwọn pléyà yẹn gan dégan àwọn tẹ́ẹ̀ ń gbé ń sìn gan ò súnmọ́ level yẹn mọ́. So gbogbo yẹn náà lolùkọ́ ni yẹn wò pé tóun bá ní kó máa lọ báyìí pẹ̀lú àwọn alákòóso kẹgbẹ́ agbábọ́ọ̀lù tóun ó fi gbó síbẹ̀ òun ò ní padà ní mẹ́dà kan báyìí.
0: Tàbí kọ́ padà bounce back léwu lórí. Torí pé bá gbàdé ṣé bá bẹ̀rẹ̀ líìgì bí tó di fifth week. Tí wọ́n sì wà tí wọ́n gbá draw kan tí wọ́n lù sí mẹ́rin. Wọ́n bá ní wọ́n gbàṣẹ lọ́rẹ̀.
2: Ní ìsinsìnyí yìí gbogbo tó bá dẹ̀ tún ní kò ń dúró síbẹ̀ provide tiẹ̀ náà bàjẹ́. Provide bàjẹ́ tó bá iṣẹ́ téèyàn bá ṣe kẹ́yìn lèyẹn mọ́ fi negotiate di.
0: Bẹ́ẹ̀ni.
2: Kì í ṣe pé ẹ lọ wò mínú kọ AFC Bournemouth tún gbà kan.
0: You are as good as your last job.
2: Bí o ṣe rí nìyẹn pé
0: bẹ́ẹ̀ni
2: iṣẹ́ tó wá ṣe nù kọ tí AFC Bournemouth yóò ní òfin polongo ara ẹ̀ fún òun gbàṣẹ. Iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ yìí náà ni ó dẹ̀ ti wò pé àfojúsùn àwọn ti yàtọ̀. In tó dáa jù ló ṣe yẹn. In tó dáa jù ló ṣe yẹn. Ẹ̀yin lóòótọ́ àwọn lè bá àwọn táwọn òkè àwọn wá ló fẹ́ gbé sẹ́fà àwọn wá ló fẹ́ ṣe kinní kan. Lóòótọ́ ó lè má rè top team bí àwọn ikọ̀ bíi Chelsea Liverpool tó máa gbéṣẹ́ fún. Ṣùgbọ́n àṣírí àwọn ikọ̀ igi agbábọ́ọ̀lù tí wọ́n wà ní lẹ́vù àwọn ikọ̀ bíi Newcastle náà ṣùgbọ́n tó jẹ́ pé àfojúsùn tí wọ́n yàtọ̀ tá à ń rí wọn tán wá champions tó jẹ́ pé ìmíì tó bá já ní round of 16 lọ́tẹ̀ ó lè wọ quarter final.
0: Lẹ́yìn tó tún mọ́
2: nínú àwọn ikọ̀ igi agbábọ́ọ̀lù tí ì ṣe big team yẹn tọ́pọ̀lọpọ̀ dẹ́ni tọ́ka sí pé ikọ̀ lélé ikọ̀ máa ń plan bá ṣe sún sókè sí ni wọn kì í plan bá ṣe wálẹ̀ sí. Ihun tí ikọ̀ igi agbábọ́ọ̀lù Tottenham Hotspur yìí tán risk ní sáà tó kọjá Ọlọ́run ló ní wọn ò ní kú. Nígbà táwọn náà tí ikú halẹ̀ mọ́ wọn nísìnyí tí wọ́n yé tí wọn padà bá lọ ẹwù tí wọn ń ṣe ní sáà yìí
0: wọn ti ń kiri kú
2: àwọn náà so wọn fi lé pé agba olùkọ́ni tó mọṣẹ́ nìkan wọn kó orin iṣẹ́ wọlé tó máa jẹ́ kí iṣẹ́ easy fún olùkọ́ni. So gbogbo tó òun ṣe yẹn sìn lápọ̀dọ̀ tèmi tó bá jẹ́ mi náà ihun tèmi náà máa ṣe nìyẹn.
0: Ok nígbà tọrọ ti rí báwọn bóyá ká padà sójú ọjà náà ká lọ kádé ká lọ sójú ọjà kádé ṣùgbọ́n Jordan Henderson ti dé àdéhùn ọdún méjì ni ànálà kéde Danny Welbeck àbí Henderson náà ti dé àdéhùn ọdún méjì ni ṣùgbọ́n mo tún fẹ́ ká sọ ọ̀rọ̀ kan gbà bá tójú ọjà dé Yami Karaga ló gbóhùn sókè ó ní àwọn alákòóso Liverpool máa ń tẹ̀sí lórí kíni lórí Bradley Barcola kí lẹ fẹ́ fi Barcola ṣe ṣé ẹ wo ni àwọn alákòóso ni a fẹ́ replace Muhammadu Salah ṣé ẹ mọ èmi tí mo lọ ẹ mọ tẹ́ ẹ ń ṣe mọmọ tí mò ń wí o ẹ fi Bradley Barcola replace Muhammadu Salah wọn ni ẹ ṣe kọ mọ bọ́ọ̀lù gbá ni ṣé alẹ́ ẹ mọ tẹ́ ẹ ń ṣe ṣe kí ni ìdí tó fi níwọ̀n mọ tẹ́ ẹ ń ṣe ṣé Barcola wá kéré nu ayé ni ẹ já lójú ọjà ká wá gbọ́ ọ̀rọ̀ tí Karaga sọ ó tàn mọ́lẹ̀ sí ó sì pa bí ó yàbẹ̀dùn rẹ̀ ẹ gbọ́ ṣe ń tọ́ wá wí ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́ àbí ọ̀rọ̀ òye ni ẹ já lójú ọjà kádé ká gbọ́ àlàyé Yami Karaga lórí Bradley Barcola ẹ kú kalẹ̀.
3: Èyí kí ló fẹ́ràn yẹn? Olórú ìsebè ni mo fẹ́ràn jàre. Olórú àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Àmọ̀ pé.
3: Rántí pé ìfàmù afanilákòyà o. Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ni,
3: ò pààrọ̀. isebe Devon Kings ni ororo isebe to dara
5: o dara be ore mi
3: Devon Kings orun aladun adun to ko ebi ati aramora o wa ni gbogbo ile itaja jake jado orile ide Nigeria.
6: Chai, my head oh oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again oh. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result oh. Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am. Eh, thank you Oga Luta. I don't dey can't pay.
7: Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
8: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
9: Oh, Minera, go see your water.
10: Umbut Buru Ribai. Eh, did it, Nera? 500 Nera. Who can't cook on that, Rama?
11: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
10: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí
11: àfi bí ẹni wú bí àná ni ọdún.

0: keje cashier cashier olori ilu tun ma san owo fun opolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olori re ti won ta won tun ma gbo pela kotun ajeje na ma lagara to ni ugbayugba owo to le ni 1,000,000 naira 50,000,000 naira lo wa le lati pin cashier ti wa di alagba lugu omi okun ti ko se gbon tan o se gbogbo eniyan mu kewe wa gbonbe bo se n ta yo meta lo ma gba anfani ogun tayo kan gba anfani marun to ba tun pe ore re wa o tun gba anfani ofe yo kan
1: eyi bo gan o ejo ba le mi se beta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1#. Lori ilagelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti cashier. Ayẹyẹ ọdún kejì cashier, ogunlọ́gbọ̀n èèyàn ló máa cashier. So ti cashier, mo ti cashier.
2: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
3: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with you.
2: You say waiting?
3: All my goats and chickens don't finish. Guy, he do me.
2: Ah.
3: Then my business don't pafuka. Chai, he do me.
2: I see.
3: My pikin where they do well before don't start to they fail for school. The witch do me, oh.
2: Ah.
3: And I even sick self. I think say him give me HIV.
2: Eh? No.
3: What do you mean, Baba?
2: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
4: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
5: Be prepared for global opportunities.
6: Study at Trinity University, Yaba, Lagos.
5: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
6: We equipped you with skills the world demands.
5: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
6: cybersecurity, computer science, accounting, economics, marketing,
5: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
6: Trinity University, building on the rock.
7: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for students of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
8: Eka wo pada lati oju oja o ikani ti sports re sports 105.5 FM ele to wa ni le balavelele ni le ibadan o ya ta lo ta o ta nje o pe ni o gbodo voice out baba igba yin se nda po mo wele wo 1100 nibi kimi ka kiri agba laye aye jare kan ni dare facebook ti kan ti sports 105.5 FM lori tiktok awa nbe lori je kan ma fan family awa nbe. Okay. Ṣé mọ̀ pé máa tí mo ní mọ̀ ń dájọ́ sí lọ́wọ́ ẹ gbọ́ wàhálà kan tí mo fẹ́ fà lẹ́nujọ́ mẹ́ta yìí. That man, ọ̀gbẹ́ni Sẹ̀míù Adétúnjì, àbá Sẹ̀míù wọn máa pè é àjọ mi, ọ̀n threatening mi lórí àjọ mi, sọ yẹ kó rí bẹ́ẹ̀. Dàdà kò sí wàhálà, ọmọ mi náà ni òkè ogun á gbé wá o, ṣ ṣùgbọ́n kó tó rí pọ́kọ́ ògùn ọgbẹ́ wá kó àjọ mi fún mi ṣe ní wàhálà kéèyàn dájọ kó ètò di wàhálà tẹ bá bá mi wípé ẹ̀jẹ̀ bí ẹni kí ni mo padà wá dọ́dọ̀ rẹ̀ lóòótọ́ ni kí n mọ wá dọ́dọ̀ rẹ̀ lóòótọ́ nígbà mo fẹ́ jọ rẹ̀ sùn jò ní náà kó tó di pọ́kọ́ ti jò ní náà lẹ̀ ó di wàhálà ó tún ti ń tẹ́tì mi báyìí yóò mo ké gbàjarì wá o mo gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ mọ́ wò mí ràn o ọgbẹ́ni tìjáni olóko dáná yami karaga ọ sọ̀rọ̀ ọ pa bìdún rẹ o nígbà tí yami karaga ọmọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bradley bacola ẹ̀gbọ́n tó wí ó ní ẹ̀yìn alákòóso ikọ̀ ti newcastle united mọ̀ntẹ́ǹṣe o bẹ́ẹ̀ bá mọ̀ntẹ́ǹṣe ni kí lẹ fẹ́ fi bradley bacola ṣe àwọn alákòóso ni sójú rẹ fọ ibo rí pé muhammadu sálà ń lọ sáwàá máa wora wá ran ni a gbọ́dọ̀ wá replacement tó sì jẹ́ ọ̀dọ́ ọmọ kékeré bá a bá wo bacola lóòótọ́ 23 years of age ó ní bacola ok kí wàá ní jami karaga wá ń sọ ni nígbà tẹ ní muhammadu sálà ń lọ ẹgbẹ́ bo sálà ti ń gbábọ̀ wọ́n ní right winger ní tilẹ̀ ń tọ́lọ́hún níbo ni bradley bacola ti ń gbábọ̀ wọ́n ní left winger ní ti ń gbábọ̀ ẹ̀bọ́ ló ṣe wá papọ̀ mọ́ra wọn ẹ ti gbàgbé pé apá ibi tẹ́ fẹ́ rà sí yìí rio ngoma tó jọ́ ọmọ kékeré ńbẹ́ńbẹ́ tó sì ti ń sáná báyìí bákan náà kodi gapo ńbẹ́ńbẹ́ tó jẹ́ igbe àgbà wo ni kódà ẹ̀kọ̀ọ̀kẹ́ tó ń bẹ tó gbé florian fitz náà tún lè gbábẹ̀ bọ́ bá jẹ́ igbe gbogbo ẹ̀ wá di kàn-án gidá bó bá fẹ́ wò ó dáadáa ẹni bí èèyàn mẹ́ta lápá abẹ yẹn apá bí sálà ti kú òlẹ̀ ti lé èèyàn which is right winger ẹni tó jẹ́ left footer ni wọ́n máa ń lò right winger ẹ wá lọ gbé bradley bacola tó jẹ́ igbe nínú ikọ̀ paris saint germain left winger ni ti ń gbá bọ́ọ̀lù so ń lẹ wá fẹ́ fi abẹ́ alẹ́ mọ̀ tẹ̀sí ṣe rí bí £145 million ti ń pè fún yín yẹn ẹ lè fi ra winger méjì tí ó jẹ́ pé wọ́n á jẹ́ right winger tẹ́ ẹ lè fi replace sálà yàtọ̀ sí bradley bacola tẹ́ ẹ fẹ́ gbé iṣẹ́ ò yẹ yín o yami karaga ló sọ bẹ́ẹ̀ ọgbẹ́ni tìjáni olóko dáná ọ̀rọ̀ ló délẹ̀ yìí o.
9: Tabanika wo ọmọ yìí lóòótọ́ ni nǹkan tí agbábọ́ọ̀lù yìí sọ ìlànà tí wọ́n gbà lo pléyà lẹ́gbẹ̀ẹ́ sìn ó ti yàtọ̀ sí sí john ó jẹ́ pé ìwọ tó bá fẹ́ jẹ́ ẹsẹ̀ ọ̀tún ló máa lò lóòótọ́ ara àwọn pléyà kan
8: tí
9: wọ́n lè lo méjèèjì àdèrè àwọn tó yẹ pé ẹyọ kan ni wọ́n ń lò ṣùgbọ́n ẹsẹ̀ kan tó ń lò yẹn náà wọ́n lè play sí
8: egun
9: méjèèjì ṣùgbọ́n àwọn pléyà yẹn tẹ́ ẹ bá ń lò tó yàtọ̀ síra wọn bẹ́yẹn wọn kì í wá prolific
8: wọn kì í ọ̀fà ní ibi tẹ́ torí pé unnatural
9: kìnìlẹ̀ lò wọ́n sí yẹn
8: wíngìlẹ̀ ti lò wọ́n
9: tábàbà sọ nípa agbábọ́ọ̀lù gangan láyè ibi tí ó ń play gangan tí wọ́n lò sínú kẹ́gí agbábọ́ọ̀lù PSG kí ni tó ń fún wọn láàyè tó mọ̀ gba gangan ayé tó dáa jù gan
8: tó jẹ́ gbé left winger rẹ̀
9: kí ni tó ń fún wọn gangan bẹ́ẹ̀ káṣẹ̀ ní ibi tó ń play yẹn bóyá nínú 70 matches ó ń score bóyá bíi 40 goals ó ní bóyá bíi 15 assists lẹ́wà òkè tán bá lò sẹ́gbẹ́ kejì inú ikọ̀ yẹn náà ikọ̀ tó wà
8: báyìí
9: a lè sọ pé kínní ṣùgbọ́n agbábọ́ọ̀lù yìí irú ẹbí liverpool lè gbé ṣùgbọ́n kì í ṣe láti fi replace
8: salah
9: wọ́n lè gbé láti fi ní depth ni kò súnmọ́ kò even níbi tó ń play yẹn gan kò in tó offer gan o kò súnmọ́ player tí èèyàn lè gbé gan pé
8: tó bá dé
9: even pẹ̀lú tó ń gbanú kọ PSG liverpool lè wá fẹ́ gbé síbi tó ń play yẹn gan ni kò tó fẹ́ pé bẹ́ẹ̀ náà ló máa play nùkọ liverpool kan wá àṣọ ẹ̀ pé yóò mọ̀ rí bọ́ọ̀lù gba first 11.
8: kí ló dé ta ló tó fẹ́ bẹ́ǹchẹ̀
9: ẹ ń wò pé bóyá gbé ta ló fẹ́ bẹ́ǹchẹ̀ láàkọ́ ná french league tó ti ń play yẹn tó bá dé sínú ìdíje league ilẹ̀ gẹ̀ẹ́sì ó máa yàtọ̀
8: ẹlẹ́ẹ̀kejì
9: kò èmi ò rò bóyá kó dà jà wọn gapo lọ lápò ọ̀dọ̀ tèmi o mi rò bóyá pé tóun àti gapo bá jọ jà sáàyè lẹ́gbẹ̀ẹ́ yẹn o lè gbé jókòó
8: ọmọ wọn gègé
9: ibi tó kù sí náà nìyẹn tó bá gègé láti fi bọ́ọ̀ yẹn ṣe nǹkan kan tó nítumọ̀ o ni bi ti agbabolu yen
10: ko si
9: bẹni ibi to de ibi ti player ti wu loju gangan niyan
10: ko ni finishing
9: ta fi rate awon Mohamed Salah ta fi rate awon Vinicius Junior niyan pe ton ba gbe ball dani ton ba ge kan ton ge keji in ti won pada fi ball se ara nkan ti aye so pe na ni madu eke no wulo fasna na niyan bayi cause gbogbo karamo lo ni o le da gbogbo e bole to ba di pe fi ball se nkan kan
10: ni final
9: tour yen ibe la kude no ni madu eke ibe de ni Bukayo Saka sise si tawun yen fi pariwo Saka ibe nigba kan Saka na o ni kini yen dada sugbo o develop ara e sibe lo fa to fi je pe goals and assist Bukayo Saka o ti yato si sigba yen so ta ba wa so nipa pe boya pe won fe fi replace e ko sumo ra won yato si boya pe won ojo play igun kan na ni to offer fun iko PSG yi ko sumo ra won ko ti e jo en ton le fi replace Salah ti Salah ba se remain nu team yen gan ton ba gbe gan ki se fun replacement Salah o lati ni depth
10: ni gbe laya laya to awon
9: looto ko si player ti iko ti Liverpool fe gbe lasiko yi to le fun won ni nkan ti Mohamed Salah ti fun won ni bi saa bi meje seyin sugbon alawon player to je pe ti won ba gbe awon na tawon na ba npe bi Salah na se npe yen to je pe bi Salah na se npe si ni goal contribution ti e na po
10: si
9: awon yen wa sugbon won ko replacement si Salah ko ton ba gbe won kan gbe fun depth ni
10: okay lento tumo si pe Yami Karaga ri oro yen so pe baba yi pe Salah le fe gbe fun e maintenance e kokko na ibi ti Salah tin play ko ni tin play e ko jora won ibi to si wa tin play re ta ba ni pe abi e ti e lo be player bi meta le ni lapa abe gan ti won wulo okay ko si wahala no problem o ya gbagbagba lati be alakoso iko Manchester City awon alakoso iko Manchester City officially won ti kan si iko Manchester City abi awon alakoso iko Real Madrid mo fe so jare alakoso iko Real Madrid officially won ti kan si iko Manchester City e mo pe gbogbo nta n gbo tele tele oro pe won ti kan si won fe ra Rodri lo won lawon ra Rodri lo fe lo be lagidi igba kan awo kan ikoko baba asasun nta n gbo tele niyan sugbon bayi officially awon alakoso iko Real Madrid won ti kan si awon alakoso iko Manchester City lori oro Rodri len to tumo si pe won ni awon setan lati na owo to na bi 50 million euro iyen fun Rodri gege bi iroyin ta gbo bo se nlo niyan o bi iroyin ta gbo bo se nlo niyan o sugbon o owa ku sowo awon alakoso iko Man City lati wo iye ti yo pe won ti o fi ni je pe won ma wa ma ronu longba ba ta njo keji pe sawon se ala ati awon oseran jobojobo nu bayi iyen lo ku won ku bayi o ko je bo se lo won je lapa abe yen e bariba alakoso iko ti Real Madrid awon ati awon iko lati ko fuam abi ani gbe ati fori oko so Dubai yo iko Fulham ti fe gbe Gonzalo Garcia alaye to dabi ani po wa lori e na ni pe 70 million euro o ni Madrid pe when they fi buy back option si len to tumo si pe omo yi gangan ke se pe okan Madrid yonda re sugbon latari yi pe ko ti lanfani ati ma ri play time yen ndara pe Madrid wa wo pe ma ba ta anfani ati rira pada yen e si je kawon o fi si won fi buy back clause won fi si wipe a ta ni 70 million euro sugbon ba ba ta tan gbogbo igba ki igba to ba dabi eni pe e fe ta pada awa ni first option o di igba ta wa ba to so pe ara o ke to leto ati ta fun elomi buy back clause won fi si omo e lori o wa ku sowo iko Fulham bayi lati gbe igbese lati je pe bo ba je pe awon na serious looto iyen fun Gonzalo Garcia o ko wo won jasare fun awon eyan ni owo jasare fun won lowo tori pe cashier star 347 star 1004 star 1 # jasare seyen bayi na ko to di pa te owo waju 50000 naira akoko re 50000 naira akoko re 090 lo bere re 7585 lo pari e 090 on lo bere re okay 7585 lo pari re ta loni
11: Hello.
10: Hello, Kasa.
11: Kasa.
10: I can explore FM. Latin pe yoru konya atarugbo te waisa.
11: Oko mi Faruk Isola.
10: Faruk Isola bi. Hello.
11: Ta.
10: Mo ni Faruk Isola bi.
11: Beni beni.
10: Adugbo le waisa.
11: Oju olowode.
10: Academy.
11: Owode Academy.
10: Okay, igba wo le tin play cash.
11: O dupe.
10: Se ti jeri.
11: Sa.
10: Se ti jeri.
11: Ben.
10: Ele le je ngba yen. Sa.
11: 50.
10: E to ti je 50000 naira mi lo so yin.
11: Ah, e je da.
10: So won ma pe yin.
11: Okay.
10: Won ma pe yin be yen. Bo se je niyan lapa be yen. Eto wonu eto lo se yi e dako eto wonu eto ile se kan be nwaju mi nbi bayi e ma pe mo ma so kini kan yi pe information na ni e da nlo bi o ba ti si information gbogbo nkan kan ri rududu loju eyan ni sugbon ti information ba ti le wa nkan ti aye ba ro po le yen jo wa je welemu lo ma ro aro welemu ni information gangan ni e ma mu e da fo o ba ti ni information lowo oju kan lo wa o information yen ti wa pelu mi lapa bi e oruko yin ati le ise ile iten soju sa
12: e ku dede asiko ni gbogbo ti afefe kan ni yin fe de oruko mi ni peteru irefin mo je asoju ile ise grace concept nigeria limited ile ise ti olorun ni ki omo je gbigbo adua fun awon ti won ba fe lo sise loki okun abi won ba fe lo kawe ni oke okun nigba te bere eto lekan eni olohun gbadua oga wa Desmond to the G pe visa ilu Eko ti bo si
10: iye mi pe o ti ejo mo le won ati e visa bi o ti rin ti todo meta kan
12: olohun to wa gbadua won o se tan ati gbo ti ta won to n gbo wa na lasiko yi ti won ti n da aniyan we pe an na fe lo kawe loke okun boya lati lo kawe abi lati lo sise opolopo le ti fe gbe won gana ri ṣùgbọ́n
10: tí nkan ti se
12: wọn
10: látàrí bọ́ fẹ́ gbégbé sẹ́ tó dá
12: wọ́n sì sọ pé ikú tí ọba fẹ́ pa ni tọ́ bá sí ní fìlà tọ̀ ọ̀pẹ́ náà lọ́rọ̀ èèyàn já sí iléeṣẹ́ grace concept wa sọ pé àwọn tí wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ ní orílẹ̀-èdè belarus tọ́ fẹ́ lọ ṣiṣẹ́ ní orílẹ̀-èdè
10: sabia
12: àwọn tó wá ṣe ó pé arab side náà fẹ́ lọ gulf country oman àti qatar wà nílẹ̀ na àwọn tó wá fẹ́ lọ kàwé ní UK, Canada, ati ni Europe, papa julo, awon to ba fe lo kawe ni Russia, ati Belarus. Russia ati Belarus yen ko ni age limit. So awon ilu kan be to ye pe o ni age limit yen ba ti 35, ko mo wule tawo. O se se ko ta loose cable.
10: O de Belarus lodun 2018 nigba asiko ifeyi agbaye. Because the same visa na fun wa fun Belarus and Russia ngba yen. So free day wa akan lo Belarus. Belarus yi ma ore wa ko.
12: Be ni so ara won opolopo fe lo si ilu ti o pariwo. Idi ni yen ti won fi ma san jigawo lori won. So
10: to pariwo.
12: Ṣugbọn ohun ti a wa gbe wa ni o pe elo le ni dani. Ibi to le work fun yin ri now ni nkan bi odun to lo mo ibere odun yi tori awon mi wa tori pe won ti ja sowori a se zero deposit
10: okay
12: sugba awa gan na wa ko owo won tori opolopo visa wa lo wa nle tawon eyan wa gba
10: ti won wa eyi si fowo yin ti se
12: n ta wa nse bayi ni pe mo wule so pe owo ri fun awon ilu kan ṣùgbọ́n a gbọ́dọ̀ rí overdraft wo pé owó wà nílẹ̀ kọ́ máa sọ pé ilẹ̀ family lè yan ṣe lọ ta
10: owó yẹn lọ́wọ́
12: ti wà nílẹ̀
10: torí gbà tá a ṣe visa fún ọ tẹ́tí visa ọ jáde
12: tí ó wà máa ń gbé bíbélì bọ̀ pé mo fọlọ́run bẹ̀ yín
10: ní bá ti ṣe tán kínní kan jà lẹ́dẹ̀ ń pàkọ́
12: rárá àwọn ọ̀fẹ́ yàn so àwọn tí wọ́n bá wá tí ọlọ́run sọ pé àkókò ìdáhùn àdúrà wọn ti tó tán náà fẹ́ ṣe December nínú pé ṣàlàáfíà ni mo kí yín o láti lóyìnbó wọ́n lè pèsè orí nọ́mbà méjì tí mo fẹ́ pè yìí àwọn tó bá wà nílùú ìbàdàn wọ́n lè wá sí ọ́fíìsì wa tó wà ní junction oríta Adelabu shopping complex gangan
13: lori
12: tambi bayi suits 19 loke pa ata ni complex won kun ni awo in ta won mo kekere mo jeyen Adelabu shopping complex loke pa ata suits 19 won ati ri grace concept nibe loke pa ata won mo bo won a le pe number yi mejeji lo wa ni lori WhatsApp 090-60-66-74-90 081-34-57-2079 081-34-57-2079
13: ito ba ti doro to din se pelu tagba inu mi o da
12: olohun to loyin fun
13: mo le ba n to da je o
12: olohun to loyin fun desmond
13: omo mi alalubarika desmond n re ilu eko lopin ose
12: lagbara olohun ti lu ti fun won wole
13: omo jo ti wo ti n le abekuta to ori mu
12: ti lu ti fun won wole
13: omo jo ti o ti n le osogbo to ori mu
12: ori ni
13: desmond yo wo ilu eko ti lu ti fun
12: gbogbo aye lo mo
13: lopin ose yi
12: be ni sa
13: beyin ba roki oku ilu okun gangan ni desmond n re leko le
12: o ti ye mi Peteru irefin ni oruko mi ki eni ojo re le.
13: Wahala Desmond o ti blow o ti blow. E pade agbegbe meta ni Desmond o de leko. Lopin ose yi. Yo de lu musin eyin ara musin ku orire o. Desmond yo ya ni sango. Ko to di pe yo pada. Lat so si da be. So si eje bo lo gbogbo eyin ara sango ati abule egba Desmond o de be lo fun ose chacha ti de yo karoyin fun e ma ba nkan e ba ma ran se ori re si Desmond odabo
14: splash fm la wa fe ma gbo splash fm o wa fe ma gbo
15: splash 105.5 fm the integrity station
16: quick charge 240
17: hot news cool vibes sports and more on the integrity station.

0: 5.
1: Splash FM 105.5.
2: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
3: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
4: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
5: Tàbí òun dojú kọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
4: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tun ètò ìwòsàn ìrora ọkàn.
3: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
5: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
4: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
3: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
5: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
6: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
7: Òróró ìsebè ni mo fẹ́ rajà rẹ̀.
6: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
7: Owó rẹ̀ kò wọ́n rárá.
6: Ó sì máa ń gbádùn rẹ̀.
7: Àmọ̀ pé
6: rántí pé ìfàmù afanilápòyà o.
7: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
6: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
7: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
6: Bẹ́ẹ̀ ni o, parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
7: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
6: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
7: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
8: 2 years ago, the biggest radio raffle hit we always won.

0: Saturday omo ile de Nigeria kan.
1: Okay.
0: Odun meji odiwo ninu ewon. Esun wo ni ekun un na. Won ni eje mo pe o te obirin olobirin bi ti o tona. O se be. Se pati kuku nu.
1: Ah.
0: O mo na roko.
1: Lare ni
0: eleni button bu lo te.
1: Ka bombe. Odun meji wa kere.
0: Odun meji won fun.
1: Odun meji wa kere.
0: Ni baba wa ni gbogbo royin.
1: Oda.
0: Kilo fa te jodun meji.
1: Ta.
0: Eh agbo ye be. Se ti gboyin lo so. Na
1: pe ye leyan ro obirin igbalode na ko lo nsa nu wa ni. Irori igbalode loku te nro bayi.
0: Eso ti Africa ma wa di.
1: Ah, je le jopo re la mi yin sin pe tori pe mi o si ni mood lo fi paro.
0: Eh bi a ma jore na na nkan so ko ye kan meje jo fi.
1: Awon esun esun sonu te fi nkan rain lode. O da to iro kan leleyin lapo odo temi mi bayi o. Ah, hey, order bound. Mani eka ti le sho lopa to je cho lotele mu ye wa ta mo si DSS ni o. Mani ona ni won ti gbe awon eni afurasi marun ton je cho mo iko ajinigbe agbesun mi ti Ansaru. Na ni won ti gbe re ile ejo o. Lori esun to ni se pelu ti ijinigbe to waye ni ojo keedogun. Bẹ́ẹ̀ni ninu oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ìjọba ìbílẹ̀ oríire. Wọ́n ni márùn-ún àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀hún náà ni wọ́n ti fi ojúba ilé ẹjọ́.
0: Ọ̀dà náà ẹ̀ jẹ́ ká tún lọ torí pé ọwọ́ ṣìkún iléeṣẹ́ ọlọ́pàá wọn ni ó ṣe bẹ́ẹ̀ ó ti àwọn méjì kan. Ẹ̀sùn tí a fi kàn wọ́n ń kọ́ wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé wọ́n kó ìbọn wọlé ni ọ̀ jágàmù ni ó ṣe bẹ́ẹ̀ wọ́n kó pa ẹ̀yìn sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn. Ọ̀ka àwọn fó iṣẹ́ já àṣírí tú ní ìjẹba àwọn. Ṣùgbọ́n abala ìkejì ọ̀rọ̀ ń kọ́ wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé nípínlẹ̀ Èkó náà báyìí. Àwọn gbajúgbajà agbègbè kan ò tó jẹ́ òpópónà ti ń bẹ̀ ńbẹ̀. Àwọn aráàlú wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹrù síbẹ̀ ẹrù ẹrù ilẹ̀ àjẹsí àjẹkún àjẹtì. Gbogbo ẹ̀ ni wọ́n kó bẹ̀ o. Ẹ̀já ń bo ọ̀rọ̀ wá dé dúró. Wọ́n ni ẹ fọkàn balẹ̀. Ṣé ẹnikẹ́ni tọwọ́ bá kọ́kọ́ gbámúná ẹ bá ń gbọ́ pé gbà ró yan ogan bẹ́ẹ̀ ẹ òfin kọ́ yóò bá wí wọ́n ní ọ̀tán bẹ́ẹ̀ o. Ṣé wá rí ẹnikẹ́ni tá a bá mú pé tó ń tajà ń rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ bẹ̀ ẹ rí àwọn aburada ni kó má wòran yìí wọ́n ń tajà nítòsí gbogbo ibi tájẹkún ọ̀hún tó wà. Àwọn òórùn burúkú ń kọ́ kọ́lọ́hún ọba kó mọ̀ jẹ́ ká hanra wa lé mọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ lórí ẹ̀ a ó gbọ̀n yẹbẹ ṣe ti gbọ̀n yín lọ́sàn òní.
1: Ó dàbí àsìkò bá tó ẹ padà tún gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí náà ní apá ọ̀dọ̀ tèmi báyìí o. Kí ni ohun tó sì bá dé? Wọ́n ní bàbá ọkọ kan náà ló ti wà lákòlò àwọn ọlọ́pàá báyìí. Wọ́n ní kí ló sì ṣe? Wọ́n ní ó ṣe ó hu àwọn ìwà kan ìwà ìdíyàjẹni àti ìyẹpẹrẹ ọmọ ènìyàn sí ìyàwó ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ tó ti dolóògbé. Béèyàn bá wo lóòótọ́ àwọn fídíò fọ́nrán kan hàn àwòrán kan hàn níbi tí bàbá yìí tó ti ṣá kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà ilé tó ṣàǹgbàgà pé
0: bẹ́ẹ̀ni ìyàwó ń pariwo.
1: Ìyàwó ń pariwo.
0: Ẹ fẹ́ lémi síta bí.
1: Kí aláàdé.
0: Ẹ ń gbọ́ ọmọ yín ti kú tán.
1: Kí ló ṣẹlẹ̀?
0: A fẹ́ mọ̀.
1: Ìpínlẹ̀ Èkó lè ti wáyé àmọ́ The Nation gbèrò nǹkan bí báyìí o. Wọ́n ní ní ìpínlẹ̀ Edo ọwọ́ tẹ àwọn afurasí kan pé wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ọwọ́ ti tẹ̀ wọ́n kó báyìí ni wọ́n ń wò bí ìkorongbò dẹ́ńgẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ńbẹ̀ tẹ́ gbọ́.
0: Dánkọ́gbì mìíràn ń kọ́ ẹ̀jẹ̀ ká tún lọ sórí ọ̀rọ̀ mìíràn. Eléyìí tó ń jẹ́ ká rí gbọ́ pé lẹ́yìn ọdún mẹ́sàn-án tí àwọn ikọ̀ burúkú kò ní kópa ni tí ó pa ọmọ ọlọ́mọ akẹ́kọ̀ọ́bìnrin nílé ẹ̀kọ́ gíga yunifásitì wọn nípínlẹ̀ ti Delta. Wọ́n ní báyìí o àwọn méjèèjì tájẹrẹ ìwọ̀ ọ̀hún tó ṣí mọ́ lórí. Wọ́n ti tẹ́rí gba ìdájọ́ ikú níwájú ilé-ẹjọ́. Ṣùgbọ́n dáa náà ẹ jẹ́ ká tún padà sórí ọ̀rọ̀ mìíràn. Wọ́n ní ìpínlẹ̀ Delta ọ̀hún náà la mọ̀ wá o. Ẹ jẹ́ mọ̀ pé ń bi ọ̀rọ̀ dé dúró. Wọ́n ní ẹni tó múgbálẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn òfin gómìnà wọn ní ìpínlẹ̀ Delta. Ẹ jẹ́ mọ̀ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ ọ̀hún wọ́n ní ọkọlù àwọn ọkùnrin tó dì háhádì kúkú wọ́n tó bí 70. Wọ́n ní ọlẹ́ ọlọ́run ló kó yọ o. Ìwé ìròyìn ló gbé The Nation ní orúkọ rẹ̀. A gbọ́ yẹbẹ́ ṣe ti gbọ̀yìn lọ́sàn-án òní.
1: Ó dáa tó ìròyìn kúnlẹ̀ kẹ̀tíkẹ̀tí náà láti mọ mú wọn tíkẹ́tíkẹ́ ni wọ́n ń bẹ o. Àmọ́ ṣáàbọ̀tì ṣe ni mi tajú kan tí mi tún wo àkọlé ìròyìn kan bí.
0: Pépépé.
1: Ní ìpínlẹ̀ Enugu náà ló ti ṣẹlẹ̀ tí wọ́n ní ọwọ́ ọlọ́pàá tẹ àwọn 14 kan tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Enugu. ẹ̀yin ọlọ́pàá wa ẹ mà kúkú kú iṣẹ́ ẹ̀. Tó lé àwọn pàǹtí bí wọ̀nyí náà ni wọn ò ń jẹ́ kiri ìlú ní àlàáfíà bí wọ́n bá ń bẹ láwùjọ wọn ba ayé jẹ́ ni. Ẹ ṣeun tẹ́ ń bá ní gbá wọn kúrò nílẹ̀ tí ìlú fi mọ́ féúféú bí náà ò bá wá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè yí kánná irú wọn kò bẹ́ẹ̀ ọjàre ẹ bá wa gbá wọn dànù dànù
0: òkèrèrè
1: lápá làásì.
0: Agbègbè kan lu ilé ife. Ó dá ẹ jẹ́ ká tún wo torí pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí wọ́n ní àti fi kélé òfin gbé géńdé kan. Ọkọ ìyàwó ẹ̀ ni nígbà tí ìyàwó ń bẹ lóde ayé. Wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ o. Ó lù ìyàwó patọ́. Ọba wò kú ẹ̀jú ẹgbẹ́ kan. Láyìíká ilé ìjọsìn nínú ìjọ Ọlọ́run nítorí Ọlọ́run kí ló fẹ́ fi ṣe kí ló gbé òkú òun lọ ṣe. Níbo ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan ti ṣẹlẹ̀? Àkókò wo gan ló wá ṣẹlẹ̀? Dáńkọ́gbé àgbọ́dọ̀ má gbọ́ ni ṣùgbọ́n ẹ jẹ́ àríkọjá lọ sípínlẹ̀ ti Edo. Wọ́n ní ẹni tó jẹ́ adarí ilégbèmọ̀ asòfin wọn níbẹ̀. Àti àwọn èèyàn kan ò ní ìjọba ìbílẹ̀ kan tó jẹ́ agbègbè ti sọ́bẹ̀. Wọ́n ní kálukú wọn ní ó bẹ̀rẹ̀ sí ní jókòó ọ̀rọ̀ bọ́ gbòòrò ayé pé kí ló le tó yí olúwa mi. Àwọn wà nínú ìlú ṣùgbọ́n gbogbo ẹ̀ òkun bírímù bírímù làwọn fi ń ṣe ilé ayé. Ọdún mẹ́jọ gbáko àwọn ò fojú àwọn gan ní iná ọba o. Kéde kí ni a ṣẹlẹ̀ sí wọn.
1: Kéde bàbá Kéde.
0: Láti Kéde àmọ̀rírẹ láyé o. Ọdún mẹ́jọ wọn làwọn ò gbúrò iná ọba.
1: Káì.
0: Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọ̀rọ̀ jáde gbagan ni. Níbo wá lọ̀rọ̀ dé dúró gan.
1: Odindi ọdún mẹ́jọ.
0: Odindi ọdún mẹ́jọ.
1: Tí wọ́n ṣáà ń lo Fẹ́mi.
0: Èmi wọ̀n ṣe ni mo lo Fẹ́mi. Wọ́n gbọ́dọ̀ lò kan. Àbí wọ́n lo inú olóògbé.
1: Tí wọ́n lo Fẹ́mi.
0: Sọ̀hún fẹ́ ń lo inú olóògbé náà.
1: Àbí wọ́n lo Sólà.
0: Inú olóògbé Buhari.
1: Ẹ já rò kí ọjà rè polówó.
0: Inú olóògbé Buhari.
1: Tá a bá padà dé.
0: Ajé ń gbọ́.
1: Gbáńkọ́ gbèrò yín tẹ̀síwájú. Ẹ kú
0: sùúrù o.
2: Ẹ kú lé o. Ibi ń pa kà á sí nǹkan sí ni la.
3: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ́wà jẹ báyìí o.
2: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe sà.
3: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
4: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
2: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: My brother, I hear say Lafarge don't change name.
6: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
7: HBM Nigeria, formerly Lafarge.
6: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
8: Wọ́n ti bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dánwò àtìlọ́jà lórí tábìlì kan ní ọmọlúàbí.
1: bẹ́ẹ̀ni
0: ẹyin tí wá tẹ̀ǹtẹ̀lẹ̀ wà ní àtayọlújára ní àgbáyé àgbẹ̀ òṣùbà káre fún yín. ẹyin tẹ ẹrọ gbọ̀kú tẹ ẹrọ mọ ìkànnì ti ọmọlúàbí látòrí ẹrọ ìléwọ yín rédíò yín tó sọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ ketekete báyìí. a dúpẹ́ lọ́wọ́ kó wá yín òyìn náà nítanwó yín láṣẹ lọwọ elédùà.
1: àmì o
0: ṣùgbọ́n ẹ̀jẹ̀ gbádùn ẹ̀ tàwòrán tí ròyìn ẹjẹ́ àpàdé láti ayélujára ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM 105.5 Ìbàdàn. ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ́ kó máa gbéra ẹ bá a pín mẹ́wàá mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ni o. ó dáa ẹ jẹ́ ká lọ síbi ìṣẹ̀lẹ̀ kan ilé tí wọ́n ní pé gbajàmọ̀ kan rèé ọba gẹrígẹrí ni emeka. wọ́n ní ọwọ́ ṣèkú òfin ó ti gbà mú lọ́wọ́ ṣèkún torí pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti abia wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tààràtààrà sọ́lùlù ìpínlẹ̀ ọ̀hún ọmọ àyà nígbà wọ́n débẹ̀ wọ́n fi ṣèkú òfin wọ́n fi gbé rìn ìbárajọ́ ni o. ǹjẹ́ sùn wo yẹn wá fi kàn án? wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọrùn àwọn kan tọ́mọ dáadáa ni wọ́n ní bọ́ bá ti gẹrí fún yàn ni ọba gbárùn ọ̀hún jọ tẹ́kí ìtẹ́kí ìtẹ́kí ìtẹ́kí inú yàrá kan tó ṣe lọ́jọ̀ tó ń ṣètùtù ọrọ̀ yàjó yàjó ọ̀hún sí wọ́n ní ibẹ̀ kún fúnra àwọn èèyàn ni o. nílò tí ó mú àyà nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọ́n ní ẹ̀rí gbajúgbajà lẹ́ni tá à ń sọ nípa rẹ̀ yé àwọn èèyàn mọ̀ púpọ̀ púpọ̀ jù pẹ̀lú àwọn ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ àfihàn dára agẹrun fúnni kọ́dà bíi pé ọbímọ ni o. wọ́n ní àwọn èèyàn fọ́ fún púpọ̀ púpọ̀ jù nílò tí ó mú àyà nígbà tí wọ́n ṣe àlàyé wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí gbáńkọ́gbì oró òun náà ló mọ̀ jẹ́ o. wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ kan òun náà ló ṣeré bẹ́ẹ̀ tó ṣe àbẹ̀wò sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ṣá nígbà eléyìí ń ṣàbẹ̀wò ọba rí ọ̀pọ̀lọpọ̀ ẹrú ńlẹ̀ rábájá ló bi léèrè wípé àlàyé mi ẹ̀mẹ́ka kí ni rúpọ̀ ń bí fún ọ̀tọ̀ níbi tó o fi dúró tó o fi ń ṣe yàrá ọrọ̀ ajé kí ló dé irun àwọn kọ́ítọ́mọ̀ dáadáa rèé ló nìrànràn irun yìí pọ̀ ń bí àfi bí bàbí ni o kí ló náà tó ń fi irun àwọn onírun ṣe. wọ́n ní ǹjẹ́ kété téléyàn ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ọ̀gbẹ́ni johnson ekenga nígbà tí ó ṣe àlàyé wọ́n ní lọ́ba dá lóhùn wípé ó ti rí náà nìyẹn ojú ẹ ti rí i bẹ́ẹ̀ ibi tó rí sí yìí òun náà ni kò jẹ̀rà sí o ò gbọ́dọ̀ lánú ẹ kó tó ọ̀rọ̀ òun ò gbọ́dọ̀ bọ́ta bọ́bẹ̀ bọ́ta gbàpọ̀ ti kú tán òun ò ṣe bẹ́ẹ̀ òun ò fún o níwọ̀n ìrìnà lọ sí ọ̀run àrímábọ̀. wọ́n ní ọ̀dà o eléyìí sáré ń ti ẹ̀yin ọ̀gbẹ́ni johnson ekenga ó di wọ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá pé ẹ dákun ẹgbàún ẹgbàún o ìtọ́jú òun ríre bẹ́ẹ̀ emeka ti sọ pé tóun ọ̀bá yá mi tọ́nu òun ó ṣe bí òun ó jáwùn ní fáàbù. wọ́n ní ọṣẹ bẹ́ẹ̀ o wọ́n bá fi ìwé kélé òfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n fi gbé gbajúgbajà agẹrí fúnni emeka nílùú ti humu aya wọ́n béèrè lọ́wọ́ ẹ pé ó yá kí ló ṣẹlẹ̀ kí ló fi run àwọn èèyàn ṣe. wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé ó ń wò bọ̀ ni o ṣùgbọ́n ṣá nígbà tí ó lànà kó tó èyí tí ó ṣàlàyé wọ́n ló dáhùn wípé ẹdákun torí ọlọ́run gbogbo àwọn nǹkan tá à ń sọ nípa rẹ̀ yìí àti irun àti gbàtàwo òun lòun ní ǹjẹ́ kí ló ní fún kí ló fẹ́ fi ṣe ṣàlàyé àfẹ́ gbọ́. wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ó ṣàlàyé ni wípé ẹ wò ó gbogbo àwọn irun tẹ́ ẹ rí ń o òun ṣe bẹ́ẹ̀ òun dàbí ọgbọ́n bẹ́ẹ̀ òun dàbí ètè ni òun fi ń ṣe ìwà nǹkan jẹ owó wèrèwèrè nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbajúgbajà lágbègbè ọ̀hún o kálukú wọn ní wọ́n ṣàlàyé pé ẹgbà wọn irun àwọn rèé irun omi rèé irun àwọn rèé pé ajé ó ti ba nǹkan jẹ́ mọ́ àwọn la ẹ̀yin èèyàn tá à ń gẹrun bí ẹ wá worun. wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ilẹ̀ mọ̀dọ̀ yìí o iléeṣẹ́ ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ wọ́n sáré gbé àfúrásì ọ̀hún kúrò ńbẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ọ̀hún ìbá bọ́wọ́ sórí. wọ́n ní ṣùgbọ́n ṣá o ìwádìí alágbára ti ṣe bẹ́ẹ̀ ó ti ń tẹ̀sí ọ̀wọ́ iwájú. ìwé ìròyìn daily post ló jẹ́ àríyàn gbọ́ ẹ rí pé gbàǹkan gbìrè fún ti ọ̀sán òní ẹ dẹ́kun ẹjọ́ ẹ̀yìn èèyàn wa ẹ̀pápẹ̀yìn ọkùnrin àtòbìnrin tí ń gẹ̀rí ẹ bá lè ní ẹ̀rọ rẹ̀ ńlé ẹ̀yìn náà ẹ̀ ní ńlé ẹ bá sì lè ní ńlé ẹ bá ti lọ sí ẹ bá ti ṣe tán ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ṣàǹkan yín.
1: ìrẹ̀lẹ̀ lọmọdé roko ẹwẹ tá a bá sọ pé bọ́n bá lè ní ńlé ó dàbí kéèyàn sọ pé ẹ gbìyànjú ẹra blender lẹ́nu ẹni tí ń fẹ̀rọ lọ́ta afẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ̀ gẹ́rígẹ́rí tó ṣe freedom tó sì jọmọlúàbí
0: afẹ́ jórí nǹkan jẹ ni
1: ọ̀rọ̀dọ̀rọ̀ ojú lára kan fi ṣọ́rí ni bóyá ká má bàa máa fura sí wa bá a bá gẹrun tán ẹ̀yìn àwátájọ́ níṣẹ́ ọwọ́ nù ún alẹ́ pé kó nírun ọmọ kórun ẹ̀ lọ ló ti yé bó bá sì jẹ́ pẹ́ni tẹ́ nígbàgbọ́ pé kò sí aburú tí ó fi ṣe yín nítorí a ò kúkú ṣẹ̀ṣẹ̀ máa rí ilé òun gbàjámọ̀ rèé gẹrun.
0: sọ́ọ́rí òkè ní ìyìí ti ń ṣẹlẹ̀ tipẹ́ o nígbà wa ti kéré báyìí ni màmá ọmọ mi aṣọ pété ẹ bá ti lọ ṣe irun yín ẹ ṣe kí ni ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ṣàrun
1: ẹ pàlẹ́ mọ́ irun
0: ẹ lọ ilé òǹdìrí ẹ lọ di irun yín ẹ yọ irun yín lọ wálé.
1: àwọn agbọ́n bí ẹni tí ń ṣọ́ ni kọ́lọ́ ṣáà máa ṣọ́ yàn
0: ni ojú mi
1: alátọ̀ fi ń ṣọ́rí o. lágbára pọ̀ torí àwọn kan báyìí wọ́n ti bá ti bu ṣeré tí wọ́n bù báyìí wọ́n lọ àpò ni wọ́n sì lè mọ́ fura ìwọ́n tó aláìsí kọ́ mọ́ sùn nídìí clipper.
0: ẹ máa sùn lọ máa sùn
1: olùjẹ́ kó sì máa sinmi clipper yẹn máa ń rìn mí ó máa ń dùn mí olórun ìyá máa sùn kí ẹ máa fọ́ ọ nírun lọ
0: sùn wọ́n máa kọ́ ọrùn lọ àbí sùúrù.
1: tó ó dá ọjàre ẹ̀yìn èèyàn wa gbáǹkangbèròyìn ó tún tẹ̀sí ọwọ́ iwájú àwọn ilé àwọn àgbọ̀jẹ̀ láwọn eléyìí ó ń tẹ̀sí ọwọ́ iwájú punch ló sì gbé ilé jáde lọ́sàn-án tòní níbi tí wọ́n ti sọ wípé tó ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tí ó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ yun department of state services dss wọn ni òun náà ni àwọn mà ti mú àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ẹni afurasí o tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń pera wọn ní jamaatu ansarul muslimina fi biladi sudan eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí ansaru ọ̀rọ̀ wọn ti di ti iwájú ilé ẹjọ́ gíga tó ń bẹ ní ìlú Abuja lórí ẹ̀sùn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ oríire tó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa gangan àti ìdẹ́mi àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ légbodò wọn ní àwọn ẹni afurasí ọ̀hún àwọn ẹni apèlẹ́jọ́ náà ìgbà tí wọ́n ka ẹ̀sùn sí wọn létí tí wọ́n gbọ́ tán ǹjẹ́ ẹ̀yin jẹ̀bi àbí ẹ̀yin kò jẹ̀bi ẹ̀ pé kí wọ́n sọ
0: kí ni a sọ
1: wọn ní olúwa wa àwa ò máa jẹ̀bi wọn làwọn jẹ̀bi ẹ̀sùn mẹ́fà náà tí wọ́n kà lé àwọn lọ́rùn tí lẹ́sẹ̀ eléyìí tí ó lọ́mọ ìgbésùnmọ̀mí ìlẹ̀dẹ́ àpòpọ̀ ṣiṣẹ́ ẹbí àti ìjẹ́ onígbọ̀wọ́ pàtàkì fún àwọn agbésùnmọ̀mí àti bí wọ́n ṣe ń ràn wọ́n lọ́wọ́ láti máa fi àwọn láti máa ṣiṣẹ́ ẹbí lóníranran wọn ni gẹ́gẹ́ bí ẹ̀sùn náà bó ṣe ń lọ ní ilé ẹjọ́ wọn náà ní ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ni wọ́n jẹ́ kó di mẹ́wọ̀n gẹ́gẹ́ bí agbẹjọ́rò wọn nu wípé arákùnrin kan mahmood muhammad àti abubakar abbas náà ni wọ́n pàṣẹ fún àwọn ọmọ ẹgbẹ́ wọn ti ikọ̀ ansaru tó jẹ́ ti ikọ̀ agbésùnmọ̀mí náà pé kí wọ́n lọ ṣe ìjínigbé o tí wọ́n sì tún pa á láṣẹ fún wọn ńbẹ̀ náà pé kí wọ́n dẹ̀mí àwọn èèyàn légbodò èyí tó mú kí ẹ̀mí méjì nínú àwọn olùkọ́ náà kó bọ́ sí i ṣùgbọ́n kò tán síbẹ̀ iṣẹ́ ibi tí wọ́n ní wọ́n ń ṣe wọ́n rán wọ́n ṣe káàkiri orílẹ̀-èdè nàìjíríà ni àwọn náà lọ́wọ́ ti wá tẹ̀ báyìí o nítorí pé kí ni ara ohun tí wọ́n ní wọ́n fẹ́ máa ṣe wọ́n fẹ́ máa kàn pa fún ìjọba nàìjíríà wípé gbogbo àwọn tí àwọn ń béèrè fún kí wọ́n máa ṣe fáwọn bíi àwọn èèyàn wọn tí ń bẹ tó jẹ́ ọ̀daràn tí ń bẹ ní àtìmọ́ wọ́n fẹ́ jẹ́ kó máa fírì wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n máa gba òmìnira gẹ́gẹ́ bí ọ̀daràn tí ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n bíi tọ́ wọn ni ìrojọ́ takoni àti ìfẹ̀sùnkàn ọ̀hún náà ni ó tún tọ́ka ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ọ̀hún náà ló fà ó tí wọ́n fi dẹ̀mí arákùnrin nílẹ́gbọ̀dọ̀ ni olóògbé michael oyedokun àti deacon john ọ̀làlẹ́yẹ̀ diakonínú wọn ni tọ́ ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti tọ́tẹ̀lẹ̀múyẹ́ dss bákan náà wọ́n nà kẹ́sùn sí àwọn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o wípé wọ́n ní àwọn nǹkan kan ní ìpamọ́ nípa gbogbo bí wọ́n ṣe pilẹ̀ ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìgbésùnmọ̀mí ọ̀hún eléyìí tí wọ́n kọ̀ jálẹ̀ láti jábọ̀ láti sọ fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò wa nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n akáláṣe ẹ̀wẹ̀ wọ́n ní umar ní musa ní àti sani àwọn eléyìí ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó níṣe pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀ bẹ́ẹ̀ náà sì ni wọ́n ní àwọn náà ń ṣe alátìlẹyìn fún ìjínigbé àti ìdẹ́mi ẹni légbodò lẹ́yìn wá àgbà náà ṣá wọ́n ní wọ́n náà ní ilé ẹjọ́ o adájọ́ ilé ẹjọ́ bá kúkú ní tọ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí ìgbẹ́jọ́ wà bẹ̀rẹ̀ ní wẹ̀rà ṣe sà ẹ jẹ́ ká sun di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tí a wà yìí tẹ́ ẹ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún inú ọdún tí a wà yìí ní ilé ẹ̀kọ́ ti ìjọba ìbílẹ̀ oríire níbi tí àwọn adìhámọ́ra ẹni ibi tí pọ́nmọ́re balùwẹ́ẹ̀nì tí wọ́n ti yàwọ ilé ẹ̀kọ́ ti community grammar school tí wọ́n yàwọ ilé ẹ̀kọ́ ti baptist nursery and primary school àti la primary school èyí ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n sì jí àtolùkọ́ àti akẹ́kọ̀ọ́ lápapọ̀ gbé tí wọ́n ń jẹ́ 64 kọ́wọ́ pálábá àwọn tó ṣègi pọ́ǹchì ló gbé ìròyìn náà gbáǹkọ́ gbìnì.
0: ọ̀dà ẹ jẹ́ ká lọ sínú àkọsílẹ̀ ìwé ìròyìn the punch fún ti ọ̀sán òní. ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà kan obìnrin wà òbí chukwu wọn ní ẹjẹ́ mọ̀ yìí pé obì chukwu tí a wà tá a sọ̀rọ̀ nípa rẹ̀ hùn òun náà ló ti rí ẹ̀wọ̀n ọdún méjì yìí báyìí lásìkò ìgbẹ́jọ́ rẹ̀ tó wáyé òní ẹkùn ti eastern nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ní ẹjẹ́ mọ̀ yìí pé bí a bá ní ká sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ìṣẹ̀lẹ̀ gbàǹkangbé ayé ni wọn ní ó ṣe bẹ́ẹ̀ ó fi bí ọgbọ́n bí ọgbọ́n bí ètè ó mú ọmọbìnrin kan ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn lẹ́yìn tó sì jẹ́ pé ọmọ ọ̀hún wọn ní ẹjẹ́ mọ̀ yìí pé kò dàgbà ọmọ kékeré ni wọn ní ó ṣe bẹ́ẹ̀ ó súnmọ́ ọmọ ọ̀hún o ìjà ń bu ọ̀rọ̀ dé dúró wọn ní ẹjẹ́ mọ̀ yìí pé arábìnrin tá à ń sọ nípa rẹ̀ yìí hùn ó náà lọ jẹ́ pé wọn ò sọ orúkọ rẹ̀ tàbí ọjọ́ orí ẹ̀ tàbí iṣẹ́ tó ń ṣe nígbà tí wọn ó tẹ̀síwájú ńbẹ̀ wọn ní ìwádìí alágbára náà ló tún fó wípé arábìnrin náà ó ní obì chukwu ó ṣe bẹ́ẹ̀ ó ṣe kò tọ̀nà pẹ̀lú rẹ̀ láì jẹ́ wípé ó finú ó fìdọ̀ ó gbà láàyè láti ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ nígbà tílé ẹjọ́ pa láṣẹ ò wọn ní kọ́ dàgbà ókè kọ́ lọ ṣe bẹ́ẹ̀ kójó lamba pọ̀ pé lábẹ́ ìbáwí òfin ilẹ̀ wọn pẹ̀lú ìlànà sínsìn ìjọba fún ọdún méjì gbáko nígbà tí wọ́n tẹ̀wájú wọn ní obì chukwu tansom ẹni ọdún 55 kọ́ lóun kó gbà wá ńbẹ̀ wọn ló ń gbé ní agbègbè kan tí wọ́n ń pè ní armstrong wọn ní ẹjẹ́ mọ̀ yẹn pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yé àárín gbùngbùn ilé ẹjọ́ gan èyí tó wà nílùú ti london wọn ní ibẹ̀ ni ìgbẹ́jọ́ rẹ̀ ti wáyé o lẹ́yìn tó sì jẹ́ pé ẹ̀sùn méjì tó gbé wá síwájú ilé ẹjọ́ ó kẹ́bi ẹ̀ báyìí òru sátàrí ni wọn nínú oṣù kínní ọdún tá a wà níbẹ̀ òun náà lọ́kọ́ dàbí ọgbọ́n bí ète ó sáré ṣe bẹ́ẹ̀ lára ẹni ẹlẹ́ni ó tún wùwà ìkejì ẹ̀yìn náà nínú oṣù keje ìbẹ̀rẹ̀ oṣù keje wọn ló jẹ́ ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ èyí tó ṣe ìṣe burúkú náà torí kò dùn mọ́ wa nínú bàbá ti dàgbà báhùn ó yẹ ká mọ̀ pé kinní láàrin àgbàlagbà méjì kájọ sọ kájọ gbà bẹ́ẹ̀ ẹ bá bọ̀ wá ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀nìkan ọba ti gbà báhùn ó gbé lákàábá ni ó lòdì sí òfin gbogbo ilẹ̀ kílẹ̀ nígbà tí wọ́n parí atótónu náà wọ́n nípa bá ń bá rí ẹ̀ wá ni wípé kí wọ́n kọ orúkọ ẹ lẹ́ o inú àkọsílẹ̀ ìwé gàdàgbà èyí tí ó mọ̀ ṣe àfihàn pé eléyìí náà bá a bá ní ká kà ní ení èjì ẹ̀ta orúkọ rẹ ti wọ ìwé àwọn afitipati kúùkù jẹran sunkún sí lára ààbò wọn ni kódà ọdún mẹwàá bẹẹ ló kọrin ó fi wà ń bẹ o ẹrí pé yẹn náà lágbára odindi ọdún mẹwàá.
1: rẹkọọdù ubú.
0: ayayayaya
1: o.
0: ẹ̀wọ̀n ọdún méjì ni ó ṣe gbogbo bàtíbá ti ń gbúrò rẹ àbí wọn tó kà jáde báyìí. ẹrí pé yẹn ọlágbára gangidi báwí tó dọ́ṣọ ni.
1: ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ gbẹ̀ngà adébóyè ni. ó ní ẹni tá a mọ̀ pé ọ̀dà fún kankan ẹni wọ́n bá ń fọ̀rọ̀ bọ́ ó ní ẹni tí ìwà rẹ̀ ọ̀dà fún kankan wọ́n máa fi ṣe bad example fún ẹni wọ́n ń fọ̀rọ̀ bọ́ ọmọ gbọ́ ìwọ náà fẹ́ jẹ́ káyè rẹ̀ ó dàbí ti bàbá alámọrin òun náà wà ní no òun ò fẹ́ o tó bá ti di pé wọ́n ń dárúkọ orú èèyàn báyìí pé tó bá fẹ́ káyè rẹ̀ ó dàbí ayé ayé yẹn tó bá ti di
0: ọlọ́run
1: ní jẹ́kọ́ mi dàbí
0: ọfọ ọdún méjì ju kó ọdún mẹ́wàá ni wọ́n fi gbé ọkọ ẹ̀ ju pátákó.
1: orúkọ burúkú nù
0: akọlọ̀ nǹkó gbà wá.
1: ẹgbẹ́ burúkú ń bá ìwà rere jẹ́ ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ edo níbi tí ikọ̀ elétò ààbò àràgbọ́ yamúyamù kan ní ìpínlẹ̀ edo tó jẹ́ ti elétò ààbò ikọ̀ alákànṣe fún ètò ààbò ní ìpínlẹ̀ edo ni edo state special security squad eléyìí tá a mọ̀ sí operation flush out kidnappers and cultists ìyẹn ni ikọ̀ ìríjú tó jẹ́ pé wọ́n ń bẹ fún gbígbádànù sókè fẹ́rẹ́fẹ́rẹ́ ikọ̀ àwọn kọlọ̀rọ̀ sí ajínigbé tòun ti àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn àwọn gbógun tiwọn ni ọwọ́ wọn ti àwọn ẹni afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ olókùnkùn kan ẹgbẹ́ òkùnkùn ti àyè eléyìí tó jẹ́ pé wọ́n ní níbi wọ́n ti ń gbára jọ lati se eto idakonko olokun kan ti a ma se ti a ma fi se ifaramole ti won yan initiation eyi ti won ni waye ni ibubakan ti won ti se lojo soto ta mo si egban e ni abule egban e ni ijoba ibile ti ila orun ariwa ovia yen ovia north east local government ni ipinle edo en to je adari ko ko gbegbe ohun ogbeni noa idemodium lo soro pe iko regional le ti o je pe oga agba asaju won gangan principal security officer pso ti gomina monday okebolo ni ojo oni eni ti oruko re a ma je saturday oko na ni won yawo ibe yen o oga nje monday be lomo eyin re nje saturday woni lara won ti won ri ko gba lowo awon afurasi awon na lati ri awon ibon ilewo agbelero merin ototo ati awon ele to je pe won ge awon agbelero ti le wa ni be na si tun ni won tun ri awon tabon kan ati ada jarimodi won soro oni bo ti le je pe toun ti pe awon eri ma germany soye na ni won ri ni awon ibuba won oni awon ni afurasi ohun nse ni won kokko se o wipe gbogbo n te riun ki ma se tawon sugbon won jewo wipe omo elegbe okunkun ti aye nla won se to amo sabati ogbeni nua idemodium o dupa pupo lowo gbogbo eyan fun sise atileyin fun awon olopa ati eso eleto abo gbogbo to ku to leti o si tun bo n kesi won pe dakun o ani lo yin pupo e ti bo ma ran wa lowo ki a le ma gba awon panti e da won yi kuro nle ki alaafia ti afefe ire to mo gara ko le ma fe laujo wa
2: attention parents. Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exel Privacity presents the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue, number 50, Obabimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
3: Mommy in the kitchen cooking rice
4: with Mama Dog.
3: Chicken in the pan looking nice
4: with Mama Dog.
5: Keep your voices down.
3: Smells yummy. Everywhere smelling so so nice
4: with Mama Dog.
6: Our neighbors will soon come and start knocking.
7: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
8: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management bo yo sese pari ilewe girama tabo lendi nc HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afo ojusun nipa eto eko re di memuse.
9: My brother, are you hear say Lafarge don't change name?
10: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HBM construction for this week country since 1960.
11: HBM Nigeria, formerly Lafarge.
10: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
12: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: ni akiyin o wipe ka bo pada second ti omo luabi danko gbiro yin se be o nte so wo iwaju eyin eyan wa ni atejara ni agbaye adupe pupo ju lowo yin o e ma bo wa se ni mewa mewa eni kokan oda e je ka gbera tan papapa e je ka lo sinu isele danko gbi miran won ni isele yi o koda awo osepin ile ise olopa ni ipinle ti imo ona lo ti lo taratara won ni o to gende kan ẹni tí ọ fi ẹsùn kan wí pé ó pa ìyàwó tó fẹ́ lé lẹ́yìn tó ṣekú pa tán ọ bá gbé òkú rẹ̀ lọ sí àyíká ibi tó ti ń jọ́sìn nínú ìjọ rẹ̀ èyí tó wà ní àríwá ìjọba ìbílẹ̀ tìlú òwèrè nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú wọn ní ìṣẹ̀lẹ̀ àbáàdì tó jẹ́ ti abàmì yìí dáńkọ́ gbé ayé ni wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé ní ọjọ́bọ̀ afurasí tá à ń sọ nípa rẹ̀ yìí ọmọ méjì nìyàwó rẹ̀ ti bí fún ọmọ méjì ọ̀hún tó bí fún Ọlọ́run ṣàánú ọgbà wa Ọlọ́run àlàyé o wọn ní ẹjẹ́ mọ̀ pé bíṣẹ́lì ọ̀hún bó ṣe dé báyìí tó ti rí pé òun ti já fáàbù ìyàwó òun ọba tẹ̀ sáàyè ká ilé ìjọsìn ọmọ méjì tí ìyàwó bí fún un kọ́ wọn ní ẹjẹ́ mọ̀ wípé ọkọ ọmọ lọ tèfètèfè ni o kódà ọmọ ọwọ́ pólóró èyí tó jẹ́ ọmọ tó sì mu wàrà òbí lọ́wọ́ tó jẹ́ pé ìyá rẹ̀ fi sílé ayé tó sì dágbére ó dáa nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ henry okoye tóun ó ṣe àlàyé ó ní atọpasẹ̀ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ṣe dé etígbà iléeṣẹ́ ọlọ́pàá o ọlá agbéra tán á wọ ìpele ìwádìí alágbára ó ní ìwádìí ọ̀hún ó gbé àwọn lọ tààràtàrà sí ìpínlẹ̀ bọ̀nyí ó ní ẹjẹ́ mọ̀ pé tó pààyàn ní ìpínlẹ̀ tí imo ó ṣe bẹ́ẹ̀ ó fẹ̀yìn gbégbé amọ́lẹ̀ ó sá lọ sí ìpínlẹ̀ tí ẹ̀bọ̀nyí o ó ní ìpínlẹ̀ bọ̀nyí gan ibẹ̀ la lọ ka mọ́ àtòun àtàwọn ọmọ owó ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ imo àti àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ bọ̀nyí ó láwọn fi ọwọ́ sowọ́pọ̀ o àwọn ṣe iṣẹ́ náà ọwọ́ ṣèkún òfin ti gbà mú ìfọ̀rọ̀gbọ́nilẹ́nuwò ó ti ṣe bẹ́ẹ̀ gbìnàyá ìwé ìròyìn the nation ló jẹ́ ká rí yẹn gbọ́ ẹ rí pé gbàǹkan gbé tó lè yí bí ìyàwó tó bímọ fún o abẹ́ẹ̀wá gbà mí ọmọ kóńdóró tí ń bẹ lọ́rẹ̀ ọmọ tuntun ó filẹ̀ sáyé lọ arákùnrin sì fòkú ìyàwó rẹ̀ sáyé ká lè jọ́sìn sẹ́ẹ̀rí àwọn obìnrin ẹ mọ̀ jẹ́ ká máa dùn kankan tá a bá ti rí pé òun ti ń lé jù ẹja sún ẹyìn ẹja sùn ó lè nà mí ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ apara wa o
1: ànàgbà o
0: kọ́ lọ́wọ́ ọba kí ó ṣàánú fún wa ńbẹ̀.
1: àmì ohun tó o gbáǹkọ gbèrò yìí ń tẹ̀ síwájú èmi náà ń bẹ ní àhín wọn ti rébi kan kọjá ìpínlẹ̀ enugu ibi tán ti ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní ìpínlẹ̀ enugu ti sọ̀rọ̀ wípé ikọ̀ tàwọn o náà ni ọwọ́ wọn ti tẹ àwọn mẹ́rìnlá tí wọ́n jẹ́ afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ni lásìkò eléyìí tí ikọ̀ kò gbérégbé wọn tó bóde ní tòrótìbù ìpínlẹ̀ ọ̀hún inú èyí tí wọ́n sì rí àwọn ìbọn onírànran bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti àwọn ọta ààyè ká pé bẹ́ẹ̀ tí wọn ò tí ì lò rárá yàrá rọba ni o àtàwọn nǹkan míì tó jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó ọ̀daràn tí wọ́n lò gbogbo agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ daniel ndukwe náà ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí o níbi ọ̀rọ̀ tó ti gbé sọ nígbà tó báwọn oníròyìn sọ̀rọ̀ wípé ikọ̀ ìrújú ti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún òun náà ni wọ́n kóra wọn jọ léjìléjì tí ó sì jẹ́ pé ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ ètò abẹ́rẹ́ bọ́lọ́wọ́ adẹ́tẹ̀ ó dè ti ọ̀rọ̀ balẹ̀ wọn á di tàn pé gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìgbésùnmọ̀mí gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn àti ìwà ọ̀daràn míì gbogbo náà ni àwọn ó máa ṣiṣẹ́ tọ̀ láti rí wípé wọ́n sọ nù ó di tànà kò tún wá bẹ́ẹ̀ mọ́ àmọ́ gẹ́gẹ́ bí ndukwe ṣe sọ wọ́n ní ikọ̀ eléyìí tó jẹ́ ti kò gbérégbé ni eléyìí tó jẹ́ ẹ̀ka alápọ̀wọ́lé ti agbógun ti àwọn ti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yẹn anti-cultism sub-unit tó jẹ́ ti ikọ̀ eléyìí tó wà lábẹ́ rẹ̀ gangan tó jẹ́ ikọ̀ tatíwere gbógun ti ìwà tó ní ṣe pẹ̀lú ọ̀daràn lóníranran àti rògbòdìyàn violent crime response unit wọn ni náà ni wọn ti rí ìbọn àgbélẹ̀rọ eléyìí tó jẹ́ ti ìbọn ìléwọ́ o eléyìí tó ní wọn fi pamọ́ sínú igbó kan ní apá ti ẹ̀hà amòfò èyí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ esiunzọ bẹ́ẹ̀ ni ní ìpínlẹ̀ ti enugu lẹ́yìn tí wọ́n ní ọ̀kan lára wọn tí ọwọ́ tẹ̀ ti eléyìn tí ó ti ṣàpàtẹnujọ fún àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ni ìbọn ìrì apá abíbà ló wà inú gbótẹ̀ bá ti dápà kínní kan ẹ̀rí àsàmì kan kínní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tí à ń wí nwodo peters chinwe oku loruko re nje won tun ma mo won tun ma pe si won tun ma pe ni sapi tabi bigi
0: okay.
1: ndukwe en ti se agbenu so le se olopa wa te so waju pe chinwe oku saja asiko yi na ni owo ti te lasiko ti iko iriju olopa ti won bere ise won tun yi won si gbona oju oloro ton ti awon meje afrasi mi na ni won jo ko won papo agbenuso ile ise olopa won fi kun oro re wi pe ninu okan ojo kan awon ise iriju ile ti awon olopa ti won se ni ojo kan na yi o na ni awon oro nibi isapa tenu jewo afrasi kan mi towo tute izochuku obieze eni ti awon yan mo si small won ni o na ni won tun fi ri awon marun mi ototo mu o ni ijoba ibile ezeago ndukwe toka na oro re wipe iwadi gbogbo na lo nlo lowo o ton ti alekun oro wipe awon ni afurasi won won yi na ni won tin se ran won la nla fun awon nitori ti won se apatenu jewo lori gbogbo ete ati ogbon buruku ti won lo ti won fi huwa laabi won yi na ni o si ran won lowo lati fi le mu awon to ku ninu won tojo mo egbe bi ti won sise bi to je ko won ti feyin gbigba mole aipe lai jina na da wo si te gbogbo won igbe ni won sun
0: won ni
1: meridele punch lo mo royin na wa o
0: oda je kemi oda wa pada sinu akosile iwe royin Daily Post elai to gbe alo sakata won laarin gbogbo ipinle ti Bauchi won ni isele gbankogbe eleye omo tun wa lagbara o nitori bi pe owo osekun ofin tutu afrasi meta lori asokan eleyi ti won fi kan won wi pe baba agbe ni odun mokanle laadota 51 years old man eya Mondays Roma won ni ase be won kolu o ke kolu awon ti won kolu ni agbegbe kan ti an pe ni Dandogo won ni esun ti an fi kan na ni pe o lemi aimo o lemi okunkun o fi owo ba aye awon opolopo je o je n bu oro de duro won ni latare emi okunkun ti n be lara re ohun e je mo pe awon eyan se be won mu o won si gogogun won se ku pa ne fo na nfo so won ni ko to to sibe be ni a tun se be won na won gan elomiran elomi ti a tun na won gan won ni eleyan je eni odun 25 years old man won ni eleyi na o n gbe ni

0: ọsán gbogbogbò ti ìjọba lẹ́yìn tó wà ní Golden Hausa wa wọ́n ní ṣùgbọ́n ṣá níbi ó ti ń gba ìtọ́jú ọ̀hún lọ́wọ́ ibẹ̀ ni a ti kéde rẹ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ ó ti dágbére fúnlẹ̀ ayé pé ó dìgbà òṣè nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ sp nafiu habib ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn akọ̀ròyìn pé lóòótọ́ ìṣẹ̀lẹ̀ gbáǹkan gbìyí wáyé ẹnì kínní àgbàlagbà ni ẹni ọdún mọ́kànléláàádọ́ta o bàbá àgbà ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi ẹ̀sùn kan o pé ó ní ẹ̀mí àìrí ẹ̀mí àìmọ́ ó fi ń yayé lẹ́nu lóru ọ̀gànjọ́ wọ́n ní ẹ̀wá rí ẹnì kejì náà ẹni ọdún márùndínlọ́gbọ̀n o ẹ̀sùn kan náà ni wọ́n fi kùn òun náà pé kọ̀já yìí ó sinmi ẹni ẹlẹ́ni kan jamila antoni ẹ̀mí àìmọ́ ara rẹ̀ yìí ó fi dojúkọ ni o ó ti dá alágara púpọ̀ jù iléeṣẹ́ ọlọ́pàá ńgbà tí wọ́n parí atótónu wọn ní bẹ́ẹ̀ ni àwọn pẹ̀lú ṣe àbẹ̀wò sílé ẹ̀kọ́sẹ́ ìṣègùn láti abubakar tafawa balewa lẹ́yìn tó jẹ́ pé ó wà nílùú bauchi wọ́n ní àwọn oníṣègùn òyìnbó ń bẹ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ẹwẹ́ ni wọ́n ti gùn bàjẹ́ ó ti dágbére fúnlẹ̀ ayé o iléeṣẹ́ ọlọ́pàá làwọn ti kà ń pẹ́ńpẹ́ à ń wá wọn fún àwọn tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́yìn gbégbá mọ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ṣe àkójọpọ̀ ìròyìn èyí àwọn afurasí mẹ́ta o lọ́wọ́ ṣèkún òfin ó ṣe bẹ́ẹ̀ ó ti gbá wọn mú ṣùgbọ́n ní abala kejì ọ̀rọ̀ ohun abala sí orí tábìlì iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ti Ondo wọ́n ní afurasí méjì kan lọ́wọ́ ṣèkún òfin tó wípé lásìkò tí wọ́n jẹ́ kó jẹ́ gẹ́ńkẹ́ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus wọn wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wọ́n ń lọ tààràtàrà láti gbàlú àkúrẹ́ kọjá o ibẹ̀ náà ni wọ́n ti dá wọn dúró yọ yẹ ẹ dúró kí làwọn eléyìí èyí tẹ́ ẹ kó bí kí lẹ kó bẹ́ẹ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ ìpín ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n jàgbà lọ́wọ́ ẹni ẹlẹ́ni ni o bẹ́ẹ̀ wọ́n kó àwọn nǹkan burúkú síbẹ̀ kọ́lọ́hún kó ṣàánú wa ń bẹ̀ nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tẹ̀ wájú wọ́n ní bẹ́ẹ̀ ni bá a bá ní ká sọ abábọ̀ ń bẹ̀ abọ́ta àbọ̀ ń bẹ̀ abọ́ ọbẹ̀ burúkú ọbẹ̀ ṣòro abá ní àkàtà wọn àwọn ẹ̀rọ ìléwọ́ ìjìbàmbú iPhone 13 Pro wọn náà bá lákàtà wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ Jimoh Abayomi fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ní àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ó ṣẹlẹ̀ ó ní ìwádìí alágbára ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀sí ọwọ́ iwájú.
1: ó dáa tó kémi náà tún ń tajú kán kí n mú ìròyìn eléyìí tí ó ń bẹ ní apá ọ̀dọ̀ mi bí èkìtì ló gbé wa láti ṣèyí sí èkìtì kété èkìtì jákèjádò wọn ni àwọn àgbà ṣàǹkóṣàǹkó ni aramọkọ èkìtì tó ń bẹ ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn èkìtì èkìtì west local government area ní ìpínlẹ̀ èkìtì náà ni wọ́n ti ní àwọn òfẹ́ o àwọn ògbà o akọ̀tún ètò láti dá ifá ọ̀tún yún fún yíyan alára àti aramọkọ èkìtì pé kò ní wáyé wọ́n ní wọ́n dúró lórí eléyìí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ní ọjọ́ kẹta lé ní ogún oṣù kẹrin ọdún tá a wà yìí ṣe bí wọ́n ti dá ifá kan tẹ́lẹ̀ ifá àkílẹ̀ tuntun dá wọ́n ni wọ́n sì ní èyí náà ló dúró re bẹ́ẹ̀ o bóyá ọ̀gbọ́ ti ń rò wọ́n sì ń furanu wọ́n ni èyí gan sì tó ohun tá a lò láti fi yan ẹni tí ó tún máa wà lórí àpèrè tuntun kò jù bẹ́ẹ̀ lọ àwọn èèkàn pàtàkì yìí níbi tá a ti rí àwọn tó jẹ́ àgbà òye àti àwọn adarí gbogbo láwùjọ lágbègbè kódà tó yẹ dórí àwọn adarí ẹ̀sìn àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ tí wọ́n ní aṣojú àwọn olóṣèlú àti àwọn pàtàkì nínú àwọn ọ̀jìnì náà ni wọ́n ní wọ́n dúró lórí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ kan tó bá àtẹ̀jáde léde tán fi léde yùn ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù agẹmọ tá a wà yìí inú ọdún tá a wà yìí bí ìpàdé kan tó wáyé inú ọdún yìí náà ni o wọn ni wọn wá rọ ìjọba ìpínlẹ̀ èkìtì pé kó dákúndábọ̀ kí wọ́n tètè bùṣe gbogbo ètò àti ìlànà gbogbo tó de yíyan nípa mímójútó ìdìbò látọ̀dọ̀ àwọn afọbajẹ ní ìbámu pẹ̀lú òfin eléyìí tó de ìfinijòyè àti oyè jíjẹ ní ìpínlẹ̀ èkìtì tọdún 2024 wọn ní àtẹ̀jáde ọ̀hún náà ló ń jẹ́ ká rántí o wípé ètò ìyanni àti ìdìbò ọ̀hún ló ti kọ́kọ́ wáyé ní ọjọ́ kẹtàléní ogún oṣù kẹrin ọdún tá a wà yìí wọn ní ifá náà ni wọn sì gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ sí tí wọ́n fi mọ bí nǹkan ṣe ń lọ o àwọn ọmọ ọba mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kùnrin òun náà ni ọ̀rọ̀ yìí kàn wọ́n gbù kó tó di wípé ifá padà yàn fún wọn ẹni tí ó yàn gẹ́gẹ́ bíi lọ́ba lọ́ba wọ́n yan ọba o ọ̀rọ̀ náà tẹ̀ sọ́wọ́ wájú wípé tó nípasẹ̀ eléyìí tí wọ́n fi gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ tí ifá sì fọ ohùn jáde wọn ni òun náà ni a ti rí àwọn ọmọọba ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ míì tó yẹ pé wọ́n gbàyẹ̀wò látọ̀dọ̀ àwọn tó jẹ́ afọbajẹ ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó padà wá kú sórí àwọn méjì kan bẹ́ẹ̀ ni o àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ èyí náà èyí ló wá padà bí wípé wọ́n ní ètò gbogbo tó kù kí wọ́n máa sùn síwájú ṣùgbọ́n o sísun síwájú kọ́ nìkan ni ọ̀rọ̀ yìí bá dé bí kò ṣe wípé ó fẹ́ la àtitún ifá dá lọ ṣùgbọ́n wọ́n ní ibi ifá dá déhùn náà ní ń jẹ́ òun èyí tó bá kù kó máa jẹ́ni tí ó máa jẹ́ ọba alára ti ìlú aramọkọ èkìtì wearing the nation náà ló gbèrò ìyẹn jáde o.
0: ó dá àmọ́dé mọ̀ gẹ̀ báyìí pẹ́ǹpẹ́jú náà ni aláfilá o ọba kọjá abẹ ìbéèrè ọ̀pọ̀ púpọ̀ jù o. adúpẹ́ lọ́wọ́ èèyàn lólùfẹ́ ti wà ní àtàyèlújára ní àgbáyé ẹ̀yin tẹ ràn mọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ yín tàbí rédíò yín àgbẹ̀ òṣùbà kárì fún yín aago mẹ́sàn-án ní òwúrọ̀ láti fòtẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ni àwa yóò gbé wá bákan náà aago méjì lọ́sàn-án ọ̀la akọ̀tógbáńkọ́gbè á gbé wá fún yín àṣálẹ̀ òní aago méje gẹ́gẹ́ gbàgéjẹ́ òṣèlú ni pẹ̀lú kúnlé ọ̀mà ní fowóṣe olóòye oyè omen aago mẹ́ta lọ́sàn-án òní michael ọ̀làtúbọ̀sùn ní kẹ́ pàdé lórí gbajúgbajà ètò wa ètò yín èyí tí a mọ̀ sí talking point ǹjẹ́ títí ìgbà náà tọ́lá ni aládélájà lorúkọ tèmi iye ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tọ́sọ̀tọ́sọ̀ tó ń gbòòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà níbẹ̀.
1: ọ̀làrẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ fáǹsì lọ́kàn ṣọ àjànàkú tẹ́gbà gbòjẹ́ fún ọ̀pọ̀ àpọ̀jọ́ mò ń kí ní ti kíkẹ́ ẹ̀yọ̀ lórí kùṣù èkó.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì sírìẹ̀dù kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: LLC, Beyond Buildings.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà.
2: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí pé àná ni ọdún

0: kejì káṣíẹ̀. Káṣíẹ̀ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló

0: máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
1: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
0: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ ṣìjọ wà.
1: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
0: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: ẹni Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: FCCPC mayederun fún oníbàárà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Flash FM 105.5.

0: ohun gbogbo ti gbówó lórí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira kó ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàn ìgbésí ayé rẹ lè yí padà.
2: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí i.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí pọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: The big Royal TV sales, buy one, get one free, is here. Starting from July 31st to August 1st, 2026, buy a Royal 85-inch TV and get a 55-inch TV free. If you buy a Royal 75-inch TV, you will get a 50-inch TV free and other attractive offers. Available only for 2 days at all leading electronic stores nationwide and Sims Online. Buy now, pay later, also available. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Terms and conditions apply. Royal, affordable luxury.
2: Mommy in the kitchen cooking rice.
3: With Mama Dog.
2: Chicken in the pan looking nice.
3: With Mama Dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere is smelling so, so nice.
3: It's Mama Dog.
2: Our neighbors will soon come and start knocking.
5: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
1: Flash FM 105.5.
6: Gbàgede òṣèlú létò pẹ̀lú Kúnlé Anifowóṣe.
7: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ?
8: Mo kí ń kàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí Splash FM 105.5. Ilé funfun nífẹ̀lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn náà la gún àsí. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ṣáájú fún yín, wípé ẹni tí ṣe agbẹnusọ fún ikọ̀ ìpolongo Ambo 2026, ìyẹn aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámejì tó jólùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀sun láti inú ẹgbẹ́ òṣèlú ti APC. Agbẹnusọ wọn ìyẹn onímọ̀ ẹ̀rọ Olúrẹ̀mí Ọmọwáyé wọ́n wà lórí aago pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Hello sir.
9: Hello, ẹ ṣáálẹ̀ o.
8: Ẹ mọ̀ kú o dédé àkókò yìí.
9: Ẹ mọ̀ sí wọn ẹ̀yìn ẹ̀ wá ń lé akínyàn.
8: A kú afẹ́rẹ́ ìyá sì kú wẹ́líwẹ́lí ojú. Àbójú Òdọ́sun.
9: Kò dọ́sùn ojú tí rọ̀ láàárọ̀ kò rọ̀ lẹ́yìn.
8: Torí wẹliwẹli wà ń bàdàn dáadáa báyìí. Ojò túra ni ó ń rọ̀ ń bàdàn yóò rọ̀ fẹ́yìn náà nípínlẹ̀ Ọ̀sun. Bó ti ẹ̀ jẹ́ pé ti rọ̀ náà láàárọ̀ yóò máa rọ̀ láyéráyé. Ẹ ṣeun gan. Lọ́wọ́ yìí ẹ jẹ́ kí n máwulẹ̀ fi ọ̀pápọ̀lọpọlọ péjọ kábọ́ọ̀nù iṣẹ́ gangan lẹ́yìn ọ̀sọ́kà. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tí ẹ jẹ́ agbẹnusọ fún ikọ̀ ìpolongo aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbámejì tí wọ́n jẹ́ olùdíje sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀sun láti inú ẹgbẹ́ òṣèlú ti APC. Ẹ bá jẹ́ ń bí yín gan wípé kí n palẹ̀mọ́ yín gan fún ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà bó lẹ ti gbáradì sí.
9: Ẹ ṣeun olóòtú, a kí àwọn èèyàn wá ń lé o. Ìbàdàn àjòrò sùn àjẹgbíjẹ kan.
8: A fi kara fọ́rin mú.
9: Olóòtú a dúpẹ́ lọ ọlọ́run pọ́ lọ́run ti ẹ̀ fún wa ní ọjọ́ òní rí.
8: Ọlọ́run ṣe
9: ìpolongo a ti ń ṣe ìpolongo ògbò lójú méjèèjì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹni tó gbàṣẹ gbọ́ adá ní Bọ́lá Oyèbámejì à ń bọ̀ ó wà ní wo ń ṣe ìpolongo lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀.
8: Ńbẹ́ lù mí báyìí.
9: Ńbẹ ni wo lọ́wọ́lọ́wọ́ báyìí ti ń ṣe ìpolongo ògbò lọ́wọ́. Ó ń lọ káàkiri, ìyàwó rẹ̀ ń lọ káàkiri, igbákejì ń lọ káàkiri, àwa mọ ìgbìmọ̀ ìpolongo ògbò náà ń lọ káàkiri. Nǹkan kan dẹ̀ yẹ kó rọ̀ wá lọ́rùn torí pé gómìnà ọbẹ̀ yìí gómìnà Adeleke ò ṣe dáadáa tó jẹ́ kárẹ́nu ọ̀rọ̀. A dẹ̀ rí pé ẹni táwa gbé dání ètò ìṣèjọba yé ju gómìnà Adeleke lọ. Ó wá jẹ́ ká tiẹ̀ rí ẹnu ọ̀rọ̀ sọ̀rọ̀. Àwọn èèyàn dẹ̀ ti ń pòǹgbẹ ìjọba gidi. Tẹ bá rí gbogbo ẹ̀ bó ṣe dàrú nípínlẹ̀ Ọ̀sun pẹ̀lú adúrú owó tíjọba ń gbà ń sìn. Kò sí n tó pàtó ta lè tọ́ka sí pé gómìnà ṣe lọ́sùn.
8: Ẹ jẹ́ kí n e je ki n bi ni bere yi eni gomina adeleke o se daada kini ti won se ti won o se daada gege bi gomina
9: e je nti e mu lati bi to ti kan ilu ibadan ona kan wa ti lati osogbo to gba e wa sibadan gomina opinle osun atoyo lo bere ni joba to lo gomina ma ti je ati gomina adeleke oyetola igba ti baba wa ti kuro ni oyetola ti kuro lori alifa ni adeleke ti pa ona yen ti opolopo baba wa tinubu to wa pe ona osogbo si wo le wa buru ja bayi baba wa tinubu lo wa gbe lati osogbo si wo lo badan sin olotu won se bridge kan si osogbo won pe adugo en lameko igba ti won ti se bridge yen lati paro pe iru bridge o ta lo nko bridge la wa ri pe awon to ntole leso interior decorator ni won gbe bridge bi 20 billion
8: interior decorator bo
9: e wa mo pon won ba ri ibe won wa pe baba wa ladoja ki won wa commission service mo ki service ri di ori adio
8: ori adenje
9: baba wa ladoja wa commission mo ro gbe won ni mo ero baba wa ladoja won o gba bridge se pe en ti o mo pa re le gbe ise bridge fun baba aladojo wa bi ose bi meta seyin se won ko bi ojo merin seyin bayi bridge yen ti bere si je wonle
8: sugbon oro jade lori e na wi pe egbe alatako awon gangan na gbianju ati tese bo kini igbon gbe legbe to mi fi wonu e abe egbo
9: olotu
8: se mo wi pe eni ti o ba borin je folorin ko ni gbe bolorin ba ti gbe
9: olotu
8: agboye mo ngbo yin
9: bridge orese bridge ton ti onimo ero ba nse ni igba te gbe bridge fun awon interior decorator te gbe bridge fun awon to nko mo bo se ya aworan e wa ni o le ji wole bo le gbe alata ko se ma gbe diga lomo di lomo digi bridge
8: ko senti on mo gbe ka feran nu ko ko wa ko da wa ti
9: ko n se di bridge mi o ye ba yin so n si ibi ese bridge to tin ji wonu to kini ki yen ni se pele gbe alata ko ale gbe se bridge fun ile ise ti won register gege bi ile ise to nko mo bo se ya aworan to se ya aworan ni o legbe se bridge fun lai se pe a fe roof la ba fe kan shop
8: omo oye yin ninu egbe oselu APC kini nti e won ni kini afojusun te wo wi pe okay o ti won fe fi yato si nti tin bo tele ni pinle osun
9: e ja koko mu bayi ilewe te ba de ilewe awon ile eko wa o buru jai gbogbo teacher ta ni nipinle osun te ba ko won po ko to teacher local government state mi te ba de ileiwosan labode ipinle osun lorupo leyin ipinle kasina lorilede nigeria lori ba se n mojuto ileiwosan labode olotu awon ona ta se losun labe to gomina adeleke ti gomina adeleke se tojo ba ti ro bayi omo ma gbona lo ni sugbon mo fe se dan lori pe omo oye ti wa o ti sise ri gege bi oludari ile ise osiko yen ile ise okowo ipinle osun igba to wa nbe o se daada ile epo to tobi ju losun abe re gege bi md osiko ni won ti ko md gege bi md osiko won ra imoye ile fosun portfolio osun o gboro si te ba mo tin gba kan won soro afusa losun bo won soro afusa lari eni ni aregbe lo gbe wa gege bi commissioner for finance lo da wa afusa duro eni tu wa boye tola se gege bi commissioner for finance labe yo tola yo tola ya wo kobo fodun merin o si son 97 billion naira gbe se 97 billion eni lo je commissioner for finance igba te ni kuro la gege bi commissioner for finance o tun wa se md niwa ile ise to n boju to ọrọ omi ní orílẹ̀-èdè nàìjíríà ó ṣe dáadáa ńbẹ a wá ní ìdánilójú pé ẹni tó jẹ́ pé ó ti wà láwọn iléeṣẹ́ ìjọba ó ṣe dáadáa tọrọ ètò ìṣèjọba dẹ yìí tó bá débẹ̀ ó máa ṣe dáadáa ọrọ iléèwé a máa mójútó a máa gba tíṣà ọrọ iléèwòsàn a máa tọ́ àwọn iléèwòsàn ṣá àti ẹ máa gba dókítà jẹ́ǹtì ẹ̀ tí wọ́n sàn kan fún yín nígbà tí gómìnà adeleke dé wọ́n da tíṣà dúró wọ́n da àwọn òṣìṣẹ́ iléèwòsàn dúró a ń bọ̀ máa gbà wọ́n padà
8: ẹ jẹ́ kí n bí ní béèrè yìí ẹ̀ ń dárúkọ gómìnà tẹ́lẹ̀ gbọ́ ìgà oyetola ṣé gómìnà tẹ́lẹ̀ gbóyèga Oyetola wọ́n wà pẹ̀lú yín ni.
9: Ah, bàbá aṣálẹ̀ wà nù.
8: Rọ́ọ̀fù Arẹ́gbẹ́ṣọlá, àìsí pẹ̀lú yín, ẹ rò wípé ó ṣeéṣe àwọn èèkàn bí Rọ́ọ̀fù Arẹ́gbẹ́ṣọlá bí wọn ò sì sí nínú ẹgbẹ́ yín, ṣé ẹ rò wípé yóò mú kí omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu?
9: Olóòtú, ẹ má gbàgbọ́ pé free market ni wọ́n máa ń pe òṣèlú, àwọn kan wọlé, àwọn kan jáde.
8: Bẹ́ẹ̀ni.
9: Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, sẹ́nítọ̀ tó ń ṣojú gbogbo Ọ̀ṣun East, níbi tí mo ti wá Ifẹ̀ Ìjẹsà, ó ti darapọ̀ mọ́ wa. Ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà Sovereign mẹ́ta ló ti darapọ̀ mọ́ wa. Àwọn tó bá gómìnà Adeleke ju tíkẹ́ẹ̀tì ní ẹgbẹ́ PDP ńgbà yẹn, àwọn méjì wọn, nígbà mẹ́ta ni wọ́n ti darapọ̀ mọ́ wa. Àwọn ògbóǹtagì òṣèlú ní ẹgbẹ́ Accord ti darapọ̀ mọ́ wa. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, àwọn tó ń bá gómìnà Adeleke ṣiṣẹ́ bíi mẹ́wàá SSA ni wọ́n ti darapọ̀ mọ́ wa. Àwa náà ti gba àwọn èèyàn wọlé tó ti pọ̀. So olóòtú.
8: Ọlágúnsóyè Oyinlọlá, Omíṣore, ẹ jẹ́ kí n sọ báyìí, Omíṣore, olóyè Omíṣore, akatabo làwọn fì sí. Torí àgbọn kankan, wọn adákẹ́ bó fọhùn sí rèé, àmọ́ tẹni tí ń ṣe.
9: Olóòtú, wọ́n ṣe inauguration campaign council wa, àwọn tó máa ṣe polongo bó wa ní national ní àná níjẹta. Bàbá Omíṣore wà nbẹ, jíjí ni wọ́n wà nbẹ, wọ́n wà pẹ̀lú wa.
8: Ẹ rò pé wọ́n wà lẹ́yìn à ń bọ̀.
9: Wọ́n bẹ nbẹ. Nítorí pé kí ni bàbá Omíṣore gan mọ̀ pé ìjọba Adeleke, ìjọba tìlú ti kọ̀yìn sí ni.
8: Ẹ̀yin lẹ ń sọ eléyìí, aráàlú ni ó fọ̀.
9: Ọ̀ṣun la ń gbé, olóòtú ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn wa.
8: Ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà, ojú wa sì tọ́ṣun, ìdí náà ni ta fi ń pè yìí.
9: Olóòtú, bàbá wa Tinubu fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan $2 billion nígbà tí wọ́n yọ ìtẹ́lẹ̀gbọ́ pé
8: subsidy kúrò.
9: Pé kán fi ra àwọn CNG buses, kán ran ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ lọ́wọ́. Àwọn ìpínlẹ̀ tó kù ra mọ́tò, àwọn ìpínlẹ̀ tó kù ṣe nǹkan kan lórí transport wọn. Ọ̀ṣun nìkan ni ò ṣe nǹkan kan lórílẹ̀-èdè Nàìjíríà. Olóòtú, gómìnà Adeleke ìgbà tí wọ́n dé, wọ́n láwọn fẹ́ tiẹ̀ wo báwọn ṣe ń sanwó òṣìṣẹ́. Wọ́n wá lọ gbé àwọn kan tó ń pè ní consultante wa. Consultante wa padà lọ bá gómìnà Adeleke ọdọọdún. Òun rí pé látijọ́ tẹ́ ti dé ètò ìṣèjọba $13.7 billion lẹ́ ń san fún ghost worker láti 2003, 2004, àti 2005.
8: Ẹ tí ìlérí àti fìdí ẹ̀ múlẹ̀.
9: Ẹ̀rí ẹ̀
8: ṣé rí ẹ̀ ń bẹ́ ńlẹ̀.
9: Adeleke gangan, àwa kọ̀ gómìnà Adeleke ló lọ gbẹ́ni ẹwà, ẹni ẹ ló wá sọ pé gómìnà Adeleke tí mo rí tẹ́ ń ṣe rèé. Ọ̀rọ̀ ìríkọ́lì ẹni ẹ jáde ní so Sanibotin lórúkọ iléeṣẹ́ yẹn. Ọ̀rọ̀ ìríkọ́lì yìí alẹ́ ni ẹ gangan tó ṣe tí gómìnà Adeleke lọ mú wá. Ó ṣe sọ pé n tí tẹ́ ń ṣe rèé. Ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun máa defend, wọ́n sọ pé àwọn ò ṣe. Wọ́n sọ wá wà wí ni. Ghost worker tó exist, kò sálárì ìyẹn kan, àkáǹtì ìyẹn kan, wọ́n sanwó ìyẹn 900 síbẹ̀. Olóòtú ojú ń rí lọ́sùn.
8: Ẹ wá jẹ́ kí n bí yín níbèrè yìí. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun, Gómìnà Adémọlá Adeleke, wọ́n nawọ́ àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Tinúbú. À ń bọ̀, àwọn náà dúró tán wípé nú ẹgbẹ́ òṣèlú APC mi ti Tinúbú ń kó bò fún tanyanyan. Bó lẹ ti wá fẹ́ ṣe ọ̀nà kan lókè lẹ́yìn méjèèjì jọ nígun méjèèjì jọ faramọ́ ẹ̀sìn jọ ń du ipò kan náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bíi gómìnà.
9: Olóòtú kò lè tán bá làwọn fẹ́ kí wa lẹ́yìn.
8: Fúnpọ̀ ààrẹ.
9: Kò sí bàjẹ́ mẹ́. Kò sí bàjẹ́ mẹ́. Ṣùgbọ́n wà pé ẹgbẹ́ wa làárẹ̀ wa. Ààrẹ dẹ̀ ti sọ fún gbogbo èèyàn pé ọ̀dọ́ bọ́lá Oyèbámíjì ló ń wà ó pé. Ẹ jẹ́ olóòtú ìjẹ́ tí bàbá wa Ládọ́jà ń jẹ tó ń bọ́ sórí
8: àpèrè.
9: Bàbá wa Tinubu wa.
8: Bẹ́ẹ̀ni.
9: Bí bàbá wa Tinubu ṣe dé airport Ìbàdàn tí wọ́n rí gómìnà Ọ̀ṣun, ẹ mọ béèrè tí wọ́n bí wọ́n ni. Wọ́n ní gómìnà ìjó nǹkan o. Ìgbà tí gómìnà náà máa dáhùn, gómìnà ní ìjó ń bẹ.
8: Ìbéèrè ní ìgbà dáhùn.
9: Wọ́n ti ri pé tun ba bi gomina Oyo ni iru yen gomina Oyo a so pe ise nlo ni
8: onikaluku lo ni obi titi e
9: won ti oro obi ko won ti mo pe nkan ta mo gomina wa mo
8: e ti ba ni won jo ko se ni ti o le jo binu eni ba dun bori eni ba ya eyin o jo
9: we ni go ma so pe governance is a serious business te ba mu gomina yin se gomina yin o sinu egbe wa
8: be ni
9: gomina yin o sinu egbe wa te ba mu gomina yin se pe wa kan to ti so le ka eyin mu gomina na bota
8: adeleke na ori ti e wi
9: ti lo ri wi e yin na daruko se
8: bo oda se se idire se se egbe oselu APC nipinle osun se gbogbo ona legbe yin fe gba lati dori apere ni abi wala nsele losun wala nsele losun
9: awon ara ilu olotito
8: ani wala nsele losun ija eyin oloselu e n bara yin fa papa julo egbe oselu mejeji mo ngbo yin
9: bere je tin da yin lo alan so pe awon mo kini osun ton ba wo ton se losun atawon ipinle to ku won ri pe eyin ni gomina Adeleke ti mu wa lo ni won se so pe awon fe gomina Adeleke ko so ro pe wahala nse losun wahala wo lo nse losun awon ti won pa awon megbe wa ni lawon
8: awon wo
9: lana
8: awon wo
9: awon ti won pa awon megbe wa ni won pa lana SSG ipinle osun lara won to pa omo egbe wa ti won tin wa lati joy ile SSG ipinle osun ni won ti ri lana oruko a ma je abe arowo mole bi odun arowo mole won ma pe ni abe asipa olopa tin wa fun bi ojo odun meta inu ile akowe agba ipinle osun ni won ti ri lana ni olopa ti ri mu tori e la se n dupe lo olopa pe gbogbo àwọn ọmọ tó ń kún èèyàn káàkiri àwọn tọ́gìrì ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti ń kó nlẹ̀.
8: ṣé ẹ ń sọ wípé òun wà pẹ̀lẹ́ lẹ́gbẹ́ òṣèlú APC àbíwá tútù bí àdàbà.
9: kò yé mi tẹ́ ń sọ.
8: mo ń bèrè wípé ṣé n tẹ́ ń sọ wípé oníwà pẹ̀lẹ́ àbíwá tútù bí àdàbà lẹ́gbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀ṣun.
9: bẹ́ẹ̀ni.
8: jẹ́jẹ́ lọmọ ọ̀ṣun yín lọ.
9: gẹ́gẹ́ ni àwọn ṣe polongo òbò a dẹ̀ ń sọ fún àwọn aráàlú ń ta máa ṣe a dẹ̀ ń sọ fún bá ṣe máa ṣe ẹ mọ̀ pé ń ta ń ṣe eléyìnbó pè ní referendum pé gómìnà Adeleke ó ti lọ ọdún mẹ́ta àtàbọ̀
8: gẹ́gẹ́
9: bí gómìnà iye owó tó dẹ̀ ti wá fàsùnwọ̀n ìjọba ni ó ti gba bí 1 trillion tí ò ṣẹlẹ̀ rí kí lẹ ti fi ṣe pẹ̀lú adúlówó tẹ ṣe kò sí ọ̀nà tó wọ àwọn ìlú wa yàtọ̀ sílùú gómìnà tó dáa olóòtú gómìnà wa wáwó sunsunsunsunsun wọn fi airport tó wà ń lu ọsùn tí ìjọba ò tí ì parí ẹ wọn wọn lọ bẹrẹ tuntun lu wọn owó tó wá fi ń ṣe airport tó tiẹ wá jẹ 130 billion olóòtú wa wá fi pé tẹ bá mú 130 billion ẹ kẹ ẹ fi 50 million sí skul kan tán pé ẹ fẹ́ fi 2 skul kan tán ṣe nípínlẹ̀ ọ̀ṣun skul 130 billion máa ṣe 2,600 skul tẹ bá mú sùn iléèwé tó wà lọ́sùn èkìtì àtòǹdó kò tó 2,600 nǹkan sọ ni pé tíṣà tó wà níléèwé wa ní gbogbo ìpínlẹ̀ ọ̀ṣun ń jẹ́ ń fi lákàwé kan olóko gọọmenti ń jẹ́ àtàkùnmọ́sà east local government olóòtú látàkùnmọ́sà east local government wọ́n ní 84 schools wọ́n ní 70 primary school 14 secondary school wọ́n ní 84 schools nínú 84 schools ẹ̀ wọ́n ní 97 teachers ní gbogbo 84 schools bó dẹ̀ ṣe wà ní gbogbo local government wa ni ẹ lọ àwọn mẹ́sàn-án ìwòsàn arábọ́dé wa kò sí nǹkan kan bẹ̀
8: ṣé
9: tó wọ̀nà gbogbo ọ̀nà tó wọ̀ ṣogbo tó wọ léṣẹ̀ tó wọ fẹ̀ tó wọ ìwò gbogbo ẹ̀ ní ọ̀dà
8: àti
9: ń gba owó yàtì.
8: ṣé kí n wá bí i báyìí wípé torí ọ̀pọ̀ àwọn èèyàn ká sọ wípé ẹ̀rú ò fẹ́ bá àwọn èèyàn pẹ̀lú n táwọn èèyàn ń gbọ́ lọ́tùn-lọ́sì láàrin àwọn olóṣèlú tí ń polongo láì yọ ẹnikẹ́ni sílẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ jẹ́ olùdarí fún ikọ̀ ìpolongo à ń bọ̀ nípínlẹ̀ ọ̀ṣun kí lọ̀rọ̀ dánilójú tẹ́ ẹ fẹ́ sọ fún àwọn aráàlú pàápàá lásìkò polongo àti nígbà tí gbogbo bá bẹ̀rẹ̀ ní pẹrẹwu lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún.
9: a fẹ́ ro àwọn ọlọ́pàá bí wọ́n tún ṣiṣẹ́ sí wọ́n ti ń ṣe dáadáa gbogbo àwọn tó ń dàgbòrò ló tó ń pààyàn ní àwọn ọlọ́pàá tí ń kó ṣùgbọ́n a fẹ́ràn pé wọ́n tún rí pé wọ́n bá wa ṣiṣẹ́ sí àwa dẹ̀ rí lẹ́gbẹ́ wa àwa ti sọ pé àwa ò fẹ́ jàgídíjàgan dìbò kémi náà dìbò ni àwa ò fẹ́ wàhálà a fẹ́ jàgídíjàgan nínú ẹgbẹ́ wa a dẹ̀ fẹ́ fi rú àwọn èèyàn pé gẹ́gẹ́ bẹ́gbẹ́ ti wá o àwa ò fẹ́ jàgídíjàgan a ní bẹ́ẹ̀ nìkankan fa wàhálà a kàn máa polówó òbò táwọn ẹlẹ́ jáde wọ́n ti àwọn elétò ààbò ti fi ọkàn wa balẹ̀ pé kò ní sí àwọn máa rí pé àwọn rí pé kò sí ìbò wàhálà lọ́jọ́ dìbò tó a kàn fẹ́ rọ àwọn èèyàn ni pé kí wọ́n má bẹ̀rù kán jáde láti wá dìbò fẹ́gbẹ́ wa.
8: Àjọ INEC fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tó lé ní 2,200,000 òun náà ni wọ́n ti láǹfààní àti forúkọ sílẹ̀ fún àjọ fún ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀sun. Ṣé ẹ rí ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí?
9: Lágbọ̀rọ̀ lọ lóòtú mo ti sọ̀gbà ta bẹ̀rẹ̀ pé àwa ta wá láti ilẹ̀ Yorùbá orí wa pé dáadáa. Gómìnà ń gba 1 trillion wọ́n ní àríṣe láríkà a lè tọ́ka sí tí wọ́n ṣe àwọn díẹ̀ tó tún ṣe wọ́n ṣọ̀nà àárín ìwò wọ́n gbé fún interior decoration ọ̀nà àárín ìlà wọ́n gbé fún clearing agent àwọn ọ̀nà yẹn bá ti ṣe báyìí ló ń bàjẹ́ àìmọye fọ́nrán tó wà lórí ẹ̀rọ ayélujára tójò bá ti lè rọ̀ lọ́sùn báyìí ó máa gbọ́nà kan lọ tádé ní kì í ṣe ni kò rí bẹ́ẹ̀ ń pelé Ọ̀yọ́ kò rí bẹ́ẹ̀ láwọn ìpínlẹ̀ tó kù tó ń ta ń sọ nìyẹn pé àwọn èèyàn ti rí pé gómìnà wò sí dáadáa ní ìpínlẹ̀ Ọ̀sun àgbẹ̀ pọ̀ tí wọ́n pé gómìnà ná 92 billion ní governor's office fún ọdún mẹ́ta àtàbọ̀ yẹn 7 billion péré ni wọ́n ná fún ètò ọ̀gbìn olóòtú kò sí gómìnà lọ òkè òkun wọ́n làwọn fẹ́ lọ wọ́n lọ ìlú tó ń pè ní thailand fún àwọn fẹ́ lọ gbé investor wà ọdún kẹta àtàbọ̀ rẹ ààrẹ yẹ kàn olóòtú wọ́n mọ ọ̀ṣọ́ fún culture and tourism wọ́n fẹ́ ṣe ọ̀ṣọ́ òṣogbo lọ́sẹ̀ tó ń bọ̀ olóòtú mọ́tò lè débi tí wọ́n ti ń ṣọ̀ṣọ́ ojú gbogbo ọ̀nà yẹn ti bàjẹ́ the only UNESCO tourism site olóòtú gómìnà lọ sí Eringesha waterfall wọ́n ní àwọn máa sọ́ di tó òkè òkun ọdún mẹ́ta àsàbọ̀ láti gbà wọn ò débẹ̀ bó ṣe wà náà ló ti wà káṣẹ̀ lẹ́ẹ̀rọwọ́ ìyẹn yàtọ̀ ẹ tún wọ́n ń rọ ajúrò owó yìí ẹ rí iye ti ṣe olóòtú àgbòṣìṣẹ́ sí olóòtú àgbà tíṣà sí olóòtú àgbà dókítà sí olóòtú kò sí ọjà ẹyọ kan báyìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀sun tún kọ ẹyọ kan péré kò sí gbogbo tá à ń sọ ìyá àṣọ láti bà wọ́n jẹ́ ni jẹ́ káwọn aráàlú mọ̀ pé kò sí wọn ò ní capacity lè máa gambo lọ ìpínlẹ̀ Ọ̀sun wọn láti ní ọmọ òye tí ètò ìṣèjọba yé aṣíwájú Nurudeen Bọ́lóye Bámidí ti ẹgbẹ́ APC ló yẹ fún ìpínlẹ̀ Ọ̀sun ni káwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀sun dìbò fún.
8: Ẹ ṣeun ga púpọ̀ onímọ̀ ẹ̀rọ Rẹ̀mí Ọmọwáyé tí wọ́n jẹ́ olùdarí fún ikọ̀ ìpolongo à ń bọ̀ ìyẹn Oyèbámíjí Bọ́lá ní ìpínlẹ̀ Ọ̀sun. A dúpẹ́ lọ́wọ́ yín o fún àǹfààní tí ẹ filẹ̀ láti bá wa sọ̀rọ̀ lórí ètò gbàgede òṣèlú lálẹ́ yìí. Lẹ́yìn ètò ìdìbò tí ó wáyé lágbára lọ́wọ́ ṣáájú gan kó tó dìgbà náà ó ṣeé ṣe ká tó bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí lórí ètò yìí. Ṣùgbọ́n gbà tí ó bá di ẹ̀yìn ọjọ́ 15 oṣù kẹjọ a tún wá pè yín ibi yòówù tó bá já sí láti mọ èrò ọkàn yín lórí àbájáde ibi tí èsì ìbò ní ìpínlẹ̀ Ọ̀sun tó bá já sí. Ẹ ṣé o mo dúpẹ́ ó pọ̀ lọ́wọ́ yín gan. Ẹ sá a dúpẹ́.

0: Mission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website www.obmsng.com. Contact us on 0803 386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
1: Bold, classic, smooth. Everything I am poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus, drink responsibly.
2: Ite meji omi orombo lemoni, sugar eduko ati iyo.
3: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: We are the future. Attention parents. Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy presents the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
5: Honorable, ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable. Ra ìgbọ́ ọtí trophy premium lager kan, yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀, kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́, yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
6: Flash FM 105.5.
7: Ẹyin Jésù tó sẹ́nìkan, ọba ni mo lọ bá tí mo ń sìn.
8: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajínrere tí ń bóló àti fẹ́ òjò. Olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
9: Ẹja gbàdúà Ọlọ́run ayérayé a fi gbogbo ọpẹ́ àti ògo fún wa lónìí fún orí ọ̀fẹ́ tí ẹ tún fún wa wípé ká tún láǹfààní láti jọlá ọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí. Gbàdúà pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀, kí ìṣíníyè tuntun kó jẹ́ tiwa lónìí o, kí òye ọ̀rọ̀ náà kò yẹ wà yékéyéké, àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kàdí aláyọ̀ kàdí alábùkún fún lórúkọ Jésù Kristì náà, olúwa wa, amen. Gbogbo ọmọ Ọlọ́run níbikíbi tẹ ti ń gbọ́ ẹ̀kọ́ yìí àti gbogbo ẹ̀yin tí mo gbàgbọ́ tó ṣe pé bóyá ẹ̀ tí ì di ọmọ lọ́dọ̀ Ọlọ́run tẹ̀yìn náà ó gbàgbọ́ nípasẹ̀ ẹ̀kọ́ yìí mo kí yín o. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń ṣàgbéyẹ̀wò rẹ̀ náà ni a pè ní ìhìnrere Jésù Olúwa. Ìhìnrere yìí nìkan ṣoṣo ló ní agbára láti so èèyàn díẹ̀ ní ìgbàlà. Láìsí ìhìnrere, láìsí pé èèyàn bá gbọ́ ìhìnrere tó wá gba ìhìnrere yẹn gbọ́, kò sí bó ṣe lè dẹ ní ìgbàlà, kò sí bó ṣe lè ní ìyá nípẹ̀kùn, kò sí bí ikú bó ṣe lè ré ẹni náà kọjá, kò sí. Ikú tí mo sì ń sọ kì í ṣe pé ikú bí èèyàn ṣe aláìsí láyé o, ikú kan wà tó jù yẹn lọ́sà. Kí ni ikú yẹn náà ni Bélè pè ní ikú ayérayé, níbi tí ẹ̀mí èèyàn ó ti máa joró, níbi tí ẹ̀mí ni o, kì í ṣe àgọ́ ara o, ẹ̀mí èèyàn ó máa joró, yóò máa joró nínú òkùnkùn, òkùnkùn bírímù bírímù. níbi tí kò sí ìyà àti ìwàlá ìyà ọlọ́run so èrèdí tí ìrìn jésù olúwa tó ti wà fún gbogbo ènìyàn nìyẹn jésù olúwa ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ níwe mark orí 16 yẹn ìkẹrìndínlógún láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn ó ní ẹ lọ sí gbogbo ayé kí ẹ̀yin kí ó sì ṣe kí ni ó ní kẹ wá sí ìrere fún gbogbo ẹ̀dá ó ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ tá a sì baptisí rẹ̀ ó ní yóò là ó ní ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá gbàgbọ́ ó ní yóò ṣe kí ni ó ní yóò jẹ̀bi so ẹ̀bi wà lórí ènìyàn tí ò bá tí gbàgbọ́ nínú kristi o mo sì sọ fún wa tí mo sì ń ṣàlàyé ó mọ̀ ti dé lọ́jọ́ mẹ́ta báyìí tí mo ti ń ṣàlàyé rẹ̀ pé a gbọ́dọ̀ mọ tá a bá sọ pé ìgbàgbọ́ oríṣi èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé ló gbàgbọ́ pé jésù wà pé nìkan wà o tó ti a bí iṣẹ́ olédè ìṣẹ́lì torúkọ rẹ̀ ń jẹ́ jésù àmú gbàgbọ́ nú ẹ̀ náà kanú àwọn èèyàn jankan-jankan tó ti tẹ orí ilẹ̀ ni ó se tó wú ni lórí ó gbégbé ayé mímọ̀ ó jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ ìrọ ìgbàgbọ́ yẹn dára o ṣùgbọ́n kì í ṣe tó lè fún yàn ní ìyá nípẹ̀kú nìyẹn pé òun gbàgbọ́ pé jésù ra ó jẹ́ èèyàn tá a mú láìkí àwọn ẹ̀kọ́ ẹ̀ tá a bá gbọ́ àwọn ẹ̀kọ́ tá a bá ka tí wọ́n ṣàkọsílẹ̀ rẹ̀ pé jésù olúwa ń kọ́ àwọn èèyàn yẹn á rí pé ẹni tó kó yàn mọ́ra ni kí ni prison jésù ó prison nípa ìfẹ́ so ìfẹ́ nìkan ìfẹ́ ló ga jù ìfẹ́ dára o ṣùgbọ́n ẹni tí ò bá mọ jésù lè nífẹ̀ẹ́ torí bẹ́ẹ̀ lè sọ fún wa pé ọlọ́run ìfẹ́ ni ọlọ́run so kò sì sí bó ṣe lè mọ ọlọ́run yẹn láì mọ ọmọ rẹ̀ o lè mọ láì ṣe pé o bá ṣe kí ni o bá ní ìmọ̀ nípa ọmọ rẹ̀ òní jọ̀ánù àpọ́sẹ́lì ṣe sọ fún wa ní òwe jọ̀ánù kínní yẹn jọ̀ánù ó pe èdè tó lágbára kan níbẹ̀ yẹn nínú ìwé jọ̀ánù kínní mo fẹ́ ka ìṣẹ̀yẹn fún wa jọ̀ánù kínní orí ìkẹta ẹgbọ́n kan ti bẹ́ẹ̀ lè sọ níbẹ̀ yẹn sórí ìkẹta mo pè mọ̀mọ́ orí karùn-ún mọ̀ ni jọ̀ánù kínní orí karùn-ún ẹja kà láti ẹsẹ̀ 19 19 yẹn ó ní àwa mọ̀ pé ti ọlọ́run ni wá ẹni tó ń sọ̀rọ̀ yìí onígbàgbọ́ ni o àpọ́sẹ́lì jésù ni o so àwọn nígbà tó ní ti ọlọ́run ni wá àwa tá a jẹ́ ọmọ rẹ̀ tá a ti gbàgbọ́ nínú kristi ni o tá a ti dẹni ìgbàlà ó ní a mọ̀ pé ti ọlọ́run ni wá àti gbogbo ayé lé ó wà ní agbára ẹni búburú ni ó ní àwa sì mọ̀ pé ẹsẹ̀ ogún yẹn gan mò ń lọ ó ní àwa sì mọ̀ pé ọmọ ọlọ́run dé ó sì ti fi òye fún wa kí àwa kí ó lè mọ ẹni tí ń ṣe òtítọ́ àwa sì ń bẹ nínú ẹni tí ń ṣe òtítọ́ àní nínú ọmọ rẹ̀ jésù kristi èyí ni ọlọ́run òtítọ́ àti iyè àìnípẹ̀kún so báwo láwọn ṣe mọ ọlọ́run ní tòótọ́ àti lódodo jésù ni o n tó mú mi wá ka ìṣẹ̀yẹn fún wa nìyẹn so kò sí béèyàn ṣe lè dá tó lè dá ọlọ́run mọ̀ báyìí bí ò ṣe nípa jésù kristi jọ̀ánù yìí náà ló sọ fún abákan náà níwèé jọ̀ánù orí kínní tá a bá wẹsẹ̀ etí yẹn ó ní kò sí ẹnikẹ́ni tó rí ọlọ́run rí ó ní ṣùgbọ́n ọmọ bíbí kan ṣoṣo tó ti ọ̀dọ̀ bàbá wá ó ní òun ló ti fi ọlọ́run hàn so kò sí anybody tó fi ojú rẹ̀ kan ọlọ́run rí ṣùgbọ́n jésù kristi gangan ló fi ọlọ́run hàn fún wa pé báyìí lọ́lọ́run ṣe rí o so ẹni tí ò bá mọ jésù kò tí ì mọ ọlọ́run bó ṣe yẹ ó lè ní àwọn ìmọ̀ díẹ̀ nípa ọlọ́run ṣùgbọ́n jésù kristi gangan ni àwòrán ọlọ́run yìí ebéru ló sọ fún abẹ́ ebéru orí kínní láti ẹsẹ̀ kínní tàbá kà láti ẹsẹ̀ kínní ẹsẹ̀ kejì tí tó fi dé ẹsẹ̀ kẹta yẹn ó ní ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tó ti pàṣẹ àwọn wòlíì bá àwọn baba sọ̀rọ̀ nígbà ni ó ní ṣùgbọ́n ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti tipasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ó ní ẹni tí í ṣe ìtànṣán ògo rẹ̀ àti àwòrán òun ti ka lára rẹ̀ mọ̀mọ́ sí ẹ̀mọ́ tún máa wòrán sí ẹ̀mọ́ pé béèyàn bá ṣe dúó nínú fọ́tò nígbà béèyàn bá ṣe dúó níwájú kámẹ́rà náà ni ó ṣe rí nínú fọ́tò àbí so fọ́tò ọlọ́run pé báyìí gan ló ṣe rí o jésù ni báwo lọlọ́run ṣe máa ń sọ̀rọ̀ jagbọ́ lẹ́nu jésù irú ìhàwo ni ọlọ́run kọ sí ènìyàn jagbọ́ lẹ́nu jésù inú irú ìhàwo ni ọlọ́run kọ sí ẹ̀ṣẹ̀ irú ìhàwo gangan ni ọlọ́run kọ sí ayé sí èṣù àti bẹ́ẹ̀ lọ jagbọ́ lẹ́nu jésù torí òun ni kíni o bẹ́ẹ̀ pé ní àwòrán òun ti ka lára rẹ̀ òun sì ni ìtànṣán ògùn ọlọ́run so n tí mo gbìyànjú láti sọ fún wa ni wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn o kò sí ìgbàlà nínú iṣẹ́ ọwọ́ ènìyàn kò sí ìgbàlà nínú iṣẹ́ rere dára ọlọ́run a mọ̀ ṣẹ̀ san iṣẹ́ rere fún èèyàn láyé yìí ṣùgbọ́n o in fact gan ó gbà lọ́run ṣùgbọ́n kò sí iye iṣẹ́ rere téèyàn lè ṣe tí ò bá nígbàlà òfo ló já sí ó lè gba èrè rẹ̀ láyé yìí o kí ìbùkún ọlọ́run wá sórí ẹ o ṣùgbọ́n lọ́run kò sọ́nà no way ni mama o láti gbàgbọ́ nínú kristi pé nìkan ṣoṣo ló lè gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ nìkan ṣoṣo ni ìyá nípẹ̀kún ló sì wà lọ́wọ́ rẹ̀. Mo ṣàlàyé nǹkankan fún alánà nínú ìjọ àánú orí kẹfà pé wọ́n wá sọ́dọ̀ Jésù láti wá gba ẹja àti àkàrà, ṣùgbọ́n wọn ò wá sọ́dọ̀ Jésù fún ìgbàlà. Ìwé ìjọ àánú orí kínní, àwọn orílẹ̀-èdè Ṣẹ́lì nìyẹn, ìjọ àánú orí kínní yẹn, ó sọ fún wa, ó ní ó tọ àwọn tirẹ̀ wá. Ó tọ àwọn tirẹ̀ wá. In fact, ká tó ẹsẹ̀ kọkànlá nìyẹn, ṣùgbọ́n ní ẹsẹ̀ kẹwàá yẹn, ó ní òun sì wà lé ayé nípasẹ̀ rẹ̀ lé a sì ti dá ayé. Ó ní ayé kò sì mọ̀. Ó ní ó tọ àwọn tirẹ̀ wá. Ẹsẹ̀ kọkànlá, ó ní àwọn tirẹ̀ kò sì gbà á. Àwọn wo làwọn tirẹ̀? Àwọn Júù ni àwọn lédè Ísírẹ́lì, pẹ̀lú gbogbo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí wọ́n rí, wọn gbàgbọ́ pé òun Mẹ̀sáyà. Ẹ jẹ́ mọ̀ pé títí di òní olónìí ọ̀pọ̀lọpọ̀ Júù ló sì ń retí pé Mẹ̀sáyà wọn ń bọ̀. Wọn ò mọ̀ pé ó ti wá. Wọn gbàgbọ́ pé òun ni pé kò possible. Ẹni tó ń pera rẹ̀ lọ́mọ Ọlọ́run, so possible sọ́lọ́run bímọ ni. Pé kì í sóhun òun kọ́. Ọlọ́run ó bá ran olùgbàlà wá. Ó gbọ́dọ̀ jẹ́ lọ́nà tá a fẹ́, lọ́nà tá a gbàgbọ́ pé yóò fi wá ni. Ṣùgbọ́n bẹ̀lẹ̀ pèdè kan Jésù Olúwa, ìwé Jọ́hánù orí karùn-ún ẹsẹ̀ 29 yẹn, ó ní ẹ̀yìn ń wá inú ìwé mímọ́. Ó sọ fáwọn Júù, àwọn Farisi, àwọn Sadusi, ó ní ẹ lè ka Bíbélì dáadáa, torí àwọn náà kúkú ní Bíbélì. Bíbélì wọn ni Jẹ́nesìs ló fi dé ìwé Málákì. Ó ní ẹ̀yìn ń wá inú ìwé mímọ́. Ó ní nítorí pé nínú wọn lẹ̀yìn rò pé ẹ̀yìn ó ti ní iyè tí kò ní pẹ̀kún. Ó ní ṣùgbọ́n wọ̀nyí lé àwọn tó ń jẹ́rìí mi. Ìyẹn ni pé Bíbélì tẹ gbé lọ́wọ́ tẹ̀ ń kà pé Mẹ̀sáyà olùgbàlà yín ń bọ̀ yẹn. Ẹ̀mí náà ni Bíbélì yìí ń sọ̀rọ̀ pa rẹ̀. Ẹ ṣe gbàgbọ́ kí ló dé? Màmá, ìwọ náà ṣó gbàgbọ́ àbí ó ti ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì ni? Màmá, ṣó gbàgbọ́ àbí ẹ̀sìn ni wọ́n ṣe? Ọlọ́run fẹ́ kí a mọ eléyìí wípé ìgbàgbọ́ tí mo ń sọ ní ìdẹ́ ní ìgbàlà ní ìgbàgbọ́ pé Jésù Kristi nìkan ṣoṣo ní ọ̀nà. Téèyàn bá gbàgbọ́ pé Jésù kọ́ nìkan ṣoṣo lọ́nà, pé oríṣiríṣi ọ̀nà ló wà, olúkálukú ọ̀nà kan ò sì wọ́jà. Kì í ṣe bí èèyàn ṣe lè dẹni ìgbàlà tí ó fi ní ìyà ẹnipẹ̀kun nìyẹn. Ṣé mo pé ìyà ẹnipẹ̀kun là ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Ìbáṣepọ̀ tí Ọlọ́run sì fẹ́ ní pẹ̀lú ènìyàn ni ìbáṣepọ̀ bàbá sọ́mọ. Ìbáṣepọ̀ Ọlọ́run fẹ́ kí èèyàn di ọmọ. Bíbélì ṣe ní iye àwọn tó gbà la fi agbára fún láti ṣe kíni o, láti di ọmọ Ọlọ́run. So ó ṣeéṣe kéèyàn máa rí tọwọ́ Ọlọ́run gbà, ṣùgbọ́n kì í ṣe ọmọ lọ́dọ̀ rẹ̀. Kéèyàn máa rí iṣẹ́ ìyanu gbà, kì í ṣe ọmọ lọ́dọ̀ Ọlọ́run. So eléyìí ó yẹ kó yẹ wa. Tó bá di lọ́la, mo fẹ́ ṣàlàyé nkankan nípa orí ọ̀fẹ́ Ọlọ́run tí ìrere Jésù Olúwa tó fi hàn fún ènìyàn. Mo pè ọ́ ní alábùkún fún.
8: Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè, tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793. Lẹ́ẹ̀kan sí 081-633-09793. Ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org. Ẹ̀kọ́ Bíbélì, Jésù níbi gbogbo.

Ìṣọ̀lá Ọlásúnkànmí ẹ ṣeun gan ni Hope Chelsea láti Réwùmí. Ìṣọ̀lá Ọlásúnkànmí ẹ ṣeun gan ni ò tẹ wà ń bẹ̀ torí tiwa. Ayọ̀ Bámi Sunday Akinọlá. Ògúnyẹmí Safiu Adésọjí ẹ̀sùn òjé nìyẹn gbogbo ọdẹ òmu òní bàjẹ́ ṣeun gan ni ò látọdí òmu. Adégboyin Bámidélé Abiodun Oyelade the king of gentle boys. Gbogbo Adébólú nìyẹn ìyẹn lójú Mọ̀dínà. Ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa. Ọlámilékan Adélékè gbogbo yín pátá mo dúpẹ́ fún Ọ̀gbẹ́ni Ọdẹyẹmí ọmọ Kúrè. Adédèjì Kẹ́hìndé ẹ ṣeun gan ni tẹ ń bẹ ńbẹ̀ yẹn torí tiwa. Mo ń bọ̀ lápá abẹ̀ yẹn mo ṣe ń padà bọ̀ idán gangan lètò. Olùkọ́ni Carlo Ancelotti ìyẹn olùkọ́ni ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Brazil ti jẹ́ kó di mímọ̀ yìí pé Neymar Jr. Casemiro Danilo ó ní gbogbo àwọn yẹn ẹ gbàgbé ẹ̀ wọn ò ní láǹfààní láti kópa ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Brazil mọ́. Bákan náà ló jẹ́ ó di mímọ̀ yìí pé pàápàá jùlọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n bá ti lé ní 30 ọdún tán ti lé ní 30 years ó ní ẹ gbàgbé ẹ̀ wọn ní láǹfààní láti kópa ìyẹn fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Brazil mọ́. Bẹ́ẹ̀ ló wá jẹ́ ó di mímọ̀ yìí pé 30 years above tóun sọ yẹn ó wá fi òǹtẹ̀lú pé ṣùgbọ́n táwọn bá rí agbábọ́ọ̀lù tó ṣe dáadáa tó bá perform tó wà extraordinary ó lè máa wà nínú 26 man squad yẹn ó ló lè máa wà ńbẹ̀. Ó ní ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn agbábọ́ọ̀lù tán bá ti lé ní 30 ọdún kò fi bẹ́ẹ̀ sí àǹfààní fún wọn mọ́ nínú ikọ̀ àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè Brazil. Olùkọ́ni Carlo Ancelotti ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀. Àjọ ti UEFA ìyẹn àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní tìbútòrò ilẹ̀ Europe wọ́n jẹ́ ó di mímọ̀ yìí pé ohun tí àjọ FIFA ohun tí wọ́n dáwọ́lé yẹn àfi bí wọ́n bá yọwọ́ kúrò nínú ẹ̀ òun nìkan ni wọ́n fi lè rọ́nà lọ. Bá a bá sọ nípa àjọ ti UEFA àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn káàkiri ilẹ̀ Europe wọ́n jẹ́ ó di mímọ̀ yìí pé ọ̀rọ̀ kan ilé tí àjọ ti FIFA ìyẹn àjọ ilé tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbá ńlá ayé tí wọ́n gbé jáde wípé ìdíje tó bá ti jẹ́ ti àjọ ti FIFA àjọ gbogbo ìdíje tó bá ní ṣe ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó so mọ́ ti káàkiri àgbá ńlá ayé wípé àwọn fẹ́ ta ìpín ìdókòwò àwọn fẹ́ ta jáde ìyẹn fún àwọn ikọ̀ àbí èèyàn tán bá jẹ́ ti aládàáni tí wọ́n jẹ́ olùdókòwò wípé mo ń sọ nípa private investors wọ́n láwọn máa ta jáde àwọn ò ta ìdá 30 jáde ìyẹn kúrò nínú àjọ ti FIFA pàápàá jùlọ ní gbogbo ìgbà tí ìdíje bá ti wà. Àjọ ti UEFA ní 30 àlùmọ̀kọ́rọ́ òun leléyìí 30 àlùmọ̀kọ́rọ́ leléyìí ní ti tàwọn o àwọn ò ní lọ́wọ́ sí gbogbo orú wọn ní gbogbo orú nǹkan báyìí pa àwọn ò ní lọ́wọ́ sí pẹ̀lú àjọ ti FIFA bó bá wá di wípé àjọ ti FIFA bí wọn ò bá lè sọ wípé àwọn ò ṣe mọ́ ní tí wọ́n kéde kan sọ pé kò rí bẹ́ẹ̀ mọ́ àjọ ti UEFA ní tí wọn bá ti sọ bẹ́ẹ̀ wọ́n ní a jẹ́ pé kí àjọ ti FIFA kí wọ́n gbàgbé àwọn gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ìdíje ti UEFA àjọ ti UEFA àwọn ò ní dá sí mọ́ nìyẹn. ìyẹn ni wípé bá a bá ń sọ nípa àwọn figagbága ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ́ pàápàá jùlọ tó bá ti ń jẹ́ ti intercontinental báyẹn àbí bá a bá ń sọ nípa ìdíje tó ní ṣe pẹ̀lú ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé àjọ ti UEFA wọ́n láwọn ti kángára àwọn kúrò bá a bá dẹ̀ ń sọ nípa àjọ ti UEFA at least wọ́n cover 54 nations bá a bá ń sọ wípé 54 countries wọ́n láǹfààní láti ní ìkápá lórí 54 countries tán bá ti sọ pé àwọn ò ní kópa yìí o 54 countries eléyìí tó ń wá sínú àjọ ti FIFA lágbọ́n ti ilẹ̀ Europe wọ́n láǹfààní láti dá wọn lọ́wọ́ kọ́
ipe alinse awon o se mo le to de je ipe gbogbo ajo ele to nbe londa uefa o na ni won tin faramo ohun ti ajo ti uefa so yi bi nkan se je niyan o ipin idokowo ogbon iyen 30% 30% share ele ti ajo ti fifa so pe awon fe ta iyen fun private investor iyen awon oludokowo to je ti aladani bi pe koni se ta o ajo ti fifa lawon fe ta uefa ti ni ti won ba ta e yo awon kuro e mo ka eru mo nkan be e mo ka awon mo awon ta won be lara ajo yin bi nkan se je niyan o bi nkan se je niyan oya papapa odinu ko ti Real Madrid gbo mi daada ijoba atalu awon ti tala Madrid niyan ogbeni Rauf owo tutu ninu ko ti Real Madrid ki ntun ta si orilede Germany tori pe ko ti Real Madrid ati ko ti RB Leipzig iroyin fidi e mule wi pe ajo soye po oro si laarin ko ti Real Madrid ati ko ti RB Leipzig lori agba ball kan mo bibi orilede Cote d'Ivoire yen ta ba nso nipa Yondu Amade ko ti si ajo soye po oro o gege bi iroyin se ngbe tele pe won ti agree personal time club to club agreement o ti wa iroyin jako di mimo yi pe won si jo nduna dura na ni it is still be negotiation won si negotiate na ni ko ti si duna dura wi pe won ti fi ori oko won ti fi so dun iro iyen o ti waye o sugbon bi nkan se nlo yi o se se ki Diamade yin agba ball wi gangan ko pada si buba agbara di ti RB Leipzig eleyi ti won bere buba tin di ojo Saturday lotun laude ko ti si ajo so ye po oro ninu ko ti Real Madrid na mo si wa ijoba atalo tori pe Rodri iko ti Manchester City ti confirm e apart rede apart rumor yi pe Rodri o gba lati fese loju ninu ko ti Manchester City le to de je yi pe iko Real Madrid ati ko ti Manchester City won ti jo nso oro po oro yen de ti fe wo tori pe owo kan to nlo bi 60 million euro o ni Rodri o bade ninu ko ti Manchester City lo sinu ko ti Real Madrid personal time iyen owo ya ti Rodri o ma gba oro yen ti wo po laarin ko ti Real Madrid ati Rodri iyen ti wo po nbe yen won ja gbokun si nbe bi nkan se je niyan o *347*1004*1#. O le fi lanfani lati bi ori wole yen lori ti cash yen *347*1004*1#. E de tun lanfani lati gba oju opo ti ayelukara wole yen www.cash.ng www.cash.ng. Amo boju opo yen o ba to kan si wa dai short code ele ti mo lanfani lati pe sita yen *347*1004*1# e lanfani lati ba ibe yen wole *347*1004*1# anfani be yen lati ba be yen wole o tori pe baba fi ma ri bi iseju bi melo kan mayi koto iyen fun ti tasale toni ma lanfani lati yikoto iyen fun ti tasale taleni to nbe loju opo yi taleni to nbe loju opo yi iyen fun ti tasale ba yikoto bayi

0: mo like nti ya mo so pari mo wa so nkan pe it is an abomination for you to be connected with Christ and be redundant in life eni kan ki le wi yen ko ni da keyan so mo Christi ki aye re o si mo ra baba loju kan na egbon ti ya yen so won ti doju gbogbo to ni bole tele omo ti ku gbogbo nkan ti poluku musu debi pe won ti mo so di korofo I wa nbe nu sob aso nile to le ta leyin gba na adu adam lare o tale ora le 13 rooms kin lo tun fe gbo bi olorun mi se le shift aye yan niyan that is define shift o gbe po nu sob o no to wa den to ni orisirisi tenant bayi
1: eke hallelujah oruko mi ni pastor adola james lati eko pelu re ofe olorun fun ara mi bi emi olorun se dari mi mo yi radio mi nigba ti mo pari adura mi ton ni odun 2021 mo ja si ipe baba mi mo gbo okay mo fe gba owo kan nigba yen ni finance bank kan pelu re ofe olorun awon eri ti mo so yi awon eleri meta wa nbi ton le ma je ri pelu mi nigba ti won wa si ajasa komani ri mo so nkan ni pe mo ke fe san gbese ope mi ti mo je ninu ijo yi won wa si ajara command mo lo sibe gospel faith mission o lo ni ijo yen
2: be ni emi na mo wa be ti mo wa se program ni command e ku igbagbe
1: mo wa ni be mo fe gba owo kan ni be baba so aso tele bo wa laarin wa fe gba sheki kan pe ka to fi bi sile won a pe e ka to fi be sile won pe mi of me ni 2 million naira igba ti mo lo be
2: nbo awon ko mo ni osi miracle alert se ri won okuku mo mi ri emi n wa asu lo ni mo ni oluwa so fun mi pe nikan wa nu bi owo kan be to nreti igba ta ba fi ku nbi loni owo yen a jade amen omo anu camera won ka won video re le nibi ta tin se service lo a ku nbe ti an tin jade fun testimony mo gbo clearly pe ko to pe ojo meje ni isin en ti mo gbo ma pe eyin ko gba owo te gba yi laye ise to se ri wa gba eni kan ni kini tumo yen leyin ojo meje si oni odolowo kan fun mi testimony ni
1: ijo si pari nijo yen mo lanfani lati lo ki baba pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run wọn bà mí lọ́wọ́ mo ní olùṣọ́àgùntàn adànla ni mí mi ò dé jesus city rí nígbà yẹn mo ní pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run máa wá bẹ̀yìn wò níbí wọ́n ní ṣe máa wá mo ní máa wà wọ́n pe sister buki wọ́n ní buki wo bàbá yìí wọ́n náà fẹ́ wá sí jọ́sí tán bá ti wá ààyè olùṣọ́àgùntàn kan máa jókòó sí ẹ̀ka alleluia láti ọjọ́
2: ọ̀fẹ́ báyìí kí ẹ̀ka alleluia
1: láti ọjọ́ yẹn ni àṣẹ ọ̀run ti wo ayé mi àwọn àmì má fi hàn yín nígbà tí mo wá bí a sì jọsìn gbogbo ohun táwọn yìí máa ń strọ́ngù fún mi strọ́ngù fún mọ́ láti gbà á.
2: jẹ́ sáré pàṣẹ gbogbo ohun táwọn yòókù máa fagídí ṣe torí bọ́ ọ wá bí lónìí àṣẹ ìrọ̀rùn balẹ̀ ọ ò tún fagídí ṣayé mọ́ ẹ jẹsẹ̀ mọ́lẹ̀ ní yes sit down.
1: Ẹjọ́ torí àkókò bí mo ṣe ń tẹ̀síwájú nìyẹn ní àwọn àkókò gbà yẹn mo sọ fún ẹnìkan ẹlẹ́rìí kejì mo ní pásọ jimmy onífọlámi mo ti rí ibì kan o tí ọlọ́run tó ń bẹ̀ wá wò tó ń bẹ̀ àwọn yẹn wò bíbélì sọ pé jésù ní ẹni tí ò bá ṣe lòdì sí mi ara wa ni wọn mo sọ fún àwọn náà wọn tẹ̀lé mi pẹ̀lú ọ̀fẹ́ ọlọ́run wọn ti di olùṣọ́àgùn nínú ìjọ yìí tọ́nba wà ń bí
2: ẹ̀ńtẹ́ mú wà yẹn
1: bẹ́ẹ̀ni èrè fọlámi tọ́nba wà ń bí wọ́n lè jẹ́ lérí pẹ̀lú mi à ń tẹ̀síwájú láti gbogbo ìgbà yẹn mi ò fagídí ṣayé mọ́ olùwàfínà ọmọ mẹ́fà láti fọ́ lówó oúnjẹ láàárọ̀ kì í ṣagídí mọ́ láti jẹun kì í ṣagídí mọ́ iṣẹ́ tí mo ṣe lẹ́kọ̀ọ́ mo ń ta yẹ̀gbà ti granite wọ́n ní mo nílò mọ́tò tí máa lò fún iṣẹ́ yìí ní 25 bàbá ní o fẹ́ ṣe nǹkan kan mo ọrọ 2005 ọjọ Monday pe fi sori un to fe se yen mo de expect awon ti mo ba do pọ kan re mi lọwọ ọjọ Monday na pe mi won fun mi 4 million mo de lo ra moto yen pẹlu re fe Olorun mo fi eri han won boya won le gbe si ki bubu yen ori mo ra moto yen 4 million naira pẹlu to wa lo mi mo yin ba n so mi je o ni kobo kankan
2: e ti sanwo won tan
1: mo ti san gbogbo owo yen omo mi kan mo fe ko wo poli ni badan pelu ro fe olorun mo wa si bi mo moruko e wa o ti wo poli
2: o ti pari
1: baba akoko si
2: o ti e ti da

ẹnu kan níbi tó ọba wà ọ wà dìde dúró kọ gbọ wọlé ìdodo ilé ara nìyẹn bọlú wá ṣe ń bẹ tí ẹmí ẹ ń bẹ láàyè mo ń retí testimony ẹ lórúkọ jésù tániyanu kan wà kígbe mi ni katuminia menasa aladush gbogbo ẹyin ọmọ ọlọrun tẹ ń gbọ mí nílẹ mo fẹ kó mú ìwúbọ kàǹkà kan mú ọrẹ kan tó bá dá mú ìdá mẹwàá rẹ kọ wá fi sọrí ẹ pé ìyanu mi ọrẹ ìyanu mi ọrẹ mi níyanu kan o ni mo fẹ fi ṣe account number church náà ni màá fún yín 19 66 36 38 73 ẹjẹ n tó pé 19 66 36 38 73 access bank comfort life mission international ni ó gbé jáde ẹlẹ́ẹ̀kejì ni 20 17 42 90 47 20 17 42 90 47 first bank nìyẹn ọlọ́run yóò gbà fún yín and comfort life mission ló náà gbé jáde first bank ni. ẹnìkan ní wòlíì àwọn ọmọ ọlọ́jọ́ bíi lọ́kàn àwọn tí mark birthday wọn lónìí àtàwọn oní wedding anniversary ẹ sáré kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀ gbogbo èèyàn ọmọ ọlọ́run tẹ́ mark birthday ẹ kúnlẹ̀ ẹ̀yin tẹ́ mark wedding anniversary ọyẹ ẹ kúnlẹ̀ gbogbo èèyàn pátá ẹ pàdé mi lórí youtube àti facebook and láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct ọdẹkúnlé epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí ọdẹkúnlé epaphras wà lórí facebook wà lórí youtube ẹ follow mi aago mẹ́fà àbọ̀ 6:30 ẹ̀yin ọmọ náà tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀ àánú mo fẹ́ tọrọ fún yín ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn kúnlẹ̀ mo gbé ọwọ́ mi méjèèjì sókè tí wọ́n bá ń wẹ̀ ni tí ó ra àánú gbà láyé káka ò mọ̀ wọn in Jesus name you are blessed oh happy birthday long life and prosperity happy wedding anniversary gbogbo ẹ̀yin ọmọ náà fẹ́ send the testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 08081 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín you are blessed it is well with you.

dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀ tó mẹ́ja kú òlódò. Ẹja dúpẹ́ lọ́wọ́ òṣùká orí ọ̀gbẹ́rù dúró mọ́. Òṣùká láràárù ẹrù òun lórí ń bọ́. Ìtò ìrìn àjò ẹ̀dá ṣe bẹ́ẹ̀ odò òṣùká ti ń bá ní gbé gbogbo ẹrù tí mọ́rùn wọ̀ ọ̀yàn. Ìrìn àjò ẹ̀dá ìwòsàn ẹ̀dá. Ìwòsàn ẹ̀dá ìrìn àjò ẹ̀dá. Ẹ pé lọ́kọ rẹ̀. Ẹ pé lọ́kọ tó dún tó sì tó dùn tó dún létí. Ara wájú ẹgbẹ́ èrò ẹ̀yìn ẹ sáká.

ọmọdé gbọ́ tí ń ṣẹ̀bà àgbàlagbà ètò àwọn àgbààgbà tí wọ́n ń pamọ́ kéékèèké jòkó wá gbọ́ oníwá tẹlẹ́yìn ní pòǹgbẹ́rẹ́ bá bá pẹ́ tó dé adariwo jákàbùkàn àgbà ètò tí ń pẹgbẹ́ níjà ìrìn àjò ẹ̀dá ètò tọ́lọ́run ọba gbé kalẹ̀ gbọ́kọ́ tara mọ̀lẹ́kà yìí kọ́wọ́ sáyé aláàjì lukman ọmọ tìjà nítorí mọ̀lẹ́kà kan ni ọlọ́run ọba lọ dárú wọn lónírúurú takọ́tabo iṣẹ́ tó ní kálukú òsì òmù ó ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó nù aláàjì lukman ọmọ tìjà ni pátápátá ọlọ́lọ́dẹ ológo korogodo ọ̀rọ̀ ọlọ́dẹ ọláyẹ̀fẹ́ wá sáyé èé wọ́pọ̀ nínú ọmọ ádámọ̀ bẹ́ẹ̀ ẹni

ìrìn àjò ẹ̀dá ọ̀rọ̀ àlùfànṣá kọ́ ni ti bẹ́lẹ̀ yìí o. Ọ̀rọ̀ àpapọ̀ bí egun gbọ́nà kọ̀ kíkọ́wọ́ gbọ́ sétí. Àwọn yaya létí adùn ń ṣe létòlétè.

ṣẹṣẹ àfúlà nípele nípele lẹtọ gbogbo wa tí wọn ń rọ mọra bí aṣọ ìpele àkọkọ àgbéyẹwò ewé ni níbi àwọn àgbààgbà ti ń sọ kúlẹkúlẹ gbogbo ìwòsàn tẹwé ń ṣe abala pánì kejì ibi àwọn èèyàn ti ń ṣẹrí àwọn ìwòsàn tẹwé ń ṣe tí wọn dúpọ lọwọ àwọn àgbààgbà ewo lè wọ tá àmọ ti ń kọ bá ni òun lábalẹ kẹta káwọn èèyàn tó wá mọ pè ní sísan tí ń bá wọn jà tí ń.

fún ọwọ́ gbọ́dọ̀ wọ̀. Ìrìn àjò ẹ̀dá tó ṣe bẹ́ẹ̀ tó dí ìwòsàn ẹ̀dá. Agbẹ́lé ẹgbẹ́ta apàdùbàmọ̀ àròkọ ọgbọ́n fọ́kálukú jẹ́ ogún ọ̀rọ̀ ogún èdè akọni lórí ogún ètò Alhaji Lukman ọmọ Tìjání Ànábì tọ́lọ́run ọba gbé kalẹ̀ lásìkò wa gbogbo wọn la wá dúpẹ́.

0: Adani, wa ye ibare o le dun mare. Oba akoko oba ikeyin. Oba niwaju oba leyin. Akoko ti nkan kan o si waju re ninu aye. Igbeyin re ti nkan kan o ni gbeyin re ni duniya. Kabiyesi eledun mari oba muni mola. A le wi le se ni a le se le wi. Owi be se be eledun mari ogbagba ti gbara adugbo oba ti gbara le tutun gbara oko. Ije loruko ase kan makun. Alagbara lori aye alagbara lori orun. Eru jeje ni yin ni gbogbo le kile. Oba to lagbara to be ge o lagbara lori iku. Aye teledun mari ba ti wo yo parun lenu moni. Kódà gbogbo ogun ayé gbogbo pátá ni wọ́n ń bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Kábíyèsí rẹ̀ eledun mari. Orúkọ adániwáyé mo ṣe ń kì yín káàbọ̀ sórí ètò fún tèní. Gbogbo ọmọ kóòtù òjíire. Pápá jùlọ àwọn tí ń bẹ lórílẹ̀-èdè yìí àtàwọn tó ń bẹ nídálẹ̀. Mo ń kì yín káàbọ̀ sórí ètò tẹ ti ń dúró dè. Ìrìn àjò ẹ̀dá la pètò. Ìyẹn nìkan ni ọmọlúàbí.
1: Ọmọ tí bàbá bí.
0: Splash iná ń pe bí.
1: Ọmọ bàbá ẹ lọ.
0: Ìkẹ̀nì karùnlélọ́gọ́rùn-ún tó lé kéékèèké márùn-ún. The Integrity Station. Promoting right values.
1: Ìṣòwò mi máa gbàjẹ́ ẹ̀gẹ́
0: òní. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́.
1: Ẹ̀yin tẹ́ bá jó.
0: Ẹ̀yin onínúure olóríire. Gbogbo àdùn bá rìn mátòsí ẹ̀dá. Àyè gbà mí ayọ̀ délé. Wòlí ẹ̀rí Jésù. Alájà ìyá mi mú ìbáta Adédoyin. Adébáyọ̀ Ọláwálé. Ọmọ Fọláwẹ̀. Mò ń kí yín bí ẹ ṣe ń wọlé ẹyọ kọ̀ọ̀kan ìjèjì sórí ètò fún tòní. Ìkànnì Splash rèé. Ìrìn àjò ẹ̀dá lónìí Splash. Splash gan lónìí ìrìn àjò ẹ̀dá. Ètò kan ètò kan. Ìránṣẹ́ Ọlọ́run aláìwòlí ọ̀gíní mo kí yín bàbá. Ẹ kú déédé àkókò yìí. Ẹ sì káàbọ̀ sípàdé tòní. Àṣeyè báyìí lalákàn ṣepò. Àátún gúnlẹ̀ ayọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Ǹjẹ́ lórúkọ gbogbo àwọn ikọ̀ tá a jọ máa ń wá sórí ètò. Ìta ti pé ìrọ́sì ti pé. Àáfáà wa Àríyọ̀ Abídèmí. Ẹ̀sà Adéwọlé àwọn èèyàn ti ń wọlé sójú òpó yìí. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti lè ṣe yìí. Splash FM 105.5 Ìbàdàn. Ẹ̀yin náà láǹfààní àti máa wà ní Life and Direct. Ẹ bá ń ṣe à programu yẹn. Mo dẹ̀ nílò kọ́mẹ̀ntì yín tààrà. Ẹ jẹ́ ṣe àrẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Ọmọ́tọ́lá ni mo yin Olúwa. Káàbọ̀ sórí ètò. Àyè gbà mí Ayọ̀délé. Tolápọ̀ Akédàpọ̀ la mojú ẹ̀rọ. Òun ládẹ̀jọ ṣiṣẹ́ papọ̀ lálẹ́ yìí. Ìjẹ́ lórúkọ àwọn olóòtú. Àrùn mẹ́ta tí kìí dọbẹ̀ nù. Àwọn tó jólóòtú ètò yìí. Ọmọọba Túndé Ọ̀làwò. Lórúkọ ọba Ṣéun. Ọmọ Akinọ̀lá. Bákan náà. Lórúkọ ọmọọba Kúnlé Àní fowó ṣe. Lórúkọ ọgbọ́n lèmi lúpọ̀nà ọmọ tìjà ni kì í káàbọ̀ sórí ètò fún tòní. Àwọn èèyàn mi ń bẹ̀lẹ̀ agbára ń bí. Ẹ̀jẹ̀ wọn ó bẹ̀rẹ̀ sí kì í lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì. Kàn máa kì í káàbọ̀ sórí ètò fún tàṣálẹ̀. Ayò bẹ̀rẹ̀ látọ̀dọ̀. Ọya.
2: Àwárọ̀ ni
0: àkòwé
2: kan tó ṣàlàyé fún alórin kan ni. Ó ní àwárán ni àjùbá ìlọ. Àwárán ni àjùbá ìlọ. Ajú àmàdéra tó pẹpẹ àjùbá ìlọ. So bí ìrẹ́ ayé ṣe rí nìyẹn.
0: Ní ewu.
2: Akú àṣà.
0: Ní pé ẹ̀yin náà ni ẹ̀jùbá ìlọ.
2: Àjùbá ìrọ̀. Àjùbá ìrọ̀ náà ni.
0: Òkè ẹ̀jùbá ìlọ ni.
2: Àwárán ni. Àjùbá ìrọ̀.
0: Ẹ̀yin náà ni.
2: Àjùbá ìrọ̀.
0: Ẹ̀jùbá ìlọ.
2: Àjùbá ìrọ̀.
0: Òkè ẹ̀jùbá yẹn lọ.
2: Àwa pòpòpò. Bẹ́ẹ̀ni.
0: Ẹfẹ̀fẹ̀fẹ̀ gan.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin náà ni.
2: Àwa kan náà ni. A ṣàlàyé fún yín pé àkúlé o.
0: Wọ́kìlù ó mọ̀.
2: Àwa náà ni orúkọ wa náà ni. Orúkọ wa náà ni pọ̀kìlù mọ̀ ni.
0: Ni orúkọ yín.
2: Àkú bí ẹjọ́ ọjọ́ ṣe rí ní Adoyinbe yẹn. Ṣé àránṣẹ́ àárọ̀ ni ẹ̀yin ó wà? mama uko baba na uko
3: mama je kini
2: mama uko baba na uko
3: mama uko
2: emi o bebe lo won na ni
3: o ke se pe mama nko mama uko
2: e baba uko ya na uko aburo uko egbon na uko se ara se ani gbogbo wa wa olorun ko se arun fun gbogbo wa oruko temi ka yi para ajari keran ni
3: ajari keyin
2: ajo wari biro ni ato ti are yi amadun e feti bare irin ajo aja wa nbi o
3: irin ajo kini
2: irin ajo aja
3: irin ajo aja
2: iyan
3: na tu wa nbi
2: ati dun ani aririn adun ani ewe ririn ninu irin ajo aja ni
3: irin ajo aja
2: adun ani ewe ririn
3: irin ajo eda mo irin ajo aja ni
2: ikokoran ni
3: ni mejeji
2: irin ajo aja
3: o ti da
2: ikokoran ni
3: o ti da baba mi agba oloye adedokun mo kiyin pe baba doctor e kale e ka bo sori eto fun tasale mo bo e je yara wo e ka ipolowo oja na ki nle kokko mu yen ko loju ona nigbati mo ba wa pada de ka bo sa ri gugu eto yen e ja fasiko ka bere si sha program
2: ipalo wo aje ni igunugun owo
3: eh eh
4: mi yi ti de sori o mi ni ra ko ti o wa da
5: ha mm ngubu ti gbo lori bayi e de le ta naira 500 naira ku kan kankan lati ra mo
6: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbèsí ayé rẹ lè yípadà.
5: Ṣé lóòótọ́ báwo ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni mi ò gbọ́ nípa ẹ̀ sọ fún mi sí i.
6: àfi bí ẹni wí bí àná ni. ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ̀ ti bẹ̀rẹ̀. àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà àwọn yẹn gan ni wọ́n gbà ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ̀. àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ̀. káàṣì ẹ̀ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. káàṣì ẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5. tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
5: èyí pọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
6: o lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1#. lórí ilẹ̀

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mukewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Cashier. Ṣó ti Cashier, mo ti Cashier.
2: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
3: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
4: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
3: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
2: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
3: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
4: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
3: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
2: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago 4 ìrọ̀lẹ́.
4: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
5: Splash FM Media Academy, níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ́mọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
5: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Splash FM 105.5.
11: Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè máa tiraka.
12: Ọlọ́run ló ṣohun gbogbo ẹ̀dá kan lè
13: máa. Ẹ̀ka bọ̀ padà. Azeez Abdullahi. Alhaji Amu Ibata Adedoyin. Aṣíwájú Adébísí Akinwọlá láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Adéwùnmí Aramide. Ọmọ́tọ́lá ni mo yin Olúwa. Ọláyíwọlá Mujidat. Bọ́láńlé Títílayọ̀ Akídẹ̀yìn. Sanwó-Aiyé Nàdẹ́lẹ̀. Azeez Abdullahi. Wòlíì Ẹ̀rí Jésù. Adéwálé Adélékè. Ayégbàmí Ayọ̀dẹ́lẹ́. Láńriọ̀lá. Àkànbíọ́ Láńriwájú. Ìyálánkò Ilé Ìlúbọ̀ Fọláṣadé. dúpẹ́lọ́gbọ̀n yìí tẹ́ ti wà lójú òpó yìí lórí ti jani fatima moita dọba shir alimọdani orúkọlọgbọ àwọn tó wà lójú òpó aliu abdulatif fadimola ọlárinwájú mickey ọmọ ìbílẹ̀ látàpátá gangan lẹ́ ìbàdàn ojú ògbò yín pata ẹjẹ́ gbé bọ́ọ̀dì fáínálì kábíyèsí ìròyìn lédùmarè aláṣẹ tayé aláṣẹ tọrùn àkókò ti tó báyìí ọjẹ́ ọmọ west mo kì yín bà mí ìyá èkìtì
14: Ajé
13: àkọ́ ọjẹ́ ọmọ west kankan náà kọ́ ẹni tẹ́ ẹ bèrè lọ́jọ́ ìjẹjọ́ rèé àdùnní àdé ìṣogbe ni aláwọ̀ àyùbá mú kí yín gbogbo yín lápapọ̀ pátápátá a ní dolórí lẹ́yìn ara wa ẹjẹ́ bọ́ sáàrin gungun ètò fún tòní pápá jùlọ ẹ̀yìn tẹ wà lójú òpó yìí inspiration kan tó lágbára lẹ jẹ fọmọ tìjáni ìkànnì tá a wà yìí àmọ rírì yẹn sì kó àtìlẹyìn wa àbí ohun tí mò ń sọ òye ẹhẹ. alhaji abdulyakin adetẹju ayelemi bọrọ láti ìlú èrú bàbá mímú kí yín o ẹ ṣeun tẹ wà ń bẹ ní gbogbo ìgbà ṣẹ̀dá ò ní jẹ́ kẹ́yìn ó sunkún lórí tiwa àwa náà ní sunkún lórí ti lágbára lọ́wọ́ elédùmarè láṣàálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti pe amọ́ rẹ̀ kalẹ̀ fẹ́tò tòní ó lè bá a dùn kí gbọ́gbọ́n ó lè bá a kán sí i.
14: àgbẹ̀ abiyamọ kalẹ̀.
13: ẹ ṣe kíni.
14: abiyamọ.
13: no apiyamọ.
14: kòkòrán yìí àgbẹ̀ abiyamọ kalẹ̀.
13: kàn ṣe bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo sinmi dáadáa wọ́n dá ní bolo gbà lọ báyìí.
14: kàdúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ń pẹ́ àrẹ ọpẹ́ lọ. àrẹ ọpẹ́ ti lọ. àrẹ ọpẹ́ lọ. ọpẹ́ àrẹ ọpẹ́ lọ.
13: ẹ mo gbọ́ pé àyè ọpẹ́ yọ.
14: kòkòrán ò ní àyè ọpẹ́ lọ. àrẹ ọpẹ́ náà ò ní.
13: àlẹ́ ọpẹ́ kọ́ ọkọ̀ ọpẹ́ ni ọkọ̀ ọpẹ́ lọ́lọ́ kì í ṣàlẹ́ ọpẹ́ ọkọ̀ ọpẹ́ ọlọ́kọ̀ jùgbọ́gbọ́ ẹ̀ lọ́jẹ̀rẹ́ ẹ̀yìn tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa mo rí pákókó yẹn ti sún síwájú díẹ̀ ohun tí ìbá nà sáwọ́ pé ká máa ṣàgbéyẹ̀wò ẹ̀ lálẹ́ yìí ẹ jẹ́ kí n fìyẹn lẹ̀ ìdòwú adams ètò tèní àkànlẹ̀ ṣe ni torí pé ètò tó gbẹ̀yìn rèé ní oṣù keje tọdún 2026 sábà ìpàdé ńjọ mẹ́jọ lágbára lọ́wọ́ elédùmarè a ti wà nínú august tí í ṣe oṣù kẹjọ kábíyèsí elédùmarè ìdí nìyẹn tó fi jẹ́ pé àmàmà kanlẹ̀ ṣe lè tó tẹ̀ ní máa wí lọ́kàn ara tiẹ̀ náà níbi tó wà yín pé lágbára ọlọ́run láṣàálẹ̀ yìí ọ̀rọ̀ tèmi náà ó lójú tó lágbára ọlọ́run gbogbo àwọn ṣùgbọ́n tó wà nú ayé kálukú wa àyájọ́ ọjọ́ ẹ̀ ń lọ ọlọ́run ó fi bá wa ka kúrò ńlẹ̀ tírin àjò wa ó sì lójú tó nu ayé ó dára tó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká lọ tààrà sọ́dọ̀ àwọn àgbà torí ìjọba àkókò ká lè gbádùn ara wa dáadáa kasali kasim ẹ ṣe tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa gbogbo ẹ̀yin àgbà mo kì í yẹn káàbọ̀ sórí ètò ológun ara ọmọ adeleke olóde tìlú ẹdẹ abdulhamid ọpẹ́lóyẹrú ìmáṣà yìí ọlárinwájú mickey ọmọ ìbílẹ̀ látàpátá gangan lẹ́ ìbàdàn olóyè síkírù àjíwòye àfa àbídèmí àríyọ ìyá àfin ìyálóde oúnṣọ àjíbádé ìyá mọ̀rẹ̀kẹ́ ìyá àfin ìyálóde rọmọkẹ balógun ìyálóde àṣà well done thank you. ẹ lọ síwájú díẹ̀ ká fi mú ojú ọjọ́ ìkarọ̀ fi gbá yẹ́gíyẹ́gí thank you so much. yàtọ̀ fún èyí tí mo ti ṣàlàyé sílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí ayọ̀ la fẹ́ jẹ́ lórí ètò lẹ́ni ó mú kí ayọ̀ mi ó kún kẹ́kẹ́ torí pé bá a ṣe ń ta lẹ́lẹ́dùnmarè ń bá wa tọ̀ ó wá jẹ́ kó máa mú àwọn èsì ayọ̀ jáde ìyá ègùn gan ti ká lára rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí ìyá ti gbalúdé.
14: Àmì á lọ fún àjàjà fún ọ̀rọ̀ ọmọ ni. Mo lọ fún àjàjà fún ọ̀rọ̀ ọmọ.
13: Àjàjà fún ọ̀rọ̀ ọmọ.
14: Tí èèyàn bá rọ̀ tó rò tọ́jú ọmọ ni.
13: Ni wọ́n pè ní àjẹ́.
14: Ìyá ọmọ rọ̀ fún àjàjà.
13: Àjàjà. Àjàjà fún ọ̀rọ̀ ọmọ. Ọlọ́run sàkó ogun sùúrù.
14: Mílíkì ọmọ ìpàlẹ̀ gan kò lè bá mi ṣọ̀rẹ́.
13: Ẹ̀wọ̀n kò jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ náà lọ́lọ́run sì ń gbọ́ àjàjà fún ọ̀rọ̀ ọmọ.
14: Nǹkan tí a ń ṣàlàyé ni pé àwọn tí wọ́n rọ̀ tí wọ́n sọ pé ẹ̀yin kí lè lọ ṣe wọ́n ní àwọn rọ̀ ṣe ọmọ àjàjà náà.
13: Ó kì í lọ ṣe ọlọ́jọ̀jọ̀ òun ni àjàjà. Ọjọ̀jọ̀ ni kì í ṣe àjẹ. Tó ti ọmọ adógún fà mí sẹ́yìn díẹ̀ díẹ̀ báyìí. Serí kí ogun dípẹ̀ káàbọ̀ ó kí ogun èèyàn dín pátápátá. Ṣéwọ̀ Adam olórí tìjà ní Fátímà ó sì ẹ̀sà fèjì sọ̀rọ̀ báwọn yẹn ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ńgbà náà ẹ̀já ṣe báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ayọ̀ la fúnra wà lálẹ́ yìí lágbára Elédùmarè. Ẹ nígbà tó bá dábẹ́ alábìtá bẹ̀rẹ̀ sí máa dúpẹ́. Ẹ rí èèyàn tí ó pè wọlé tí wọ́n fẹ̀mí ìmòrì hàn sí Elédùmarè látara ètò yìí. Tọ́lọ́run tún dá àwọn ará ayọ̀ kan rẹpẹtẹ. Kò sì ní dáwọ́ bẹ́ẹ̀ dunú ayé kálukú wa.
14: Ṣé àwọn náà lọ fún. Àmì ṣọ̀fù pé ẹ̀ta arúgbó márúwá yìí o. Ìṣàtàmọ́ fún ara yín.
13: Ta ni ẹ̀ ń sọ ń parẹ́.
14: Bàbá tápà náà ni.
13: Bàbá tápà.
14: Ó ní arúgbó márúwá kan.
13: Ó ní arúgbó márúwá.
14: Ó gbòmì ju ojú ògùn rọ.
13: Ó ṣe kí ni.
14: Ó gbòmì ju ojú ògùn rọ.
13: Ẹ̀hẹ̀n.
14: Àbálọ̀ lójú ọ̀nà aṣọ fún pé ara márúwá ò yá èyí tí ó ṣe òjòjò márúwá ṣe òjòjò lọ.
13: Mo ti mọ̀ pé gbogbo ohun tó sọ níjẹ́jọ́ àtijọ́ ẹ̀dùn ọ̀ padà wá fèsì ẹ̀ tó bá dé.
14: Wọ́n ṣe mí ní àárún pé arúgbó ọjọ́ náà kò sí ń bí lórí.
13: Ta ni arúgbó ọjọ́ yìí?
14: Àtẹ̀wọ́ ní arúgbó márúwá náà ni.
13: Ok tó ní kó sọ pé o sọ owó mọ́tò nù.
14: Aṣọ àwọn ọkọ nù ni.
13: Ni ò jẹ́ kó o dé.
14: Arúgbó ọjọ́ tó arúgbó àtọ̀tọ̀
13: tó wà lọ́wọ́ ìjókòó. Á ta gbogbo ìwé ẹ̀rọ. Má bínú ṣàṣẹ sùúrù.
14: Ó
13: fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. Kódà tó bá rí bẹ́ẹ̀ ní tiẹ̀ wálé ẹ má dá wa lóhùn ọjàre tí yóò ní ìbàjẹ́ ọjàre ẹ ṣe mo dúpẹ́. Ẹja ṣe báyìí ẹja lọ sábala lákọ̀ọ́kọ́ lórí ètò fún tàṣálẹ̀ yìí tààràtààrà ẹjẹ́ ká lọ sí abala àròjinlẹ̀. Ẹ̀yin náà kúkú mọ̀ bá a ti ṣe tá a bá ti dọ̀rọ̀ alábala àròjinlẹ̀ bíi ilé ẹ̀ ń bá a ṣe gbé gbà. Níbẹ̀ láti ṣalábàápàdé àwọn àgbà fún talẹ́ níbi tá a ti máa ṣàgbéyẹ̀wò ohun kan tó ṣe pàtàkì abala àròjinlẹ̀ mọ́ ń bọ̀. Ẹ jẹ́ máa fàsìkò yìí kẹ́yìn káàbọ̀ sí abala àròjinlẹ̀ lórí ètò fún talẹ́ yìí. Tẹ́ ẹ bá gbàgbé ní abala àròjinlẹ̀ yìí láti máa ń ṣe iṣẹ́ ìwádìí eléyìí tó yankin tó gàgàrà nípa àwọn ẹ̀dá míì tí Elédùmarè dá sókè ìpẹ́ fún ìwúlò ọmọ adáre orun. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa wọn tàbí wọn ò ní ìmọ̀ tó kún tó nípa ìṣẹ̀dá wọn. À á máa sọ nípa igi nígbà mìíràn kódà ewé tó wà lórí igi àǹfààní tó ń bẹ lára èso mìíràn tó lórí egbòogi. Kódà a máa sọ nípa ẹyẹ àwọn èyí tó ń fò lójú ọ̀run à ń sọ nínú ẹja tó ń bẹ nínú ibú. A sì máa ń sọ nípa àwọn ẹranko nígbà mìíràn tó ń bẹ nínú igbó. Gbogbo ohun tó bá lè wúlò fún ọmọ adáre orun pàápàá jùlọ fún ètò àlàáfíà àti ìgbáyégbádùn wọn pẹ̀lú ìlọsíwájú. A máa ń gbìyànjú àti ṣe iṣẹ́ ìwádìí láti yànnàná ṣàlàyé ọ̀rọ̀ fìdí ọ̀rọ̀ múlẹ̀ lá àwọn ènìyàn lólobó bí wọ́n ṣe lè lo àwọn nǹkan wọ̀nyí kó lè bá a padà wúlò fún ìgbésí ayé wọn. Ìdí rẹ̀ tí wọ́n ṣe máa kìí káàbọ̀ lálẹ́ yìí pé ẹ káàbọ̀ sí abala àròjinlẹ̀ bákan náà níbi tá a ti máa ṣàgbéyẹ̀wò ewé kan tí àwọn àgbà ń pè ní ewé pápásan. Ìyẹn la fẹ́ máa ṣàgbéyẹ̀wò lálẹ́ yìí. Àǹfààní wo ló ń bẹ lára ewé yìí? Kí ni ìwúlò rẹ̀? Báwo ni àwọn àgbàlagbà ṣe ń lò orílẹ̀ Yorùbá lánàá
15: tó èdò ní láti fi ṣe ìwòsàn kan àbọ̀ mi irú àfàyà ìsanwó dẹ̀ ni wọ́n lu ewé yìí fún kí ló ọ̀nà wo ni wọ́n sì lè gbà ló fún ọmọnìyàn láti mú ọ̀nà àbáyọ wá ojú ọ̀nà eléyìí tó dí inú ìrìn àjò ayé báwo lọmọ èdè yẹn ṣe lè lu ewé yìí kó lè bá a fi gbé ayé gbádùn ewé pápásán òun lè máa sílẹ̀ lálẹ́ yìí tí àwọn àgbà ọmọ bá mi dá sí àwọn bàbá mọnimọni àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn àwọn tí adániwáyé fún ní ìmọ̀kan àbómíràn eléyìí tó lè ṣe ọmọ aráyé lóore ẹjẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ bá ṣe lu ewé yìí àti báwọn àgbà ṣe lò ìyẹn nílẹ̀ yorùbá gbogbo nọ́mbà wa pátá ni mo ti ṣí sílẹ̀ fẹ̀yìntẹ́ wà lójú òpó 0001447570 bákan náà 0006949 3000 àwọn nọ́mbà tó wọlé agbára rèé bákan náà lè láǹfààní àti pé nọ́mbà lùpọ̀nà ọmọ tìjà ní tìka lára rẹ̀ tàbí bẹ́ẹ̀ sì kọ́ kẹ́ẹ̀pẹ́ tẹ̀yìn àgbà gbogbo àwọn nọ́mbà ọ̀gànnà ti ń pè wọlé. Hello? Hello? Èyà bí lè yàn bá lò ẹ̀já tún gbèmí. Hello ta ló wà lójú òpó yìí? Ẹ kàlẹ́ o. Amàdúpẹ́ káàbọ̀ sórí ètò. Ewé pápá san. Ikọ́. Oh my God. Okay. Ẹni a lè lò fún oògùn ikọ́.
16: Bẹ́ẹ̀ni.
15: Lọ́nà wo? Aha.
16: Ewé pápá san yìí kan bàbá mi wá tó bá pọ̀. Wọ́n wá jó pẹ̀lú odi atare kan gba bí a máa kọ́ lọ jó sílé.
15: Kí wọ́n jó pẹ̀lú odidi atare kan.
16: Ká wá gbẹ̀rù ilé. Ká máa fún ọmọ ká máa la ẹlẹ́pọ̀ pa lóòrèkóòrè ẹni tí ó di etí kó mú tẹ́lẹ̀ kó nì mí ohun tó ń pẹ́ kọ́ lọ.
15: Kí wọ́n jó ewé yẹn.
16: Pẹ̀lú odi atare wọn
15: náà
16: ni wọ́n jó pẹ̀lú odi atare kan.
15: Eébú rẹ̀ yẹn pẹ̀lú eérú àbí.
16: Ẹ
15: pe ẹbu rẹ̀ tán ti wá jútàn onímọ̀ fipu pa lá.
16: Ẹbu yẹn ni wọ́n máa fipu pa lá.
15: Ikọ́ olo ẹni tí ò sì tí ìmú tẹ́lẹ̀ kò ní padà mú.
16: Kò ní padà mú. Apá kan nìyẹn.
15: Ẹni.
16: A tún wá máa ń lò fún ẹni tọ́nà rẹ̀ bá dàrú tán yányán.
15: Tí nǹkan lọ́jú pọ̀ mọ́ lọ́wọ́ tí ò yé òun náà mọ́.
16: Yóò yé mọ́ rárá.
15: Adani wáyé o.
16: Ewé pápá san nìkan ni yóò wà tútù rẹ̀ ni ó wà. Yóò kún. Pẹ̀lú ọṣẹ.
15: Yóò gun pẹ̀lú ọṣẹ.
16: Yóò máa wẹ̀ lóòrèkóòrè àrọ́ àtàlẹ́ àrọ́ àtàlẹ́. Kò lè wẹ́ bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ méjì kí sẹ̀mí ayẹyẹ máa ní ìtumọ̀ padà.
15: Kọ́lọ́kọ́lọ́ ni wọ́n máa là fún kọ́ máa rú bí a ti ṣe nú ayé.
16: Pápásan ló ní kò ní ọsàn méjì àná lọ.
15: Àṣẹ o. Pápásan.
16: A tún wá lè lọ fún àgbòjọ́ ní àbárí pé bóyá tó wá irú àrọ̀ ọ̀la yìí ní ìsìn káwọn yẹn lọ
15: gbìyànjú.
16: Ewé pápásan yìí wọ́n lọ bá mi wá.
15: Tó.
16: Pẹ̀lú táwọn ọmọ ilé máa ń mú yìí ká mọ̀ sí ewé ọ̀la níwọ̀n àbádéyẹ.
15: Ó di méjì.
16: Ata àjọṣin mẹ́sàn-án àtọkùnrin àtobìnrin mẹ́sàn-án náà ni. Wọ́n wá lọ papọ̀. Wọ́n wá pọ̀ sí wọ́n fọ ẹ̀yìn àbíríkì mẹ́ta sínú kẹ́kan. Wọ́n wá fi òrí wọ́n fi dín nínú pọ́ọ̀tì kòkó àṣejẹ́ tí wọ́n bá ní kòkó àṣejẹ́ ká lo nọ́mbà pọ́ọ̀tì sílé náà ayé ti yí padà. Wọ́n sọ òrí síbẹ̀ kan fi dín. Láàárín àwọn abáyẹ tẹ̀jẹ́ lọ́wọ́ àárọ̀ kó tọ́ da aago mẹ́sàn-án kò ló tó tíì àwa tó fi ràn wọ́n lọ́gbà.
15: Nígbà tí ọba ìwà aago méjìlá ọ̀sán ọgbà àánú gbọ́dọ̀ wá rí. Yóò sì rẹ ja tí wọ́n kọ̀kọ́ tiẹ̀ jẹun ná.
16: Pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀bà lẹ́gbẹ̀ẹ́.
15: Àwọn ọmọ ti ilé ìwé dé wọn ò rẹ́rìn kò yàn kàṣà.
16: Wọ́n jẹun tó dáa.
15: Tí yóò ní bàjẹ́ múdúpẹ́. Múdúpẹ́ wàáfà àríyọ̀. Múdúpẹ́ o. Ẹ ṣeun tẹ wàá bẹ̀ẹ́ já tẹ̀síwájú lórí ètò. Lórí ewé pápá san yìí náà. Ẹ̀lọ́. Ó ti jẹ́ ìwúlẹ̀ dapò ẹ̀wà. Ẹ̀lọ́ olórí ọdẹ ẹ káàbọ̀ àwọ̀ yí dáadáa
17: ogun méjì lè ní òfin ilẹ̀
15: ọyá
17: méjèèjì wọn àlélẹ yìí ìwòsàn ni o
15: ó dà bẹ́ẹ̀
17: pàṣẹ yẹn téèyàn bá lè rí ja
15: ewé pápásan téèyàn bá ja
17: tọpọ
15: tọpọ
17: tó tún títí títí
15: a tún títí títí ni
17: yọwọ agun ní ojú ó fún sínú omi ìwẹ̀ rẹ̀ yóò fún di fọtan yo a ma ta die des no mi
15: inu mi we
17: kan ba sa se ni o wo
15: eh eni ke ni to ba sa si rufe eni be yo fori ara re gbe
17: chance we ka le do ko se ka mi de malaji
15: we
17: yo kana ni o ji
15: Hmm.
17: Don't want to go to your own reaction, but we're going to go to
15: the
17: point. And you know, late. You need to have a good time, and if you make a taxi, you know, do the mawa.
15: Hmm.
17: It was a social gift.
15: Oh, me, I got it. Hmm.
17: I'm a ton of me wearing.
15: Hmm.
17: I'm a tamba sasin. And you know,
15: you're worried about it. Go on to my letter, talk or look with you.
17: Eléyìí
15: ti di wa ni wípé tọ́mọ́ tí wọ́n sọ̀rọ̀ ẹni yẹn lẹ́yìn
17: láìda yóò máa lọ á sì kí wọ́n mọ́ tiẹ̀ àwọn
15: enti ba nbinu re o ni je yen
17: o de ilu nka o de ilu awuri o de ilu ilu o de ilu ilu ilu ilu ilu ya ni e di o fele ke
15: o ya
17: papa sanye papa sanye san bo
15: awa kwe lu yi
17: ki bo wi
15: iwe re mesa e yo mesa
17: iwe re mesa bene la tari mesa
15: Okay.
17: Wa wa kan wa ma so pe baba e ma wa nta awon sa ni lorun yo ma soro ni o
15: temi o ma bo baba o si ma so kete kete se en pepe yen meta je
17: ko le ko no family le iyan 500 iyan sasi o le lo se kan o
15: ti ka lu ko fi ma gberu
17: na ni o si na o wa ma se je aye re
15: lo ba tan o ti dangba na
17: e ma pe to po
15: ah ibi an ba lo ilagbara mo dupe
17: ilu wa ilu
15: hello iyayi kasa iyan ti le kuro nbe da ti egbiyanju on va mola la raque Adebayo Sulaiman Abdul Wasi Olawas Alhaji Akubra Olaoye mo dupe lowo gboyin te wa nbe pelu mi aha ipe mi ti wole ewa ma duro o se bo bo a je ko mo saaju eni hello
18: hello
15: hello sir
18: Hello.
15: Elu ekale ti wa lori afefe o.
18: E ma kale yi.
15: Ekale.
18: Aku ataro.
15: Amadupe ba mi e seun.
18: Adu aye gba o to ni ti.
15: Ami Eledumare ateyin na o baba.
18: Gbo omo takara ba ko wonu epo ni ma ku jade gbo omo te do wa sudi to ale oni.
15: Mm.
18: Gbo won na ni won yi mo yin lowo.
15: Ase Eledumare o, Ase Eledumare, Ase Eledumare, Ase Eledumare.
18: La hawla wala quwwata.
15: Ila bilali wala asim. E seun.
18: Oruko mi ni Afa Sheik Opelu Yeru.
15: Lati Masha yi.
18: Masha yi.
15: Ipinle Ogun. E seun.
18: Adua Ogba.
15: Ami Eledumare.
18: E ba mi gbe kiki fun yawo mi na.
15: Na yawo yin gan gbo kiki bayi o ti gbe kiki hun. Ah.
19: Agbe kiki fun baba na.
18: Se
19: ara se ani baba wa. Agba yin kan ran ko di are fun yin. Epele baba na. Akunse. e ma jeun lo ko si awe
18: ko
15: si awe o ti da
19: ko si awe
15: o ti da to
18: ewe papa sule mu ara le oni
15: be ni baba
18: to ewe ti o da pupo ni ewe ti alafia nbe fun ta ni
15: kasa
18: to olorun gba fun wa
15: ami a se idumare
18: mo ti awon agbalagba ti won fi soro lateko ana olorun ni sugbo wale
15: ami ati ami seun
18: ejo ni gidi asina gidi òhun ni ewe papa so
15: eyonu gidi ni asina gidi si ni pelu
18: bẹẹni
15: oya
18: èèyàn bá mú ewe papa so wọn ba òníye èèyàn bá lọ pẹlú atẹ aka ìjọsìn mẹsàn fọkùnrin méje fóbìnrin
15: tó
18: ìwọ wá fi dín ẹyin adìyẹ àgbéjì mẹrin jẹ pẹ̀lú ìbò ọlọ́run ẹ̀yọ́nú ni
15: ẹ̀yọ́nú ni
18: kasa
15: gbogbo bi ti bá dé yóò máa bá àánú pàdé ni ayé yóò máa yọnu sí
18: pẹ̀lú ìbò ọlọ́run a sì dẹ̀ yìí lẹ́yìn ká ti lọ bí mo ṣe sọ yìí ẹ̀yìn àdìyà gbèsè lẹ́yìn ká ti pò ó dá fi pò ó orí láfi ṣe
15: òróró rẹ̀ àbí epo rẹ̀ sí ni
18: bẹ́ẹ̀ni pẹ̀lú òkú ọlọ́run àwọn tó mẹ́la yóò yọ ló sì wọ́n ìdá tó bá jẹ́ ewé pápá sùn náà bákan náà
15: tó
18: tí wọn bá dá ìwọ̀n báyìí téèyàn wá lọ pẹ̀lú kíní káwọn bọ́ìsì máa mú mi
15: ewé ọ̀la
18: téèyàn wá fi díẹ̀ sínú cream téèyàn fi díẹ̀ sínú perfume ọmọ ti jálí
15: o jẹ yín o
18: wàláì kò sọjà tẹdà bẹẹ fẹẹ gbé kalẹ tó bá ti bẹrẹ lílù ẹ
15: tó
18: bẹrẹ sí ká ní wàrà ṣiṣà
15: tó fi díẹ sínú pẹfíìmù díẹ nínú kírímù.
18: pẹ̀lú òkú ọlọ́mọ fi ọba tó lẹ̀ ní ìní búra ọmọ ti jálí.
15: mò ń jẹ o.
18: téèyàn máa tajà tó bá ń lò kó má ní sàárọ̀ kó má ní kalẹ̀ yóò máa náwó lọ́wọ́.
15: yóò máa ní owó.
18: yóò máa lówó lọ́wọ́ nítorí wọn a máa yọnu sí lọ́tún wọn a máa yọnu sí lọ́tún
15: yóò máa rí ìyọnu lọ́sì
18: ẹni táyé bá sì rí yọnu sí láyé ń pè
15: òun ni wọ́n ń ta lọ́rẹ́ àmì àṣẹdùn rẹ̀
18: èyí tó jẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ń bẹ̀.
15: ìsà
18: ẹ̀lọ́
15: mo wà pẹ̀lú tá ń gbọ́ yín gan.
18: èyí tó jẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ń bẹ̀ tabajà ewé pápá ń sùn yìí pẹ̀lú ìyèrè 16 fọkùnrin obìnrin náà 16 náà ni fíhàn wá dá ewé ìfìrè oṣù.
15: ìfìrè oṣù.
18: bẹ́ẹ̀ni ta wá lọ pẹ̀lú ẹ̀ tó kúná ọ̀sẹ̀ white olóyìnbó tó máa ń ta sọ́sàn yìí ló dáa fún un ìyá àti orin ọ̀sẹ̀ white yẹn tá a bá ti wá lọ ilé méjèèjì yìí tó kúná pẹ̀lú ìyèrè sísè pẹ̀lú ògbọ́lọ́ káfíkù omi àjọ láwàá fífi omi káfíkù
15: káfíkù
18: pẹ̀lú ògbọ́lọ́ ọmọ bá ti dání
15: mo jẹ́ o
18: tá a bá ti pò ó tán ẹ̀fún kan wà tá à ń pè ní bíńtù a wà tà díẹ̀ sórí ẹ̀ tó bá níjọ́ kẹta gbé pamọ́ níjọ́ kẹta lábẹ́ sí ìdúró ẹ̀ láàárọ̀ kùtù láwọn ọjọ́ tá à ń wẹ̀ṣẹ́ pẹ̀lú òkú ọlọ́run ọmọ ti dání.
15: mò ń jẹ́ o.
18: àṣìnà owó ni.
15: àṣìnà owó tààrà.
18: àṣìnà tààrà ẹ dá ni mí ní ìdí bẹ́ẹ̀ lọ gbogbo òṣèdá tó bá lò ó yóò jẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa.
15: àṣẹ ìdùmàrè wọn ó sì fún wa lábọ̀ ayọ̀.
18: àpò ètò lálẹ́ yìí.
15: mo dúpẹ́ bàmí ojú ò ní tì.
18: àpò ètò ló sì yìí.
15: mo dúpẹ́ o.
18: akúpalẹ̀ mú oṣù tuntun.
15: Yóò bá wa láyọ̀, ẹ ṣeun.
18: Yóò ní jáṣe mọ̀ fún ọmọ
15: ìdùn. Àmì Elédùmarè, ẹ ṣeun bàbá mi. Ọjà mo dúpẹ́ o.
20: Ọmọ Adeleke ni.
15: Káàbọ̀ bàbá mi, ológun àrà ọmọ Adeleke.
20: Ìjọba ká sọ èmi náà di onílù
15: o. Ó ti jẹ́.
20: Onílù ọjà. Bàbá alága union.
15: Ẹ̀bẹ́ wọ́n ti láwọn ó fèsì fún ilé ní.
20: Ẹni.
15: Wọ́n láwọn ó fèsì. Kòtòbẹ́.
20: Àjọ wà ní.
15: Ẹ̀ ọ ti yé mi.
20: A ti parí ẹ̀ lábẹ́lẹ̀.
15: Ẹ ó kẹ́ ti parí lá. Ọ̀dà ó ti yé mi o. Mi ò dá sí mọ́ o.
20: Ilé kò ṣe dáadáa lóde o.
19: Bẹ́ẹ̀ni bàbá náà ẹ máa ṣe fún àpètí ẹ ṣe fún mi rọ́jọ́ yẹn. Àṣegun bàbá. Àṣegun ni àgbáyé adarẹ fún wa. Àyín náà ni àlágò ara. Ọmọ àkélékè ẹ ṣe kan bàbá ẹ ṣe kan ni a kó àdúrà tì. Àmì ara hàn.
15: Àmì ẹ ṣe hàn.
20: Àwọn ìyá wa máa fi ń rẹ ọmọ ń báyìí. Àwọn aṣíwájú tí wọ́n ti sọ̀rọ̀ ni wọ́n kárí wọn ní sọ́ọ̀tún.
15: Ẹ ṣe o.
20: Kẹ́tùrí tí ọmọ bá ti wọ oṣù kan.
15: Tó ń sún ọmọ ogójì ọjọ́bọ̀.
20: Àwọn àjọyọ̀ pàpàṣẹ agun lẹ́nu ọ̀nà yàrá àkọ́ṣe kù. Ọjọ́ kan máa máa fi wẹ̀.
15: Iṣẹ́ kí ni yóò ṣe?
20: Títí tí o fi máa rìn. Àtẹ̀yìn ni o. Àtìrin ni o. Àtìrákòrò ni o. Ọjọ́ máa fi wẹ̀.
15: Àtẹ̀yìn. Àtìrákò.
20: Àtìrìn. Àtìrákò. Gọ́sà máa fi wẹ̀.
15: Wọ́n kàn ṣàdé rí pé èyí sàn jáde lẹ́nu ẹ̀ ni. Káì.
20: Ológo ọlọ́run.
15: Ológo ara ọmọ Adeleke.
20: Ọlọ́run wà láàyè.
15: Àdúpẹ́.
20: Ewé pápá ṣe gbẹ náà fúnra rẹ̀. Bàbá rẹ ni ó lè ṣe ń pàwọ́dà sílé.
15: Tọ́ sá tó gbẹ.
20: Wọ́n wá ọta rẹ̀ kan tó wá tóbi kún wọn ó gbogbo ọmọ náà pátá. Bàbá ti pàwọ́dà tó wá lọ ọmọ. Inú oyin láà máa bù ú sí. Ewé yẹn náà láyé san. Òun nìlú san.
15: Òun nìlú san.
20: Ewé pápá tún kí lù ọ̀sán nínú ìmọ̀ṣẹ́ ń jáde lọ. Yóò sàn yàn.
15: Yóò sàn yàn.
20: Ewé pápá san.
15: Ẹ dákun ọdún ṣẹyàn fílẹ̀ lẹ́ẹ̀kan sí.
20: Àlẹ́ aṣọ di pàwọ́dà.
15: A lọ kọ́ ká sa akọgbẹ ká wá lọ.
20: Lẹ́yìn pàtàkì ti gbẹ tó ti kúnná ti wá hù gbogbo ọmọ àtàrí á lọ ọmọ.
15: Ok.
20: Omi láà máa fi lá jáde láàárọ̀.
15: Kàṣà.
20: Owó yìí náà fúnra rẹ̀ gan. Láì sàn ká bá lè tí ò ní kókó tó dójú ẹ̀ta àmì ikọ́ tá a gbé. Òun lájò pẹ̀lú ipò àti nǹkan tó pé dáadáa. A wàá dà sínú àbí ẹ̀yìn. Ṣíbi kan láàárọ̀ ṣíbi kan lálẹ́. Ọjà sọ̀rọ̀ ajé ẹ̀ ọ̀kan kékeré kan sí.
15: Ọya ọya ọya.
20: Ewé ńlá lè mú wa lálẹ́ yìí.
15: Ewé ńlá ni.
20: Àwọn ohun pápá san ká gbọ́n pẹ̀lú ọṣẹ àbùwẹ̀ tó pọ̀. A wà fi lọ́fíìn dáadáa lé alápò. A wà kó sínú kòkó àtijọ́ ọlọ́mọ rí. A wà ṣoṣù ká fún un níbi kan gun lé.
15: Tó.
20: Bí a bá ti ń wẹ̀ ìṣẹ́ tán ìṣẹ́ ti tán.
15: Ẹ́.
20: Kí lọ́fíìn dáa yàn bá ní òrùn lókun.
15: Ẹ dákun ẹ túnṣe yẹn ológun ara ẹ dákun ẹ túnṣe yẹn filẹ̀ wọn fẹ́ kọ́ dáadáa.
20: Ewé pápá san.
15: Ewé pápá san.
20: A gun pẹ̀lú ọṣẹ tó pọ̀ torí mi máa ṣe kọ́pọ̀ ni.
15: Ká gun pẹ̀lú ọṣẹ tó pọ̀ tààrà.
20: Bẹ́ẹ̀ni omi láà fi po. Bàbá tí wàá gun tán a wà fi lọ́fíńdà àdáńtò àlà àfi po yóò dun dáadáa.
15: A fi po dáadáa káìsà.
20: A wà kó sínú kòkó àtijọ́ ọlọ́mọrí a ṣoṣù ká fa gbé sí
15: ìgbẹ́kànlélé.
20: Ẹbí èèyàn máa bá ti ń wẹ ìṣẹ́ tán.
15: Ibi ń pa mí kò rí ohun tí ò ná àkọ́ ná kan tó rí mi. Gbogbo yẹn di nǹkan gbàgbé.
20: Tọ́ bá ti wẹ̀ tí lọ́fíńdà yẹn bá tí bàbá ti rùn ló tí bàbá ti rùn kọ́ lọ́ọ́ ṣin dànù.
15: Ṣùgbọ́n tó bá ti lè rùn jáde.
20: Ilé ìwà mi ṣe lọ́fíńdà tí ò ní rùn.
15: Wọ́n rọ̀ wọ́n tẹ.
20: Wọ́n
15: rọ̀ àṣẹ.
20: Wọ́n
15: rọ̀ àṣẹ. Ẹ̀jẹ̀ yàtọ̀ bọ̀. Wọ́n rọ̀ yàmọ̀rẹ̀kẹ́ àtàwọn yòókù wọn. Ẹ̀ka àlẹ́ àti ètò.
19: Ẹ̀ka
15: àlẹ́ yìí àti ètò. Àmì àṣẹ ìdùnnú wọ́n ti porí akọni ó ti fi dà lálẹ̀.
19: Mílíkì ò kí ń ṣàyàn bẹ́ẹ̀.
15: Ewé gidi ni.
19: Ládùúgbò tí ó wà.
15: Ewé pápá san.
19: Pápá san kí yẹn já kọ́ pọ̀. Kí yẹn já kọ́ pọ̀ kí yẹn fà nù. Èèyàn wá kó inú pé bọ́tù wọ́tà. Ọ̀rọ̀ mi kì. Ó bá jẹ́ pé tí ń mọ ìyẹn tí èbó ni kọ́rọ́ lé. Èmi ni
1: Ẹ̀yàndùn
15: mi ni o. Ẹ̀rígbẹ̀ yà
1: gègé.
15: Àti ṣe gáàdì wàhálà ni o.
1: Kọ́mọ́ ọmọ.
15: Ẹ́.
1: Pápá àṣàn.
15: Gbogbo lè ṣe nu.
1: Pápá àṣàn tí yàn bá tún já bẹ́ẹ̀.
15: Ẹ.
1: Kíyàn lè fún gbígbí.
15: Bẹ́ẹ̀ ni.
1: Fọ́fọ́ sí ibi kan. Ọlọ ọ̀dà lọ fi ń dàbí ìsìn. Tí bá ń jáde, ọmọ àfirawọ́.
15: Kọ́kàn firawọ́ yípo.
1: Bẹ́ẹ̀ ni, ẹ̀yọ ní gidi tó dájú.
15: Kì í ṣe pé yóò fira gbogbo ara, ọwọ́ nìkan ni kò fi pa.
1: Ọwọ́ lásán ni.
15: Ẹ́.
1: Pápá àṣàn náà bá kan náà.
15: Ọba Musa káàbọ̀ o.
1: Ṣé ìfọ̀pá ga o.
15: Ẹ́ẹ̀.
1: Tàbí wọ́n ló lò ó.
15: Ok.
1: Pápá àṣàn
15: o. Méjèèjì ló ń ṣiṣẹ́ fún kí fún pa ọ̀gá tàbí kó tún wá lẹ̀ jù.
1: Bẹ́ẹ̀ ni.
15: Tó.
1: Pápá àṣàn kọ́ máa jẹ́.
15: Ẹ́ káàbọ̀. Ìfọ̀pá jẹ́ fóònù bọ́. Okun ìyá wa mo dúpẹ́ ọ̀járe. Mo dúpẹ́ ọ̀járe. Nǹkan ṣe. Ok, hello.
21: Onímakoluwọjà.
19: Ìrù náà ló fẹ́ jàmọ́.
15: Ẹnu.
21: Ẹnu.
19: Nìyẹn kí fi ń kóluwọjà.
15: Kàṣà.
21: Ó dojọ́ tí náà ti bá kóluwọjà. Ká jogún tó ráyè inú ayé rẹ̀ àgbẹ̀dá.
15: Àṣẹ o. Mbọ̀. Mo ń bọ̀ dúró síbẹ̀.
22: Ìrìn àjò ẹ̀dá. Ẹja dúpẹ́ lọ́wọ́ omi.
15: Káàbọ̀ bàbá mi. Kò ní.
21: Ẹ sí ọ̀gá lẹ́yìn.
15: Ẹ
21: sí inú sẹ́ẹ̀tì àwọn Balenciaga.
15: Ok, àwọn sẹ́ẹ̀tì kan tún nìyẹn.
21: Balenciaga ìgbọ́dọ̀ sínú sẹ́ẹ̀tì wọn.
15: Ikúdà, mo fẹ́ máa gbọ́ orí gan. Balenciaga.
21: Ọ̀gọ́gà.
15: Balenciaga. Ase Edumadu. Orin
21: jayo nifasi.
15: Ile ọrọ
21: mi. Baba.
15: Kaabo.
21: Alaye.
15: Olugbọn ara ti gbe wa debẹ.
21: Alaye.
15: Sọ mọ ipe yi ni union yẹn wo si ipe.
21: Ọlọ.
15: Iwọ
21: bọba wọ ọjọ. Ọba saba wa. Ọ le ri wọ.
15: Irọ ni. Torípé yóò bá wọn mẹ́ẹ́.
21: Àwọn ẹni bí ẹni.
15: Àwọn èèyàn bí èèyàn. Àwọn mẹ́ẹ́.
21: Àwọn gòkè.
15: Ọlọ́run gbé ẹni lọ́wọ́. Ẹni lọ́wọ́. Ọyọ́ ni.
21: Ọlọ́run olè lẹ́nu ìjọ. Ìlúwa yìí ti.
15: A ṣe ìdúrárí bá mi.
21: Mo kí gbogbo àwọn ọmọ yìí ni àjọ ẹ̀dá.
15: Ẹ ṣeun tí yín ò ní bàjẹ́.
19: Àwa náà kí yín o. Bàbá náà. Ẹ pẹ̀lẹ́ bàbá. Àmì ọ̀rọ̀hún.
21: Ẹ̀wọ̀n fine. Ẹ rí àfa àmàṣáì. Bí o jẹ́ pé bẹ́ẹ̀ sí ilẹ̀ ìjà mà. Ẹ ti ń dé ìjà.
15: Wọ́n àwọn ìwé dágbére. Ìwé dágbére
21: ilé ẹ̀ náà
15: ṣá. Wọ́n ń dágbére irú ẹ̀. Ẹ ṣeun.
21: A ti fi wọ ọmọ ọlọ́wà o.
15: Àmì ọ̀rọ̀. Ẹ rí bàbá
21: ewé pápá san. Ta mú ara lẹ̀. Àwọn ẹlẹ́rù bú. Àwọn jẹ́ àwọn gbogbo gbígbé ìyá káàkiri. Àwọn oníṣẹ́mi ju kí wọ́n máa dá ìyàwó kí lọ. Àwọn ni wà á fún wa ní nǹkan tó yanjú wọn dànù.
15: Ọ̀dàbẹ́.
21: Ẹyẹ inú pápá àṣàn yìí. Ẹja wo ajá.
15: Káwá.
21: Káwá wa òjọ́. Òjọ́ rẹ̀. Ọ̀la lọ já.
15: Ká ṣe.
21: Tába ti jó òjọ́ òun. Ẹja wá bí. Ìgò tó bá nínú dáadáa ẹja wa káwa wa omi ayé ẹni tí o bá lè lo omi ayé o lè lo ẹyọ o lè lo ẹyọ ẹyọ rẹ gẹgẹgẹ tó nílé yẹn kò sí pọn dandan pé jẹ pé wọn ló kọlé nǹkan tó ṣe bẹ o lè fẹ sọra yín nínú ilé ẹ wàá mú pápá san. Ẹwà gùn ẹ kú sínú omi ayé àbẹ́yọtẹ lò ẹ tuntun ẹwà díẹ ẹ dà sí ẹwà lọ wá ẹ fún mi kẹta fún mi bá tù sẹyà ẹ wò náà ìkú ọbọ díẹ ẹ ra yọ bí síbi ìjọ ẹyọ kan ẹ dà sí ẹwà mú ìgò. Ẹ wà bí ọ̀rá kan. Ẹ kọ́kọ́ fi tẹ ẹnu rẹ̀. ẹ wá ẹsẹ̀ wá pa ẹ wá sun okùn kan mọ́ lọ́rùn ẹ sun mọ́ wájú ìtàkà. Gbogbo kan àwọn ìdàn káwọ ìyá tí wọn ń gbé káàkiri tí wọn máa fi dáhùn ẹ̀wù kiri tó bá ti ń wọnú lé ní gbogbo ẹ yóò ti dúnmọ lọ yóò ti dúnmọ lára yóò ti bàjẹ́ pẹ̀lú ìyọ̀dà àtọ̀lọ́.
15: Yóò dúnmọ lára ń bẹ̀ yóò sì bàjẹ́.
21: Ó mọ̀ pé nǹkan ti bàjẹ́ mọ́ òun lára.
15: Kàsà kẹlẹ́rù ọgbẹ́rù rẹ̀.
21: Fúnra lára rẹ̀ gan yóò mọ̀ pé ṣé ti bàjẹ́ mọ́.
15: Yóò bá kan àwọn rìfáàsì.
21: Gbogbo tó ní lára. Gbogbo iṣẹ́ tó ní lára.
15: Olúwa o.
21: Gbogbo ọ̀nàdà tó ṣe sá yóò sì bàjẹ́ mọ́ là.
15: Àdániwáyé o.
21: Bí bá ń délé àdírí lọ sàárẹ̀ ni. Pẹ̀lú ìyọ̀ǹda àtọ̀lọ́.
15: Bá tò sẹ́ńdà rí o.
21: Má lọ tẹ́rí sí.
15: Kọ́ má tẹ́rí sí.
21: Ìrọwọ́ lọ kúrò lórí
15: ẹ̀. Yóò kàn pa lórí. Yóò kàn
21: lọ́ọ̀tì ẹnu.
15: O jírí nǹkan mí nu.
21: Títí ẹlẹ́rù kú orí yóò kàn jí títí ẹlẹ́rù kú ni.
15: Àgbá sásá nìyẹn.
21: Ìṣẹ́rí ewé pápá ìsàn yìí náà. Ẹja lọ wà. Ẹ̀túbọn ojú dá nọmba wán. Mọ́ rojú owó. Kọ́ wá wá ewé ọ̀la. Kò fi kún kó wá gùn pọ̀ mọ́ sí Dana. Tó bá ti gùn pọ̀ báyẹn kó sínú kí wáì máa wẹ̀. Tó bá ní ìnáwó kan lọ́nà. Náà ní kò sí méjì máa wẹ̀ pàdé ìnáwó òun. Bó àṣírí ó dé. Pẹ̀lú ìyọ̀ǹda àtọ̀dọ̀.
15: Àṣírí ó bò tààrà.
21: Bẹ́ẹ̀ni bàbá. Bàbá.
15: Mo dúpẹ́.
21: Ẹ máa jẹun lọ.
15: Kò sáwẹ̀.
0: Kò sáwẹ̀.
15: Òtítà mo dúpẹ́ o ṣeun bàbá mi. Ó yá gbé ẹyọ kẹrin sí kó tó di pé tó lásìkò àdúrà wa ti fẹ́ tó gbé ètò ń sọ̀rọ̀ bọ̀ yẹn tó ń bọ̀ wọ́rẹ́ di wẹ̀rẹ̀ o. Hello. Olúwa lóye o bàbá mi. Ẹ máa ṣeun.
2: Wọ́n bàbá bàbá mo kí àwọn yá wa.
15: Gbọ́n náà ni wọ́n ń da inú.
2: Alájíra mọ́ni ọlọ́sùn gbọ́n ní.
15: Ẹ káàbọ̀ sá.
2: Ìwé pápá san. Àwa náà mọ sẹ́rẹ̀ yọkàn tó jẹ́ pé bẹ́ẹ̀ ni máa rí.
15: Ọyá ẹ̀ṣá wo. Tó bá jẹ gbèsè.
2: Tí ẹ bá jẹ gbèsè.
15: Àwa rèé.
2: Àbí tí ẹ bá níyàwó lọ́nà. Ìdí ọmọ ìwé pápá san òòjọ́ ni o. Ní àwa ìwé tí wọ́n máa ń fa.
15: Ìwé ọ̀la.
2: Ní wọ́n bá díẹ̀. Bí ẹ bá bára ìyẹn bá ti gbé sí. Ìwé àmọ́ jẹ́ lómi lára ìwé tí ìlà èèyàn lọ̀pọ̀ èèyàn kọ̀kọ́ fi epo sínú ṣaṣù kíkún wọn gbà
15: èèyàn
2: wà kó kìíní ẹ lé lórí èèyàn àrà wá pọ̀n mọ́
15: pọ̀nmọ́
2: tó dáa ju ní pọ̀nmọ́ funfun torí pọ̀nmọ́ funfun ni awọ máa lù àwọn pọ̀nmọ́ dúdú ní ọ̀pọ̀lọpọ̀ wọn awọ kẹ́tẹ́kẹ́tẹ́ ni
15: èèyàn
2: àwa pọ̀nmọ́ yẹn wọ́n gbé símẹ́ǹtì lógún wọn wá dà sí ìmọ̀ àdé
15: nígbà
2: tí rí pọ̀tù tásìkò tó yẹ kó jiná wọn àti òfin wọn fi yọ sí mi.
15: Gbogbo
2: àti wà ń bẹ̀ sísí tán bá fi wọn sọ sórí oṣù ká.
15: Tó.
2: Ẹni tó bá fi di ẹsẹ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ kan lẹ̀.
15: Ẹsẹ̀ rẹ̀ ọ̀gbọ́dọ̀ kan lẹ̀ lẹ̀.
2: Bẹ́ẹ̀ni tó bá ti wọn mọ ọmọ ilé mi lágbájá ọmọ lágbájá ni mo jẹ gbèsè pápá nsan yá lọ bá ń san báyìí.
15: Ní pápápá.
2: Ní agbára ọlọ́run tí mo jẹ ni oṣùn wọn tó ṣiṣẹ́ fún ìnáwó náà.
15: Tó ìnáwó tó bá ń bọ̀ lọ́nà.
2: Bẹ́ẹ̀ni ni ò bẹ́yẹn ni ẹlẹ́ẹ̀kejì ìwé pápá nsan náà ni ìyàn lọ́wọ́ kankan
15: ìyọ̀mẹ
2: tí ó lò tán jù sórí àtàn.
15: Ìyàn
2: lọ pẹ̀lú ìwé pápá nsan ìyàn fọ̀sẹ̀ kó ìyàn sùn sí ọ̀nà méjì. Àtọ́kùnrin àtòbí ọ̀nà méjì ni ẹ̀ máa sùn sí. Tí ó wẹ́pọ̀ obìnrin ló fẹ́ lò yóò rí fóun ti ṣe é làbọ̀ ẹ̀yìn o. Tí ò ń jẹ́ kó bóyá nǹkan rẹ̀ ó dé
15: báyìí. Lásìkò tó ń lò lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni yóò lò ní odidi ijọ́ méje lé ra wọn tí ọ̀gbọ́dọ̀ yẹ. Ní agbára ọlọ́run tí àbá fi gbọ́ ojú bùkátà kan ọlọ́run ọgbọ́.
15: Yóò yanjú ẹ̀.
2: Ọlọ́run ọgbọ́ bùkátà fún
15: mi. Mo dúpẹ́ bàbá mi ojú òní tì yín ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o. Ẹ̀ṣẹ̀ o ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ mo ní pé pẹ̀tẹ́ mi kì í mú ẹ̀dá kun torí ọlọ́run ẹ̀ ní sùúrù díẹ̀ jẹ́ kí n yára àpò mi ti láti
3: lọ. Flash FM 105.5.
15: Ẹ jẹ́ ká yára lọ ní pápá ẹ jẹ́ ká lọ sí abala tí a ti lọ bẹ̀ ìlédùmarè ká lọ fi tolúwa ká fi tẹ̀lé ní.

dáadáa ni wáyé o. A ṣe kan mọ́kùn. Lórí ètò ìrìn àjò ẹ̀dá, àákò tún ti tó. Ta fẹ́ gbariwo lóhùn rárá sẹ́lẹ̀dùnmáre. Ilẹ̀ tún ti mọ́ ta fẹ́ tẹ́wọ́ síwájú àdániwáyé. Ìlọ́kùnrin ìlóbìnrin, ọmọdé àti àgbà. Àwọn tó súnmọ́ àtàwọn tọ́nà wọ́n jì. A fẹ́ kí ẹlẹ́dùnmáre a fẹ́ gbẹ̀tọ́ tiwa. Máa wí tẹ̀lé mi pẹ̀lú ìgbàgbọ́. Àkókò rèé. Lórí ètò ìrìn àjò ẹ̀dá tádáni wáyé tí máa ń jáde sí gbogbo àgbà ńlá yé. Bẹ̀rẹ̀ láti ilẹ̀ Ìbàdàn ní àyè. Láti inú Kulu Splash FM. Àkókò ti tó tí adáni wáyé máa ṣíjú àánú ẹ̀ wo àwọn ẹ̀dá. Lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá yé. Látara ètò ìrìn àjò ẹ̀dá. Tó fìdí kalẹ̀ sílẹ̀ Ìbàdàn. Olúwa.

tó di wọ́ọ̀dì sẹ̀sínú. Ọjọ́ ọ̀kúnlẹ̀ ṣe lọ́jọ́ ayọ̀ ni ọ. Káwọn àgàn náà rọwọ́ àlàbọ̀sùn. Òun ó fi inú ọmọ lára. Wọ́n kálukú ń tiẹ̀. Gbogbo oníṣẹ́ ọwọ́ tó ń bẹ nú wa. Oníṣòwò. Òṣìṣẹ́ ìjọba. Ìyá lájé bàbá lọ́jà. Àtàjèrè elédùnmarè. Gbogbo ọ̀nà tí kálukú fi ń sáré dùn lọ́tún lósìn. Ẹjẹ́ ó tó wàá jẹ. Kó tó gbọ́ bùkátà. Kíṣẹ́ ẹ̀wọ́ tó wàá gbélé.

ẹni kẹ́lì rí o èyí sì fọ̀rọ̀ lọ́kẹ́ tó gbé ìpín ìgbésẹ̀ ẹ̀dójú tàwọn ọ̀tá wa gbogbo àwọn tó ti rò wá pinpin tán fún lágbájánú ayé ẹ sọ̀rọ̀ wádìíyánú àgbàdo ayẹyẹ tì í bọ̀ wọ́n lẹ́nu wọ́n wò wá kí wọ́n má lè panu dé mọ́nú ayé bẹ́ẹ̀ ni kórílágbára lọ́wọ́ ìlédùmarè ìrìn àjò lọ́wọ́ ìdájú yìí àwọn kan bẹ lórí ìrìn àjò báyìí àwọn kan gbéra láti ìlú kan àti ìlú kejì ẹ fìṣọ́ àtààbò tó nípọn bò wọ́n o kálukú tó ń bẹ lábẹ́ ọ̀dẹ tiẹ̀ náà gbogbo àwọn tí lọ́tán tó lóun kígbe májẹ̀ wọn mọ̀nà lé kálukú tiwa o ìṣọ́ tó nípọn lójú oorun lójú ayé ẹ dàbò wá. kí ni iṣẹ́ wo má kọjú ìjà sí wa ọ̀lọ́ ní ṣiṣẹ́ bí ẹni tí wọ́n ń jẹ̀jẹ̀ ẹ̀ lérí ẹ mópin dé bá àwọn ìrìn àjò jákujáku wọn yẹn gbèsè ayé tiwa náà ò nítumọ̀ kódà ibi tó ọmọ aráyé ò mọ̀ pa àtidé ẹ tún mú ata yóò bẹ̀ ká jẹ́ èèyàn nú ayé.

gbogbo àwọn ara wa tó wá wà nílùú òdì kejì àwọn tó ń bẹ lóko wá nǹkan jẹ àwọn tó wà nídálẹ̀ ẹ jẹ́ òun padà mórílé láyọ̀ àti àlàáfíà kí òun ó sì kórè òkú padà wá sílé síwájú adébísí ak

agbára elédùmarè agbára àdániwáyé tàwọn ọmọ wa ó tún sanjú ti wà lọ gbogbo òní mọsàárì ọmọ àní mọsàárì àyà gbogbo baálé ilé tó ń gbọ́ mi láàárọ̀ yìí àtẹ̀mí àtẹ̀yìn àwa ò ní fìrun dúdú wọlẹ̀ sùn gbogbo ìyáálé ilé tó ń gbọ́ mi lásìkò yìí ẹ̀yìn náà ò ní fìrun dúdú ṣòpó àtàwa àtẹ̀yìn àní mọsàárì ọmọ lágbára elédùmarè bẹ́ẹ̀ ni ó rí a ti ń fojú sọ́nà fáwọn kan bó kò ní pẹ́ kò ní jìnà mọ́ tàbá wọn dúpẹ́ tẹ́sẹ̀ wọn tẹ̀lé láyọ̀ májẹ̀rì tí wọ́n já sópin lórí wọn bẹ́ẹ̀ ni ó rí lágbára elédùmarè láwàlá kí wọ́n tẹ̀ ìlàbílàlì ìlàjẹ́ mo dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀ǹtẹ̀ wà ń bẹ̀tẹ̀ sàmì àwọn yẹn pọ̀ lójú òpó kálukú sà ń sàmì náà òbò ń tẹ̀ ń sàmì lórí àníṣe lásán ẹ já gbéra ká tẹ̀síwájú ní fẹ́rẹ́ di rẹ̀ ká sún síwájú díẹ̀ níwọ̀nba ká fi. mọ́ṣúdì mko olórí ti jà ní fatima sẹ́ríkì ògùn dípẹ́ òlí ẹ̀rí jésù bá mi olólùfẹ́ lúpọ̀ náà mọ̀ ti jà ní tọ́pẹ́ ọ̀pálẹ́yẹ alájà kubrat ọláòyè ìdòwú adam.

0: lẹ́ni.
1: Ẹ̀ẹ́ ìwé ìpín.
0: Bẹ́ẹ̀ ni àti ẹ̀pà.
1: Hmm.
0: Mo ti gbọ́ testimony àwọn èèyàn bí ẹ̀ẹ̀mejì, èmi náà wá ní kí n lọ gbìyànjú ẹ̀.
1: Kí ẹ tiẹ̀ tráyẹ̀ wò ná kẹ́yìn náà ó jẹ́rìí ẹ̀.
0: Bàbá.
1: Ẹ̀ẹ́. Ṣé ọkọ tó ń jẹ́ nìyẹn?
0: Mi ò nọ́kan tán tí mo fi rí mi o.
1: Kábíyèsí Elédùmarè.
0: Ìjẹjọ mi mo pé ń jẹjọ tí mo ń sọ̀rọ̀ nípa ewé aworoso tí mo ní mi ò rí pé tí
1: ọ̀nánáwọ̀
0: máa bá mi ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà tá a wá parí ètò wá lọ ṣiṣẹ́ yẹn níjọ́ kejì tilẹ̀ mọ́.
1: Ìyẹn iṣẹ́ ti ewé ìpín.
0: Ewé ìpín àti ẹ̀pà. Láti jọ yẹn di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Mo kàn ń gbà láti.
1: Aláàtì kan wọlé ni.
0: Bẹ́ẹ̀ni bàbá.
2: Láti bọ̀ ni.
1: Ìdúnbèrè wọn, aláàtì wọlé ni.
2: Ṣé a rí màmá yẹn?
0: Ọkàn tí yín ló balẹ̀.
1: Àmì.
0: Àwọn àgbààgbà yín, àwọn òpómúléró.
1: Ìyá
0: yìí.
1: Àmì.
0: Ṣé mo pé mo ti wá sọ́fíìsì yín, mo wá gbàwé ìrìn àjò tán, àbúrò mi gbé mi wá, ṣùgbọ́n mi tí èdò kankan nù sẹ́yìn ńgbà
1: yẹn.
0: Wá ní ẹnìkan ti ṣe testimony, ẹnìkejì náà tún wá ṣe testimony.
1: Lẹ́yìn náà wá wo pé.
0: Kí ni tó jẹ́ pé méjì ni kò ná mi ní ìrìn àjò kankan. Mo dẹ̀rẹ̀ pa yíyan mo ga sínú odó mo gún gbogbo ẹ̀ papọ̀.
1: Àtẹ̀wé ìpínlẹ̀ bá fọṣẹ́ kó.
0: Nígbà òdìjọ́ kejì mo wẹ̀ jọ́ kẹta mo wẹ̀ ní Tuesday mo wẹ̀ ní Thursday. Gba alẹ́ Thursday báyìí ọkàn láti jọ yẹn di àsìkò
1: yìí.
0: Aláàjì ọkàn yẹn abalẹ̀.
1: Àmì.
0: Sáà ní wa yín tí.
1: Àmì Elédùmarè àtẹ̀yìn náà.
0: Àtẹ̀yìn àtàwọn ọmọ yín lórúkọ Jésù àní wa yín tí.
1: Àmì.
0: Èrè oríire àjẹdálẹ́.
1: Àmì.
0: Ẹ máa fi lé àwọn ọmọ lọ́wọ́ dédé yìí.
1: Àmì.
0: Mo kàn ní nígbà parí ètò ní Friday.
1: Yes sir.
0: Saturday. Sunday nìkan ní mi ò pè.
1: Ìyá
0: ẹ
1: má bínú iṣẹ́ yìí ó lágbára kan lámà ni ẹ ṣe inú mi ti ẹ̀dùn pẹ̀lú ìyá ayọ̀ tí mo gbọ́ yìí. Ìlú wo lẹ ti ń pè yìí.
0: Èkó ni mo wà.
1: Ká sọ pé látọ̀ alẹ́ àlàmí sì jẹjọ tó fi ni àwọn aláàtì sáà wọlé ti dáadáa.
0: Iṣẹ́ tí mo tó ti wà ní ṣọ́ọ̀bù ẹ̀sà mọ́tò ni mo mẹkáníìkì ni mí. Mọ́tò ti wà ní ṣọ́ọ̀bù mi láti May 19. Tí mo ṣe ṣe mo ṣe ní ti bàbá yẹn gbówó wá ẹ mú wa kò dùn
1: adájọ́. Wọ́n dá yín lóhùn.
0: Ẹ sà láti alẹ́ ìjẹta ló ti sẹ́ǹdì wo sí mi.
1: Tẹ́lẹ̀ jẹ́.
0: Báyìí nsìn iṣẹ́ tó wà lọ́mì ò tẹ̀ tí jẹ́ ráyè iṣẹ́ tiẹ̀
1: báyìí. Despite the fact wọ́n ti fi owó ránṣẹ́ ẹ̀ tún ti ráyè iṣẹ́ tiwọn gan.
0: Mi ì tí ráyè iṣẹ́
1: tiwọn. Lẹ́ni tẹ́ ń bẹ̀ pé kójú ọkọ̀ tiẹ̀ mú wá kẹ́ fi ṣiṣẹ́ kẹ́ inú ò
0: tó bá dàrọ̀ là máa tún yín.
1: ẹ tún yín pé èmi gan fẹ́ tún yín bọ́.
0: Àwọn àgbààgbà yẹn wọ́n ní ìdìbò nọ́ọ̀sì.
1: Oh my God! Ẹ kárí ìjẹrẹ ẹ kárí ẹ kẹ́kẹ́ ta nílò gan nu. Wọ́n nílò bónọ́ọ̀sì.
0: Wọ́n ní ìdìbò nọ́ọ̀sì.
1: Ẹ bẹ̀rẹ̀ sí gbádùn àgbà ìyẹn má wọrí ẹ má wò mú bọ̀. Wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ dé. Ìwé ìpín àtẹ̀pà. Ẹ mà káàárọ̀ sà. Yes sir.
3: Wọ́n fi iṣẹ́ kan sílẹ̀ ní ibi tí mo ti kọ.
1: Ok.
3: Tọ́lákú ọ̀bá kọ́ láti ẹgbẹ́ ló máa ń ṣe ṣẹṣẹ ṣe dákàkọ̀. Ṣé tí wọ́n máa fi ẹlẹ́dẹ̀ ẹwà ẹlẹ́dẹ̀.
1: Ok.
3: Pẹ̀lú èso tọba pẹ̀lú pọ̀pọ̀ ìhàn àgbọ̀ tí bá bù tán àgbò sínú aṣọ fún àfipamọ́ fún jẹ́méjì ẹ̀rọ àdìjọ́ kejì àwẹ̀ lálẹ́ àti fìjọba ìyá tó kájẹ́ mẹ́ta sí
1: iṣẹ́ ẹ̀dá. Àlọ́hùn o, ẹ̀yin náà gbádùn ẹ̀.
3: Ètò iṣẹ́ yẹn mo lábẹ́ kẹ bí ìlú ọ̀gá yẹn kí wọ́n ṣe iṣẹ́ wọ́n ti ló máa ṣiṣẹ́ kọ́rọ́ yíyá.
1: Kí ló dé?
3: Wọ́n lẹ́nìkan máa ń gbé èèyàn máa wá sọ́dọ̀ èèyàn pé mo se de to ta ko ji se a se no se wo le ko ji se a se no da bi pe le ni kama wa so pe yan wa ko
1: okay o si se a se na ju wi pe so o si na fe yin oluwa seun ato aba yin dupe eyin lo wa fe mi mo re han tori pe ta ba ta o ye ka jo ma to abi ti mo so oye yin aha so bo ti ye bo ti lohun o je niyan number mi wa nta tin ba ti pari eto abi ti mo so oye yin eran mi sa won agba ba si fi se yin je tori ode to ba peran to ba se tutu bi asa yin agba won ni tori eleyi ko tori mi to tun bo lona ni agba ode tan lori le o mo dupe lowo yin e seun te wa nbe kasa Hello, talo wa loju opo ya awon yan ma po pe te talo ma wa mi lo wa ti e ka aro sa
4: e ku eto
1: oluwa ma seun ba mi
4: won ma dagbara do fun
1: ami eledumare
4: oju oni ri ki lai lai
1: ami ami ami
4: oke yegun mo ki gbogbo awon
1: mo yegun gan fagidi da yin lohun bi
2: amo saraye fun won
4: pe
2: agba ki wa ri o daki gara won ori o ma fo
4: oju wa ni gbeyan
1: ara ami o jare
4: yegun lagbara olohun lagbara olohun gbogbo won ba no je sore bi olohun o ni fun ki o
1: ase o ase o
4: tori gbogbo en ti to ko paya saya to ba tin gboro yegun to ko de popo gba igbe le nse gbe fun ni lo won wo la gbogbo en to n da lara ya pelu ogun olohun banu yo ni fion
1: ami o ami o ami o ami o yegun sami ti pa o sami le kan le kan ni eseun
4: transformer de wa mu ne wa nbe yen baba wa oba wa emi gungun alaafia
1: ase o wo baba
4: aya tin
1: ase o ami eledumare ami eledumare eseun eku ife wa
4: baba ologun ara fi se yewu epe ti won ni o se fun okan o me pe aya mi ma nja o je to bi Saturday 2022 ko si won je fe si si se o lo so hospital won ore nkan kan
1: fun aya jija
4: be ni mo wa se se yen
1: iwe epin
4: ologun eko kan lokun ti fe n wa nigba mi nsin
1: O ti yato si bo se wa tele.
4: O da lagbara Olorun ti yato.
1: Ewe pin ati ki le lo tori elomi to ba nbuwa fun gba akoko.
4: Ewe pin yen agun ti okun ni a sa ti abe ile.
1: Ehe.
4: So to ba ti di to ba ti gbe bi yo mi lo ke a wa tun lo. A wa lo ra iyere. Ti si bi ke a wa lo papo mo. A ma bu bi oni ke kan be ti won ma fi si bi kekere bayi sada omo keke ma le
1: majure
4: re a fi omi gbona lo so nkan tó kàn wá ṣẹlẹ ni pé bóyá kinní yẹn ló dín sí mi ti pé ni egun ọrùn mi báyìí àwọn jọǹtì jọǹtì yẹn wá ń kẹmí bí ìgbà tó yẹ pé wọn bá ná yẹn.
1: Ẹ mo kó ti pẹ́ lára.
4: So nkan tó wá ń ṣe mí tó yẹ pé mo sáré pé mo máa ń sọ every time.
1: Àwọ̀dà bẹ́ẹ̀ àlàáfíà ni.
4: So bàbá ọdẹ wọ́n fi iṣẹ́ àwẹ̀nùkẹ́lẹ́ ìtẹ́ni akọ̀ọ̀bẹ pẹ́ epo ọ̀bọ a wàá gùn papọ̀ èèyàn á fi epo para èèyàn lọ wẹ̀ ọba dénú ilé èèyàn á mú epo sí wọ́n sáré pé ńgbà mo lo sẹ́yìn mo rí pé mo lá àwọn àlákà ọmọ mi gan ni mo jẹ kọ́kọ́ ọmọ mi gẹ́gẹ́ mo kọ́kọ́ rí ọmọ yẹn hùwà bí ìgbà tó jẹ́ pé lójú oorun yẹn ọmọ òwà tó wù fún mi bí kí n gbé sípò ní ṣùgbọ́n ẹ̀mí wà ń sọ fún mi lójú oorun yẹn pé má wí nǹkan ò pé ọ̀dàyà ọmọ pé tí ọba yanjú ìwọ ní ẹ̀yìn ó kàn. Ó wá dijọ́ kẹta ọjọ́ yẹn wọn lọ símọ́ọ̀sì wọn lọ kírun ní ìrọ̀lẹ́ bíi aago mẹ́rin yẹn ramọdún òun oorun ságbe mi lọ wọn á rí màmá ẹ̀ gbin gbin. Ó rú aṣọ ọ̀tọ̀ ó wọ bùbá ọ̀tọ̀. Ní ojú rẹ̀ yẹn mo ní ìlọ kírun wà ń sọ pé ẹ̀ ń lọ kírun ni padà òun padà wá ní ẹ̀mí yẹn wà ń sọ fún mi pé ń bọ̀ wá tọrọ àforíjì lọ́dọ̀. Mọ̀tàbọ̀ gbé àárín yẹn mo sè yẹn ní àwẹ̀nulọ yẹn ní ewé ontìkùtì epo ọ̀bọ̀ eré ojú àrò iyọ̀ díẹ̀ mo lò yẹn ní ìgbà tí mo lò yẹn ẹni tí mo rí yẹn ìyàwó mi yẹn òun ti kú tipẹ́tipẹ́ mọ́tàrí yẹn ní ẹ̀kọ́ owó délé kò sí ẹ̀kẹ́ mari awo baba mi kan o kan sa joko legbe mi o gbe omo kan sodo o wa wo pe kilo le di mi abi ni ipo lati yo yi tori oko won yen ti ku won ba mi mu nkan le je o ko lohun to de wa ri ke wa le ti ja de mo yen tai ọlọrun ba ko da won ko tu mi le tori mo je ni ti ọlọrun pe ni to so ni ile ọlọrun ba se nkan fun mi ti gba de won fi satellite wo yen ti ba de lo ke bayi o fi ko je je mi ne ba ni ri pe owo kan ti do mi won ti mo ba fe se wo san foro magic
1: ayaye eh my god ada lagbara ọlọrun e tun wale mo awa na o de ni wale a jo ma lo soke ni balata wa ila tin ba won yen dupe nibi ta tin gbe gbo ope re e je kin gbe kan se je nkan kokogbe le na hello ta lo wa nbe
5: hello sir
1: e kaaro
5: e kaaro
1: e kan ma ba mi se papa pa ka le gbadun ara wa ni o e kaaro
5: e kaaro sir aku ye bi sir
1: e seun
5: alo mo sa gara de
1: ami eledu mari
5: awon la ba wa ta won ya wa
1: alo
5: mo fun o si
1: ami o
5: iṣẹ́ ìpínlẹ̀ fún wa iṣẹ́ oní agbọ̀n àti fufu olóko mo fún ìyá kan ìyá yẹn ó ní àbúrò bàbá òun mo ti gbé lọ sọ́síjú oníṣòro mọ́ ẹni tí wọ́n fẹ́ jẹ́ kan wọ́n á sọ olókùnrin yẹn ìgbà kan lò fún belief nígbà tó máa di ọjọ́ kejì ẹni yẹn padà
1: kábíyèsí elédùmarè
5: ẹni
1: tí o lè sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀
5: bẹ́ẹ̀ni
1: tẹnu ẹ ti wọ́
5: ẹni yẹn padà ó padà sọ̀rọ̀ nígbà tó fi máa di ọ̀lẹ́
1: ọjọ́ kejì
5: wọ́n wá lọ́jọ́ kejì wọ́n ti gbé kúrò ní ọ̀sọ́jú wọn sí wọ́n ti gbé wá sílé
1: lè má bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀
5: wá mo wá ní pátá mo lò ó ti lò ó ti tó 3 times báyìí kò ní dá dúró tẹlẹ nísìnyí ó ti ń dáná rò
1: ó ti ń dádìrẹ dúró
5: ó ti ń
1: dádìrẹ
5: ó ti tún yẹn lẹ́ta mẹ́rin mo ti fún báyìí tí wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi
1: kí lẹ kó ẹ ṣàlàyé iṣẹ́ yẹn lẹ́ẹ̀kan sí fún àwọn tó bá ní stroke.
5: Iṣẹ́ yẹn fufu olókun olókun a ọ̀ sí ní púpọ̀ olókun ọba ọ̀tán a lọ tí ó kùnà dáadáa a wà gbà sí omi àgbọn a wà á pòpọ̀ dáadáa a mú bàbá sí mú tán bẹ́ẹ̀ náà yà sí sí sílẹ̀ nígbà tó bá sí láti bá di jọ́kẹjọ yóò tó lò bẹ́ẹ̀
1: jọ́kẹjọ
5: bẹ́ẹ̀ni mo fi ní kí wọ́n lò ó bẹ́ẹ̀ lò ó bẹ́ẹ̀ sílẹ̀
1: ó dẹ̀ rí bẹ́ẹ̀ nbọ ẹ ṣeun mo dúpẹ lọwọ yín sà ojú ò ní tì yín ẹyin náà ò ní wọlé àìsàn àwa náà ò ní wọ lágbára ọlọrun mo ń bọ.

씨. ṣé mo kí mo sọ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí wípé àwọn ará ńlá ńlá eléyìí tí Elédùmarè dá láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ sásìkò yìí ó tó ohun tó yẹ kéèyàn ó kàn sára sí àdáni wáyé pàápàá jùlọ lórí ètò yìí ṣé bí mo lẹ́yìn náà ń fetí ara yín gbọ́ yìí eléyìí yàtọ̀ sí pé wọ́n ń depá wọ́n eléyìí yàtọ̀ sí pé wọ́n ń kàtíkè fún bèbí bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ sọ́dọ̀ tiwa náà mo ní àgbàrá gbá yamúyamù kan tí màá padà sọ ṣùgbọ́n mò ń bọ̀ lẹ́nìkan tá a bá yọ̀ nígbà tí ń bá dantí ẹ̀ náà sáfẹ́fẹ́ láìpẹ́ yìí.

0: ìpè mí tó ti wọlé ẹ ló ta ló wà lójú òpó yìí. Hello.
1: Ẹ
0: mà ká alẹ́ sà.
1: Ojúmọ̀ rẹ̀ sà.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ni mo lẹ ẹgbẹ́ bí a ti mú ní máa pè padà.
0: Ok sà.
1: Ẹ kúṣẹ́ ribiribi.
0: Olúwa ló ń ṣiṣẹ́ yìí o.
1: Ẹ pẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà. Ọlọ́run jẹ́ kan jọra wọn lójú.
0: Àmì.
1: Wọ́n
0: àmì Elédùmarè.
1: Àmì tí o.
0: Wọ́n kò fún wa. Àmì Elédùmarè.
1: Sọ fún wa pé tán bá kàn ti jí láàárọ̀ kán máa lanu kán kàn máa ṣe
0: àmì. Ẹni kán máa ṣe àmì mọ̀ náà ti bẹ̀rẹ̀ ṣe pè náà nìyẹn. Pé kán sáà ti bá lanu báyìí kán máa sọ pé àmì.
2: Àwọn ti já.
0: Àwọn sì máa já.

0: tilẹ̀ jẹ́ sí àwọn ìpè pọ̀ bí.
1: Bàbá yìí ló dá àwọn bọ́ sílẹ̀.
2: Àwọn ló dá àwọn bọ́.
0: Hello.
3: Èkó yẹ ẹ̀ṣọ́.
0: Ọmọ àdílẹ̀ dógún.
3: Ẹ máa kó ni tèmi dire o.
0: Òní lọ́jà tèmi dire, òní tèmi dire lẹ́bà mi.
2: A ní kòkó ni.
3: Òní ni ọpẹ́ tèmi, a sì ní yòògùn dé lọ́sọ̀ láti lùlà látẹ̀ o.
0: Bàbá, mo dúpẹ́.
2: Èní ni tèmi dire.
0: Tèmi ò ní bàjẹ́ sà.
3: Àmì o, bàbá, àmì, àmì.
2: Èní ni tèmi dire.
3: Ọpẹ́ tèmi tèmi ń dú. Ìmọ̀ dúpẹ́ ni o.
0: Èmi náà mọ̀ bára mi dúpẹ́.
2: Alẹ́ ọpẹ́ yọ.
0: Olúwa máa ṣe
3: o. Wà á ṣe lónìí, Ọlọ́run bá gbà o.
0: Àmì, àmì bàbá mi.
3: Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní ṣe àmì, ọ̀nà wọn sì yọrí bẹ́ẹ̀ pẹ̀lú kan.
0: Àmì o, àmì Ọlọ́run.
3: Ọtí wá di dókítà gbogbo àgbáyé, èmi ń dúpẹ́ fún tèmi o.
0: Láì má bẹ́rẹ́.
3: Ó ṣe tán bọ́ dúpẹ́ bẹ́ẹ̀ ni, ìmọ̀ dúpẹ́ fún òfin kò ní dókítà ọ̀dọ́ títí wa nìkan.
0: Ó ti kú ẹ̀ dókítà jẹ́nẹ́rọ̀ sí ìfọ̀síkú ẹ̀ dókítà UCH.
3: Olórin tó bá mú kọ́kọ́rọ́ kan jọ ilẹ̀kùn bá ń jẹ́ ní fí ìwọ̀n fi ṣe
0: pẹ̀lú ògbọ́lọ́
3: o ní bá wọn mú pẹ̀lú ògbọ́lọ́.
0: Àmì o, àmì, àmì bàbá mi.
3: La àwòlà ọ̀la kwata.
0: Ìlà àbìlà àlè ìlà sí mi. Ẹ ṣe mo dúpẹ́ dùn. Mo dúpẹ́ dúpẹ́ yín gan ni kí n pín kí ẹ bá mi kílé. Ẹ ṣe é ilẹ̀ máa jẹ́ ìrántí ilé ní gbogbo ògbà. Mo dúpẹ́ o. Tí yóò ní bàjẹ́. Ẹ jẹ́ ń ṣe báyìí. Ohun kan wà tó yẹ kí n nà sáfẹ́fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ó gbọ́. Ṣùgbọ́n mi ò ní nà sáfẹ́fẹ́ torí pé mò ń dúró de ọjọ́ ayọ̀. Ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn, lárábìnrin kan pé gbàjarè lọ bákan nínú àwọn àgbà wa. Ó sì má búrò rẹ̀ lẹ́yìn. Méjì náà làwọn. Ọ̀dọ́mọdébìnrin ọ̀dọ́mọdékùnrin yìí ti ń gbìyànjú lọ́jọ́ tó pẹ́ láti wá iṣẹ́ ajé lọ sílẹ̀ òkèèrè ṣùgbọ́n gbogbo ìgbà ní ludò. Ó lulẹ̀ ó ludò. Gbogbo ìgbà ni wọ́n ń dènà rẹ̀. Ó ti ṣe ti Amẹ́ríkà, ó ṣe ti UK, ó ṣe ti Canada. Kódà ó bá dé bi pé bóun bá ti rí ti Togo òun ti ẹ̀ fẹ́ ṣe. Kóńsá ti ẹ̀ kúrò ní Nàìjíríà òun fẹ́ sún síwájú. Ó mú kó lọ sílẹ̀ òkèèrè kó lọ ṣiṣẹ́ ayé. Ó sáré lọ bákan náà àwọn àgbà wa. Ó dákun ẹ ṣàánú. Òun gbà pé tọmọdékùnrin yìí bá ti lọ òun náà ti lọ. Ẹ má jẹ́ kérò ọkàn ó kú mọ nínú. Bó ṣe wúrí ẹ jẹ́ kó wọ ẹlẹ́dàá ẹ. Bá kí la lè ṣe kí la lè gbọ̀nà wó la lè gbé gbà. Àwọn àgbà tẹ́wọ́ gbà á. Wọ́n ké pe Elédùmarè bí wọ́n ti í pè é. Mo láyọ̀ láti sọ fún yín lónìí. Láyàájọ́ ọjọ́ àná. Lárábìnrin tó jẹ́ ẹ̀gbọ́n ọmọkùnrin yìí ló fi ìpè ránṣẹ́ tó ń yíra níwájú Elédùmarè. Pé Olúwa ti ṣe é. Ohun tí àbúrò àwọn ti ń lébò for the past 10 years. Gbogbo ohun tó bá kójọ pátá. Àwọn travel agent ló ń gbà lọ́wọ́ ẹ̀. Gbogbo ìgbà ni wọ́n máa ń dènà ẹ̀ ní físà. Òun wá sọ́dọ̀ yín kò ju oṣù kan àti bí ọ̀sẹ̀ méjì péré lọ. Ó bẹ̀rẹ̀ processing padà. Lórí processing tó ń ṣe táwọn wá ba ilé lórí yìí. Òun láyọ̀ láti sọ pé búrò òun ti kalẹ̀ sílùú òyìnbó. Ó ti dé ilẹ̀ òkèèrè. Wọ́n fún un ní físà. Ó sì ti gbéra kó Nàìjíríà. Àbéré ni àbáwàdà. Yóò rí bẹ́ẹ̀ àbí ò ní rí bẹ́ẹ̀. Àbí yóò fẹ́ wọ airport ni wọ́n da padà. Ó wọ airport náà wọ́n kọjá lọ síwájú bàálù. Àbí tó bá fẹ́ gunnú bàálù ni wọ́n da padà. Ó gunnú bàálù, bàálù gbéra. Àbí wọ́n dá bàálù dúró lójú òfurufú. Ààrẹ nìkan dá bàálù dúró tó fi di pàbúrò òun gúnlẹ̀ láyọ̀ sílùú ibi tí ń lọ. Òun wá ní kóun dúpẹ́ kóun fẹ̀mí ìmoore hàn. Wọ́n ló da bẹ́ẹ̀. Àlóhun ṣe é. Ẹlòmíì sì lè máa wò ó pé ohun ẹni yẹn ń bẹ mí mo mọ̀ fi sílẹ̀. àkókò bá tó ẹ.
2: ó ní ó tán kí àyàn kọrin fún àpè. àrin àpè wà nílẹ.
0: orí ọpẹ wà lẹ.
2: ọrùn
0: ọyẹ ẹkọ kagbọ.
2: àṣé àlè ọpẹ lọ. àṣé àlè ọpẹ lọ. àṣé àlè ọpẹ lọ o. nítorí náà àlè ọpẹ padà lọ.
0: ẹ ṣeun orin tẹ orin ọpẹ nìyẹn.
2: okòkò ní ìlú.
0: ẹ jẹ́ mi ó lu ele. wọn ò gbọ́ ìtẹ̀wé yẹn dáadáa.
2: ó mọ yorùbá kọ́ ni wọ́n ni.
0: yorùbá ni wọn yorùbá. wọn yẹn kàn ṣe yorùbá àti yín.
2: yorùbá tèmi ni ọ̀rẹ́ ajá náà. àbá wọn ò dúpẹ́ wọn kú àríire o. àrá wọn jẹ́ kí àríire
0: náà. sùgbọ́n ẹgbọ́n sílẹ̀ yìí
2: wí báyìí. kábọ̀ wò kò lá àmì àgbò. àwọn náà gbọ́ náà.
0: ẹ̀rọ ẹja lu eléyìí.